0: wọlé tọ wálé pẹlẹ ọyọ la bá sọ ni pẹlẹ ijú anu ọrẹ mẹ kunu afẹ ni fẹre to se fo kankan champion o kedara kẹnde moji ni ke ja fi boyo ninu ẹgbẹ AAC gẹgẹ bi gomina pẹlẹ ọyọ fun ẹtọ ẹkọ to ye koro ina ba to duro re eto abo to gbe gbe okupona to yọ kululu eto lera pẹlẹ re dara yọ gbẹyin ifi ara ilu to jẹ lọkan to gongo la fi pẹlẹ olumeja mẹ kunu lati jẹ ke ẹjẹ ijọba ipinlẹ ọyọ kari ile kari oko champion o kedara kẹnde ẹsẹ moji oni gbẹsẹ ile asun ijọba ibile bi awọn ara bi gbogbo ohun ẹyin ọmọlẹwe ẹyin osise baba lọja ti ẹyin ìyálájẹ ọmọdé àti àgbàlagbà ẹjẹ ká dìbò wa lógúnlógún ẹjẹ ká dìbò wa lọgbọn lọgbọn fún ẹlẹyin ijó àánú champion kedara kẹhìndé ẹsẹ moji pẹlú àṣà ẹgbẹ AAC kí ìpínlẹ ọyọ lè bá gòkè àgbà champion kedara kẹhìndé ẹsẹ moji dé olùgbèjà mẹkúnnù dé AAC action action take it back.
1: A ti ṣe bí ọyọ láàrin yóò ti ṣe bí bàbá ẹni kọ kan.
2: Bí àwọn olóṣèlú wọn ní wẹ́pọ̀n kan tó máa fi ń nàyàn ebi ni wọ́n máa ń fi àyẹ̀ jẹwa gan wọ́n á fi nà wá dáadáa débi pé èèyàn nílé ṣe kọ̀kọ̀kọ̀kọ̀ mọ́gbà tán ní kí èèyàn bá máa bọ̀ wá tí wọ́n fi wá fi oúnjẹ kékèké yẹn fi gba èèní yàtọ̀ láwọn ọmọ wa ìdí nìyẹn tá wa fi wá sí dé pé ẹja dágbé yìí lẹ̀ tán pẹ̀lú ìpèjà mẹ̀kúnnù yìí ká ṣe ní ìjàngbara ara wa lálà jẹ́ pé àyàdáyọ̀bẹ káwa náà pé tò àwa náà fẹ́ káwọn ọmọ mẹ̀kúnnù náà dìde torí pé àwọn olówó yìí tẹ bá wò wọn ti yà wá tẹ bá dé lóyìnbó ní dádúgbò olówó mọ
3: sí àdúgbò ẹni tọjú tálíkà
2: débi pé inú ẹnìkan máa bíra wọn bọ inú bíba tá wà ń báyìí á ti mọ pé àwọn alówó àyè wọn ní bẹẹ bá lọ tàn gan ṣe ẹni tí ò lówó lọ nílùú òyìnbó tí ò lówó lọ as long tó ti ríṣẹ ṣe kò sí mọtò tí ò lè lò so irú yẹn sì àwọn àǹfààní yẹn àwọn àǹfààní yẹn láwọ pé táwọn mẹkúnnù náà bá dára wa tá bá kóra wa jọ àǹfààní yẹn á jọ kárí àní máa ṣerú àwọn olówó mọ ìdí nìyẹn tí mo fi ní pé àwa mẹkúnnù o àjọṣe gbogbo wa ni
3: àwa mẹkúnnù ló kàn báyìí
2: àwa mẹkúnnù ló kàn báyìí
3: èyí táwọn tí wọn ń lówó ti darí wa wọn ti tó gẹ
2: ẹ ó ti tó
3: bàbá àwọn kan nígbàgbọ wípé táwọn bá fẹ ṣiṣẹ fún olóṣèlú kan àbáwọn fẹ tẹ lólóṣèlú kan àwọn náà máa ń retí nǹkan kan ní àtirú ọwọ àwọn olóṣèlú bẹẹ àpapọ̀ jùlọ láwọn àkókò ìdìbò tán bá ń dìbò báyìí ẹlòmíì bí ò bá ti gbà lọwọ a kọ gbà lọwọ b kò ní dìbò fún ẹnì kankan ẹni tó bá tún gbowó jù lọwọ rẹ gan ó tún lè mọ dìbò fún kí lẹ rí sí nǹkan yìí ká tó ká máa gbowó lọwọ èèyàn ká tó dìbò fún èèyàn kí ni nǹkan tá ẹ rí sí irú nǹkan yẹn.
2: ṣé ẹ rí ká máa gbowó lọwọ àwọn èèyàn kí wọn tó dìbò yẹn òun náà nìṣòro tó bá nàìjíríà dùn níyì tó bá lọ ọyọ dé tẹta bá ń sọrọ nàìjíríà wọn ní amúkún
3: ẹrù ẹwọ olókèlè ń wọ
2: ẹ máa pókè lò tí ń wọ́ bọ̀ tó fi wọ́ sàlẹ̀ náà àmọ́ bẹ́ni tó bá tó lókè ọba tó dáadáa ẹni tó wà sàlẹ̀ sì lè tó dáadáa kó ibi tí mo wà yìí òun fẹ́ kó dáa ju bó ṣe wà yìí lọ ṣe rí ká máa gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yẹn wọ́n ti mọ̀ ní wọ́n ti sọ di kọ́chọ̀ ó ti dà sá wa so òun làwọn náà wá rí ní wẹ́pọ̀ tí wọ́n ń lò fún wa ẹ máa rí pé tó bá yẹ kí wọn á ṣe fún wa lásìkò ọyẹ kan tún náà ṣe o ọyẹ kan kí náà máa wà o ọyẹ kan náà wà o ọyẹ káwọn àgbàlagbà máa jẹun o ọyẹ káwọn olówó mọ ọyẹ káwọn ní àwọn àgbàlagbà kí wọn máa rí dáadáa ṣe ọyẹ káwọn ọdọ kí wọn máa rí nǹkan máa ríṣẹ ṣe àmọ torí wípé àwọn nǹkan tí wọn máa ọgbọ́n tán lò wọn ò fi àwọn nǹkan yẹn wọn á fi pamọ́ di àsìkò kan débi pé àwọn èèyàn ò ní wá ní orí ọ̀fẹ́ àti lè kọ ìdọ̀tí tó wà nínú ìjà tó fẹ́ gbé fún wọn mọ́ so ìdí nìyẹn tó fi jẹ́ wípé wọ́n ti mọ̀ pé àsìkò yìí o àsìkò táwọn yẹn máa wá bá wọn náà ni tó bá dẹ̀ tí wọ́n ń bá wọn yẹn iná ni wọ́n fi máa ń gba ọ̀la àtàwọn mọ́ wọn
3: bàbá
2: so ìdí tí mo fi ní pé kò dáa ká máa gba àkọlọ́ àwọn èèyàn
3: mo gbọ́ lára àwọn ọ̀rọ̀ yín kan tẹ́ ẹ ti sọ rí nínú àwọn kanìkan tí ẹnìkan fi sọwọ́ sí èmi ẹ wá ń sọ nínú gbólóhùn náà níbi ọ̀rọ̀ náà wípé irú òṣèlú tá à ń lò lórílẹ̀‐èdè tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kọ́ jẹ́ pé ànábì muhammad sallallahu alaihi wasallam tó bá wá tí jésù kristi náà tó bá wá tí ọ̀run mìlá bá àgbọn mi rẹ̀gún bá wá kódà àwọn gan lè mọ́ bẹ́ẹ̀ láṣeyọrí pẹ̀lú bí a ṣe ń practice òṣèlú orílẹ̀‐èdè nàìjíríà ìtorí àwọn èyí wọ́n máa dà bí ìyẹn tí wọ́n máa bo gbogbo gbìyànjú gólóbà tí ò ní jẹ́ kí gbìyànjú gólóbà wọn àdé báwo wá lẹ́sẹ̀ rò pé a ṣe lè ṣe tá a fi lè bọ́ níbi irú àwọn ìlànà báyìí tí èyí jẹ́ káwọn ọmọ mẹ̀kúnnù débi ipò òṣèlú.
2: Atọ́kùn ọ̀rọ̀ tẹ́ ìbéèrè yìí ọ̀rọ̀ tó ní agbára ni tó jẹ́ wípé nínú àwọn tí wọ́n gbàgbọ́ iye tí wọ́n fẹ́ kí ìlú dá wọn ni ẹ tún máa sọ àwọn tí wọ́n fẹ́ kí ìlú dá wọn ni ẹni tó bá ṣe dáadọ́ ń sóòótọ́
3: wọn lóòótọ́ ìlẹ́ni
2: wọn léyìn wọn ni wọn ní

0: Ọkọ̀ fún wa tọmọdé lẹ́nu kẹ́ tó mọ̀ láàrán wa bí bàtà ṣe ké ló tu fẹ́. Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lọ́wọ́ ní ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ àti lórí YouTube ni àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lórí ìtàkùn rédíò àsọ̀rọ̀ mọ́ gbèsè wa yín lórí www.ajisebioyoradio.com. Ẹni tá a ti ń gbà lálejò tá a ti jọ ń pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ látẹ̀ẹ̀kan náà ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC. Àwọn tó wá ń wò tẹ́ bá ń wo ẹ̀yìn mi ẹ̀yìn tẹ́ ń wò wá lórí ìkànnì Facebook ẹ máa rí olùgbèjà mẹ̀kúnnù. Wọ́n tún wá gbé àtọ̀dọ̀ tí wọ́n tún wá wà lábẹ́ pé àwọn fẹ́ gbé ìjà mẹ̀kúnnù ló jẹ́ káwọn wá o. Àbá mi ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀.
1: So gẹ́gẹ́ bí mo ṣe ń lọ yìí ni wípé the way bí àwọn ṣe ń ṣe òṣèlú lọ́hùn ó yàtọ̀ sí ti bí báyìí. Alákọ̀ọ́kọ́ bọ́n ṣe ń ṣòṣèlú ń bẹ̀ yẹn ni pé ṣe rí nílùú bí táwọn wà mí báyìí àwọn ẹnìkan ni ó kàn wá ọlọ́ya owó ni o olóhùn lówó lọ ni o.
0: Àwọn èèyàn máa ń yáwó dìbò.
1: Òun ló pọ̀ jù wọn ní sàṣírí bẹ fún yín. Wọ́n máa ń ṣòṣò wọ́n máa ń ṣe òwò ní bíbáyìí ni ẹlòmíì àlọ yáwó wá a wá gbé wá a wá máa ní pé ẹ mọ̀ wọ́rí o. Ẹni tí ó yẹ káwọn èèyàn kọ́kọ́ wò ni pé bẹ́yẹn bá lòun declare even though 3 billion tó bá declare tó wá lòun fẹ́ ṣe gómìnà lu yín àbó fẹ́ ṣe kánsílọ̀. Nítorí ẹ káwọn èèyàn kọ́kọ́ wò ládùúgbò yẹn ni pé kí ni nǹkan tó ti ṣe sádùúgbò yẹn náà.
0: Kí láà ti ṣe bọ́ rẹ̀.
1: Kí ni so ti ẹ̀ ti ní free health care kankan bẹ̀ yẹn tó jẹ́ primary health care tó jẹ́ pé personal from home òun nìkan ni ní tí nǹkan yóò dẹ̀ gba wá kódà kò lè ná 2 million fún. Ọ̀yẹ̀ kan mọ̀ pé rẹ ni ẹni tá a sá fún ni ọwá ṣòwò ni.
0: Businessman
1: ni wọ́n. Mo clear àbàjẹ́. So ẹ wá wo nǹkan tá à ń sọ yìí ni pé àwọn pẹ́pù yìí sì yìí wọ́n á wá wọ́n á gbé owó fún bàbá ẹgbẹ́ lọ́hùn-ún wọ́n á gbé fún bàbá ìyá ẹgbẹ́ níbí yìí wọ́n á gbé fún bàbá ẹgbẹ́ lọ́hùn-ún nígbà tí wọ́n bá wá yàgà débẹ̀ tán ìyá wa máa jẹ àwa mẹ̀kúnnù kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa. So kò sẹ́nìkan tí ó béèrè lọ́wọ́ wa. So kò sẹ́nìkan tí ó béèrè tí ó bá wa bá wọn sọ̀rọ̀ a jẹ́ pé ìyá yẹn máa wá máa continue nìyẹn. So ìdí nìyẹn tẹ bá wo báwọn tí ń ṣe practice religion wọn ní.
0: Ẹ mọ bọ́rọ̀ yín bọ̀
1: so ẹ wo bí wọ́n ṣe ń practice ẹgbẹ́ wọn lọ́hùn yẹn ní àwọn olóṣèlú wọn bẹ̀yẹn. Kò ń ṣe ẹnìkan ló kàn máa wá tó kàn máa ní pé ya mo ti fún kínìkan lówó mo ti fún kínìkan lówó. No ẹgbẹ́ àwọn ni wọ́n yan àwọn èèyàn tí wọ́n dá ládùúgbò tí wọ́n qualify fún nǹkan tí wọ́n mọ ètò láti ṣe ìlú. Èèyàn lè lówó lọ́wọ́ kọ́mọ̀ nílàkàyà àti ṣèlú o. So àwọn wà wọ́pẹ́ ta làwọn lè lò àwọn ẹgbẹ́ yẹn náà máa dá owó èmi máa dá èyín náà dá òun ló máa wá wúlò fún láti tún ìlú yẹn ṣe.
0: Níta ẹ̀ ń sọ ni pé aráàlú ni máa ń sponsor olóṣèlú. Ní máa ń
1: sponsor olóṣèlú bẹ̀ yẹn.
0: Ní máa ń sọ nígbà owó olóṣèlú lọ́hùn.
1: Kì í ṣe pé ẹnìkan ló kàn máa wá ló máa gbó wá. So eléyìí á dá wọ́n á ṣe kógó fundraising. So wọ́n á ṣe contribution láàrin ara wọn. So ẹgbẹ́ yẹn àwọn náà wà sọ pé yá o Majid Okitaya wọlé kó lọ sí gómìnà wa ní Ọ̀yọ́ o. Tírú ẹni yẹn bá wá débẹ̀ tí ò bá ṣe dáadáa oyún sì fún láti lè yọ because ó ti máa wà nù policy tó gbé kalẹ̀ pé inú ẹgbẹ́ tiwa làwa náà gbé sínú AAC yìí inú àwọn House of Assembly wa alẹ́ ni àwa ní constitution pé tó bá ti ṣe kọ́ báyìí táwọn ará àdúgbò ẹ̀ bá sọ pé kò tó lé ẹ̀ o tó gba allowance fún pé ó máa ṣe tó wá ṣe ayé ti wà fún wa láti yẹrù wọn wò. Ṣé nǹkan yìí ṣe wọ̀n sí lóòótọ́ torí pé ìta ṣe náà ni pé báwo lọmọ mẹ̀kúnnù ò ṣe ní jẹ gbèsè kan tó dénú ìjọba tí wọ́n ní ta property wọn. Nígbà tó mo bá tẹ̀ ti ta property tí ò yáwó òun ló máa jẹ́ kí ọmọ yẹn ṣe dáadáa sínú ìlú yẹn. So ìdí tó fi yàtọ̀ nínú kan tí wọ́n ṣiṣẹ́ ìjọba ń bíbà àti lọ́hùn òun nìyẹn.
0: Bàbá ká tó mọ lọ ẹyin tẹ bá ṣẹṣẹ ń darapọ mọ wa olùdíje fún ipò gómìnà ní abẹ àṣà ẹgbẹ òṣèlú AAC African ẹ bá ń pè é.
1: African Action Congress.
0: Kí wàá lẹ mọ ń dá lóò lẹ bá ti pè báwọn.
1: African Action Congress take it back action.
0: Take it back action láti ẹka àpolówó wa mẹwọn ẹ bá wa fi jíǹgù àwọn olùgbèjà mẹkúnnù sí.
2: Ìjọba kan wá ní pé.
0: Ṣé ẹ rí play?

0: nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ Ijó Àánú ọ̀rẹ́ mẹ̀kúnù afẹnifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì nígbà ìjà fìbò yàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òkúpọ̀nà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbóngbó la fi ń pè lólùgbèjà mẹ̀kúnù láti jẹ́ kí èjọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì onígbẹ́sẹ̀ ilé ọ̀sùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbí òkè ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbú wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbú wa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ìjọ àánú champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì pẹ̀lú àṣà ẹja ẹ̀ẹ́sì kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnù dé ẹ̀ẹ́sì action action take it back.
1: A ti ṣe bí Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ ò ti ṣe bí bàbá ẹni bọ̀ kan.
2: Tọ́ ẹ káàbọ̀ padà láti ẹka ìpolówó ọjà wa champion òkèdára kẹ́hìndé ẹ̀sẹ̀ mọ̀jì dì àwọn náà ni olùgbèjà mẹ̀kúnù àwọn ni wọ́n kó àṣà ẹgbẹ́ olùgbèjà mẹ̀kúnù dání kó tó di pé wọ́n jọyìn ẹgbẹ́ òṣèlú AAC gangan ni wọ́n ti ń jẹ́ olùgbèjà mẹ̀kúnù fún àǹfààní àwọn tí wọn àbá ti mọ̀ níbi ìpolówó tá a gbọ́ yìí a sọ pé kò ní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba àbílẹ̀ bí àwọn ará bí kan òkè ọ̀hún láti jẹ́ kí ìrìnjẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kí lẹ́lẹ́ bá wa sọ nípa eléyìí pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ tó ní gbogbo àwọn èèyàn náà bí wọ́n bá dá gbogbo eléyìí ọ̀nà ọ̀dá mọ́dé bí ọ̀nà ọ̀dá tó sì jẹ́ pé àwọn local government náà wà ní abẹ́ ìjánu láti mójútó irú àwọn nǹkan wọ̀nyí kí ni ẹ̀yin ní fún aráàlú lábẹ́ bí.
3: Ẹ ṣe olóòtú ṣe rí alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọn kọ̀ọ̀kọ́ tó ti wà nínú ètò tí àwọn afẹ́ ṣe ni wípé alákọ̀ọ́kọ́ ni pé a jẹ́ kí local government kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. So tí local government bá ti ń ṣiṣẹ́ ara de àwọn aráàlú.
2: Òun ló súnmọ́ aráàlú àwọn
3: oṣùlẹ̀ tí lé. Kò tiẹ̀ sí nǹkan tó normally kò state wà lábẹ́ local government ni. Torí local government ló ní ilẹ̀. So ó yẹ kó jẹ́ pé local government kò sí nǹkan kan tí wọ́n bá fẹ́ ṣe ní local government ẹwẹ́wu local government ní ẹnì kankan ò lè lọ kó lọ́ fẹ́ ṣe project fúnra wọn.
2: Wọ́n lè ṣe fúnra wọn.
3: Bá rèèyàn ọba lé tí ò lówó lọ́wọ́ ẹ̀tọ́ àgbàlagbà ní láti lọ sí local government láti lọ sọ pé nǹkan báyìí ń ṣe mí o mi ní owó ọya fún wọn ní owó insurance ni o tí wọn ò fi máa lọ tọ́jú ara wọn. Àmọ́ ńgbà tí ò bá sí ìyá ń jẹ́ àwọn èèyàn lùyìn gan àwọn èèyàn mọ ni o. Wọn wá mọ ibi tí ìyá yẹn ti wá.
2: Gbọ́dọ̀ tójú wa ọ̀tọ́ ọ̀hún tá a mọ bó ṣe yẹ kó rí gangan.
3: Wọn mọ bóyá ìyá ń jẹ àwọn èèyàn torí pé tí local government ò bá ti ṣiṣẹ́ ìyá máa jaráàlú ìlú ò ní dá. So local government yẹn làwọn kọ̀ọ̀kan make sure pé local government gbogbo owó tó ń wà pọ̀ government ní local government la máa kó bẹ́sí bẹ̀ padà. A dẹ̀ ṣe gbogbo ètò a ṣe àwọn gbogbo primary
2: health
3: center wa o ma wa bi ti ti loyinbo ni ko si the allocation ta n gbọ pe n wọlu ko si ọna kan mo sọ pe ilu yi o ni daju bẹẹ lọ.
2: Bàbá mo ń gbọ́ níbi kan tẹ́lẹ̀ pé nígbà tí owó yìí tí ò wá wọ àpò àsùnwọ̀n ìjọba àbílẹ̀ o pé gómìnà wa ń fún wọn ní iye mílíọ̀nù kan lóṣooṣù wọ́n wá ń pè ní nǹkan míì wọ́n ń pè ní bíi security vote fún local government ni wọ́n á jẹ́ káwọn èèyàn máa ṣe owó yìí bí ó ṣe wù wọ́n wọn èyí sẹ́ẹ̀lú wọn ò ṣe èyí ètò ààbọ̀ ọ̀hún gan tí wọ́n fún wọn lówó yìí ètò ààbọ̀ ọ̀hún ò sí àwọn nǹkan owó lẹ́yìn tí ní tó ti wà nípèsè sílẹ̀ pípé téyìn bá débẹ̀ o tẹ́ bá débẹ̀ àwọn nǹkan báyìí lẹ́fẹ́ ṣe látàrí pé àwọn local government yìí àwọn jẹgúdú jẹra kún bẹ̀ tán bá fi owó lẹ̀ fún wọn gan àwọn tí wọ́n mọ pankún púpọ̀ ńbẹ̀ àwọn kan ti débẹ̀ pé tán bá ti wà ní pòsíṣàn kan gan báyìí wọ́n ti wò pé káwọn gan káwọn lọ́ máa joyè lókù káwọn máa fẹ́lá lókù. So báwo lẹ ṣe fẹ́ kọ́ buhari àwọn excessiveness yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí.
3: Tẹ bá rí inú ọ̀rọ̀ tí mo sọ síwájú mo ní wípé ọmọ tí ò bá ti jẹ gbèsè tí ò yáwó kó tó lọ sòṣèlú kò ní nkankan tó máa sọ pé òun ò ní fi lè tún ìlú ṣe. Ọ̀dà nísìnyí local government chairman wo lẹ máa sọ pé wà ń bẹ̀ tí ò náwó kó tó débẹ̀. So nígbà táwọn náà bá débẹ̀ ntí wọn kọ̀kọ́ máa lé ni pé owó tí mo ná ẹja bẹ̀ látòrí councilor lásán tí councilor lásán bá fẹ́ bìdẹ̀ sìn ẹnì kọ́ lọ bá bàbá ṣá party chairman kan agbó lọ bẹ̀ ẹnì kọ́ lọ bá secretary kan agbó lọ bẹ̀ nígbà tó bá débẹ̀ kankan bàbá òun lẹ máa wo tó bá lọ wo 80% nínú àwọn local government councilors tó bá ti win ní báyìí wọn akọ́kù ládùúgbò yẹn ìjẹ́ mọ̀ ntòfà ni wípé láàrin ọdún mẹ́rin yẹn gbèsè tó ń sì jẹ wọn àti ilé sán àwọn bàbá ẹgbẹ́ ti kọ́kọ́ gba owó tí wọ́n fi ṣèlú síwájú. So àwọn ìṣòro tó wá dé bá wọn nìyẹn kò wá sí nǹkan tí wọ́n ṣe eléyìí tẹ́ni wọ́n fún wọn ní 3 million àbí ẹ̀dẹ̀ fún wọn ní oṣooṣù kí ló wá tó ṣe ẹni náà ní family tẹ̀ tó fẹ́ bọ́ ó láwọn èèyàn tó gbé bùkátà wá bá. So owó ni ò sí lágbo gọ́ọ̀mẹ̀ntì to ba yansi gan won mo ta le government won mo ta property government now so ko le si anfani kan nu ilu yen ti local government o ba ti sise se wa ri ati le je wi pe oya owo ita fun yin o
2: ehn bi ti mo nlo
3: je na sibe o ni wi pe because won we lack of maintenance nipa ta ba sojo ona ta lo nu mo awon oyinbo eje fun ni example kan awon oyinbo ton ba se mo se se kini yi ba yin si table yin si o won ti woye ton mo fi se awo a fe lo fun odun 20 owo ti mo fi ma maintain e owo anbe
2: ala ti won isu mo budget
3: be ni fun to create more job for other people mo ti so oyinbo
2: ewa babo
3: so oni bi pe eni ti won ti yan sibe ko mo lonu o doti o ko doti o oni lati mo lojumo
2: so owo ti o na mo
3: owo ti o ma gba ti o fi na gbogbo o ti wa nbe o ni pe maintenance wa awa ta ba sojo na si yi a ni debe won gba to to ne
2: ba to ba to tun wu tan yan yan
3: so awon soro yen oni wi pe ngba ti won ba ti be yan se won lo wo be mo because won awon agba npe pe yin ne nti awon agbalagba sibe agbalagba to pe to wa si debe tan ba yi orun na ma sunu office seyin le ma so pe ko ji loru ko lo wo pe kina se limba yi eni to ba fe sise ijoba a dide loru a dide losan bi ti won expect won le wa wo wa lo wo awon ta ti eni kan wa so na ijo ti e se iyan ni bo ngba to ma ti gbe debe tan ati pe kini baba corruption ti poju nlu yin baba
2: nilu wa
3: eh nilu yin bayi nilu wa
2: nilu wa
3: eh na ni emi ti o emi boye se mi bi ki so ni ko mi si nbe mo ni
2: ah gboro ma si nbe a jo wa nbe na ni
3: ina
2: ori baba bi ora won alaga ajoba abile ti mo nso bon nilu owo tan wa fun won won a ni won dajo laarin ara won gbogbo awon gomina go ah awon alaga ajoba abile ni gbogbo Oyo state 22 million naira ni won da ninu owo ilu losu tan jo ko laarin ara won
3: nje eni to fi won sibe ko je gomina injo wa di be wo
2: aha ibi ta wa nlo
3: tori pe won raye ati sise
2: accountability
3: ko si won raye ati sise ngba ta won ti ri kan tan wa ngba te pe ngba ti debe odun meji won ti ko bo tan ti ri tan ti na won ti ri pada so bi nkan o ba da ko kan won mo now because iwo to ba fiyan sibi kan won ma o ma sa account nkan yen ni bo se na now
2: eh gan won je owo ta fun yin losun yi o bo le se na o ki le bi se o
3: ati pe baba mo fe soro kan mi mo boyo bi o allow ni
2: eso
3: e ti fe di sileju
2: sa wa ara ilu
3: eh no ijoba ni Nigeria won ti fe di ti corruption sile kan wo pe ah okay o kini yi o ah ona ti won fe gba ni o e mo ja ka sile yen ka sile won ni eto wi pe oda nsin bayi ibi te ti lo ra oja ti eni yi taja fun yin ibi bayi le ti sanwo eni to taja gan fun yin o mo ye teni yen
2: eh eh n tan ba mu dodo re lo bi o pe iye to san re
3: so ko ni si pe adakun ba to je sibe yen
2: oro te so
3: to ba de ti ku o nbe tan ibi ti o gba jade won o ye wo pe se lo to ni o
2: oro te
3: adakun mo se won wa ti padi mo
2: eh oro te so yi lara n ba mi kan tan ni lu ebo ta jo soro of recently be se n so igangan la na se so yi pe eh kini ko ni so ko o se kankan pe ko si bi won e ti kadi ale o pe o le ni o ni gba fun pe awon ijoba yen won ti se ilana tele lorisirisi ona to pe kaluko mo sora won ni pe iwo gan oni be sese gbe pe awon eyan oni be awon na be yagbe soju ona nibe awon na be baluje sugbon ijoba o fi aye re le
3: nje mo to fa
2: ki lo fa
3: en to fa ni wi pe awon to ti won to ti won lawon se eto ilu nilu yi
2: yen yo
3: o yato sa won to nto lohun se ra won to pile eto yi wi pe kini yi ma se wulo fawon eyan wa
2: bawo ni tori ara won ti o se tawon ara lo se gbadun
3: kan yi ba fun sample kan
2: oya ma baba
3: bawo ni o se wulo fawon eyan wa kini yi bo ni o si nipa awon eyan wa lara se ri pe ton ti si waju niyan e je ka foro oro ngba tan soro pe aro MTN nkan kan won communication wa mi bayi
2: awon networking
3: awon compare re si tutor hun se ma gbo internet ti mo lo America mo tun lo di sin bi bayi
2: e tun ri lo ngba de
3: tun lo bi bayi
2: eromu re
3: mi ti en da ti on room e because automatically na mo na so pe mo ni free access internet mi ati unlimited text message
2: te di subscribe si laton
3: nje mo to fa nigba tan awon pe ngba ti pd kilo ko en bo wa MTN kan kan to n bo wa
2: awon network
3: baba wa kan lo wa nbe ngba na ton je olori bi won ba fe se dododa ton fe pe tori ara ilu ni ti won ko wo ni pe ah se tan ba se oda o ti won ba gbe kale pe te ba fe se kini isi lu wa o gbogbo awon internet yi o ma je unlimited ni o fawon eyan wa o call won iye rate bayi la fe o se mo pe policy won o fi gbe o ti di condition
2: o ti wa lara condition
3: wa ha agree pe to agbo o oye ma gbe bo
2: wa to wa sise
3: ko ni si pada mo amo ti won gan ni pe elo lo ma je percentage ti mi ni every month elo ma ma ja lori enikokan so in two je ki nkan yin o da niyan
2: baba ta ti ba wa se ngba lado ape ko lohun je ka de ipo yi ti a si nigba pe eledu o je de be te ba ti ko de pe a ti wa bura fun yin ba ye wole ijoba apinle oyo tan kin la won kankan te ti e kokon ni lokan pe e be se iyun da kokon elekeji eto abo yi ko se en ti o kan ni le loko pele eyin o ja won eyin o ti ene lonu oko gan lo dapo mo eto wo lo ti wa nle fun eto abo te ba n ku papo ba won
3: e se se ri gba ti a ba de ijoba alakoko nkan ta kokon mo ji to na ni eto abo ni tori ti o ba ti se abo gbogbo nkan ta fe ta ti line up sile ti ba bere
2: si ni ba se se
3: e ma ri pe eto abo na lo lati ko saju ala koko ni elekeji a je ko nje opo
2: onje to je awon agba se ni baby ba ko nu se ise bu se
3: jo de bi pe ifun do gan be yan ba nise lowo ti se po le o tori a ye wo pe ke so le ko ri se ni ati je oni ni lara so leyin igba yen se ri eto abo won bere pe mo ma nwo awon orisisi won ni pe eto abo se won ma hard into it ni se won ma create more awon ta ani olopa ani civil defense
2: ani soja awon dss na
3: ani dss ani amotekun o ti to awon oloyibo ta nlo yen gan won ni to bayi
2: won ni to yi
3: no won ni to be
2: ara won ni serif ni bi kan awon nmpp abi won npa ndp abi nydp abi kan npa won america
3: in ti alakoko nkan ti o ye ka kokko ni pe ki won ro awon ti won se si awon
2: eleto abo
3: awon eleto abo yi ki won ro won lagbara ki won de si eto fun won e je ki so fun yin ko si eni to ma lo ko so mo eni ti o ma se soja lasun e je nbe lati soja ni loyinbo to ma gbadua ki rin wa si soja nigeria ti soja ba soja ni ni loyinbo e mo to ma se ni won ma sign contract ni ki se pe se ko kuko wa se
2: iye odun bayi mo be bi se abi
3: mo sign odun merin fun yin to ba wa se merin yen ton baba to ba fi ku me ti o fi ku laye yi respect e ma wa fun ni ke ra first class asaju yin wole o
2: lára àwọn àpẹẹrẹ tó ń bá àwọn ilé tó ààbò lọ́run
3: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn náà pè ní
2: fẹ́tran
3: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn yìí ẹ wá wo ọmọ ẹ
2: yóò jẹ́ wùrí fún àwọn mọ̀lẹ́bí gan yóò jẹ́ wùrí fún
3: gan ẹ̀gbọ́n ẹ wọ́n fẹ́ kàwé ni o ìjọba ló máa sponsor wọn torí bó ti ṣiṣẹ́ fún lórí bó lẹ́wọ̀ àti wá kọ̀m̀pì àpá wọn yẹn tó máa lọ sójú ogun wọn ní kú síbẹ̀ pé kò ẹni mi ò ní wọ̀lú wa
2: tó bá tún wá kú sọ̀hún gan
3: tó bá tún wá kú sọ̀hún wọn tán àwọn ẹbí wọn tí wọn ò fi jáde láyé òpinwọn àtòsí mọ́ ìyàwó ní jẹ wọn àwọn kan yìí ló yẹ kákọ́ kọ́ ṣe iná pé ẹni tó fẹ́ lọ fèsì àwọn aráabí nǹkan méjì lẹ́yìn bá lọ sójú ogun ó ṣeṣe káwọn agbára wọn ká wọn nígbà tágbára bá tẹ wá ká wọn kí ni bó lè yàwó ṣe ní jẹ àwọn ẹbí wọn àtàwọn ọmọ wọn olófà tẹgbẹ́ tó bá ṣe tukọ̀ àti máa yìnbọn bẹ̀yẹn ọlọ́pàá ní àṣà lọ ní náà a lọ sápá síbì kan lẹ́yìn 3 hours mẹ́sàn-án wa ni pé ẹ pè wá bẹ̀yẹn lẹ́ẹ̀kan.
2: Àní mo wo fọ́nrán kan tí ìjàgbá ìkíní kan ṣẹlẹ̀ ọlọ́pàá sójà sì ń bọ aṣọ sójà ó sì ń bọ aṣọ tó ń bọ kú lọ́rùn kí wọ́n bá a mọ̀ pé sójà ni.
3: Bíkọ́ sọ́mọ̀ kò ti wà níbi bíi àhámọ́ tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ń gbà
2: òun. Kò sẹ́ni tí ó te kí ẹ bá mílíọ̀nù náà.
3: Sọ gbà wọn kan ìlà wa ti ṣètò pé a gbé ìtàn pè ní ìṣọ́ránsì kalẹ̀ fún gbogbo àwọn tó ọlọ́pàá o àmì o
2: civil
3: defense tẹ máa mọ̀ tẹkùn.
2: Ṣùgbọ́n ọlọ́pàá ò sí ní abẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
3: Kò sí kankan.
2: Àwọn náà ò ní wọ́n bẹ̀rẹ̀ bí ti
3: bẹ̀. Èèyàn lè ní law of land tí mo wò pa ma put into place tá a bá débẹ̀.
2: Tá a ti débẹ̀ nílé
3: ìgbà sófin. Torí pé yes nígbà tí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa. Àwọ̀ wa ni pé àwa náà lófin ilẹ̀ ìbílẹ̀ tiwa o.
2: Ní state
3: tiwa
2: o.
3: Tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú. Ẹ máa pẹ́ láì jọ àwọn ọba àlú náà máa ń ṣe
2: ètò. Yán ṣàkóso ìlú wọn.
3: Ẹ máa rí pé ìsìn tó máa ní kankan ṣẹlẹ̀ ń gbẹ̀yìn kan sí wáyé wọn ni pé wọ́n ti pẹ̀ kan látàbí jápẹ́ fọmọ yẹn lẹ̀ o. Kò ní ṣẹlẹ̀ mọ́. Torí pé òfin ìbílẹ̀ wa lákọ̀ọ́kọ́ fi yẹ̀ wò.
2: Láàbí kọ́kọ́ tu o.
3: So nípa òfin ìlú gbogbo lúrú but àwọn òfin ti wa kun. Tí wọ́n bá ní pé òfin Nàìjíríà ò sọ pé ká má tọ̀ sẹ́gbẹ̀ẹ́ títì àwa lè sọ pé tó ẹ̀tọ́ bá tó títì o ìjìyà báyìí wà fún. Wọ́n dẹ̀ níbi wá fún.
2: Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé champion Kehinde Okedaramoji dire o. Àwọn ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní abẹ́ àṣẹ ẹgbẹ́ AAC. Abẹ́ àṣẹ AAC ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa náà. Ó wọn ni ẹ ti ń gbọ́ láti ẹ̀ka wọ́n ti jingle yin won yi se won mo gbo ni ori kanin radio wa o wa nbe ni ori kanin radio wa ah awon na ni ati jo npe ke lu oro lataaro sugbon le kan ni eto abo lo siwaju kin la won kan mi te tun ni papa pa ka se papa fa bi awo baba so mo
3: ele keji ni wi pe a se eto a wo kini soro to fi je pe ko sise nilu ona meji la fi yewo alakoko ni wi pe a wo awon ile ise kekeke yen ki lo fa ti won fi ko to fi ko gba wole
2: ti awon ile ise kekeke won ti po ninu oyo wa
3: igan na ti won fi ko se ko fi gboku wole
2: ile ise ke ile ise
3: bi si ti joba n gba lo won lo po ni ba se dinku nipa ta ba dise ri nti o sele nipa awon ara lu awon aru awon omo bo se nse eto nkan yen to
2: won leto won ni lana
3: to ba je pe 10 naira no ba n gba lowo won ti won to pa won lara won le so di 50 naira and 5 naira 5 naira yen a create job fun eyan 20 yen a mo tun pada wa san tax fun lu a wa multiply ju kan te so yen lo bon gba ti o se to nkan yen won ronu jile ati tun kan se the problem to wa nbe niyan
2: so ejin joye wa ni se
3: pe so nipa ta ba wa se ona ta ma fi se alakoko ta mo ta ba se yen ton pe ati mu oke ile ise o awon tax won o a reduce e fun won se any problem te ni o ye create ise mi ele keji wa ni pe a wa lo wo awon kankan wo awon kan wo la ma lo a wa lo ru system tan lo ni lo oyinbo
2: e la han apa
3: so je alakoko iru awon agbofinro wa won a le mo wa active ni pe nipa ti eyan ba tori eyan ba pe dada ke se pe ti mo so e ma je ki clear ki je break it down o ni wi pe se ri ngba ti orun ba nkuyan eyan ma lost memory yan ati react lori nkan ma o ma npe
2: yo lo
3: o ma slow so alakoko ki officer ma wa ninu bi se for 10 hours o ti poju
2: ati won ti wo ba use
3: re ati lo
2: won lo nlo mi ojo
3: yeah for the whole week so a wa pin to ba je pe o ma sise 12 hours ni a day ko ni se jijo merin lo ninu osu no osu re so elomi na agba so a le fun elomi na lori ofe ati le sise te ba wo loyin boju se to poju 8 hours ni and again gbogbo se
2: to poju 8 hours ni
3: to ba je pe if you are full time employee pe o sise o 8 hours na fun e le dey 40 hours a week ni o wa tun le wa ni pe mo tun wa le lo si ile ise kan ki tun lo wa ise nbe o
2: amo
3: but no ma pe toto e gbo bukata o wa san wo le o wa san wo moto e o wa san kini kan o ti to e so on lo fa te pe another job o easy lati le ise wa mo
2: baba a je ki n gba lenu yin ki n so do eto wo lo wa nle ba wa odo toro odo le mi na
3: se ri ti todo yen ise po lori e ta ti mu
2: pa ta se nda luru ju odo na ni
3: tori ti o ba ti sise ilu daru odo daru because won ni ki ajo wole
2: ke
3: ewu Orlando e gba ti ilu kan be ni Florida ton pe ni Orlando
2: mo ko re be be so po Orlando owo
3: ni Orlando owo ko Orlando ni Florida City kan ni
2: o ti ye
3: e ma ki barista o bi ko pe emi pelu Buhari oloto asere lo si Orlando ni Florida to ni e jambe labi omi o wa ni ti me ba lo si New York to ba lo si New York to ba lo si Germany to ba ti de Orlando irin eku kan o ni pe gbogbo aye lo ma fe lo to wa nbe
2: Orlando ni gba o fe dabi Dubai sin tama yan n lo Dubai dan lo
3: iro iko si kan Dubai pe ilu won kan da o clean ni te ba lo so Orlando wa ni awon so ti mami water labi omi te jo sere iwo pe lawon eja oko iru e ko lo wa lo ni Dubai tori pe won tulu be se o clean lasan ni ko si kan to wa special lo
2: n ga ni mo fe pa yan ni pe ba won yan se so be the tourism
3: yo se ba so wa so ni yan wa ni lo be yan lo ru Orlando abi ka lo Las Vegas to ba je pe be gan omi tan ba nta ni 5 naira n bo mi o ba de 20 naira because yes because kesi pe won o didi won ni tori pe awon to ma ra ti poju awon to wa nle lo so
2: ero aje
3: Eto yes eto raje o ma bureke so o ma je ko po de bi pe koni se gbe ko sise so awon odo no ma engage ninu sport ju a ball ni o basketball ni o ta ba wo in this history of Nigeria in sports e ma ri pe sport lo ko mu oruko Nigeria lo soke ese ni number 1 to ko je a nigba ton wa te pe ta ba lo si Ghana ta ba lo si kini kan to wa te pe Nigeria n bo won ma sare lo ni won a sa lo jina jina tem ba lo jangana gba yen oruko ton pe mi ni won na mo buruku crazy boy because tem ba de be mo so pe mo fe wa nne nle ni o so ti ma ti gbo to wa ti gbo pe omo Nigeria n bo ninu ere daraya won ma tun prepare more so te ba wa wo te ba ko gba won to ti se dada ni lo yinbo ti won se dada ti won ti won ti won ti won te ba wo ere daraya nto se fun economy ilu kekere ko tin ba break e dance yen ma ri pe e raye ni owo ti sport make sinu ilu kekere ko
2: tin generate
3: ton generate silu silu bo ke se pe epo ni kan la focus in Nigeria because won ni opolo ati le check e wo kini won ba di search yes
2: ti o gun mo wole
3: sport lo nkan to mu owo wole ju si won ba mo to nbe nbe so a je ka won odo ki won ki won se ki won respond se then elekeji wa ni pe iru kini kan bobo kan be to wa si America npa kan bayi mo kan pade won bi ti mo lo ni o wa ni pe mo ni ah o wa ni omo north lo mo wa ni kilo se lo wa ni pe awon oni governor won o ma sponsor yan 250 one every year former governor nigba yen
2: lawon ta mo wo pe won wa ba ko
3: ta won ta wo pe awon ni
2: won wa leyin
3: yes so iru e ma se be lo yo gbogbo omo school to ba se daada ni school o kere ju 250 a ma ran won lo si loyinbo ke se pe a le sori re mi ko o kan tun lo ko eko
2: eko
3: mo jinle si wa lati be
2: baba ke to ke e ma laagun jina ah ni awon ile eko giga awon kan wa se ke kan sa strike lo ni bi awon asu ta awon to tun wa je Toyo State na awon na awon bi kan strike leni kan strike lola kan wa le leni kan to strike lola ti nbo nkan wo le ti nile ti iru nkan bayo bi ni mo
3: in to farun kan be corruption ni te ba won to nbe ta asu na fi strike corruption ni government won government fed ile nbi kan awon government to wa nbe won ri awon asu lawon o fe kan kan tun se awon ti o ba wa nton ba mo to se le nbe won ma wo pe government o da ni now ta ni government
2: to onile ni lowo alejo gan di eru
3: won to disoru ni so awon to ba mo to se le nbe gan mo pe ke se ko se fort eni kankan tori pe corruption to ti wa nu eje everybody bi pe okay o bi ta tin lu jibiti o le leleyi
2: so won fe dinan be
3: won fe dinan be a ni gba won wa ni so won wa mo tutu funfun sita fa awon eyan dudu na ma gbe sinu
2: aha
3: iru yan lawo ni faye le
2: alo eledu o ba wa se ah ni ola ka to wa ma lo ola kini nkan to be sele lola to ra gbo pe nkan kan be sele lola
3: eh ni ola ni a fe se flag up wa on veni ni ibadan ma lo ni ni ibo college ni orogun nbe ni a ti fe se
2: ibo college
3: yes orogun
2: ni lu ibadan
3: ni lu ibadan nbe ni a ti fe pe wa te pe gbon omo oyo na kan wa grace pe asiko ti omo oyo debe yi o emi na wa nu awon eyan ti ajo lo fa asia soke pe omo oyo ohun lo kan so wa de pe gbon kan wa sibe kan wa ye wa si
2: to ona le ti gbo on kin to gbo ni ibo college yun ni orogun ni lu ibadan ni ola ode yi agun melo le to na bere baba
3: eh agun mo na yo bere ni agun mewa abo gerege
2: ni agun mewa abo
3: gerege
2: se ka eni to ba wa ibadan na le pade wa nbe
3: atin to nbo lati ibadan atin to nbo loke o atin be lo ni iwere ile
2: gbogbo bi
3: body ati pe patapata ina la pe sibe ton de nbo wa sibe
2: ka ka pe awon eyan kan fe tele wa lola toyo tawon o si ba won ti gbon pa olugbeja mekunu tele se anfani wa pe tawon o ri boss gan ni ayin ti won bi tele lo
3: be ni a ti seto oko lati ile ise wa ni office wa to wa ni iwaju alagbon be ni Rufus building ibe ni gbogbo ati pade gbogbo awon to ba lo lati be na mo to ti gbe gbogbo
2: adan ago melo ni ki gbogbo won pade nbi lola
3: ago mejo la fi si laaro
2: ago mejo laaro
3: la ago ago mejo lo tori ka le ba mo pe to ye bayi la wa ta wa nle o mo to bayi la ni ma tun fi kun o
2: la tun ma fi kun o na le ti gbo ki n to gbo eni ta ti jo n ba oro ta ti n foro jomi to ro oro lataaro na ni olugbeja mekunu de champion ese kende majidi ti won je oludije fun ipo gomina ni abe asia egbe oselu aac ni ipinle oyo agbo ka fi leyi ka ma biyun se lo pe alara awon ti won tawon na so pa awon na fe dupo dije dupo labe ase egbe oselu yin lara awon olugbeja mekunu pe e se nkan kan fun won ni bi owo ti won ma n fi n san owo la pe elomi awa mekunu elomi o ni rowo le gba form iru gba ti presidential kini tan gbe si 100 million nibo ni iru emi be ri 100 million lati fi gba form egbe oselu 100 million awon mi gbe si 40 million won le se nkan kan fa awon kan mo kan fe ke kan ra soro die lori e
3: se ri iyen na ni tumo olugbeja mekunu ipa wa la ma gbeja ra wa
2: awa la gbeja ra wa
3: so ngba ti a pe awon eyan jade pe ta lo fe jade fun rep ta lo jade fun senator ti pe a de bere pe ta lo ni owo lowo ta lo le se ta de check background won ta de ro pe won qualify fun ba ton de jade ba ri a de pe agbara o to so a de support won pe da ticket yo won re eh ni de ati lo je gbese so awon ina lowo ta se fun ra wa na ni ye ki nkan yen le se se so ki aji pada le ba to ni ta wa fun na ni pe ka le ba yi nkan yen pada ijo ba de jo ba te be jo to ba se le jo kan lo ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere
2: Da mo gbo nu oro yin gan ye ni gbogbo nta se yi o pe gbogbo nta gba yin apara yin ka fun ara yin le se keje ke boye lo yawo mi kan ti won ma fi interest le yin kakiri kan ni
3: lagbaro olorun mo so lati bere de de sin gbogbo
2: ibi ta ba de yi ibi ti won lo
3: ko se ni ti o mo pe egbe AAC awon na lowo ju ki mo so nkan mi amo to fi de ni yi ni oyo yi o
2: yo
3: awa na se la nse gbogbo nkan ta nse ni na wu atapo wa emi den so wi pe to nipa ta ba sadura tan ta ba fi gbianju kun n to ba se leyin e won la wa gba ni kadara
2: agba n kadara
3: emi o le binu si nkan to ba se leyin igba na iyen ni pe ti awon mo ile oyo ba fe ki lu yi o da
2: gbogbo omo oyo te ti patapata
3: challenge le leye fun eyin na ru eyin bayi challenge ni nipa ta pe ewe jo ni wa temi wa ni pe ti es mi de en se olowo
2: challenge ati mokola
3: mi o mo ti mo ti challenge mokola ko mo so o ti mo so se pe o da o nkan ta fe se leleyi o nipa semi kan ma se gomina semi na ma se commissioner ni kaluku na lo ma mu aye ti ti e so but lasiko e ni ta wa nbe ni emi nikan na mo si ngbe
2: Olorun ba ti ma n ba eda gberu re yo ba yin gbe ya a si ni je ko lori re ba se fe ori na ni ori ijoba ti mekunu ni won so pe la so pa wa fe fi eleyi se nda ti challenge mi mo fi ko pe pe ijoba olugbe ya mekunu la fe fi eleyi se e wa e tun ro gbogbo awon baba mama mo ti n gbo wa nile gbogbo awon omo odo na tan gbo wa nile lati je pe kawon na le mo tori awon eyan mo n sa seyin to ba ti de bi oro oselu bayi boya tori owo to wa nbe pe owo ta won na po ju pe iru olugbeja mekunu si ti de ni si oke se pe ona owo kan to fo lapo ya e ba ro won kan ma sa seyin
3: bi eyin mama wa eyin baba wa ati eyin brothers and sisters e mo je ki asiko yi e mo je ka se irewesi okan e je ka mo pe ko re de ire la ko de so ire ye de tun de ti wo oyo yi olohun ni je ko bo mo wa lowo e ma je ke nikan kan tan wa mo asiko ta wa yi asiko ti olohun ti ni orire ma te oyo lowo ni so e je ka dide ni ojo ibo ke lo te ikasi AAC ani federal rep ani governor ani state of assembly bi te ba ti ri AAC lori ballot yen 1-2-3 number 3 e ma ri sign bayi lo wa nbe so ibe ni ke te ikasi ohun nikan lo le wulo fun wa so e mo je ki beru ko re si beru kankan o asiko oselu yi o ti yato si gba kan pe won kopo kan lo won kopo kankan lo o ko de si bo ti o se ka lasiko ta wa yi tori pe awo finifini wa nbe so ko de si jagirija gan won ri bo ji mo yi ji bo won kan dara won laamu ni so e lo je ka lo dibo ni worowo ka de pada sile lasiko so te ba de tin lo bi te ba ti ri mo jido ke dara nbe ni ke di si o ti o ba ti ri mo jido ke dara e mo di kankan sibe o
2: ko ko ani to
3: na ni AAC ni AAC ni
2: AAC to ba se fe ori na ni ori lase eledumare to adeyinka olasukan mi le mi je papin ba le fi la ilasa aroko ni mi ti so lori obe ninu awo tan garan bi mo se so lekan aja lo oyo re ti igbo lasan nitori be mi ore ran ko ma se raba mi eyan lata bi iseju bi mi lo kan seyin lati ngba oludije fun ipo gomina ni ipinle oyo labi asia egbe oselu AAC ni alejo ni ikani wa ni ayin baba seun pa ti e pe yin e si je wa lenu kan tori awon elomi tan ba ti de kini wa won ati e ni fe daru awa yi lohun mo pe ke me lo ngbo gbara re e seun ta pe yin ti e si da wa lohun eledua
3: help me o
2: Eledu ayo je ka debi ti abede yo se se yo ja si orun irorun ni yo ja si o gbogbo eyin te nwo wa nile ba wa si ere o ko fon kale ko fon kako be se ton wo ni Facebook na le le wo ni YouTube eyin te ngbo wa lori radio na e tun ba wa so fa awon eyan pe olugbeja mekunun ti de o pe irorun o ti de fun mekunun to lori telemu ko si pa n sako loko mo fun ai si eto abo to pe gbogbo e na ni gomina wa ti so pe awon ba wa se o a wa fe ma fi eleyi se lo a ma be o nitori obe ni nbe so atelese abena o gbogbo en to ba ni amobo la ni de ba le nitori bo ba ku dede kojo kan ri orun aro wo ade fun baba jero ma je le o eyin temi nile nje ki laye igbin se ero wo laye igbin se ile oluwa ri igbona ile te tin gbo wa wo wa ede te tin gbo wa wo wa ibi se te tin gbo wa wo wa ile yin ona yin ode yin oni gbona igbese aye yin oni gbona owo te bi te like te bi te share te bi te love e ni bi gboku omo sin o ayin wa fi le sinu banuje ni bayin ninu banuje o e fi awa na sinu banuje ni ba wa na ninu banuje ka to rira layo ka pade ni re ka ma do lodi leyin ara wa ah titi digba mi ti to ma gbe gomina wa tori won lo wa to nba ni o eleye se awa mo ah ipade wa o di wo bi ojoro e ba n fi je ngolu gbeja mekunu ka se re
0: ere wole to wa ni pele oyo la ba so ni pele yin ju anu ore be kunu afẹ ni fere to se fo kantan champion ke dara keide maji ni ke ja bi boyo ninu egbe asc gaga bi gomina pele oyo fun eto kan to ye koro ina ba to duro re eto abo to gbe npa okupona to yo kululu eto lera pele re dara yo gbe yin ifi ara ilu to je lokan to gogo la bi pele olu mi ja me kunu lati je kere je ijoba ipele oyo kari ile kari oko champion ke dara keide se maji oni gbe tele asun ba ibile bi awon ara bi gojo eyin omo lewe eyin osise baba lonja ti eyin yalaje omode ati agbalagba eje ka di mu wa logun logun eje ka di mu wa logbon logbon fun eleyin ju anu champion kedara kende etemoji pelu asha ijaye ki ipile oyo le ba goke agba champion kedara kende etemoji de olugbeja mekunu de si action action take it back
1: ati se bi oyo la ri.

0: akini gbogbo bi te tin gbo a ku ase ko dun o
1: se prince of kokyo le onu
0: to ba se pe aro ni ikani to ba n fe de odo yin be e ka aro o tori ni ayin ni orilede nigeria wa ayin ago mesan abo o ku seju meje pere mesan abo aro o ku seju meje pere iyun to tumo si pe 9:23 am la wa wa ni ayin
1: egbo na bi tan de ti bola banzo awa ti n be loke bazo n be ni waju o no bi tan de o ati wa ti pe ti pe no
0: kese ni la wa ti wa ni ayin o ati n be n bi o ti n podun meji lo a ni ayin nikan ni wa mi aji se bi oyo
1: egbo na
0: no bi today at all pere pere no bi today at all pere pere no bi today at all ra ra ra
1: tẹnu borin gọmọ láì ẹ̀pà
0: ṣe ẹ̀fẹ́ lórí high tempo àbí lórí low tempo lẹ́ti fẹ́ ni.
1: nánú ma nánú a ìjẹ́ tí mo gbà nánú.
0: sálùjọ yẹn tó ń bà yín ládé yín nǹkan ara tó ń pẹlẹkẹgàn jìgìn
1: orin alábíbá
0: tó ń skin gbá kan kò yẹ bẹ́ẹ̀.
1: ariwo gèmà kọ́ láyé ti jẹ́ ọ.
0: ń gbọ́ wọn láriwo kọ́ ni mísíkì.
1: pariwo
0: àgbádùn ara wa láàárọ̀ ìdọ́ba mo kálùjọ wá ní. Emi atalaji iwasiu alabi pasoma
1: iwale
0: enlajawasi ayin le

0: ẹyin ti ọlá ìlàndì a kí yín níbẹ̀ yẹn o.
1: Omi jíba lẹ́lẹ̀ nìkan tó ń yọ.
0: À ń bà bá wa àwọn alátìlẹyìn wa ní orílẹ̀-èdè United States of America. À ń bí bà bá wa àwọn ẹni bí ẹni nù o. Bà bá wa ṣàmínú ọmọ Adépọ̀jù ọmọ Èrúwà. Èrúwà òjòkó agbẹ́dúdú orí òkèlè ọmọ àkọ́kọ́ gàgàrà tí ń kọlé Èrúwà àgbè ní ńdájọ́ wọn. Báà mi tó lọ́mọ Mùsí olómú apàrán ọmọ ọlọ́rọ̀ agogo de àsìgbà lọ́nà tó mú. Bàbá lọ́mọ ewúrẹ́ gbúrúgbẹ́ tó sọnù lóhùn wọn ní ẹ̀mọ́mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́ran gbẹ́ran. Àkúkọ́ gàgàrà tó tún sọnù lóhùn. Bàbá ní ẹ̀mọ́mú lọ́mọ bàbá tanísẹ̀ gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ. Tani ń gbádi bàbá ní ọmọbìnrin tó bá tó pupa rọ̀gọ̀dọ̀ rọ̀gọ̀dọ̀ àpọn bepo rẹ adúmára dán ẹlẹ́yin ìjọ ẹ̀gẹ́ torí lògòlògò yumi alagba tumi alagba ẹyin tó tún wá jẹ́ àwọn obìnrin tó dá àti wà wọn dá bàbá ní ẹyin o irú àwọn èèyàn lẹlẹ máa fi lọ àwọn.
1: Wọ́n lódún yàtì yàtì.
0: Bàbá ìsa jínigbé o. Ọ̀rọ̀ mi ò tí ìwọ̀n ayé yín. Àwọn alátìlẹyìn wa nù o. Bàbá mi dáadáa, bàbá ṣàmínú ọmọ Adépọ̀jù ní California ní United States of America. Àti ìyàwó wọn Miriam Simpkins. Mo tún fi fò bẹ̀rẹ̀ dọ́dọ̀ bàbá mi nílùú Èbó tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá kọ wọn. Bàbá mi fà táì bá mi délé.

0: London.
1: Bàbá mi Fàtà Ìbándélé nílùú Amẹ́ríkà lọ́hùn.
0: Mo máa wọn tèmi because wọn ti dá mi mọ̀ bí owó.
1: Ǹjẹ́ Olúṣọlá kọ́ náà ni ó gba àpèjá orúkọ wọn náà ni Olúṣọlá. Ẹ gbọ́ sí Adéyinka Ọlásùnkànmí, ẹni tó ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ Rédíò sí mo wá kiri ní gbòòrò ayé ni. Ibikíbi náà, ibikíbi tèmi náà bá lọ, tí mo bá lọ, wọ́n ti dá mi mọ̀ bí owó. Wọ́n ti dá mi mọ̀ bí owó. Bí n bá wá délùú Èbó ẹgbọ́, ẹni tí mo wá kiri ní gbòòrò ayé ni, tí wọ́n ní jáde sí àní. Ẹyin ti aláìláàndì, ṣé tí mo bá dé bẹ́ẹ̀ ṣe ní yọjú sí mi ni. Ẹyin ti a ní Canada, tá a bá tún dọ́dọ̀ yín, tá a dọ́dọ̀ yín gbọ́, ṣe máa sọ páwa náà kiri ní gbòòrò ayé ni, ṣe ní yọjú sí àní. Ẹ ti dá wa mọ̀ bí owó ni.
0: Níkibí tí mo ń bá lọ bá sọ wọn.
1: Ara àwọn tí a tán fẹ́ràn wa tán gbádùn wa tán kó wa jẹ rọ́ṣrọ́ṣ.
0: Jẹlujà mi agaga ìlú Island.
1: Ẹgbọ́ Island níbẹ̀ yẹn.
0: Mo
1: dẹ̀ ń gbọ́ mi lọ́wọ́ láti Island.
0: Because wọ́n ti dá mi hàn bí owó.
2: Belubọ̀.
0: Náà wọ́n ti dá mi hàn bí owó.
1: Ká tó wá sọ Nàìjíríà ní ti a ní àyín nílùú Ọ̀yọ́ wá àyín.

Ẹgbọ́ lè ṣẹ wà tẹ́ bá gbẹ mọ́ sálà ìgbọ́ wa ooo. Ẹgbọ́ lè ṣẹ wà o ege. Àní ẹgbọ́ lè ṣẹ wà o ajíṣe bí ọ̀yọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ bá rí líǹkì wa ẹgbọ́ lè ṣẹ wà. Lẹ́yìn ká ẹgbọ́ lè ṣẹ wà. Tẹ́ bá ti rí líǹkì wa kẹ́ẹ̀kí kẹ́ẹ̀kẹ́ mọ̀ gbọ́ wa ooo. Ìgbàbí kankan serious.

0: wọ́n ní kèmí gan wọ ẹ̀yìn mi wò mí wọn lọ́mọ ogun bí nlọ́mọ ogun àwọn bàtálíọ̀mù rí lẹ́yìn mi yìí o àwọn bàtálíọ̀mù bàtálíọ̀mù.
1: Adájí Suleiman náà lẹ́bàá nẹ́bí ti dá.
0: A ní ẹ̀kọ́ kọlà ewé ló kọlà sẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ

A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹyìn wa tó yà wá náà. A ti ń ṣe ìgbìyànjú bí a ṣe ṣe studio wa tí ó fi tábí máa mú ètò wá fún yín ní òrèkóòrè. Àwọn alátìlẹyìn wa bíi Bàbá Sàmínú Adépọ̀jù, alátìlẹyìn wa bíi Bàbá Fatai Bamidélé, àwọn bíi Fatai Lamidi, Bàbá Fatai Lamidi, àwọn bíi Asiru Amadu Etiri Multipurpose Venture nílùú Pàkú, àwọn bíi Bàbá wa Basiru Adeniran, àwọn bíi Mr. Yusuf tó ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé Hospital ọmọ Ìbàdàn nílùú Ilúyọ̀lé, àwọn bíi Màmá wa Fúnmi Kẹ́mi. Àwọn èèyàn wa pọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan, Azeez Sarafadeen Ọlá Ìyá, Artist Michael Awosola Angelo Látàbújá, ọmọ Èkìtì, Mọ́lẹ́kìtì làwọn níjẹ́ òní, wọ́n sọ fún Mọ́lẹ́kìtì làwọn ò sì pé kò làwọn gbé dàgbà. Àbújá wa ni àwọn bí Àbújá làwọn bí ṣe lébà. Gbogbo àwọn alátìlẹyìn wa látòkè dókè, gbogbo ibi táwọn èèyàn ti ń ràn wá lọ́wọ́. Afọlábí Nurudeen Alaro, ọmọ ọba Alhaji Bolumu Idini Adekunle Lọ́yọ̀ Ayin, gbogbo àwọn tán ràn wá lọ́wọ́. A ti ń ṣàdá, a ti ń ṣe setup yẹn díẹ̀ díẹ̀. Ẹyin tẹ́ ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ láti ń ṣe gbogbo ètẹ́ ń gbọ́ yìí, ètẹ́ ń gbọ́ lọ́wọ́ ìgan náà orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo ti ń ṣe àti ní stúdíò kankan. Ṣùgbọ́n ìdíkàlùkù bá ní kọ́mọ gbogbo ìlú ẹ̀ga la fi ń gbìyànjú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la fi ń ṣe gbogbo eléyìí. Bẹ́ẹ̀ lọ Facebook wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ la ń lò. Àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn wọ́n ti wá ràn á lọ́wọ́. Iná ṣe ń fún wa ní tọrọ kọ́bọ̀ pé ká máa fi ṣe díẹ̀ díẹ̀ nípa owó ìbúṣe mà ti ṣe fi bọ́jú. Mo ti ní rúùmù kan tí mo fẹ́ tá a fẹ́ lò tó ti wà ńlẹ̀ tóun ti rẹ́dì. Bàbá Sàmínú wọ́n ti fún wa lówó mixer, a ti ra àwọn máikrófóònù díẹ̀, a ti ra máikrófóònù stand tá a fi lè hang máikrófóònù. Ní ọ̀sẹ̀ tó lọ kọjá ìláyẹsẹ̀ gbé tébù tá a fẹ́ máa lò wọlé. Ó tún wá pò ókù nìkan rò tẹ́yìn náà bá fẹ́ fi ràn á lọ. A nílò jẹnẹrétọ̀. A ti ń ṣe àwọn àga àjókòó náà ní díẹ̀ díẹ̀ bí ọwọ́ ìpìsẹ̀ mọ ti ṣe fi bọ́jú. A ti ra webcam lára àwọn nǹkan tá a rà tẹ́lẹ̀. A ti ra webcam tá a lò. Ṣùgbọ́n a nílò kọ̀m̀pútà. Bẹ́ẹ̀ bá lálòpù ti ń ṣiṣẹ́ dáadáa tá ilé bu wa. A gbà ó ẹ̀yẹ kan sọ́ọ̀sì mi látọ̀ọ̀kan bẹ̀ wà láì yín hán ní hàn. A sì mọ ọ̀fọn rere tì í nà tá a mọ dúpẹ́ lọ́wọ́ yín lójoojúmọ́. Ọpẹ́ olóore àdáǹdá tán ni o. Gbogbo ògbà àtẹníògùn wa ní 1000, àtẹníògùn wa ní 500 làwa máa ń kí ni gbogbo ògbà. Gbogbo ògbà tá a bá ti ń kí àwọn alátìlẹyìn wa la máa rántí gbogbo wọn. Ọlọ́run ọba ńjọ́ tá a bá tún wá rántí yín nínú àdúrà torí àwọn èsì a mọ̀ ṣàdúrà fún yín lójoojúmọ́. Ọlọ́run ọba yóò mọ tún jẹ́ kádùn ọba yín òtọ́rọ́ ẹ̀yìn ti ṣe oore fún wa. Ọlọ́run ọba yóò mọ wà pẹ̀lú yín o. Iṣẹ́ ẹ̀ ń ṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́. Toró kí nígbà ìlàdí ẹ̀ bò pè mọ́ o. Torí nígbà nígbà ìtẹ́ ẹ ṣe fàwà yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní a ti ń kọlọ̀ wa náà. Níbo ni stúdíò yín wà torí pékè tí ìrẹ́dì kò jálẹ̀ mọ́ sọ. A fẹ́ mọ wá sọ́dọ̀ ìyàwó náà fẹ́ mọ wá ṣètò kíní kan. Àìmọye talent làwọn náà fẹ́ mọ wá sókèsì ara wọn ní àyè. Níwọ̀n bá àgbà tẹ́yìn ràn á lọ́wọ́ yìí, àwa náà ó tún fa àwọn míì náà lọ́wọ́ sókè. Àwọn ilé ìbò sì bọ̀. Ẹ mọ̀ bínú tí ìbò bá fẹ́ yọ ńléyìn mí ọlọ́sùn kúrò lówó ni wọ́n. Wọ́n ní a candle doesn't lose a light by lighting up another candle. Ìmọ́lẹ̀ ó fi pọ̀ ni o. Tèmi bá ní, tẹ́yìn ní, táwọn ní. Kò ní sẹ́ni tí ọmọ tọrọ ọlọ́wọ́ ara wọn. Làwọn bàbá wa wíwọ̀ wọ́n ní àjọjọ ọdún bẹ́nìkan ò bá ní. Ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe tásọ́lẹ́ tẹ́yìn ṣe fáwọn àwọn náà tún ṣe fáwọn míì. Bá a ṣe ń ṣe nù. To whom much is given, much is also expected of them. Adéyinka Ọlásùnkànmí ló kọ mi ò pàpín bàálẹ̀ fìlà. Ìlàsà àròkò ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwòtán gan. Adéyinka Ọlásùnkànmí kásá máa ṣe dáadáa. Ajé ó kọ bí ẹni kìlọ̀ wà. Gbogbo ìṣe tí àwa náà mọ̀ fi ń ṣe dáadáa ni o. Báwa gan ṣe tún ní gátà nígòyè. Níwọ̀n bá àwọn táwọn alátìlẹyìn wa ń ṣe sọ́dọ̀ wọn, àwa náà tún ń ṣe sáwọn sọ́dọ̀ àwọn ẹlòmíín bó ṣe wà nù o. Torí àmọ́ jura wa lọ ni, kì í ṣe ti ọ̀rọ̀ jàkadì, kì í ṣe tàsọ́dún. A jura wa lọ, àmọ́ jura wa lọ ni. Ntẹ́ lani kankan kan yìí sì níwọ̀ ẹ̀sìn. Ntẹ́ mi ní ẹlòmíín ò ní. Ntẹ́ ẹlòmíín ní, èmi náà ò ní. Àmọ́ jura wa lọ ni o. Ntẹ́ àbá wa ní láàjọ mọ̀ pé ara wa lọ́wọ́ lámọ̀ ara wa lọ́wọ́ sókè. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa, ojú òní tì yín, ojú ìtì náà lẹ́ o. Toró gí nígbà ìlàdí ẹ̀ bò okò ìmọ́. Ẹ kiri òkò délé, ẹ mọ lọrí, ẹ mọ bọ̀ọ́rí. Ìkó ìkọ́bálá, ìkó ìkójú lọ́nà àti ti gbóhùn sí Ọlọ́run.

Àwọn tá ń gbóhùn sáfẹ́fẹ́ ní àárín, àwọn tá ń sọ̀rọ̀ gbóhùn sáfẹ́fẹ́ láti ìjẹ̀bú wà ń bí, àwọn tàtẹ̀kó wà lọ́dọ̀ wà ń bí, àwọn ti àti sákí ògbọ́n ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá, àwọn látò gbọ́mọ̀sọ, àwọn kan ń bẹ láti Benin, Benin City àbí sí ìbíní, àwọn Ìbàdàn nílé olúyọ̀lé, àwọn tọ̀yọ̀ wa ní àárín náà, káàkiri káàkiri bá nu. Àwọn èéfi àìsè tẹlẹ́yàmẹ̀yà tọ́bá sàtì ní nǹkan lórí tọ́fẹ́ báwo la ti fẹ́ pé tọ́fẹ́ jẹ́ káwọn èèyàn náà mọ̀ nípa ẹ̀ táàtì lè bọ́ lẹ́bùn so sàtì lẹ́bùn ìlú yòówù tó bá rí ọjẹ́ máa bọ̀ kódà tó lọ́mọ yíbò hàn ọjọ́ sunday ni máa ń ṣètò rẹ̀ ní aago mẹ́sàn-án sí aago mẹ́wàá alẹ́ and Prince Godwin Amechi ni máa ń ṣe ní àlàáfíà yóò ṣe Yorùbá yóò ṣe Gẹ̀ẹ́sì gbogbo ọjọ́ sunday.

0: kíbọ̀.
1: Alhamdulilayi rabbil alamin. Ọpẹ́ ni fún Ọlọ́run, ọpẹ́ ni fún ẹ̀yin alátìlẹyìn wa. Adúpẹ́ o, a mọ̀ lóore, adúpẹ́ pé o fún un. Torí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́, bí Ọlọ́sà kó ni lẹ́rù lọ́ni o. Àwọn èéfín pé ìpéjú dorí àná nù o. Kódà bẹ́ẹ̀ sàánú wa. Kọjá gbogbo ọdún nílẹ̀ yìí ni. A tún mọ ká, a tún mọ update orúkọ yín mọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sàánú wa lọ́wọ́lọ́wọ́ ni. Àwọn èéfín pé ìpéjú dorí àná nù. Àwọn èéfín pé ìpéjú dorí àná nù. Ẹyin ti Ireland Dublin, ẹ bá ń mówó kíkí.

gán fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa gìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ibà nínú ìsìnkú rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ ṣọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ibà ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀. Ìkan fọwọ́sowọ́pọ̀ ìkan mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́sowọ́pọ̀, wọ́n máa gìn. Àsí òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti Ibà nínú ìsìnkú rọ̀ ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òdi. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀ ṣọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fà ó. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ibà ní tí kò rọ̀ mú wípé kárìn kápọ̀, kápọ̀ kárìn, iyẹ̀ ní iyẹ̀ ni. Yóò yẹ wá o, torí iyẹ̀ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọ̀mọ̀dé bá ìlú Ọ̀yọ́ lásìkò wà. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣúkàn mi lè ní jẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀pẹ̀. Tèmi náà ní Lásàrò ti sùn lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ibà ní tí kò rọ̀ mí rán mi níṣẹ́. Àánú àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá káni lára ń là á dìkú ijó. Àti wípé àjíṣe bí ọ̀tọ̀ là á rí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ìṣe bí ọyọ láàrin ọyọ ò ní ṣe bí bàbá ẹni kọọkan.
1: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò, lájí ṣe bí ọyọ.
2: Nítorí Pawn Island pọ̀ lórí ètò lálẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́. Ẹnìkan náà ti tún jẹ́ ìwà láti orílẹ̀ èdè Germany.
3: Dublin lọ yàrá bí ọkúnlẹ́kúnlẹ́.
2: A ní ṣe ká legalize corruption ní Nàìjíríà yín èèyàn mi.
3: Nàìjíríà
2: ojú òkúkú tó kú ara ò tó lè.
3: À ń bọ̀ nínú Island.
2: A kúkú mọ kiní ìlọ́ràn.
3: Erin lọmọ.
2: Gbogbo wa àtẹni tó lọ sùkúù àtẹni tí ò lọ. Àtẹni tó kàwé àtẹni tí ò kà.
3: Ó ṣe wọlé.
2: Ó lójú iye àwọn tí wọ́n corrupt nínú wa. Èyí tí ò sì ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà àbàjẹ́ ni. À ń dalẹ̀ sójú àgbàrá ni, à ń yàgbẹ́ sójú àgbàrá ni. Ẹ ti ẹ̀gbọ́ná kéèyàn máa kọ́ odidi ilé, kọ́ mọ́ wàá bọ́jẹ̀tì, kọ́ mọ́ plan tọ́lẹ̀tì mọ́. Níbo lọ fẹ́ mọ yàgbẹ́ sísọ fẹ́ mọ jùgbé orí páànù ni. Àwọn ìwà àbàjẹ́ lóríṣiríṣi ló kún ọwọ́ wa ní àárín. Gbogbo àwọn tọ́pìkì tí mo padà máa treat lẹ́yọkọ̀ọ̀kan nu ní fídíò, both video and audio, tí ó wà ní audio visual. Tọ́lọ́ bá ti ní ká ṣetán.
3: A ti dé sí.
2: Bẹ́ẹ̀ bí ò bá sì ti ṣetán náà, báyà ṣetán ẹ̀díìtì ẹ̀ mọ́ra wọn bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ náà ni.
3: Wọ́n lè lo lápò gidi gan.
2: Ọpẹ́lọpẹ́ tẹkinọ́lọ́jì lára wa.
3: Fájì ní bí ó.
2: Sẹ́yìn mọ̀ pé ìkànnì tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ ìhórí fóònù náà lẹ́ ti ń gbọ́ mi tí mo ti ń já lálálá lábà. Ẹ torí pé tẹkinọ́lọ́jì advancement náà ní ràn án lọ́wọ́. Iná bí mo ń sọ làwọn bàbá wa bí mo ní àìlápàlà dẹ́ òmù.

0: láti ń kí gbogbo àwọn supporters àtẹ́ràn àlọ́ lọ́nà kan ọ̀nà kejì a sì tún fi ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ̀yìn tí ẹ ti bá wa débẹ̀ kẹ́yìn náà bá wa dá sí ẹ̀sìn project gbogbo wa ni àwọn tí a ti ń bá wa dá sí láti ìbẹ̀rẹ̀ pẹ́pẹ́ látọ̀rí bàbá fàtà ìlàmídì ọmọ ọ̀yọ́ tó ń gbé lọ́wọ́ londo state.
1: èèyàn mi ò ti kú
0: kálẹ̀. Madam Funmi Kemi ọmọ Ìbàdàn tó ń gbé níbàdàn Olúyọ̀lé. artist Michael Awosola Angelo ọmọ Èkìtì state ẹ̀yẹ tí wọ́n bí wọn sẹ́kọ̀ọ́ tán dàgbà sẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tó yẹ pé ìlú Àbújá ni a fi ń ṣẹlẹ̀. Afọlábí Nurudeen Alaro ọmọ Ọ̀yọ́ tí ń gbé ní orílẹ̀-èdè Libya ẹni tí ń ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́. Bàbá mi Bàṣírò Adéníran ìlú Èkó ni wọ́n fi ṣẹlẹ̀ o bàbá dáadáa. Àwọn bàbá dáadáa pọ̀. Àfà Gílò Àṣírò Amadu Yásàlámù Adéníyì Àfà Glo tí wọ́n ní ètèrè multipurpose pension nílùú Pàkó. Àwọn náà máa ń bá wa dá sí ìwé ìdá wa dá. Ìjọ owó dátà ìjọ credit ìjọ gbowó yìí ọ̀hìn. Mr. Yusuf ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé Ìbàdàn Jòròsùn tí wọ́n ń ṣiṣẹ́ ní Ọ̀pábọ̀dé hospital lọ́yọ̀ọ́ wá àyín ẹni tí wọ́n ṣe máa ń bá wa dá sí ẹni bá pàdé wọn lójú ọ̀nà nígbà ní ẹnu gbẹ́ o Mr. Yusuf ṣẹ́ṣẹ́rù wà lẹ́mẹ́rù lẹ̀ ọyẹ́ wá gbà wá gbà wá gbà wọ́n ṣe máa ń ṣe àwọn èèyàn dáadáa wọ́n ní òtí Joshua ni òtí Joe rẹ̀ wá o.
1: Ẹgbọ́n náà
0: orí ìwó tún wá tó gbé wa kan aláwo re bàbá Saminu Adépọ̀jù tí wọ́n ń gbé ní United States of America ọmọ Èrúwà ni bàbá mi Èrúwà Òjòkó Agbedúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọ́lé Èrúwà gbé ní ndájọ́ wọn bàbá lọmọ Mùsùlùmí olómọ apàrán ọmọ ọlọ́rọ̀ agogode àsìgbà lọ́nà tó mù bàbá lọmọ ewúrẹ́ gbúdúgbẹ́ tó sọnù lómù wọn ni ẹ̀mọ́ mú lọ́mí àkùkọ gàgàrà tó tó sọnù lómù wọn ní ẹmọ mú lọmí bàbá ta ní sẹgbẹ gbẹran gbẹran bàbá ta ní sẹgbẹ gbẹyẹ
1: gbẹyẹ.
0: ṣùgbọ́n ọmọ tó dáa ṣíṣe bàbá mi bàbá dáadáa àwọn tẹ bá ra àwọn ìyàwó bàbá mi wọn wà ńbẹ orí wọn wà ńbẹ bàbá mi gan kọ ẹ ti rí bàbá mi sí orí bàbá wà ńbẹ orí wọn dúró déédé tẹ bá ń gbọ́ sọ dúró déédé ni àbẹ́sẹ̀ rẹ mì a ní mo ju ore ẹsẹ mi ò yẹgẹrẹ ọyá sún mi dé mu sí ọba já mi sí kẹjà báyà mi bàbá dáadáa. Àwọn tí a nu ìyàwó wọn Miriam Simpkins lamẹ́ríkà àwọn tí a nu àwọn dáadáa. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni wọn ọmọ Ọ̀yọ́ ni bàbá mi. Bàbá mi Fatai Bandele ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọ́tẹ ọmọ àtibá ní mìíràn ti ń kó lówó kówó kí wọ́n fọ́ fọgbà lẹ̀ àsìkò lè bá àdìjà kó lè bá dá pọn kọ́mọ aládé ó lè bá rí nǹkan pọn láńbẹ̀. bàbá mi bàtà ìbáńdélé olúṣọlá lamẹ́ríkà àwọn tí a nu àwọn bàbá wa nu àwọn nígi lẹ́yìn ọgbà wa tí n bá ti lọ fa gbùrù báyìí ó di inú ọ̀yọ́ àti bàyí ní tí fúnra lọ́dọ̀ àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ọmọ ọba ládìgbò lòmú ìdínní Adékúnlé bàbá mi evangelist Àkàndé Moses Akintunde Adégòkè Isiaka Abiodun tí n bá ti lọ fa gbùrù nígboro tọ́ra àwọn èèyàn ò fóòtọ́ aráyé ò fóòtọ́ ọlọ́run ò sì fẹ́rọ́ ọ̀ṣùgbọ́n ọmọ aráyé ń kọ́ wọn ò fódodo tẹ́ ẹ bá fẹ́ sòdodo báyìí wàhálà ni àbí bí ẹni tó fẹ́ jẹun gbẹ́ngbẹ́ tó gbọ́dọ̀ tilẹ̀kùn gbẹ́ngbẹ́ng ní nàìjíríà tá a bára wa inú nílùú àwa ara wa tá a ti ródodo lẹ̀ tá a gbọ́dọ̀ sọ ṣùgbọ́n àwọn ò sọ ẹyin iṣẹ́ tá a bá ran ikọ̀ ni kò jẹ́ o èyí tá a sì ránkọ̀ yìí papọ̀ èyí tá a rán àdáyẹ̀ pàdá títọ́ ọkọ̀ ìyọkọ́ lẹ́nu Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin torí bí wọ́n ní gbégbé ọmọ gbé gbégbégbé bẹ̀ ó hewú lórí túurutu èyí tí wọ́n níbi tí wọ́n ní tẹ̀tẹ̀ ó mọ̀ tẹ̀tẹ̀ débẹ̀ ó tẹ̀bẹ̀ ó pẹ́ńbẹ̀ ó gbébẹ̀ pẹ́pẹ́pẹ́ torá lò pẹ́pẹ́pẹ́ lówú ṣe nílé àárọ̀ pẹ́pẹ́pẹ́ báyìí náà lówú ṣe nílé àárọ̀ ẹyin àló débẹ̀ tẹ̀tẹ̀ tẹ̀bẹ̀ ó gbébẹ̀ ó hewú lórí túurutu sáárasá. Adéyinka Pẹ̀mbọ bí àwọn erin ọmọ àdọ àgbà ajá lù ọyọ tí ègbó lásán bí ọba rẹranko àṣírà bá mi èèyàn. Ẹyin àwọn tí a nu o àwọn alátìlẹyìn lóríṣiríṣi àwọn tí mo rántí dákọ Asis Sarafadin Ọláìyá ọmọ Ọ̀yọ́ làwọn náà ṣùgbọ́n kò ní àfiṣelé tá ń gbé ní Ìkòròdú lọ́hùn-ún Ìkòròdú orí ọmọ Ògúnmọ́dẹ̀dẹ́. You don't have a message straight, Lori WhatsApp, like safe for number, eh? I can scroll, losses are at the logo WhatsApp. When you click here, you open WhatsApp, Lori phone, and you're by Giants or Dormy, and you can send the message.

gbogbo àwọn tí ń ràn wá lọ́wọ́ tá a bá rántí dákọ yín Abdulrahman Abubasit àbú mi dáadáa ọmọ mi dáadáa ní mọ̀ báwa ṣe graphic design graphic work wa. Bí ká ṣe logo ká ṣe bánà àwọn tí wọ́n ṣe program nkankan oníbàwá design rẹ̀ ṣùgbọ́n lumatech mi gangan ni mò ń jẹ́bẹ̀ ẹ bá ti dọ̀rọ̀ fídíò ìmíràn mo máa edit gbogbo ẹ̀ tí wọ́n máa ń ṣe gbogbo ẹ̀ síra wọn. Ẹyẹ tó máa polówó fún yín o bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀dì tẹ́ẹ̀bẹ́ sọjọ́ bí irú orin bẹ́ẹ̀dì tẹ́ẹ̀gbọ́ lẹ́ẹ̀kan àwa lásẹ̀ o. Àwa lásẹ̀ o èmi àtòkúnlọ́lá fún láyọ̀ lásùkàn mi lásẹ̀ o. Ẹ pè wá gbé fún wa àbáyín sí. Bẹ́ẹ̀ bá lè jẹ́ kó jẹ́ pé fọ́tò ẹni tẹ́ẹ̀fẹ́ kí nìkan náà lẹ́fẹ́ ká báyín mix pẹ̀lú orin tó bá wù yín àbáyín mix rẹ̀ mọ́ra wọn. Lówó tásọ́rẹ́ tí ògún pa ò bá ṣe máa ń ṣe nù. Ẹ dákun ẹ gbéṣẹ́ fún wa. Ebi ò ní pa yín o ẹ gbéṣẹ́ fún wa Nàìjíríà ọ̀rọ̀ gbọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń wà yìí o. Tẹ́ ẹ bá ti fẹ́ káwa náà dìdàkudà ẹ máa gbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa o. Ẹ ti gbé ẹgbéṣẹ́ fún wa. Ẹ gbéṣẹ́ fún wa. A máa ń ṣe birthday song a ń ṣe jingle kò sí èyí tá a ṣe. Tẹ̀ bá ń gbọ́ bó ṣe ń gbọ́ bó ṣe ń jà lálálálá ẹ máa yìn kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣẹ́bí Ọ̀yọ́ gbogbo ẹ̀.

0: máa ń ṣe surprise visitation náà tá a lọ jí kí o ní ọdọ́ bí nílé lábẹ́jọ́mọ́ pẹ̀lú orin pẹ̀lú lù pẹ̀lú fèrè. Ọ̀nà kan ọ̀wọ́jà Adé Abolukọ ti ń kọ́mọ ní iṣẹ́ kíkọ́ ìwé tí tó ń kọ̀ pẹ́.
1: Àyàsá kémi kéwù sọmọ gbọ́rọ̀ sílọ.
0: Ó tún wá kọ̀rọ̀ ọ̀wọ̀ sí sẹ́mọ̀ pé kíkọ kíkọ kíkọ náà ní gbogbo ẹ̀. A ní sí ká legalize corruption yìí èèyàn mi. Ká legalize rẹ̀.
1: Láti lè mú ìkí ilẹ̀ wá sí wo.
0: Kán wá mọ̀ moderate rẹ̀ pé corruption ti ọ̀gbọ́dọ̀ ju tèmi lọ. Ti tèmi ọ̀gbọ́dọ̀ ju tiẹ̀ lọ. Tọ́ bá ti lè hùwà àbàjẹ́ tó ju báyìí lọ. A dàṣẹ rí àfọ̀n. Torí kò sẹ́ni tẹ́ bí nísìn. Pé tọ́ bá dépò òṣèlú bò ló ṣe. Yóò lọ ní olọ jí ni. National cake ni. Mindset ti gbogbo wa nu ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kọ́ lọ sànú. Bó ni Nàìjíríà ti fẹ́ tẹ̀síwájú báyìí.
2: Ìdòwò tí ọkọ̀ fi kàn fi
0: la. Àwọn tá sì lówó gbogbo wọn ti ń jápa. Ṣùgbọ́n àwa tá ní nǹkan kan tá ní gátà ní gbogbo la fẹ́ já lọ. Àwọn ò níbi tá ń lọ. Ọrùn sùn làpárò kú sí.
1: Ilé last time pa mi ṣe àmọ́.
0: Àbí káwọ̀ dúró tí pé ààyè ó dá ní o. Làwa bí yaláwí ìjánu. Làwa bí máa ń rí tá a máa ń wí. Láì ṣe bójú rí ẹni adákẹ́ lọ́dọ̀ ti a kìí sọ̀rọ̀ ti a ní bójú rí ẹni adákẹ́ o. Lọ́dọ̀ àwọn abẹ́ Nàìjíríà ò dá àwí ni o. Ń ṣe wá dákẹ́ ní tí ó wà fẹ́ ti ọjọ́ ọ̀la mi. Tí ó wà fẹ́ ti ọjọ́ ọ̀la àwọn ọmọ mi. Ìwà dákẹ́. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Àìwò ìdákẹ́ pù àbúrò àwọn àgbàlagbà ṣe máa ń wí. Ẹni bá dákẹ́ tara rẹ̀ ọba dákẹ́ o. Gbogbo alamọ̀ pé Nàìjíríà ń ṣàárẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń ṣàìsàn. Ẹ mọ̀ ìjà ọwọ́ tó bá sì ń dùn yàn yé fi ba bẹ́ aṣọ kí gbogbo wa kájọ mọ́ tẹnu mọ́. Gbogbo ẹ̀yin tẹ wà ń lé òkèrè ẹ mọ̀ bá wa. Ṣe orientation fáwọn èèyàn wa ní àyín kẹ́ mọ̀ orientate wọn. Ẹlòmíì yóò nítorí pẹ́nìkan ò ní wọlé ni òní jóun ó dìbò fún. Yóò máa ní let's choose between devils. Between two devils. Must you choose between two devils? Ṣé dandan ni kò choose láàrin àwọn ọ̀daràn méjì? Àwọn oníjìbìtì àwọn olè méjì. Nígbà tẹ́lòmíì ń bẹ, ọmọ àá nítorí pé ẹni tí tó tún lè choose kò ní wọlé. Ṣé dandan ni kí wò ó dìbò rẹ fún ẹni tí ó wọlé tọ́jú lè tọ́jú oníjìbìtì tọ́jú sùn láàlú ògiri òkò.
1: Ẹ jẹ́ gbà ń yàn.
0: Ṣùgbọ́n bẹ̀rẹ̀ wá kékeré tẹ yányányán wọn ní gbọ́. Orí rẹ̀ wájọ ń ta gbogbo wa nísìn. Àti gbogbo àwọn tí wọ́n dìbò, àwọn tẹ́ ń mọ ọ̀tún yàtọ̀ sósì tí wọ́n nítorí owó dìbò. Tọ́jú pé sẹ́yìn bá ti ẹ̀gbówó lọ́wọ́ olóṣèlú, wọ́n dìbò fún kọ́ńsẹ̀nsì wọn. Wọ́n wá ní dìbò. Wọ́n mọ̀ sásẹ́yìn bẹ̀. Orí rẹ̀ sì jọ ń ta gbogbo wa papọ̀ ní. Ṣé bí ẹ rí gbogbo policies àwọn ìjọba tó wà lóde? Ṣé ọmọ àfẹ́ ti gbogbo wa? Tí wọ́n bá transfer 10,000 sí wọ, ìwọ tó ń sọ̀pọ́ọ̀tì wọn, tí wọ́n yọ 50 naira ń bẹ̀. Bó ti jẹ́ pé ó dáa kí gbogbo wa náà ká máa san tax. Ṣùgbọ́n mo náà ń kó sí gbogbo ẹ̀ tán yọyọyọyọyọ. Subsidy tán yọyọyọyọyọ mo lọ wà. Sálárì wọn sán reduce rẹ̀. Gbogbo ètò kórímọ́tà ló tán ń ṣe bó náà ṣe ń pin ṣe ń pin tó ń kárí. Gbogbo owó owó tí òsínbàjọ ń há káàkiri trader money sọ́dọ̀ àwọn èèyàn wa máa mi rẹ́gísítà bá mi rẹ́gísítà kankan lọ́wọ́ náà àwọn méjèèjì. Wọ́n wá máa wí wọ́n máa ní millions iye kan làwọn èèyàn táwọn fún ní trader money o. Kò ṣe dọ́dọ̀ máa mi kò ṣe dọ́dọ̀ bá mi. Kò yẹ yín. Bí ó ṣe jọmọ àfẹ́ẹ̀tì gbogbo wa
1: náà.
0: Àwọn policies wọn. Yọ mọ àbẹ́ẹ̀tì wa. Lẹ́ẹ̀sí gbọ́dọ̀ sún sẹ́yìn nídìí òṣèlú o. Ẹ gbọ́dọ̀ tàdé ẹyin o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹ jẹ́ àjọ mójútó ni o. Kájọ mójútó ni o. Ohun tá a bá dìjọ wò gógó ní ń gún o. Àwọn bàbá wa ní ìsínwó ìkòròwò o. Ẹ mọ́ tàdé ẹyin o. Ẹ pakuru mọ́ kẹ́ ẹ súnmọ́ dáadáa o. Òṣèlú ìsìn tá à ń sá sẹ́yìn ńbẹ o. Orí rẹ̀ ọjọ́ mọ́ ta wá ni o. Bó olówó gan bọ̀ bẹ́ travel out. Pọ́lísì wọn lè àbẹ́ẹ̀tì rẹ láti mọ́ lè travel.
1: Adele owó lọ́wọ́ kí n láwọn ti ṣe yí o.
0: Ẹ dọ̀kọ̀ ẹ orientate àwọn èèyàn wa. Ẹ máa bá wa fún ọ ní ọ̀rọ̀. Ẹ máa bá wa sọ̀rọ̀ sínú orí wọn níbi wọ́n ti ń gbọ́. Bí wọ́n bá tọrọ owó lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá fẹ́ fún wọn lówó ẹ bá kọ́kọ́ fi ọ̀rọ̀ dẹ́kin agbárí wọn. Ta ni wọ́n máa ń dìbò rẹ fún? Ó ń yẹ̀yẹ́.

torí àwọn èèyàn wa àwọn wèrè yìí wọ́n ti improvise àwọn èèyàn wa tó jẹ́ pé wà láì tàláì torí 200 àpò kan owó tí ò tó ra oúnjẹ fún ọmọ kékeré lójúmọ́ tí ò tó jẹun torí àpò kan wà láì ẹlòmíì yóò dìbò ọjọ́ ọ̀la rẹ̀ dà fún ẹni tí ó jí owó kó lọ torí àpò kan 200 naira lẹ́lòmíì ò fi ta fútsọ̀ ni ò fi ta ọjọ́ iwájú òun àtàwọn ọmọ rẹ̀ àti ìrandínà rẹ̀ wọ́n ti mortgage almost the future of the next generation and the generation yet unborn. Owó yíyá lójoojúmọ́ ni níbo ni wọ́n ń kó sí níbo ló wà níbo lówó ọ̀hún wà. Àánú yín ò ṣe mí ẹ mọ́ dìbò ẹ mọ́ sòṣèlú. N tí mo wá ń dùn mí ni pé bẹ́lẹ́sẹ̀ bá wá ń jí ìyàwó lòdòdó náà mọ́ ń bá wọn pín bẹ̀. Àtàwọn tá a dìbò fáwọn èèyàn gidi àtàwọn tí wọ́n dì fáwọn tó kú tí wọ́n gbádùn yìí gbogbo wa lórí ẹjọ́ máa ń ta papọ̀ kì í dẹ́nì kankan sí o bẹ́ẹ̀ náà lẹ̀rọ̀ pọ̀ tán náà ń pọ̀ pa á ṣe yọ́ta bálé yọ́ta bóko ni o. ẹ dákun ẹ máa fọ̀rọ̀ dẹ́kin àwọn èèyàn tán máa ń tọrọ owó lọ́wọ́ yín lé tẹ́ ẹ bá fẹ́ fún wọn lówó ẹ gbá wọn lọ́rọ̀ ẹ sọ̀rọ̀ sí wọn níbi wọn ò ti gbọ́ kí làákàì wọn lè bọ̀ sípò torí mílíìkì torí ráìsì agolo mẹ́ta agolo méjì tí ò tó èmi gan jẹ lójúmọ́ tí ò táàbúrò mi jẹ lójúmọ́ tí ò tọ́mọ tí ń gbé lọ́dọ̀ mi jẹ lójúmọ́ ni wọ́n sì mortgage fútsọ̀ gbogbo wa papọ̀ bólódòdó bá wá bẹ́lẹ́sẹ̀ bá wá ń jìyà olódòdó wa náà mọ̀ bá wọn pín bẹ̀ ẹ dákun ẹ máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀ níbi tí a ti ń gbọ́ àbí ṣé ká legalize corruption gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí mo fi bẹ̀rẹ̀.

0: ni se ka legalize corruption ta gugu jo ma pe gugu wa kuku gbadun tele
1: do ja ni se ko la mi se wole o
0: e ti o ti depo oselu tori pe ko ti wa ni po to na ti le ji owo o na le ma bi iru enu mi na iru emi temi na nsoro yi tenu mi dore berefe mo je mo pe bo je pe mo trust ara mi to some extent ṣùgbọ́n ngbà tí náà bá tó wà ní pòsíṣàn agbára ní tó mọ̀ bọ́yá bọ́yá èmi náà lè wá bú nípa tó ṣe kọ nínú orin kò ní tẹ́bá fẹ́ mọ̀ wá tálíkà o ẹ jẹ́ kó wo òde o kí búrìjì yapa tún gbá àmọ́ níṣẹ̀yí o ìwo níwà ni ó mọ wù ṣùgbọ́n àwọn abọ́n bá fọwọ́ ránṣẹ́ pọ́n fowó fàwà pé ká fún ìyàwó mọ́ bí jíṣẹ́ o mo ti ẹ̀ trust ara mi to some extent mo trust ara mi dáadáa ṣùgbọ́n lára àwọn tá àwa tá a máa ń criticize ìjọba tá a máa ń sọ ilé tá a máa ń sọ ọ̀hún olójú èèyàn rí náà nínú gbogbo wa gẹ́gẹ́ bí orin ìjálàkadà máa ń kọ kò sẹ́ni tí ewu àbá àjẹ́ bójú bá ti dá ẹni aláwùrà àbí bá pati ẹ̀ mọ́lẹ̀ èèyàn rè é nínú gbogbo wa adéyinka lè èmi ń jẹ́ papín lè èmi ń jẹ́ balẹ̀ ẹ̀ fìlà.

alẹyin eyan temi te wa ni lu oba eyin te mo pe teyan ba fe jeun tebi ba ti payan daada teyan wa ri enikan ti to fe kun yin lo nje to fe kun yan lo nje te pe o nje wa lodo re ta ti mo pe odo re ni je ni je mu wa wa o ko si nkan to fe ba wa so lasiko tebi pa wa ta fe gba nkan lowo re ta ni gbo e mo si mo pe gbogbo ala ni awon ta wa loke ile okere tabi awon tan wa Nigeria na tori won gbo mi lowo Nigeria na daada awon tan wa Nigeria na to je pe Olorun gbe owo yin soke die ehe lara awon tan ma ntabo yi tan ma nso bonu yi tan ma choose laarin two devils yi tan ni le divo fun enikan won ni divo fodo won ni tori pe ko ni wole e da ko e ma fi oro dekun ori wa gori gori nta oba yi so ri pe bi ni npo yi a ma je po oyo leni a je po le sise ni so won bi won na gbinaju won sise ṣùgbọ́n policy àwọn tán wà níjọba ní àbẹ́ẹ̀tì rẹ̀ yìí ní àbẹ́ẹ̀tì gbogbo wà yìí ò ní òjẹ́kẹ́ni tán lọ sùkúù tán kàwé oríṣẹ́ o lọ́sọ̀ gbogbo àwọn ọmọbìnrin tán lọ léèwé lọ́sọ̀ wọn daṣẹ́wọ̀ ọ̀sán gan o alẹ́ wọn máa ń wẹ̀ o alẹ́ wọn máa ń wẹ̀ o tán bá ní pààrọ̀ nínú wọn máa ń dùn o. Ẹwọn agbá mi o ẹwọn ẹfi àwàdà tí mo ń ṣe ilẹ̀ o ẹbi ti pé ìdáyẹ pé mi ò serious tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ di òṣìṣẹ́ ìṣe òdodo ọ̀rọ̀ tí mo ń sọ ń bẹ̀ mọ́ ni ẹ dákun torí ọlọ́run sẹ́yìn òkè tẹ́lẹ̀ bá ti ní pààrọ̀ nínú yín máa ń dùn o sọ́wọ́n pé ọba ti tẹ̀ lọ́kùnrin jáde o lè ró oúnjẹ jẹ́ o ìwọ bó o bá lu jìbìtì bó o ṣe kàwé tó tó oníṣẹ́ lọ́wọ́ tó bẹ́ẹ̀ ò bá lu jìbìtì kò sí nǹkan kan fún ọ alátàárá gbóná lọ́mọ ń bá kiri torí pé ìdìbò fún àwọn èèyàn tó gidi tó jẹ́ gidi ni o àwọn ìdìbò fáwọn tán lọ́pọ̀lọ́ tán le tún lu ṣe ni o ẹ má ń choose láàrin two devils ni o ẹni le wò pé ẹni yìí tó ní nǹkan tó le ṣe fún lu ẹyin torí ẹ tún fọ̀rọ̀ gbá wọn lórí débi pé ṣe bí wọ́n tiẹ̀ ṣe bọ́ ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni wọ́n máa ń dìbò fún gbogbo ọmọ ìyá rẹ̀ tó sì ń dìbò fún nínú ẹ̀sìn láti jọ èwo ló débẹ̀ tí ò jí owó kó èwo ló débẹ̀ tí ò kówó jẹ èwo ló ṣe dáadáa fún lù nínú wọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ẹ dìbò fún kíní kan báyìí ní ẹdìbò fún o muslim ní ẹdìbò fún o kìrìsìtẹ́nì ní ẹdìbò fún o ṣe bí ilẹ̀ ń bá káàkiri àti pásítọ̀ àti lèmọ́ọ̀mù tó ti ń débẹ̀ èwo ni òkówó jẹ́ àwọn ẹran tí wọ́n máa ń sunkún ìyà tí wọ́n máa ń sunkún ìyà ẹkún burúkú wọ́n máa sunkún rédeède tí wọ́n bá ń wàásù lórí púpìtì báyìí ẹ fi bẹ́ èèyàn ọlọ́run tán tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sunkún ìyà ẹkún òfò tí wọ́n ayé wa sùn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún òsì ẹkún rádaràda ẹkún burúkú ẹrù bí èèyàn ọlọ́run tán ni ìwà tí oró ti ń bẹ nínú wọn ó sì ju tà kéèké lọ ó ju tejo lọ ẹ̀yìn ẹ̀ wá sọ̀rọ̀ sí wọn pé àwọn ọmọ ìyá rẹ nínú ẹ̀sìn tèmi bá tọ́ba tó ń dìbò fọmọ ìyá rẹ burúkú kan tó wò pé sẹ́lẹ̀ yìí ní nǹkan tí ó ṣe fún lù ú tó dìbò fọmọ ìyá rẹ burúkú kan nínú ẹ̀sìn tí ó tún lù ú ṣe tó bà lù jẹ́ sí má dọ̀dọ̀ mi tọrọ owó ní next kinní o laughter kinní o kò sí owó kankan fún ọ o lè wá sọ ndó ló burúkú o lè wá sọ ndó ló burúkú.

àwọn èèyàn máa ń ṣàì wọ́n máa ń ṣàì away from the truth ẹ̀sìn tó yẹ kó jẹ́ personal belief your personal relationship with your creator àwọn àwùwá ẹ̀sìn máyà àwọn ayé máyà kankankan àgbésìn lórí kókókó pàbí kókó ẹ̀sìn yìí tó sì yẹ kó gbà wá bú lọ́wọ́ wa kò wá ní gbà wá bú kò ní gba ìwà jìbìtì lọ́wọ́ wa owó jìbìtì owó yahoo owó yahoo owó yahoo ni a ń kó lọ mọ́sálásí kó lọ ṣọ́ọ̀sì ní ìsìn ábí ń dàjà mẹ́wàá àwọn aláàfáà náà àwọn pító wọn wà lọ bá wọn ṣàdúrà sílé náà fowó jìbìtì kọ́ àwọn agbọ́mọ ọlọ́mọ sẹ́sọ ojoojúmọ́ ẹ̀rẹ́ ilé ìrọ́sẹ̀ kan kóbìnrin kọ́ ọmọbìnrin ọmọ sọnù kọ́mọ̀ sọ fún àwọn ọmọ kan ibi tá àjọba nàìjíríà bí ẹ dénú.

07068874274 lẹ́lẹ̀ pè mí sí ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti orílẹ̀ èdè Nàìjíríà. Bọ́yá ẹ fẹ́ dá sí ẹ̀yin náà fẹ́ dá sí tí àyàn kójú kẹ̀ rí nǹkan èmi ní bọ́yá kẹ̀ jẹ́ legalize corruption. A

orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Wọ́n ń gbọ́ mi ní Nàìjíríà, wọ́n ń gbọ́ mi ní àti Ivory Coast, United States of America, United Kingdom àti orílẹ̀-èdè Denmark. A ti ta gbangba ta gbangba, nítorí pé ìta gbangba náà lábẹ́wò.

0: ẹjọ́.
1: Ọ̀ ẹ̀yin tèmi, ó tún ti dé pamọ́ntí kan bí o ṣe rin o. Èmi náà lè dè bábá èdè, èmi lọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀. Inú ọ̀rọ̀ mi náà lẹ́tọ̀ ti máa rí ìjìnlẹ̀ bábá ìjìnlẹ̀, ìmọ̀ bábá ìmọ̀, ìwà bábá ìwà, nítorí àtúnṣe dáadáa. Gẹ́gẹ́ bí ó kọ́ mi kásà máa ṣe dáadáa. Ayin kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ẹyin náà tún rèé o, sẹ́mi gangan tún lọ ọmọ ọba aládéjì ganjigan. Èmi lọmọ ọba àtàndá lówó lódù bí ìyere. Tógbó tògbó tọ̀gọ́tọ̀gọ́ abọ́gbọ́n nú ni mí tọ̀sán tọ̀sán torú torú o. Sẹ́mi tún lọkùnrin sìbà olórí aláròyé. Ẹ sì mọ̀ pé àròyé rọ̀ ń lọ́rùn. Àròyé ni ṣe ẹ̀bákà, igbe gígé ni ṣe ẹyẹ lóko. Nílànà ò ní mọ̀ ní o, títún ń wò sùn sùn sùn. Mọ́nàmọ́nà mi a máa ń kárí bọnú nígbà mí bí ẹni tí ò lọ́gbọ́n nú. Àgùntàn mi wò sùn bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀, ó wò sùn. Alágùntàn mi wò bọ̀bọ̀bọ̀bọ̀, ó tún wò sùn sùn sùn sùn sùn sùn sùn. Ayin bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ń kọ́ ọgbọ́n inú mi.

let me give you an example. Lára àwọn policy tán ṣe policy gidi ni o, ṣùgbọ́n mode of implementation wọ́n ṣe implement rẹ̀ ìlòkù díẹ̀ káàtó. Ó náà ni èyí tí wọ́n ṣe pé ká mọ̀ kó ráìsì wọlé mọ́ o láti ilẹ̀ òkèrè, ká máa jẹ ráìsì tiwa ní Nàìjíríà nìkan. Tí a mọ̀ pé yóò wúlò fún àwọn àgbẹ̀ ó mọ̀ lówó lọ́wọ́ látàrí rẹ̀. Ṣùgbọ́n báwo ni wọ́n ṣe implement rẹ̀? Ṣé wọ́n implement rẹ̀ dáadáa? Kí ló fà á tí ráìsì gbówó lórí? Tó wá fi di pé ó tún wá fẹ́ le ju ìgbà táwọn import rẹ̀ lọ. Ọ̀rọ̀ mi ò yé yín. Wọ́n àṣe feasibility studies sí wọn dáadáa. Àwọn èbó mọ̀ nílà aka ipọ̀. Àwọn èbó fún wọn nílà aka ipọ̀. Àwọn website kan bẹ nílùú Èbó táwa náà ti participate bó tiẹ̀ jẹ́ pé kò sí àǹfààní fún wa dáadáa torí pé a jẹ́ ọmọ Nàìjíríà. Táwa bá fẹ́ participate níbi àwọn website a gbọ́dọ̀ lo VPN. Wọ́n máa ń pe àwọn kiní ẹ̀ ní survey. Website tó ń dì pẹ̀lú bí survey. Nǹkan tó máa ń ṣe ni pé tá a bá fẹ́ báyà product kan náà fẹ́ introduce tàbí product kan náà ti ń ṣe tẹ́lẹ̀, wọ́n wá ṣe àwọn company wọ́n ná owó bèbèrè rẹ lórí kiní yìí o. Àwọn mi ń ṣe research ni o. Wọ́n tún fẹ́ fi mọ ibi tán kù sí ni o. Wọ́n tún fẹ́ mọ èyí tán ṣe tó dáa ni o. Àwọn website kan wà tó yẹ pé iṣẹ́ tí wọ́n nu. Àwọn company yìí báyà ìjọba náà wọ́n wá gbé báyà policy kan tó fẹ́ ṣe wọ́n wá tì sí irú àwọn survey site yìí. Wọ́n fowó sí fún wọn. Àwọn website yìí náà wọ́n wá fi owó lé lórí, wọ́n gbé fáwọn èèyàn. Àwọn tó bá ní access sí àwọn website yìí wọ́n máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Wọ́n wá máa fún wọn ní ìdáhùn. Mo sọ tí àwọn ọtí níbi tó yẹ pé àwọn èèyàn wa báwa náà ń ṣe táyé pé níta lówó lọ dáadáa ni irú rédíò ṣẹṣẹ yìí. Mo lè gbé lọ sí àwọn website kan pé ta ló ti gbọ́ nípa Ajíṣebí Ọ̀yọ́ rédíò rí o? Abálé àwọn ti gbọ́ nípa rẹ̀. Ṣé ẹ ti gbọ́ àwọn program wọn rí o? Òun ti gbọ́. Èwo ni wọ́n ṣe tó dá o? Èwo ni wọ́n ṣe tí ò dá? Àwọn a máa ná ìyálàyé owó lórí pé wọ́n fẹ́ improve. Báyà wọ́n ń ṣe product kan tí wọ́n bá ń fẹ́ improve rẹ̀, wọ́n máa fẹ́ wo ibi tí kùdìẹ̀kudiẹ àwọn kù sí. Mo rò bọ́rọ̀ mi yé. Àyin olóye tiẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ torí àwọn tán ní làákà ẹ̀ tán lóye ni wọ́n máa ń gbọ́ ìkànnì Ajíṣebí Ọ̀yọ́. Àyin ọ̀rọ̀ mi ń yé wọn ju bí mo ṣe ń sọ lọ. Mò ń bọ̀ ná.

0: ká kórí ọ̀rọ̀ tá à ń yanjú tá ń pẹ̀ kẹ́lù láàárọ̀ yìí náà ni measurement and evaluation. Measurement and evaluation. Kí ló mọ̀ ń ṣe àwọn ẹran tí a ní àyín tá à kí ń lè evaluate ara wa? Pé ibo ni kùdìẹ̀kùdìẹ̀ wá kù sí? Ewu lè yí tá a lè ṣe tí a tún fi lè jó lórí tá a tún fi lè máa tẹ̀síwájú? Ṣùgbọ́n níta bá ń jẹ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ ńlá wa mọ̀, ẹnìkan sọ̀rọ̀ nínú gúrópù kan ní ìsìn, ó ní ní Áfíríkà wa ń bí, ó ní in the next 50 years. Ẹjẹ́ kí n kà bó ṣe bẹ̀rẹ̀. Ó ní who do Africans these things abeg? We deter future progress so much we cling on to the past. Ìtẹ̀síwájú ọjọ́ iwájú ó jẹ́ àjòjì sí wa. Àfẹ́ ìtẹ̀síwájú ọjọ́ iwájú àwa cling mọ́ past. Ẹ máa wá wo ibi tá a ti ń ṣàbòsí rè o. Ni pé àwọn tó jẹ́ ìwọ ọmọlúàbí tó jẹ́ titi àtijọ́ tó yẹ ká dìrọ̀ mọ́ un á gbẹyin jù sí ẹgbẹ́ kan níṣẹ̀yún. Ṣùgbọ́n àwọn nǹkan míì tó jẹ́ ti pé ọ yẹ ká ti improve lé lórí ká ti kí nǹkan míì ó tún ti wá tí ó wá tí ó tàbí improve lé lórí àní improve lé. Ní kẹ́ni tó sọ pé báyá ní ìsìn náà bá ṣe wà yìí. Pẹ̀lú owó tá à ń ná, owó náírà, owó ká sọ pé náírà kí n máa fi yun ṣàpẹẹrẹ, náírà owó pépà náírà pẹ̀lú kọ́ìnsì náírà. Bó ti àti fojú kan 1 naira àti 50 kobo ní ìsìn, ọlọ́run lọ́mọ yé ọdún. Ìlú Èbó gan-an, wọ́n ná kọ́ìnsì lamẹ́ríkà, wọ́n ná láwọn ìlú Èbó. Tó bá wà ń bí, a máa fi pọn pé àtijú ká máa kó kọ́ìnsì tọwọ́ lọ yọ ọmọ ọdún wóróworo lápò wa. A sì fi ba gbogbo nǹkan jẹ́ yányán, kó sì nǹkan sílè 5, kó sì nǹkan 1 naira mọ́. Ice water tá a máa ń rà nígbà kan 50 kobo nkankan, kò tiẹ̀ sí ice water ká tiẹ̀ sọ pé kò tiẹ̀ sí ice water mọ́. Kò sí nǹkan 5 naira gan tipatipa lẹ́ẹ̀fì fi agidi lẹ́ẹ̀fì rí nǹkan 5 naira lórí igbá agidi. Kí ni nǹkan 5 naira tó ṣe ẹ̀wà gan? Kò sí nǹkan 5 naira. Ṣé nǹkan 5 naira bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ fẹ́ ra ẹ̀pá yéré tán yan múrí kan láì ti bẹ̀rẹ̀. Magi tá a máa ń fi sọ́bẹ̀ pọ̀n 5 ni. Pure water tá a mú 15 naira ni. Kò sí nǹkan 5 mọ́. Kò sí bisikíìtì 5 o. Wàláì kò sí o. Mo ti fẹ́ máa digress díẹ̀. Ṣùgbọ́n tí mò ń sọ ni pé owó náírà tá a ná pépà pẹ̀lú kọ́ìnsì káàdì ẹ̀yẹ pé kò sí kọ́ìnsì ní Nàìjíríà tá a ná. Àwọn òyìnbó ti tún improve innovation ti wà ní ìsìn níjó ní tá à ń sọ̀rọ̀ kékiní. Táwọn àwọn tẹ́ máa ń bùn wá lówó wọ́n wà lamẹ́ríkà ni o, èmi wà Nàìjíríà, èmi wà ní UK, èmi wà Nàìjíríà. Wọ́n kàn ní Deyinka o, Lásùkànmí Kásẹ̀màṣẹ́ dáadáa, Fàpín ẹlẹ́nu gbọ̀rọ̀, Sálì ẹlẹ́nu gbọ̀rọ̀, send account number rẹ o, níkà ju account number sí wọn. Wọ́n kàn tẹ́ni gbẹ́ra wàrà láàrin bí ìṣẹ́jú 5 lówó ọba ti wọlé sàkáǹtì mi nígbà tó ti fi thousands of naira nítorí wà richard nítorí lówó lọ sí. Nítí mò ń fà ayọ̀ ni wípé ní ayé ọjọ́ nígbà tí ojú sì dúdú dáadáa, àwọn kan yìí ò yí sí dáadáa, wọn ò yí sí pẹ́ẹ́pẹ́ o. Láti ẹni tó wà nílùú Èbó láti send owó sí ẹni tó wà ní Nàìjíríà kò yí sí o. Bàbá fẹ́ kọ lẹ́tà láti ìlú Èbó, wọ́n tẹ́lẹ̀ kínní kan, ọlọ́run lọ́mọ yóò sù tí bàbá mi ọ̀wọ́n ṣé àlàáfíà ni ẹ wà gẹ́gẹ́ bí èmi náà ṣe wà ní àyín. Inú mi dùn láti kọ lẹ́tà yìí sí yín o. Pàtàkì ọ̀rọ̀ mi sí yín ni bàbá mi ni wípé mò ń gbèrò láti wá sílé ní oṣù bí ọdún ti ń bọ̀ o. Tàbí mò ń gbèrò ń fò owó ránṣẹ́ sí yín bá mi, ẹ bá ń ra lè oko mo fẹ́ máa dáko. Tàbí ń fò owó ránṣẹ́ sí yín bá mi, ẹ máa bá ń kọ́lé lẹ̀ nílé o. Wọ́n kọ lẹ́tà, ó lè lo oṣù 4 kó tó dé Nàìjíríà. Ṣùgbọ́n ní ìsìn nti mo n fa bo ni pe pelu innovation innovative ideas ti mo so le ka pe thinkers are the one ruling the world awon tan ronu jinle awon tan ni opolo tan ronu jinle awon ni won rulu agbaye batari ironu won imajinle won won ti fi improve ba se n gbe igbe aye lati America nisin bi mo se n soro yi bi ba mi se wa ni Ivory Coast yen pa General Overseer Baba Segun Baba Sina Pastor Sina ta ma fe ba mi soro lati Ivory Coast won kan te pe deyin ka won ti sadura fun mi laaro idari tan ti sadura fun mi laaro idari lati Ivory Coast to ye pe ni ati aye John ni mo fe sadura fun mi laaye John a ti abe ko letter olodun lo mo ye odun ti osu ti o lo ti o to de Nigeria lati Ivory Coast to ti a tun je pa Africa nle le nbe ni sugbon latari innovation innovation awon imajinle pelu awon eyan tan ronu tan ma nro ri daada o ti so easy latori WhatsApp won kan tele pepepepepe olonu pepepepepepe olonu latori phone pepepepepe won di send owo sile pepepepepe ile wo lo n ba mi ko lo e ya lo se video call nibe ma fi so gugu yara nka kiri fi han mi document ni aye jo tan eyan mo ti won ma send owo lati ile ibo kan ba won call ti won ni call o tan ma fi le onle han won nisin fi document han mi latori phone ni won ti mo ya ma scan re mo ya photo document ni so nigba ta wa sanwo awon owo ni okowo fun ti won ma fi ta ma fe se monitoring full monitoring won se lati lo ebo nisin latari ironu ogbon majinle awon awon eyinbo alawo funfun pa lawon eyan wa na tori awon eyan wa na won aduro won aduro won bo na
1: a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan a ti se bi oyo laari oyo ni se bi babe ni kokan
2: ika fowo sowo po ika mole awon eyan won fowo sowo po won ma ki asi otito ni ora won baba wa ni layo to mi pe karin apo apo karin iye ni iye oyo ati ba ninu ti ko ro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori eje afi mo so kan gbogbo omo ilu oyo nile ni loko ni ati leyin odi ta fowo sowo po gbe ilu ologa agbara nbe nibi ipimo sokan ii eye pelu iwuri nbe nibi ki ilu oyo goke agba kodun pupo ko pe owo ara wa lati fa o ti o ba wa koyi si yin ki eta o tun koyin si yin ejan kunmo to ba wa ku eyin nikan ki e tun iro ara yin pa oyo ati ba ni ti poro mu wi pe karin kapo kapo karin iye ni iye ni yo ye wa o ori iye ni yeye le ni o ro wa lorun nitori riro ni radaba lorun ilu oyo ni meri agbega agbega ni o mo de bayi lo lati ko wa loke loke la ma wa lojo kojo adeyin ga olosukan mi le ni nge papin ti gbogbo yin te ti mo ti pa le pe temi na ni lataro ti so lori oro na oyo ati ba yin ti ko ro ni ran mi nise ana na ni ma logun oro soke patapata wi pe ijo to ba ka ni lara la de ku ijo ati wi pe aji se bi oso la ri oyo ni se bi baba ni kokan.

0: ọyọ́ mi ti o.
1: Kila n ba bọ̀ measurement and evaluation pé bàbá tiẹ̀ wà níjọba o, bàbá fẹ́ gbé pọ́lìṣì kan jáde o, ká evaluate rẹ̀ ká rò dáadáa. Mo tún fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yìn tẹ́ ẹ̀ ń bá mi bọ̀ tẹ́lẹ̀ láti ilẹ̀ bí pé pẹ̀lú àwọn òyìnbó àwọn a máa wọ́n máa ń lo ọpọlọ wọn dáadáa. Iná ní jẹ́ kí wọ́n máa lọ àdúgbò wa lórí o, ní jẹ́ wọ́n máa jẹ́ olórí wa o. Bí wọ́n bá fẹ́ ta product náírà 5 péré, wọ́n lè kọ́kọ́ fi múrí 5 ṣe research lórí rẹ̀ láti fi jẹ́ pé wọ́n fẹ́ improve lórí product yẹn. Débi pé product ní ọ̀ àpadà máa mú millions of dollars, billions of dollars wá. Wọ́n ọ̀kọ́ ná wọ́n lè lórí product náírà 5, wọ́n lè ná múrí 5 lórí research nìkan. Wọn àti ìṣe tí wọn kọ́ námúrí 5 lórí research nìkan. Mo fi wá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn policies tọ́wà àwọn táwà níjọba táwọn ń ṣe. Wọn kì í wọn kàn ro àlọ́bá ẹni pé kí ní ìdá gbúrúgbúrúgbúrúgbúrúgbúrú, wọ́n kàn implement ẹni bù lẹ́ẹ̀kan náà. Wọn ní kọ́kọ́ wo, wọn ní rò lọ́wájú kán tún rò lọ sẹ́yìn pé kán evaluate. Wọn tún kí ń jòkó pé nígbà tá a ṣe policy tó tiẹ̀ wá rí báyìí o, ká wá evaluate ká tún wò pé ewó la ṣe tó kù díẹ̀ ká tó, ewó lọ́yẹ ká tún pẹ̀pẹ̀lẹ̀ mọ́ ká tún continue láti máa ṣe dáadáa lọ. Pẹ̀lú tí mò ń sọ pẹ̀lú product pẹ̀lú àwọn ìlú Èkó, tí mo fi ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn website tí àwọn òyìnbó yìí tán dálẹ̀, survey website, àwọn táwọn à ń lo èbó bẹ́ẹ̀ lómi ò bá níṣẹ́ ń lo èbó tó bá jókòó ti survey nìkan lásán gan yóò yìí tó máa rówó ń bẹ̀. Àwọn ìtẹ́mi gangan fún ara mi tí mo ti participate mẹ́ VPN la máa ń lò, tá máa ti dictate pé VPN la ń lò báyìí, wọ́n kan block wa ni. Ṣùgbọ́n àwọn tá ń ṣe tọ́jẹ́ pé wọ́n ti bẹ̀ gan lówó lọ́wọ́ tọ́jẹ́ pé iṣẹ́ gan ni lọ́tọ̀ fáwọn kan. N tó sì wà fún náà ni pé báyà wọ́n fẹ́ ṣe product kan o tàbí wọ́n ti ṣe product yẹn o, wọ́n wàá máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń lo product yẹn pé kí ni tá a ṣe o, ewu lẹ́wọ̀ pa tó lè improve lé lórí o, bóyá policy kan ni wọ́n náà ń ṣe. Oríṣiríṣi company oríṣiríṣi bẹ́ẹ̀ àwọn míì tún wà tó yẹ pé báyà application kan náà build ni wọ́n wàá sanwó fáwọn kan pé kán bá wọn explore application yẹn kán wò kán lo tinú tẹ̀yìn èwo ni ó kù díẹ̀ káàtó káwọn ó improve, èwo ni káwọn yọ kúrò nínú àwọn functions tó wà níbi application yìí, àwọn software báwọn ṣe máa ń pè wọ́n náà. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn software bí wọ́n ṣe máa ń ṣe àwọn brand big brand bí àwọn mọ́tò àwọn cars àwọn náà wọ́n máa ń ṣe irú àwọn wọ́n máa ń sanwó fúnra àwọn survey website yìí látùn ti fi improve product wọn. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí bẹ́ẹ̀ láwọn tán wà ní ṣáájú wa àtàn ṣáájú wa yìí orin tán máa ń fẹ́ gbọ́ táwọn èèyàn máa ń kọ táwọn èèyàn wa náà sì máa ń kọ fún wọn náà ni pé ẹni yìí ṣe dáadáa ni o, wọn ní gbọ́ fẹ́ gbọ́ bíi tí ó kù díẹ̀ káàtó sí. Ẹni tọ́ bá wá ń sọ fún wọn pé eléyìí tó ṣe yìí ó kù díẹ̀ káàtó bá sì gbìyànjú bá má ṣe báyìí o, wọn wà fẹ́ gbé múrú wọn sójú torí wọn ní fẹ́ gbọ́ ibi táwọn kù díẹ̀ káàtó sí wọn. Èyí tá ń ṣe tọ́ da nìkan wọ́n fẹ́ kí wọ́n máa fọ́n rere, wọn ní fẹ́ kò sẹ́ni tí èèyàn lájẹ́ ìyẹn ẹlẹ́ran ara jọ ni gbogbo wa, kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe kò sẹ́ni tí ò lè overlook àwọn nǹkan tí ò yẹ kó overlook. Ṣùgbọ́n tó bá ti rí èèyàn pé ó ṣàkíyèsí náà ni kéèyàn sì padà kéèyàn padà sẹ́yìn. À ń bàbá wa nílẹ̀ Yorùbá gbọ́n o, wọ́n ní bọ́mọ kékeré bá ṣubú á wò wájú, bá gbà àgbà tán bá ṣubú ẹ̀yìn ni wọ́n máa ń wò pé níbo ni mo ti ṣiṣẹ́ o, kó tó di pé mo wá ṣubú níwájú, ibo ni mo ti ṣẹ̀ṣẹ̀ gbé kí n tó wá fẹsẹ̀ kọ níwájú. Ṣùgbọ́n tẹ̀yìn bá wá ń sọ fún ìjọba tẹ̀yìn bá ń rí tẹ̀ ń sọ fún ìjọba ẹ̀yìn gangan ni wọ́n wà á mú ní ọ̀tá, wọn àwọn pẹ̀yìn gangan lẹ fẹ́ràn àwọn. Ṣùgbọ́n gbogbo àwọn tán kó rọra mo ń wo fídíò kan níjọ ní Facebook tẹ bá gbọ́ orin tí wọ́n ń kọ́ fún Ṣèyí Mákindé. Ẹ má sì mí gbọ́ Ṣèyí ń ṣe dáadáa Lọ́yọ̀ State o, ń ṣe dáadáa Lọ́yọ̀ State o. Wọ́n wá ń kọ orin kí ni kan mo ti gbàgbé orin já ń kọ, wọ́n ń kọ orin o. Ìra àwọn ò fẹ́ pòpò òdénú o. Kéṣe pé torí pé wọ́n fẹ́ràn Ṣèyí Mákindé débẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o. Ṣùgbọ́n torí tí wọ́n jẹ tí wọ́n rí jẹ lọ́dọ̀ rẹ̀ ni wọ́n fi ń kọrin yìí o. na bi nkan ri yi o ma jo lo mo nwe yin re fun o ma jo lo mo nwe yin re fun aje nbi yin awon ti won sugba president Goodluck Jonathan lana awon oru bebe awon ti an pariwo re a daru ni a se kere kan ni iwo nikan ni eyin Jonathan ni o kene kan ni o e ba bi Jonathan loni Olorun lo modun to ti ri imi ninu won gba yin ba won eyan se ri nu nature awon eyan nu o ibi ma e ta ma nje lowo nikan na mo ayo dodo te ma wa nje gangan ni o ni je ke enu won le so ododo fun awon tan wa ni pa asaju kese gbogbo awon tan wa ni pa asaju ni won je ni bi o awon tan ko rora gangan ni awon ni iye to n bo gbogbo igbiyanju goloba ti o je ki igbiyanju goloba won ade o yato fun pe awon mi won gbadun ninu won tan ni lowo so ba awon tan ko rora gangan ni isoro awon elomi e je ki n tun wa pada seyin tori mo ti tun digress.

tumọ́tọ́ bá ṣe pé nígbà tí wọ́n fẹ́ ṣe irú policy yìí wọ́n ti kọ́kọ́ jẹ́ kí àwọn àgbẹ̀ kó ní gbogbo tó fẹ́ ní yányán tó ti make industry yìí tó ti wà attractive sí gbogbo àwọn tán jẹ́ company company tán lówó lọ́wọ́lọ́ tán lè dálé iṣẹ́ gbogbo rice processing kákéló kọ̀rẹ̀ sílẹ̀ níbí tán ti farabalẹ̀ tán jẹ́ kí tán sì jẹ́ kó máa wà bó ṣe ń wà tí àwọn eléyìí náà àwọn tó jẹ́ tiwantiwa yìí tán wá ń improve torí nígbà tí wọ́n ṣe gbogbo kíni àwọn ẹlòmíì complain rice meat wọ́n rà bíi kan bókú tá ń bi mi bíi kí mi kankan ṣe kọ́rọ̀ pẹ̀tẹ̀ kọ́dọ̀ ègbò sí orí lórí iná táwọn òyìnbó bá fẹ́ ṣe irú kíni yìí kán tó implement irú àwọn tó báyìí wọ́n lè ti kọ́kọ́ rán àwọn èèyàn lọ sí ìlú èbó àwọn company thailand nǹkan kan tó yẹ pé rice lọ́rọ̀ ajé tí wọ́n ń bẹ̀ ẹ lọ study wọn ẹ wà ń bẹ̀ ní ọdún márùn-ún ẹ lọ study wọn báwo náà ṣe ń ṣe rice wọn tó fi ń jẹ́ rice àtẹ́wọ́gbà tó fi dáa tí fi ń dùn títí èbí lose taste gbogbo tí wọ́n ọ̀gọ́ ní ká lọ ṣe ni tí wọ́n kó àwọn èèyàn bẹ̀ táwọn lọ study wọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ àwọn irú irinṣẹ́ tán ń lò báwo náà ṣe ń ṣe ni wọ́n ti ọkọ̀ lọ kọ́ kì í ṣe pé akẹ́kọ̀ọ́ fi rí dé pé owó tá a fi ń bọ́ ti rice pọ̀ àwa blọ́ọ̀kù importation of rice ẹ̀yà ẹ̀ máa gbin àwa ẹ̀sẹ̀ ń ronú pé ẹja máa gbin rice àti ọkọ̀ blọ́ọ̀kù importation náà ká tó máa gbin rice eléyìí lọ́wọ́ á dá ọ̀wọ́n gbogbo rice lẹ̀ àgbà tó ti wọ̀n kò tí ì wálẹ̀. ẹ tún wá jẹ ilé kan sí yín máa ń ṣe bá rẹ tó àwọn ohun tí wọn ibi tí wọn ti wọn máa ti ń ṣàbòsí rí àwọn tí wọn bá àánú kínní yìí foreign rice ni wọn ń jẹ o wọn ò jẹ tiwantiwa o ibi tí wọn ti yà alábòsí nù tí wọn bá ṣe pé irú ní ìsìnkú ọṣẹ bá rẹ lọṣẹ bá àánú rẹ wọn wá stockpile nigerian local rice nigerian rice wọn stockpile ẹ sí aṣọ rock wọn wá ń so fídíò rẹ bí wọn ṣe ń bù tí wọn fi ń dá náà rẹ tí wọn fi ń gbé tí wọn fi ń ṣe fún àwọn tí wọn wà lókè lọhùn ẹyin tẹ mọ mú àwọn policy kan wá tí ọmọ against àwọn èèyàn ẹyin gangan sì rèé ní tí ẹyin against gangan lẹyìn gangan náà ń ṣe ní abẹ òrùlé yín ọrọ mi ò yẹ yín ni mo fi mọ ń pariwo tí mo fi mọ ń sọrọ pé alábòsí ni.

0: gbogbo.
1: Rájí Àlàmúnà lẹ̀ ń gbọ́ o. Bàbá Rahimi Àwẹ̀dá lọ́yọ̀ aláàfin wa ń bí. Orin tilétilé ni tilétilé.
0: Bàbá ráyé ìtàbá ń ṣe o.
1: Measurement and evaluation.
0: Àrẹ
1: tẹ́ bá ti ẹ̀tún àti ṣe gbogbo kíni, ẹ̀tún wá wọ ẹ̀yìn wò pẹ̀gbẹ́ pẹ̀lú òwe tí mo pa lẹ́ẹ̀kan. Ní ti measurement and evaluation mi náà ni pé bọ́mọ kékeré bá ṣubú ìwòwájú bágbà bá ṣubú àwọ̀ ẹ̀yìn wò ni pé ibo ni mo ti ṣe àṣìṣe o, kí n mọ́tún ba lè ṣerú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ o. Irin ẹsẹ̀ wo ni mo gbé, ojú ibo ni mo gbẹ́sẹ̀ lé, tí mo fi fẹsẹ̀ kọ, tí mo fi ṣubú, ni wọ́n wàá wò wò, wọ́n wàá wò wò tí irú rẹ̀ ò tún fi ní ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n wa àṣubúlébú ni. Ní tó gbé wa ṣubú lánàá, òun náà ni ó tó gbé wa ṣubú lénìí. Ní táwọn òyìnbó fi ń jù wá lọ́nu o.

Mo n sọ̀rọ̀ innovation lẹ́ẹ̀kan. Innovation. Tí o bá sí innovation, tí o bá sí ìrònú àwọn kan. Báwo lẹ́yìn tẹ́ ẹ wà níbi tẹ́ ẹ wà ní Ivory Coast ní Nàìjíríà níbí náà tí mi mọ ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ní Nàìjíríà ní United States of America láti orílẹ̀-èdè Canada láti United Kingdom àti Denmark Ivory Coast Libya South Africa Ghana káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ẹ̀bí tẹ́ ẹ ti ń gbọ́ mi tí o bá sí ìrònú àwọn kan. Innovative ideas àwọn kan ẹ nílé láǹfààní àti gbọ́ mi o torí irú àwa yóò lówó lọ́tà bí lè ra táìmù lórí normal radio táàyò máa ṣètò lórí rédíò ara mi ò yẹ yín. Ṣùgbọ́n innovative ideas àwọn kan ló mú mi mọ́ wà báyìí nínú yàrá mi mọ́ wà láì lórí káùchì lórí àga kan ni mo jókòó tí mo fẹ́ yìn lé tí mo fi ń bá yín sọ̀rọ̀ tí mo fi ń rojọ́ yìí. Lórí ẹ android fóònù mi náà ni mo fi ń yin òkè tí mo fi ń yin ilẹ̀ tẹ́ fi ń gbóhùn mi bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí lórí fóònù mi. Fóònù tí mo fi ń whatsapp tí mo fi ń ṣe gbogbo ẹ̀ náà ni o kò yé yín. Àìlápàlà dọ̀mú o ayé ti rọrùn o ayé ti rọrùn. Àwọn èbó àwọn tẹ́ ń ronú àwọn tinkers wọ́n ti jẹ́ kí ayé ó rọrùn. Ṣùgbọ́n ní àyín ìrònú ló jìnà sáwà tábà tún wá rí àwọn tẹ́ ń gàgà ń ronú yìí àwa nífẹ́ àgùntàn wò wá nífẹ́ paṣọ ìsìn dà àgùntàn wò nífẹ́ paṣọ ìsìn dà àwọn òní wò pé báwo náà làwa sí náà sì lè jẹ irú àǹfààní. Innovation, innovative technology, programming, coding, softwares, ti táwọn òyìnbó ń lò táwọn fi ń better life fún ara wọn. Báwo náà làwọn náà ṣe lè lò níbí àfi lè better life fún wa. Tábà ti wá rí company tó ń thrive díẹ̀díẹ̀ kí wọ́n bá fi corruption lé wọn kúrò nílẹ̀ yìí. Wọ́n sì fi policy jákujáku lé wọn tí wọ́n fi kó gbá lé. Wọ́n bá fi corruption à ń béèrè owó à ń demand owó lọ́wọ́ wọn yín wọn lọ́rùn wọ́n sì fi policy lé wọn tí wọ́n fi kó gbá lé.

0: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣébi ọ̀yọ́ online radio.
1: Ají ṣébi ọ̀yọ́ láàrí, ọ̀yọ́ ò ní ṣébi bábẹ́ ẹnì kọ̀ọ̀kan.
2: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, àwọn òyìnbó wọ́n máa ń sanwó rìsáàchì. Wọ́n sanwó fún rìsáàchì. Ní tá bá ń ṣe product gan, wọ́n tún máa ń tún ní research unit. Research nìkan làwọn máa ń ṣe, tí wọ́n ń gba sálárì fún mi. Wọ́n ṣe iṣẹ́ ìwádìí. Iṣẹ́ ìwádìí nìkan làwọn bèèrè lé lórí. Ọ̀tọ̀ làwọn tí wọ́n máa dí pẹ̀lú technology. Wọ́n tún máa ní social media presence. Àwọn kan ni wọ́n máa handle ìyẹn náà. Tó tún fi máa gbọ́ complain àwọn èèyàn.

0: Asiru Amadu Afag Gilo. Àwọn ni wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàkó tẹ́ máa ń gbọ́ polówó wọn. Ẹ̀gbọ́n mi dáadáa ni fífífí. Àwọn alátìlẹyìn wa nù. Awusola artist Awusola artist Awusola Michael Angelo ọmọ wọn Lekiti tó gbé kó dàgbà tó fi ìlú Abuja ṣẹlẹ̀. Àánà alátìlẹyìn wa ni o. Wọ́n máa ń náwó sí wa lóore kóore. Ẹ ṣeun o, adúpẹ́ o, iná ò ní tán o, gbogbo yín o. Mo fi tún dórí bàbá mi Bàṣírù ọmọ Adéniran ọmọ Ọ̀yọ́ Aláàfin tí wọ́n ń gbé nílùú Èkó Èkó Àrómi sálẹ̀ gbẹlẹgbẹ. Àáfàá Glo ìlú Pàkó làwọn ń gbé o. Asiru Amadu tí wọ́n ní ètìrí multi-purpose venture nílùú Pàkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ẹ̀gbọ́n mi dáadáa. Ó fi dórí bàbá Bàṣírù Adéniran láti ìlú Èkó ọmọ Ọ̀yọ́ làwọn náà ni ṣùgbọ́n ìlú Èkó ni wọ́n fi ṣẹlẹ̀ o. Tó fi tún fi dé orí bàbá mi dáadáa tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn. Bàbá Sàmínú ọmọ Adépọ̀jù láti California ní United States ọmọ wọn ní Èrúwà. Èrúwà ojo òkò agbẹdúdú orí òkèlé ọmọ àkọ́kọ́ gàgàrà tí kọlẹ́rúwà gbé ní dájọ́ wọn. Bàmí tún lọ́mọ Mùsùlùmí olómù apàrán ọmọ ọlọ́rọ̀ agogo dé àṣegbà lọ́nà tó mù. Bàbá lewu mọ ewúrẹ́ gúdúgbẹ́ tó sọnù lómù wọn ní ẹmọ́ múlọ̀ ní bàbá Bọ́lọ́jọ́ tó sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí o, bàbá ta ní sẹ́gbẹ́ gbéwúrẹ́ gbéwúrẹ́. Akúkọ́ gàgàrà tó tún sọnù lómù. Wọ́n ní ẹmọ́ mú lọ mí, bàbá ta ní sẹ́gbẹ́ gbẹ́yẹ gbẹ́yẹ.
1: Òṣogbo.
0: Bámi tún lọ mi ojú rábẹ́sà èké òṣojé o. Bàbá mi tó fọ́pọ̀ lọ́jà tó jàre Lẹ́kọ̀ọ́. Ń láwọn èèyàn fi nígbà táka ṣe wọ̀rọ̀kọ̀ kí ni Lẹ́kọ̀ọ́ yà díẹ̀ sí. Ọmọ ojú rábẹ́sà èké òṣojó. Tó fi tún dórí bàbá mi dáadáa tí mo fi tọ̀ọ̀tọ̀ọ̀ dákọ̀ wọn. Fatai Bandele Olúṣọlá lamẹ́ríkà ọmọ wa lọ́ọ̀yọ́ Aláàfin. Ẹ ò jẹ́ pàṣẹ kẹrẹ mọ́dẹ ọmọ àti
1: àwọn.
0: Níbi wọ́n ti ń kólówó kówó kí wọ́n fọ́ fọgbà lẹ̀. Àṣé kó lè ba àdìjà kó lè ba àdápọn kọ́mọ aládé ó lè ba àrí ìgbàbùlà ńbẹ. Àwa tún lò gbìn gbàdo ọ̀ràn sẹ́ǹkùlé ẹlẹ́ǹkùlé tẹ́lẹ́ǹkùlé ò gbọ́dọ̀ jẹ tí ò gbọ́dọ̀ tú dànù. Mo tún fàsìkò yìí kí sàn ní Success Odúọlá láti United Kingdom lọ́hùn-ún bẹ̀. Àwọn alátìlẹyìn wa nù o. Àwọn náà onídùúró lè ṣe wa tá a máa ń dúró tì á. Àwọn náà ń jàwọ̀ ó lè máa rẹ́jọ́ rò ká lè máa rétò ṣe. Ẹyin pẹ̀ látìlẹyìn wọn lọ́tún lọ́sì lójoojúmọ́. Tó fi tún dé orí bàbá mi dáadáa. Alhaji Adémọ́lá láti Amẹ́ríkà lọ́hùn-ún bẹ̀. Bàbá dáadáa nu. Àwọn èèyàn ti á nu o. Àwọn ti á ń ti á nu. Mo fi ń kí àwọn tẹ́ máa ń lù alọ́gọ ẹnu. Wálé bàbá Wálé bàbá Wálé láti Germany. Báà mi dáadáa Pastor Sina láti Ivory Coast. Látàwọn èèyàn wa ní ìlú Nàìjíríà ní àyín náà. Gbogbo yín ẹni tí mo rántí dákọ tí ìrántí dákọ tẹ́ máa ń ṣàtìlẹyìn fún wa níbí. Ọlọ́ọ̀ba yóò máa wà pẹ̀lú ẹ̀yìn náà yóò máa ti ẹ̀yìn náà lẹ́yìn. Ojú ètì náà lẹ́ ojú òní ti yín o. Toro gíní la jẹ́ bọ̀ kè mọ́ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ikọ́ ìkọ́bálá ikọ́ ìkejì lọ́nà àti ti ìbò ń ṣe ọlọ́run. Ẹ ṣe o àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá yín náà ní ti fẹ́ máa gé pété. Gbogbo àwọn tẹ́ mọ́ kí n tó gbàgbé mo ń fi àsìkò yìí kí rótì méjì tẹ́ bá wà ṣe gravy tẹ́ bá wà ṣe bánà Ajíṣẹ́gbé Ọ̀yọ́ àti Ọlánìkẹ́ náà tó náà bá wà ṣe bánà bánà fún Ajíṣẹ́gbé Ọ̀yọ́. Gbogbo àwọn tẹ́ ń fi iṣẹ́ ṣíṣe wọ́n ràn wá lọ́wọ́. Best Icon Furniture Plenty Fashion Home lóríṣiríṣi gbogbo ẹ̀yin tí mo rántí dákọ. Abdulrahman Abdulbasit ọmọ mi dáadáa. Gbogbo yín yányán ni mo kí o. Ẹyin tí n bá rántí dákọ ẹ dákọ ẹ mọ bínú. Àìníye inú ni o. Níye inú ni o. Ṣé ẹ gbàgbé àkòrí ọ̀rọ̀ wa láàárọ̀ yìí. Measurement and evaluation. Ẹyin táwọn bàbá wa náà máa ń sọ pé bọ́mọ kékeré bá ṣubú àwòwájú bá gbà àlagbà bá ṣubú ẹ̀yìn náà ni wọ́n máa ń wò. Àwọn èbó àwọn ọmọ ṣe rìsáàṣì lórí gbogbo nǹkan wọn. Wọ́n bá tún fẹ́ ṣe pọ́lìsì wọn ò rò lọ rò bọ̀. Dìbéètì rẹ̀ lọ dìbéètì rẹ̀ bọ̀. Ṣùgbọ́n níbi ISBDA ni àwọn èèyàn wa máa ń sọ̀pọ̀tì. ISBDA ẹni tó bá lè náwó jù. Bẹ́ẹ̀ náà ni lásìkò election wọn ní ronú pé ta ló lè ṣe nǹkan dáadáa fún wa. Ẹni tó bá lè náwó fún wa jù ni wọ́n ń dìbò fún o. Gbogbo àwọn tí ò jẹ́ ká máa nílọ síwájú. Àwa ń bẹ̀rù innovation tó jẹ́ pé ìrònú jinlẹ̀ pẹ̀lú innovation yìí náà ló ní ọjọ́ iwájú. Ó ti ń ní àsìkò tá a wà yìí lọ ó náà ní ó tún ní ọjọ́ iwájú. Àwọn thinkers náà ń rúlu wọ́ọ̀dù lọ́wọ́lọ́wọ́ báyìí o. Thinkers are the one controlling and ruling the world. nbo la wa wa nbo la wa fe wa ipo wo la wa fe dibun ninu awon te nronu tan fi ronu won tun ilu won se eh latari be awon na tun do lowo won do lowo do loro eh eh ta ma pe ipo nikan la fi ma wa ko laye jon ako oni battery ti wa nisin o awon kan na ronu de be ara mi o ye yin nigba kan ina ti won ba mu wa lati grid nikan ni o nisin solar ti wa o ta to fi ironu jinle awon kan lo de be o ti ina solar fi wa ironu jinle awon kan ni mo fi n ba yin soro lowo te fi n gbo mi ni gbogbo agbaye te tin gbo mi lowo yi o ori phone ni mo tin yin oke yin le abi bi pa wa eni ta ba so fun oni mo pa sinu le se radio nla kan on ara mi o yeyin innovation idea thinkers ironu jinle awon kan ni lo yin eleyi lo fi bo oro.

0: ayọ́ ma pè nígbà.
1: Rájí Àlàmúrè o, lọ́yọ̀ wa aláàfin bí. Ṣé bàbá Rahimi Àwẹ̀dá náà kọ́? Bàbá Rahimi Àwẹ̀dá, tọ́yàn táwọn náà ń kọrú orin tí bàbá yìí náà ti kọ. Àwọn ọmọ wọn náà ti ń kọ́. Àwọn bàbá tí mo dákọ̀ yìí, àwọn ti di ará àjọhún, ìbáṣepá ìkúláyé ni. Àbábá Muhammadu, àbábá Muhammadu, kódà àtúbá Jésù Kristi Olúwa, pẹ̀lú gbogbo àwọn wòlíì, àwọn màláyà, àwọn òjíṣẹ́ Ọlọ́run tí wọ́n ti lọ. Àtọ́wọ́ ìpá ìkúláyé ni gbogbo wọn làbábá o. Kí Elédùà kọ́dẹlẹ̀ báwọn tán ti lọ. Ń fi àsìkò yí bẹ́lọ̀ fún gbogbo àwọn òkú tí a náà tán ti bọ́ sí àlòkè àmọ́ ládàdúrà ládàsára kọ́lọ̀nkọ́lọ̀ mọ́ mú bá wọn. Bísímilá ìkan kú ló wà láọ̀kan. Kọ́mọ lọ bá wọn lọ́hùn. Káwa náà ká mọ̀ ti lọ bá wọn ní ìsín. Ká pẹ́ ká dàgbà ká dògbò ká sohun àwáyé wa sí. Adéyínká Ọlásùnkàn mi lè mí jẹ́ òun. Mo ń kí gbogbo ẹ̀yìn alátìlẹyìn wa. Ó kù ó kù nìbọn ro. Tẹ́ ẹ bá tún fẹ́ ràn á lọ́wọ́ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo fi ìta lẹ́ẹ̀kan náà lẹ́lẹ́pẹ̀ sí 070-6887-4274 070-6887-4274. Ẹ lè lọ sí ìkànnì ayélukára wa ní www.ajisebioyoradio.com. A wà lórí gbogbo àwọn most popular radio directories bíi Radio Garden, Sino Radio, Live Online Radio. Ẹ dẹ̀ tún lè gbọ́ wa lórí wẹ́bsáìtì wa náà. Ẹ tún lè gbọ́ wa lórí Sino Radio náà. Gbogbo àwọn platforms tẹ̀ ti lè gbọ́ wa ní. Ẹ tẹ́ bá wa lọ sí wẹ́bsáìtì wa tí mo sọ lẹ́ẹ̀kan ní ajisebioyoradio.com. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wà lókè téńté. Gmail wa ó wà lókè téńté. Bẹ́ ẹ bá tún scroll lọ ọ̀sàlẹ̀ gàgàgàgàgà, ẹ rí logo WhatsApp. Bẹ́ẹ̀ bá ti click rẹ̀ yóò open WhatsApp lórí fóònù yín. Ẹ bá tún bá wa chat lọ. Facebook Messenger náà wà nbẹ̀. Tẹ́ ẹ bá click rẹ̀ lè bá ń bá wa chat lọ lórí Facebook. Gbogbo àwọn idea, gbogbo àwọn eléyìí innovative ideas náà ni ó jẹ́ kó rọrùn fún wa. Káwa náà ká wá máa ronú bá a ṣe lè fi innovation innovative tún Nàìjíríà sí. Ọgbọ́n àtinúdá kálukú wa kábi tún Nàìjíríà sí. Adéyínká Ọlásùnkàn mi pẹ́ ń bọ bí awo erin ajáàlú Ọ̀yọ́ tí èyí gbó lásán nítorí bèmi ọ̀pá ẹranko mọ́ra bá mi èèyàn ni ọ̀rọ̀ ìjánu oòrùn. Ó tún sùn tán ẹnu mi ń ṣe wúyáwúyáwúyá. Agbèsè tán fẹ́ máa lọ lù dárò. Alùkò èmi Adéyínká ṣe tán ó fẹ́ máa lọ lù kọsùn. Lékèlékè èmi ṣe tán ó tún fẹ́ máa lọ lù kẹfun. Tọ́ a mọ bẹ nítorí ọ̀bẹ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà òun. Gbogbo ẹni tó bá ní a mọ̀ bọ̀ nìkan là ní dé bá ń lé o. Nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òun arọ̀ wọ̀. Adé fún bàbá jẹrọ̀ mọ́ jèlé o. Ìjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o. Ilé olúwa ẹ̀rí ìgbóná inú ilé tẹ̀ ti ń gbọ́ mi, ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi. Ilé tẹ̀ ti ń gbọ́ mi, ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi. Ilé yín ọ̀nà yín, ọ̀dẹ́ yín ò ní gbóná. Ìgbésí ayé yín ò ní gbóná, kò ní dojúrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́. Tútù tútù náà làárọ̀ bàbà. Mo fà ilé Ọlọ́run ọba lọ́wọ́. Mo fi Ọlọ́run ọba sọ yín, sọ Ọlọ́run ọba àbúrẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí. Pẹ̀lú dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa tún pàdé. Mi ń fi yín lẹ̀ sínú ìbànújẹ́, mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fi mí náà sínú ìbànújẹ́, ẹ̀ tún ní bèmí náà nínú ìbànújẹ́. Ká tún ríra láyọ̀ ká pàdé níre, ká má dolódì lẹ́yìn ara wa. Ìpàdé wa ó di wọ̀ jọ̀jọ́rọ̀.

0: Aladebi ẹni bá lè yó mọ́ láyẹ́lẹ́ ní rí.
1: Ibi ìbánikọ́rọ̀ mi ọwọ́ ọ̀gá mi kọ́ yẹ́mu ẹni ebí ń pa kì í gbọ́ wàásù.
0: Báyé ń bá ń yẹ ni àjùdàbí ẹni bá ní gún mọ́ láyẹ́lẹ́ bẹ́ẹ̀ lágùn láyé àárọ̀ òun lọ́rẹ̀ ṣe ní ọ̀rẹ́ àṣẹṣẹ yẹn àbí ẹni bá lè jà láyẹ́lẹ́ ní
1: rí. Bẹ́ẹ̀ ni
0: wọ́n máa wá ara wọn
1: ta
0: léta. Ẹ̀yẹn wo ìyàwó àṣẹṣẹ gbé bẹ́ẹ̀ni bí ìyàwó àṣẹṣẹ ìgbébàgbẹ́ ilé ọkọ rẹ yóò sì máa ná máa yà lé lọ́rẹ́.
1: A ní ń bọ̀ bí o tó
0: ń bọ̀. Ìyá lè bíbí ní sẹ́yà má bẹ̀rí ènìyàn jẹ́mọ́lá yé gbígbẹ́ ẹlọ́kàn ẹni kankan. Àgádágodo kò fi mú ara wọn èèwọ̀ ní akéǹde òfin kò hàn jọ lọ. Gbogbo ìgbà tẹ́ ń bá ń dájọ́ ọkọ láyà kẹ́ẹ̀kì máa rọra ṣe. Torí bọ́kọ láyà bá bẹ̀rẹ̀ jà àbí ẹni pé ò lè tẹ́mọ́ láéláé ní
1: orí.
0: Bí àgbá rẹ́ni parí rẹ̀ fún ọ̀tọ́ òun àtúmọ̀ fúnra wọn lóyún òun àtúmọ̀ bímọ fúnra wọn. Lójú ọba àtẹlẹ́gàn ìyọ́ta ìyọ́nuṣe ojú ọba alágbọ̀nà tó yàn àti lérí kiri tí sọ pé jà yìí ò ní tó láéláé. Ojú àtikẹ́ ni mọ́ ni ọdẹ rẹ́rẹ́ oníjàmbá ènìyàn àti iṣẹ́ ti fi jà ní
1: sọ̀rọ̀.
0: Ìwọ̀n ni wá gbé ni wá jà wá jà ni wá tọ́ àgbẹ́mọ́jà kan òsì. Ajá máa tán ní gbèsè oṣooṣo náà ni ọ̀dà òyìn ọ̀dà kó má èèyàn bí mọ́ láéláé lọ́kọ̀ ẹ̀mí èdè iná ni. Títí ọdí aláyé ti dáyé. Ilé yín pẹ̀lú àwọn tí ń bára wọn jà àwọn ọkọ ra wọn bí wọn bá bínú síra wọn tó wọn àtúntò mọ́ràn bára wọn gbé lóhun àtúntò mọ́ràn bẹ. Ẹnì kankan ò sì ní yẹra kú òfẹ́ ní kankan ní kálukú ó sì tún mọ́ bẹ láyé rẹ̀. Sẹ̀mí kí n bí ọlọ́dún ọ̀rẹ́ àǹforó yarú ìjọrọ̀ ọtún. Ọ̀rẹ́ mi dàmí ńgọ́dọ̀ ọ̀rẹ́ mi lọ́dàlẹ̀ ọ̀rẹ́ fi ń di pípọ̀ nílẹ̀ rẹ bẹ̀tẹ̀. Olúkáwá fi yàrá ìní òjé kóró ọtún lẹ̀. Àwa babalà ń sọ̀rẹ́ àwọ ọmọ sọ̀rẹ́ ọwọ́ ọlẹ̀ ẹ̀dà ni. Ẹ máa jẹ́ bára wa sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ mọ́ ẹjẹ́ àjọ mọ́ bára wa sọ̀rẹ́ òdodo. Ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ kéré dalẹ̀ ọ̀rẹ́ tí ọba dalẹ̀ òní dalẹ̀ sọ̀rẹ́ rẹ̀ òpò rẹ̀ rẹ̀ rẹ̀ ní ìjà alábòsí ẹ̀dákẹ́ ẹ̀jẹ̀ kí gbogbo wa ó ṣèlú ilẹ̀ ẹ̀dà.
1: Bọ́bá yìí wọ ọ̀dàlẹ̀ ènìyàn.
0: Bẹ́ẹ̀ náà ni bọ̀ bá bọ́ máa ráyé nínú ilé bọ̀ bá ṣe wọ́n lóore borí pàdé wọn lọ́nà bọ́ sàlọ̀ sàlọ̀. Sàlù báríkà ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ ọjọ́ òsì lọ́rọ̀ àwọn àfibiṣó lóore pé ìgbéjú ni wọ́n fi yí orí àná
1: dàlù. Ìwà àwọn míì nù.
0: Lóore fún wọn lójú àlọ́ ràn wọ́n mọ́ abínú ẹni ọ̀gbá àlọ́. Àlọ́ àṣejù ní báwo ló ń ṣe fi wá ọjọ́ oré gbẹ́ àṣìṣeré gbàgbé bó oré bá bọ̀ yóò dìbì ni àlọ́ àṣejù ń bá bójú àyà oré níwọ̀n ọmọ gbàdà
1: mi ṣe.
0: Ọ̀jọ̀gbọ́n aláwiyé ọ̀jọ̀gbọ́n aláwiyé bàbá àgbèjì.
1: Ọ̀jọ̀gbọ́n
0: ni bẹ́ẹ̀ náà ni ọ̀jọ̀gbọ́n aláwiyé alọ́gbọ́n ní gbogbo ẹni tí máa ń dijú ò lè sọjẹ.
1: Lóòótọ́ ni.
0: Gbogbo ààyè tó lù wá bá bè wá sí yá máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ náà ni àfihàn àti ọba máa dúró ní òní mọ̀ fẹ́ dún.
1: Àdúpẹ́ lọ́dọ̀
0: rẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba tó dá gbogbo wa. Ọba tó bẹ́ wa tó fi wá ṣàgbà ọdún àná ọbọjọ́ ọ̀la ṣàgbà wa. Àwájà náà lọ ọ̀làjà wa lọ ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. Nítorí bá a bá sùn lálẹ́ dájú gbùdùgbùdù nífẹ̀lì ìdájí. Kó tó tún dàsìkò pàtẹ́ wọlé sùn lálẹ́ èmi olólùmọ̀ ìjìnlẹ̀ tó máa dún tó lè ṣẹlẹ̀ sí
1: o.
0: Ilé bíbí ní ìjà àgbàlá wa pẹ̀lú ọjọ́ òní ń jà. À ń gbọ́rọ̀ à ń bẹ̀bẹ̀ lọ́wọ́ olódùmọ̀rẹ́ ọba àtọ́dá gbogbo wa ní àjọ lànà ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn báwọn bá kú. báwọn bá tètè kú ọ̀rọ̀ ń bẹ lẹ́yìn wá ọ̀la bí ọba olúwa bá fún wa
1: sọ.
0: torí bẹ́ẹ̀ni ọba ti kú ìṣeré ọ̀tọ́ láyé ẹni tó bá ti kú bolúwa rẹ ló pin. èèyàn tí o sì bímọ sánú ọ̀gbọ́dọ̀ súwèrè ṣẹ̀ṣẹ̀. ẹni tí ọba ara ti bọ̀ tán ayé ọ̀gbọ́dọ̀ fọmọbú ni àtètè lóbìnrin ọkọ ọmọ bíbí. bàbá wa lókè tó pin fún wa náà ni ó pe lọ́gbọ̀n gba. ó pin wo owó kárí ó pin kú ikú kárí ọmọ ni ọ̀ kárí ènìyàn. kò jẹ́ni tí olówó lọ́wọ́ ọlọ́run ọba mi wá sowó bẹ́ni ìtàn àjẹmí ìtàn lọ ní. ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ ẹni dọ́gbọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ rí bẹ́ni gbogbo ṣe bẹ́ẹ̀ láwọn ọmọ sùkúrù tí ń gbowó ń di àárọ̀ tí ń dún dáwó pamọ́.
1: kò
0: jẹ́ni tí ò ní kú láyé gbogbo wa làwọn ò ẹni tó mú òkú ẹni tó bọ̀ ọ̀rọ̀ wọn aládèjì ọ̀run dákun mọ́kànjúmọ́ gbogbo wa là ń bọ̀ bọ́lọ́jọ́ bá dé òhòdó ni bẹ́ẹ̀ náà níbi ẹnìkan ti wọ́n máa wọ́n máa bí òdòdó yíbí bẹ̀rẹ̀ nìkan gbé bímọ méjì lẹ́ẹ̀kan èso bí ẹnìkan ti wọ́n máa bí òdòdó yíbí bẹ̀rẹ̀ nìkan gbé rọ́yún
1: dànù
0: ìbẹ̀rẹ̀ nìkan yìí lóyún díẹ̀ kò lè bí ètùmọ̀ èèyàn tó di bí òní ikú ẹni tí o sì bí bí ọlọ́run ọba àmì ó pèsè ọmọ rere olúwa rẹ bàbá bímọ náà tán ọlọ́run ọba òní jí ogún kékeré báwọn ọmọ náà bàdàgbà tán ọlọ́run ọba òní jí ọgbọ abẹbẹ gbẹrin ògùn ẹgbẹrin abẹ ẹgbẹrin òun rere lájọ mọ́ ọ̀sẹ̀ ẹgbẹ́.

ti jọba nílò yìí ogúnlé. Ti gbọdọ̀ mọ́ sí fúnfún dáhùn. Òun bá làkọ́kọ́ ogúnlé lọ́bàkàmì àlábí tó ti jọba lọ fáwọn. Ó fà á.

ọlọ́wọ́re kúnlẹ̀ làbá kan ọlọ́run ní pẹ́gun wọ́n ti jọba lọ fà alábíọ́lá àbá kan. Ẹ̀yẹ̀ wo

0: ọfọ yọ wọn yẹ. Royal Statesman yẹ bá ń fún. Royal Statesman yẹ bá ń fún ọ. Ajibọla rẹ sì wọ́n.
1: Gúrú pátá pẹ́kẹ̀, àdé sí yẹ.

ó dorí kodò bí àdán ò sí nígbó. Kìnì ń a sì mọ solúlà jù láàrin ẹranko. Ajíṣe bí Ọ̀yọ́ Line Radio náà ní bábá wọn nínú kágbóhùn sáfẹ́fẹ́ àtẹ́lẹgbẹ́. Ajíṣe bí Ọ̀yọ́ Online Radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa.

0: Ìwọ nìkan náà lọba o, ọba nílà oòrùn, ọba níwọ̀ oòrùn, ọba káàkiri àgbáńlá ayé. Ìrì wá ṣẹ̀ lémi lórí, ìrì yídà wá ṣẹ̀ lórí mi. Ẹ dúró ná. Ìrì wá ṣẹ̀ lórí mi.
1: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo láàárín Oyo Ìṣebí Bábẹ́ni kọ̀ọ̀kan.

0: Baba mi Saminu Adepoju lati California won ti je yan wa. Baba dada nu, baba rere, baba te, baba alubarika.
1: Mi basu Oluwa Adama.
0: Ah, t'Olorun ran si wa nu, ti se je ise na. Egbo. La mọ sọ la mọ sọ ede la mọ pe abo we tani mo mọ pa emi ti mi to se
1: agbara
0: e to we to n lori ke ni ru ijoba wu mi ma wo sori eto awon yan to n fi ife gbo wa on fi fe tele wa ife te ni se wa oni diba je o ile yin ona yin na ni diba je ẹni sise ẹni sijẹ ẹni sisọ ẹni si ilẹtẹ ẹni toju ilẹ mọlẹ ẹni baraye fọwọ ti. Akori ọrọ mi mo ti fi ṣètò ní àárọ àdánù àtẹlẹ mo kàn tún bẹ tún sọ ni pé ẹlòmíín yóò máa ṣera rẹ yóò lé èèyàn ní sí òun yóò máa ṣera rẹ yóò láyé ní sí òun.
2: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí. Ọyọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Má yín kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí Ọyọ́ online radio.
2: Ají ṣe bí Ọyọ́ láàrí. Ọyọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

ṣùgbọ́n kì í ṣe live ni mo ṣètò tààrọ̀ recorded program ni fún Ọ̀yọ́ àtibá unity forum ṣùgbọ́n eléyìí mo fẹ́ jẹ́ kó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí wọ́n ń gọ́ wa lọ́wọ́ ẹlòmíì ọmọ ṣe ara rẹ̀ yóò lè yàn ní sí òun ẹ máa wá gbọ́ wọ́n á ti fẹ́ sọ oṣù december lẹ́nu wọ́n máa gbọ́ oṣù bàbà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà oṣù wo ní ń bà ẹ máa sọ december lẹ́nu ẹ mọ̀ sọ december lẹ́nu. Torí gbogbo nǹkan tí ọlọ́run ọba mi dá dáradára báyìí ni o. Àtọ́fà àfọwọ́fà níṣẹ́ máa ń pè kúté ilé lọ́pọ̀lọpọ̀ ọgbà. Ṣùgbọ́n wọn wàá sọ oṣù lẹ́nu. Mo fi ń sọ̀rọ̀ accident kan tó ṣẹlẹ̀ níwájú ilé ẹ̀kọ́ gíga Emmanuel Alayande College of Education ìyẹn lókè òrò kí lọ́yọ̀ aláàfin wa ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Ọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn mọ́tò yẹn àwọn ọkọ̀ ọlọ́rin eré ìsákúsá pọ̀ wọ́n ní wọ́n ń sọ pé òun ṣe bíréèkì lẹ́kọ̀ọ́ bíréèkì wọn ò mú dáadáa ní bíréèkì lọ fẹ́ẹ̀lì ó tẹ́ríbù ṣùgbọ́n ìkẹ́kọ̀ọ́ lára àwọn tán wà nú ọkọ̀ náà ọkọ̀ èrò wọn àṣẹ fún àfarapa lọ títí wọn àṣẹ ṣe ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ tán jókòó jẹ́jẹ́ fọ́nì ẹ̀nà ọ̀gbìn pé ọ̀nà yìí wọ́n ń ṣe lọ́wọ́ ni o sọ́nà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́dún àti ìparí sọ́yẹ́ kéèyàn máa sáré ìsàkúsà eré àsàdíjú ó wá ti sá eré búrèkì wá mú wọn ibi tó ti ń ju kíní ó sì lọ kọlu àwọn ọmọ ọlọ́mọ táwọn wà lẹ́gbẹ́ kan tó ń sọ̀rọ̀ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun ẹ̀gbọ́ ẹlòmíì ọmọ ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun kò sí ti december tó fi yàtọ̀ sí january o kò sí ti january tó fi yàtọ̀ sí february o gbogbo ọjọ́ bákan náà ni o ṣùgbọ́n ẹ̀yin ni kẹ́ ẹ̀ sọ́ra yín kẹ́ ẹ̀ sọ́ra yín kọ́lọ̀ lè bá a sọ wá àwọn sọ́ra wa kọ́lọ̀ lè bá a sọ́ wa ẹlòmíì yóò máa ṣera rẹ̀ yóò lè yàn ní ṣe òun. Wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wọ ọ̀nà ọ̀rọ̀ náà bọ̀ ni ìrì ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ lẹ́ni lórí ni ọ̀yà gbé ń wọ̀ lọ́tún.

0: ẹni tó yẹ mí ní gbé mi wọ.
1: Ẹni tó ni ẹ̀mí mi gbé mi náà wọ ọmọ gbé mi wọ lọ́tún kó gbẹnu mi sọ̀rọ̀ kọ́rọ̀ mi yí àwọn èèyàn lálẹ́ yìí lájálẹ́ yìí ká mọ̀ sí ń gbọ́ tó rà sì wí ò tá sì gbọ́ o.

sáà pé kóun tètè dé lọ ni báyá yóò tún padà sékòó ni ngò kanyàn lẹsẹ tó láṣídẹǹtì tọkọ ọrún só lè lọ ibì kankan mọ làwọn àgbàlagbà fi bọ tán fi ní ìkánjú òun pẹlẹ ọgbọọgba ni. Orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́ ẹ káàlẹ́ ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi lọ́wọ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìrọ̀lẹ́ o torí wípé bílẹ̀ bá ti ń sún níbì kan ilẹ̀ a máa mọ́ ń bò mí bílẹ̀ bá mọ́ ń bì kan a tún sún bò mí ọlọ́run ọba mi lọ́ba ara àfẹ̀dá ọwọ́ ẹ̀dára tó wù ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ẹbẹ̀ kan lèmi ń bẹ ọlọ́run ọba olódùmarè èmi ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ara tí ó wu àwa ni kò fi lé ayé wa dá o gọ́mọ̀ fi wá dára tí ó pa wá lẹ́kún lọ́la pé wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ni kún fáyà fún ọlọ́run lónìí o kó rí bẹ́ẹ̀ kò ṣẹ̀ bẹ́ẹ̀ a ní ẹ mọ̀ sọ dìsẹ́mbà lẹ́nu ẹ mọ̀ sọ oṣù dìsẹ́mbà lẹ́nu oṣù bàbàbàbàbàbàbàbà wọ́n ti fẹ́ sọ dìsẹ́mbà lẹ́nu ẹni kẹ sọ́ra yín oje àsìkò ọyẹ́ àsìkò dìsẹ́mbà mọ ẹ bọ́ sí ní orílẹ̀-èdè nàìjíríà wá ní àyín gbogbo lásìkò láti mọ̀ pé ara máa kan gbó a máa kan jì ní táìmù yìí bẹ́ẹ̀ bá fẹ́ bóde ní ẹ máa pa náà lé o ọlọ́ọ̀ni jẹ́ ara ẹ̀dá àní rí náà ń kàn ga ọlọ́ọ̀ni jẹ́lẹ̀ ó jóná kábàámọ̀ ọmọ gbẹ̀yìn ọ̀rọ̀ ẹ dákun ká máa ṣe due diligence dámọ̀ dù due diligence àbúrò lẹ́yìn àwọn eléyìnbó ṣe é pé ìbó ti fẹ́ yọ ń léyìn olúwa tó yìn sọ wà ń bẹ̀ wọn.

ṣe ọjọ́ Monday ṣe download tán báyìí pé ní tí mo báyìí lórílẹ̀ èdè wọn Nàìjíríà ọ̀sẹ̀ download ọjọ́ Monday ní lọ sí ọ̀nà studio láti fẹ́ lọ ṣe abẹ́ lọ rìkọ́ọ̀dù birthday song kan fún ẹnìkan ìbádé ṣọ́ọ̀bù nínú ìṣẹ̀lẹ̀ lókè òrùka ẹlẹ́ nínú ìṣẹ̀lẹ̀ lọ́yọ̀ aláàfin wa ní àyìn ẹnu mi àgbò. Ní orí táwọn èèyàn sáré kíjokíjo olómi ń gbómi ó ní ọ̀sẹ̀ ń gbọ́sẹ̀ ó ní ìpẹ́ ń buyè tá ń sáré tá ń pa iná yìí níwájú nínú ṣọ́ọ̀bù. Tó ṣẹlẹ̀ ní wípé àwọn àìpásmà neighbor generator àwọn tiger generator ẹni tó ní ṣọ́ọ̀bù ó gbé e lórí táyà ó ń ṣáná sí i ń lò nínú ṣọ́ọ̀bù rẹ̀. Funny enough ni wípé wọ́n tún wá kàǹpù ṣọ́ọ̀bù yìí lọ́wọ́ iwájú nínú ṣọ́ọ̀bù náà ló wá gbé generator sí kò gbé ta bí bóyá ṣàlẹ́sà lọ́ràn mọ́ táyà. Táyà ràn mọ́ táǹkì lẹ́yìn àràbàràn bọ́ǹbù lọ́wọ́ ó di gbòòlà iná bá jò ó di iná o. Lọ́lọ́ ọ̀sà làwọn èèyàn bá ń sá kíjokíjo. Èmi náà sáré tí mo wà lórí ọ̀kadà mo sáré bẹ̀rẹ̀ lórí ọ̀kadà àìsí mẹ́la ìbáwọn adáṣe oje mo sáré bẹ́ọ̀lẹ̀ lórí ọ̀kadà mínírààsì ló sì wà ńlẹ̀ tó pọ̀ lọ mọ́ ẹ̀yin èèyàn bá lẹ mọ̀ pé mínírààsì náà ẹ̀lẹ́ lò ó fún lẹ́bí fire extinguisher kéléyìn tó máa jẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ gbéléńjá. Èmi kan sáré mú lára àwọn pepsi nínú gbo pepsi tó wà nínú ṣọ́ọ̀bù ọkàn bẹ́ẹ̀ kan ní fún àwọn èèyàn tí ẹ̀ máa wọ pé àbílẹ̀ ìṣe wọn máa mú mínírààsì ó mínírààsì ni mọ́kàn mú ni mọ́kàn jí pọ̀ dáadáa kó lè bá ní gáàsì mọ́kàn spray rẹ̀ sí ní ọlọ́run bá sáà lùnà náà pa pẹ̀lú effort gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn olómi oníyè ìfọ̀ ṣùgbọ́n àtọ́fà ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nírú àtọ́fà báyìí ti rán lọ sọ́run àpapà mi dodo sọ́run àjàǹté èéfín jẹnẹrétọ̀ làwọn míì ń fà sínú tán wọ́n tan jẹnẹrétọ̀ mọ́júmọ́ nínú ilé náà gbé sí ibi yẹn ti ń sùn léèfín jẹnẹrétọ̀ ti lù ló ti pa wọ́n sínú ilé o gbogbo fámìlì kan kò sẹ́ni kankan tó yè òkú wọn ní wọ́n bá láàárọ̀ ọjọ́ kejì òkú lẹ́lẹ́jà ta àfọwọ́fà àmà wá bílẹ̀mù ọjọ́ kan àmà bílẹ̀mù oṣù kan ẹ dákun ẹ̀jẹ̀ àmà dúdú diligence.

0: ọ̀nà sí àmì dáadáa.
1: Bá mi ṣàmìnà, wọ́n ti já mi tán lórí WhatsApp. Wọ́n ní good talk, fọ́rọ̀ bí i là ń sọ. Àwọn èèyàn máa sọ December lẹ́nu ojú.
0: Bàmí Moses Akande ọmọ Kítúndé o.
1: Ìkánjú pé àwọn owó à ń wá owó, à ń wá owó láti á lọ sẹ̀ ní ara wa. Àwọn owó àwọn owó. Nígbà tó yẹn bá já mọ̀, irú ní àwọn àgbàlagbà tí mo lè fò owó ní ọ̀pálẹ̀. Ìkánjú òun pẹ̀lẹ́ ọgbọ ọgbà. Kódà, ó kọjá ọgbọ ọgbà, ó kọjá abẹ́. Tó ń kánjú tó fi lọ láksidẹ̀ntì, tó bá kán bì kán kọ́ ti di sùúrù ayérayé o.
0: Ọjọ́ ayọ̀ rẹ̀ bàbá mi máa gbóhùn mi.
1: Fún láyọ̀ ọlásùnkànmí ọkà ẹ̀láì, gbóhùn òkè.

0: afẹ ọyọ ni ilé wa ọyọ lọ láwà o gbogbo ọmọ ọyọ àti ìbà unity forum lábẹ alága wọn tí mo fi tọwọtọwọ dárúkọ ọmọọba muhyiddin ládìgbòlù ládékúnlé máa gbádùn ní tirẹ fún mi amóni ló ń bọ o
1: fún mi amóni ló ń pèdè
0: lumate aláṣẹ àjíṣe bí ọyọ online radio and television ọlọlá mo bá ròde o máa gbá bí mo ṣe ń wí.
2: Ọ̀ká ilá òkè mi náà. Èmi ni Lumatech yìí
0: o. Ó yà sọ pé ẹ̀gá ẹ̀gá o bàbá dáadáa ẹ̀gá ẹ̀gá o.
1: Ẹ̀gá ẹ̀gá bàbá o ẹ̀gá ẹ̀gá.
0: Lórí ayé tún náà tó ń ṣọ́jọ́ ìbí.

0: eléyìí kọ́ máa jẹ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń sin birthday lẹ́ni. Happy birthday to all of you. Happy birthday to gbogbo yín.
1: Àjọ̀dún ayọ̀tún náà fún
0: ẹ. Ẹ má gbàgbé àkórí ọ̀rọ̀ wa, mo ń padà bọ̀ bẹ́ẹ̀, mo fẹ́ ṣe fàájì fèrè já.

0: kó tó sẹ̀lé mi wẹ́rẹ́wẹ́rẹ́ káàmì ọ̀rọ̀ bá dé mi kí n má tún sì sọ ọ́. Abala kejì náà la tún bọ́ sí. Ẹ mọ́ sọ December lẹ́nu o. Oṣù bàbà oṣù wo ní ń bà ibo ní ń bà á lé. Ẹ ti mọ̀ pé àsìkò ọyẹ́ la wà yí kurukuru, a máa là lújà, a máa là kò ká, a máa là kò ká. Ọ̀ọ̀ní rìnà rìn tí ń bẹ níwájú bọ́yọ̀ kọ̀ọ̀kan ti takú. Tọ́ takú lóru mọ́júmọ́ tó wà níwájú. Kurukuru ó balẹ̀. Ẹ ní rìnà rìn tó wà lọ́ọ̀kan bẹ́ẹ̀ taná jù bẹ́ẹ̀ lọ. Ǹjẹ́ ọ wá ṣe tí ó jẹ́ kí Adélé Láyọ̀ Kádélé pé náà ni ká máa ṣe ní pẹ̀lẹ́kùtì. Ká máa ṣe ní pẹ̀lẹ́ tẹ́jọ́ ga gbọ́n. Lórí pẹ̀lẹ́kùtù lápá àmúkùrù pẹ̀lẹ́. Àmúkùrù tó bà léèyàn ní kórópọ̀n ó ti dohun àfi pẹ̀lẹ́kùtù pa o.
1: Mo tẹ́wọ́.
0: Ẹ mọ́ sọ oṣù December lẹ́nu. Èwo ló ṣu bàbà. Ẹyin ní kẹ́ ẹ sọ́ra yín. Ká ẹ kí ìsára yín o. Àsìkò ọyẹ́ lásìkò December máa ń bọ́ sí ní orílẹ̀-èdè Nàìjíríà o.
1: Mo jọ̀wọ́ ẹ̀mí mi.
0: Bẹ́ẹ̀ bá ń wakọ̀, ẹ mọ́ mu tí o. Bẹ́ẹ̀ bá mu tí ẹ mọ́ wakọ̀ o. Ẹlòmíì ó ṣera rẹ̀ tán yóò wá léèyàn kan ní sòun. Níwọ̀ bá mu ọtí yóò bá mú yóò bá tún bọ́ di stẹ́rìn.
1: Ìmọ́lẹ̀ látò kẹwàá tó jọ.
0: A máa fẹ̀ mí ara ìta káìtì. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ń fa. Sẹ́mi yín ọ̀jọ́ yín lójú ní fa. Ẹlòmíì á ṣera rẹ̀ tán á léèyàn ní sòun. Tẹ̀yìn ká pẹ́ńbọ bí awo irin. Ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán bí ò bá rẹ́ran kó a sì rábà mi èèyàn. Kọ́ máa ṣẹ̀ lé mi, kọ́rọ̀ ọmọ bà lé mi, ẹ̀mí ọ̀rọ̀ ọmọ wọnú mi. Káfẹ́fẹ́ rere ọmọ wa gbóhùn mi ròkun, réferéfe ẹ̀fúùfù lẹ̀lẹ̀ rere kọ́ máa gbóhùn mi rọ̀ṣà. Àwọn lékè ìwèké yìí dáa, ẹ máa wá gbóhùn mi lọ lù kẹfun, dẹ́yìn ká pẹ́ ń bọ bí àwo irin. Ajó kọ bí ẹni kìlọ̀ wà, ká sàmà ṣe dáadáa. A ní àwọn èèyàn wa, àwọn èèyàn wa. Wọ́n máa wá gun ọ̀kadà tí ò ní ná kí lálẹ́ tí ò bá ṣe pé nǹkan ń jẹun lágbárí ń jẹun lọ́pọ̀lọ èèyàn lálẹ́ láàjìn lálẹ́ tó kún kùn kọ́ mọ́ gun ọ̀kadà tí ò ní ná. Sẹ́yìn mọ̀ pé nǹkan ń jẹun lórí àwọn èèyàn wa. A kàn sọ pé Nàìjíríà ń blame àwọn leaders ni. Ọkàn jẹ́ pé the apple doesn't fall far from a tree àbí bò náà ṣe máa ń ṣe èbó. Èbó ti fẹ́ yọ ńlẹ́yìn èmi ọlọ́sùn kúrò lówó oje. Báyà mi fàtà ìbá ń délé. Ẹ wá kọ́ ń lé èbó tí ń lo oje. Báyà mi sàmínú Adépọ̀jù sẹ́ẹ̀ tí sùn.

0: ẹmọ sọsù december lẹnu ó ní bàbá bá àwa ní ká kíè sí ìwà ọwọ́ wa iṣẹ́ ọwọ́ wa bá a ṣe máa ń ṣe lásìkò december owó àwa pin lẹ́mìí lẹ́lòmíràn wá lásìkò december ẹ sì sọ́ra kò sówó lóde kò sówó lóde ẹ máa mọ bẹ́ẹ̀ ṣe máa náwó lásìkò tá a wà yìí o àsìkò sọ́wọ́ náà la wà yìí o tọ́lọ́ ọ̀sàánú lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ tó ti jẹ́ lókù ọmọ tó ti yóò sí mọ́ o ọlọ́run ṣàánú ibi tá a jọ ba nàìjíríà jẹ́ dẹ́nu o
1: ẹni tó ní ẹ̀mí
0: kí sáwọn táwọn ànípò òṣèlú nìkan o gbogbo wa la jọ ń bàjẹ́ o.

bẹ́ẹ̀bá wa kọ̀ ẹ̀mọ́ mú tí bẹ́ẹ̀bá mú tí ẹ̀mọ́ wa kọ̀ bọ́kọ̀ yín ọ̀kadà yín ọ̀bá níná ẹ̀mọ́ gbéjáde lálẹ́ ọ̀. Ayọ̀ kọ́ máa sẹ̀ nínú ilé mi àtẹ̀yìn. Ilé ayọ̀ kọ́ sẹ̀ lórí wa. Kí ìpín mi ìpín ẹ̀yìn kó gba àtúnṣe. Káàárọ̀ dẹ̀ wá. Àwọn ò ní bọ́dún yìí lọ, bọ́dún yìí ṣe ń parí lọ, àní bọ́dún lọ. Gbogbo oore tó kù nínú ọdún yìí kọ́mọ̀sọlẹ̀ gbà bàgẹ̀ sọ́ọ̀dẹ̀ ni àtẹ̀yìn o. Òfò àtàìsàn àtàdánù kọ́mọ̀ gbénùgbẹ́ wò wá rere ìrere ìrere kí gbogbo kọ́mọ̀sọlẹ̀ kà sọ́ọ̀dẹ̀ wa.

0: Olúwa mọ sọ wa ko mọ pa lọ àti àbọ wa mọ ká wa náà ká mọ sọra wa mọ wa sáré àtapa dídé
1: sọnà mi ko ma tan ni gba
0: ká mọ lọ mọ fa gùrù kí gùrù ọ mọ padà mọ wa fa gbó lẹyìn
1: agbára láyé àtọrun ọwọ rẹ ló wà kò sẹlòmí lẹyìn
0: gbogbo agbára láyé àtọrun ọwọ ọlọrun lọwọ kò sẹlòmí lẹyìn rẹ àbíwọ nìkan ìwọ nìkan ìwọ nìkan ìwọ nìkan.

gbogbo ẹyin tẹ ń gbọ àkáàkiri àgbà ńlá ayé bàbá mi fàtà ìbáńdélé bàbá mi sàmínú adépọyì gbogbo ẹyin tẹ ń gbọ àlàtà orílẹ̀-èdè United States of America gbogbo ẹyin tẹ ń gbọ mi lọ́wọ́ láti United Kingdom gbogbo ẹyin tẹ ń gbọ mi láti Finland Ireland Iceland Ghana Ivory Coast Benin Republic èwo tún lélẹ̀ Libya. Káàkiri àgbà ńlá ayé tẹ ti ń gbọ wà lọ́wọ́ àtẹni tí mo mú kọ rẹ àtẹni tí mo kọ ẹ ọlọ́run mọ iye ojú yín o ọmọ wá ọlọ́run mọ pa wá mọ nínú ewu gbogbo àní sìnrìn o àní rin àrìn fẹsẹ̀ sí àní bọ́ há àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ irú àwọn ọmọ tí mo ní wọ́n kó ìjàmbá wọ́n pẹ̀ kí lè èèmọ́ kó ni àwọn kan kó ìmọ̀ ojú ọ̀nà àwọn ọmọ yìí wà lẹ́gbẹ̀ẹ́ títì jẹ́jẹ́ ni tí àwọn tán sì ń sọ̀nà ti fi kíní dá ojú títì ṣùgbọ́n eré burúkú táwọn èdè pọ̀ ju tó fi wá ń fo kíní tó fi ń lọ ń kọlu àwọn ọmọ ọlọ́mọ dúró sí àárín fẹsẹ̀ sí ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan máìlì o kọ̀ọ̀kan ojú kẹ́jẹ́jẹ́ mo jókòó mi o kọ́lọ̀ ọmọ ìdè ni àtẹ̀yìn káàrin àárín fẹsẹ̀ sí ni o àní sìnrìn o bí òbí bá ń palẹ̀ àwòrán sílé bí òbí bá ń pọ̀nà àní sí lọ́nà kí ọlọ́run máa pa wá mọ́ nínú ògbógbó ọlọ́run máa pa wá mọ́ nínú ọ̀pọ̀ máa pa àlọ́ àti àbọ̀ wá mọ́ lọ́la wàlá haúlá wàlá kò wáta ìlà àbílà àlè rà sí nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run ló ti máa rí. ìtura ayọ̀ kọ́ balẹ̀ mi àtẹ̀yìn ọkàn wọ balẹ̀ kárọ̀ dẹ̀wá ọmọ ìtọ́wọ́ oníkọlà á kú o gbogbo ọmọ tákà bá kó wọnú epo náà ní ń kó jáde gbogbo àwọn tájọ wọ 2020-2021 ẹ̀yìn náà lájọ rí òpin rẹ̀ tátùjọ bọ́ sí 2022 átùjọ jù bẹ́ẹ̀ lọ lọ́la ọlọ́run ọba olódùmarè ọlọ́run ò ní sọ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ pé kò ní sọ̀rọ̀ kò ní jẹ́ pé kò làwọn tán ń gbọ̀ kò ní ṣe wá lókù o àlàyé láwọn jẹ́ lọ́jọ́kọ́jọ́ àtùnwá mọ́ gbèrèrè kọ́ngbẹ́ sí.

0: ẹni tó ní ẹ̀mí mi gbé mi wọ̀.
1: Mo rò bẹ́ẹ̀ ti jẹ̀gbádùn ètò mi lálẹ́ yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ àmọ̀ràn tá a ti mú wá.

0: agbèsètan fẹ́ mọ̀ sètan fẹ́ mọ̀ lọ lù dárò alùkò sètan ó fẹ́ mọ̀ lọ lù kò sùn lékè nlèké sètan ó fẹ́ mọ̀ lọ lù kẹ́kùn lẹ́yìn ká pẹ̀ ń bọ̀ bí àwọn ẹ̀yìn.
1: Ìrìn ayé ò ṣe é dárìn láìṣẹ́.
0: Agbé ló da lẹ́ o, àlùkò ló dàárọ̀. Ó ní dẹrẹ́ lódì ìyálẹ̀ ta ọ̀la kòkó kò kẹ́ ẹ tó rí un. Wọn ò fẹ́ ń kù. Mi nífẹ̀ yìí náà kù, ẹ nífẹ̀ mi náà kù. Ọ̀tajẹ́ ló kò ó. Adé afúnmọ́ rè mi àtàgbàwò sí lọ́fà. Ọba àrọ̀ òkúndá, àbádé yìí lọ́mọ, àdé ń bẹ nípò tó dákẹ́rì gidi. Gbogbo ẹ̀yìn ti atáyẹtẹ wà lájò. Ìlú oró ni òjú gbé o. Ìlú àjòjì ni òjú wọ̀. Ìyá ń jàjòjò ń kígbe ìlú ẹ̀ tọ́tán. San adé afún ọ̀pá gan níjọ́ tí ń sanwó lọ ìlú àìmọ́ni àìmọ̀nìyàn. Ǹjẹ́ bí wọ́n bá ti mọ ni làbá máa gbé? Gbogbo ẹ̀yìn ti alókè òkun nílé òkèrè ẹ kéré òkò délé o. Bá mi ṣàmínú, wọ́n ní ẹ ṣeun ká sùn láyọ̀ ká jí ní re. Wọ́n ní ká sùn láyọ̀ ká jí láyọ̀. Gbogbo ẹ̀yìn èèyàn wa tẹ́ wà lókè nílé òkèrè ẹ kéré òkò délé o. Toro gíní la dìẹ́ bọ oko ìmọ̀. Ọlọ́run ọba yóò máa pa àlọ́ àti àbọ̀wá mọ́ ẹ nísìnyìí. Bá mi ṣàmínú Adépọ̀jù iṣẹ́ yín ò ní dì sẹ́mọ́ yín lọ́wọ́ o. Iṣẹ́ yín ò ní dì sẹ́mọ́ yín lọ́wọ́ ẹ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ó níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá wa fìfẹ́ jẹ́ ẹkọ́ àìbínú o. Mo kí gbogbo yín káàkiri àgbáńlá ayé. Gbogbo ẹ̀yin tá a mọ̀ gbogbo ẹ̀yin tá a mọ̀ tọ́jọ́ pọ̀ lọ́wọ́ mọ̀ yín ọlọ́ọ̀ba yóò máa bá wa wà pẹ̀lú yín o kí a máa wà pẹ̀lú àwa náà. Ìlú le kò ní jẹ́ ti a ò ìlú ṣe lè rí le tó káwọn ọmọ rí ti a ṣe ń bẹ̀ kọ́lọ́ọ̀ tí a wàá bá a mẹ́dẹ̀ wá káàkiri àgbáńlá ayé kọ́lọ́ọ̀ mẹ́dẹ̀ wá kára ọmọ nìyá ká má jẹ̀ koro. Kára ọmọ nìwá o kára ọmọ nìyá ẹni torí bọ́gẹ̀dẹ̀ bá pọ́n tinú ẹ̀ dẹ̀ ni. Inú ẹ̀ dẹ̀ ní kárọ̀ dẹ̀ wá. Gbogbo tẹ́gbẹ́ wa ń ṣe nírọ̀rùn ìrọ̀rùn ní kò máa jẹ́ fún wa. Bàbá mi ṣàmínú Adépọ̀jù. Ẹ ṣeun o. Àwọn onídùúró ti àánú. Onídùúró mi ẹ ṣeun o. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró fún Ajíṣe bí Ọ̀yọ́ rédíò. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró Fádéyìnká Ọlásùnkàn mi o. Onídùúró mi ẹ ṣeun o torí bójú èèyàn ló dúró ni wọn á ti máa sọ̀rọ̀. Bọ́ bá já wọn kan náà dúró wọn á ti máa ṣèrè gun. Bọ́ bá já wọn kan náà dúró ni wọn á ti rọ́gbẹ. Bọ́ bá já wọn kan náà dúró ni wọn á ti máa ṣàlàyé. Onídùúró mi ẹ ṣeun o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń ràn wá lọ́wọ́. Pátápátá látòkè òdòkè lọ. Níbi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dúró mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run ọba kò ní jọ tán lọ́wọ́ yín kò ní tán di yín àbùdé nítorí òkun àbùdé nítorí ọ̀sẹ̀. Iná ò ní tánwó yín o. Ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ ní bùrìn bùrìn fẹsẹ̀ kọ́ ẹ ní. Ẹ ní taṣọ àgbà mọ́lẹ̀. Ẹ ní tojú ilẹ̀ mọ́lẹ̀ o. Ẹ ní ṣìṣe o. Ṣíṣe ṣìṣe ò ní bá yín o. Ọkọ ìkúsókò wá jẹ́ àdá ìkúsókò wá jẹ́ ẹ ní kúsọ́nà bí efin. Ọwọ́ ara yín gbogbo yín lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín o. Lọ́la wàlá hàwùlá wàlá kò wọ́tá yẹ lábìlá àdé ìlàṣẹ. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tú agbára ọlọ́run ọba lójú tọ́ a mọ̀ bẹ́ ọ̀ torí ọ̀bẹ ní bẹ́ sùn àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o. Ẹni bá ní a mọ̀ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òórùn arọ̀ wọ̀. Adé àfún bàbá jẹ ẹ̀rọ mọ́ jèlé o. Jẹ́ kí n láyé ègbé ń ṣe ẹ̀rọ wọ̀ láyé ègbé ń ṣe ilé olúwa rí ìgbóná. Inú ilé tẹ̀ ti ń gbọ̀ mi ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ̀ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ̀ mi. Ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní dojúrú bí ẹsẹ̀ ẹ́ télọ̀. Kò ní dojúrú o nítorí pé tútù títú báyìí láàárọ̀ dẹ́. Tútù títù náà làárọ̀ bàbá mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́. Mo fi ọlọ́run ọba sọ ìsọ ọlọ́run àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wòrin lọ kọ́jọ́ máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn. Títí bí ìgbà míì fátò máa pàdé Adéyìn kápẹ́ ń bọ bí àwọn orin. Mi ò fi yín lẹ̀ sínú ìbànújẹ́ mi ò ní bá yín nínú ìbànújẹ́. Ẹ fi mí sínú ìbànújẹ́ ẹ ní gbé mi náà nínú ìbànújẹ́ o. Ká tún ríra láyọ̀ ká pàdé ní ire ìpàdé wa wọ̀ bí ọ̀jọ́rọ̀.

0: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo Lari, Ajisebi Babeni Kokan.
1: Gbogbo tele le kiri yen ni pada nbo wa ba yi kodà ko ni wulo mo to ba de. Asiko yen ti o ba fi de emi Mustafa tolo tanan bi o ti gba transfer. Gbogbo awon baba ti won wi me ni lasiko yi o ba. Asiko wo ni asiko ta de nu suratul maida Quran chapter 5 verse 90 tin so fun wa pe innal khamra wal maisara wal azlam rijsun min a'mali shaytan fajtanibu la'allakum tuflihun
2: ya ayyuhalladhina amanu
1: ala ni mo pe eyin ti mo fokan bale si mo pe eyin ti mo fokan bale si innal khamra ati walimaisara ati tete walazilam ati kini ati aje walansar ati kini ati loto ati gbogbo nkan to saje mo be richisun egbini mini amali sheto ninu ri sheshu lo wa fajitelebu commandment ni fajtanibu la'allakum tuflihun ejina si ke ba le je ni ti o jere atemi ateyin tani oniwe coupon nile lewe coupon nile gbogbo wa la ta tete loni ti baba je bo awon ti e tun so loko te fi mo pe tete ni àwọn tẹ́tẹ́ kan bẹ táǹtà tí wọ́n ti dá sí gbogbo wa lọ́rùn national loto ń bẹ state loto wà tẹ́tẹ́ nìkú
2: náà
1: a ṣe bonanza a fẹ́ pín àwọn ẹ̀bùn kan lmtn ṣàṣẹ́ndì sí ẹ̀ sms sí nọ́mbà tẹ́tẹ́ ni kẹ́ ẹ lẹ́ lè mọ̀ pé tẹ́tẹ́ ni wọn ò ní sílẹ̀ kan tí wọ́n lù sí nínú gbogbo ohun tí wọ́n kó ni wọ́n kó àádọ́ta mọ́tò lẹ̀ wọn ò ní sílẹ̀ kan lu owó iléeṣẹ́ wọn tí wọ́n fi kún wọ́n gbà lọ́wọ́ gbogbo ẹni tí ò ní ni wọ́n fi rà á torí sms ẹyọ kan tó bá send 100 naira wọn jà lọ́dọ̀ wọ ọmọ ìbúlú kò sí bí wọ́n sì fẹ́ ṣe random ohun tí ó fi kàn láíláí random yìí ò lè kàn ẹ wá ṣírò 120 million èèyàn ẹ ṣírò 100 naira 120 million láàrin ìṣẹ́jú kan tí wọ́n ń gbà a wá ní ìlú yìí ò dá ìlú òsùnwọ̀n ìlú yìí ò lè dá kò sí lè sùnwọ̀n kì í ṣe pé torí gbogbo ohun tọ́lọ́run lòun ò fẹ́ pátá òun láti modernize ẹ lọ àwọn ìlú ńlá ńlá ẹ lọ wo advert tẹ́ bá lára billboard advert ọtí ló pọ̀ jù tó sì jẹ́ pé nìkan ò ní mú tán kí làkà ayèrè ọmọ dorí kodò ẹnìkan ò ní mú tán kẹ́kún ọmọ wọlú ilé wọn wá bí ò ṣe rẹ léṣe yóò ṣẹlẹ̀ mí léṣe ọmọ mélòó lọlọ́run bí sígboro tí wọ́n fi mọ́tò gbá tọ́lọ́ tí ó fi mọ́tò gbá tó bá mú tí ó tó láti ìkún tàfàtà ni wọ́n kọ́kọ́ gbọ́ yorùbá náà ọlọ́run tó ní ẹ jìnnà sí ọtí ní múmu ẹ wá lọ wo ṣàìṣàì bọ̀bọ̀ kí lòun tẹ́tẹ́ ni oyi ọmọ tí wọn dà láàmú tí wọn máa fojú winá káàkiri owó tí wọn fi ra jíìpù tí wọn gbé fún wọn ọwọ ẹyin tẹ ẹjọkọ sílẹ wọn ti gbà ṣéwù tọlọwù wà lòun ò fẹ ṣáà lè máa ṣe kí ni ọlọrun ó dùn ko nawo ke si wa iyan wa ti to e wa je alo si laiye eyan ta npa lojumo e wa je alo laiye mi ti npa lojumo mo fe se kora mu kora na laarin e ki wa da yin pada ise ta ji ni ki ru se fun yi to po ju ninu igbesi aye e ko to wa siwo olo ye ki gbogbo owo lo be ni abi ise yen o da ka pada nbe ai moye be ni won ni iwe mimo kan so ai mo mi o je le ko ti pe bi to ti so ni sugbon won ni lowo eni ti o ni lati ye kini lati gba fe ni o ni isele abi o sele gbogbo awon re ri re ri ti won kori sinu tinted glass ti won leran leyin orun ta won kokoro ma sadu akun o tete wa ko si bi won ti ri owo ti won ri lara awa mekunu ni lara awa talaka ni e wa wo e mo yi ese da lojumo eyo kan won wa ni e ma se stick far ke ma wa fori ji ese sibe sibe emi pelu ore o ti ra ijo iwo torasuko ta ba fi lo kubura e won ra odidi shop aso kan ta to de asuko ta ba fi lo asalatu ye gbogbo ọjà táńtà làwọn tẹni àwọn yòókù tí ò lọ ti tàtà káwọ tó dé bẹ́ẹ̀ ni ààrẹ ni tí kú mú nídìí ọjà tí ò dádúró kò torí ikú kówó sínú ṣọ́ọ̀bù tó pọ̀ kò torí ikú wọ́n ṣe ẹ̀já kọ́ńténà mẹ́wàá fún ó sì mú kú mẹ́ ẹnìkan wàá ní ṣèṣirò gbogbo wọn kó kalẹ̀ yẹn ìwọ́ tó ti lọ ẹ̀ náà ló ṣèṣirò gbogbo wọn fẹ́ ná kí ló dé tèmi pẹ̀lú yín bẹ nínú àánú tá ń bẹ nínú ránù tí wọ́n fi sọ pé èèyàn kan kú tí fi máa wá wú wa lórí pé aṣọ àkárábá yìí la gbọ́dọ̀ lò tá a fi ṣòkú ẹ̀ ta ló sọ fún yín pé gbàrà tó dọ́dọ̀ ọlọ́run ó ti bọ́ sínú kẹ̀ àfọ̀n nítà òyìn dídí láwùkù ṣí fa ánnẹ̀lẹ̀ ìjà tó bá jẹ́ kó wọ́n bá ṣe àgàgà lójú ọ̀pọ̀lọpọ̀ wa láti rí òkú wa ni ẹnìkan ò ní ilé fóúnjẹ sẹ́nu àbí kú kọ́ ni ọlọ́run ló mọ ní ọjọ́ tí àgbègbè lò pẹ̀lú àwọn tí wọ́n jọ nílé kí wọ́n tó rí ikọ́ ilé ìbẹ̀wò ni wọ́n ti kó síbí ọlọ́run ló mọ iye ọjọ́ tí wọ́n lò wọ́n tó rẹ́lẹ̀ ikọ́ ẹ wá wo ilé tàbùrùgẹ́rì lógbè láàrin ogún ìṣẹ́jú wọn ti parí ẹ̀ lẹ́sẹ̀ kan náà wọ́n dìlífà kọ́kọ́rọ́ lè lọ́wọ́ ọmọ tí ń fapá jára tí ń gbé wọn bá bàbá òun lọ òun ó lọ mọ̀lánà mustapha al-mubarak oníwọ̀ ẹni tí ó pọ̀n lẹ́ni tá a bá rọ̀dájú nú àwọn àfáà tí ń bẹ tẹ́lẹ̀ tí sàárẹ̀ tí wọ́n bá bìlà fún tó bá rí ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀ fún rẹ ni ó tàbí
3: mọyìn
1: kò ní wọ sáré ṣùgbọ́n torí kálẹ̀ pọ́n lé yóò máa lọ ẹfí mílẹ̀ ó kí ní kan á máa wá di mú gbàrẹ̀ bàbá ni ẹfí ilé ẹjẹ́ ó lọ wò ẹjẹ́ ó worú ọkọ̀ tí bàbá ẹ̀ wọ̀
3: tá
1: a bá tiẹ̀ rántí gbogbo nǹkan béèrè pé bàbá rẹ̀ rà bàbá tó bí bàbá rẹ̀ ni mo wí pé bàbá rẹ̀ o bàbá tó bí bàbá rẹ̀ bàbá béèrè lọ́wọ́ rẹ̀ ó kò ti lọ ti pẹ́ nínú sàárẹ̀ yẹn náà lọ́wọ́ yẹ wá sọ kínní kan fún oníṣẹ́bí ńgbà tí ò sẹ́mi lára ẹ̀ mọ́ iná láfi ló kú ó ti parẹ́ mọ́yẹ̀ pẹ́ àfáà ọ̀jọ̀gbọ́n nígbà tó gọ̀tán nílẹ̀ mọ́ ni bí wo bá tiẹ̀ báwọn bàbá rẹ̀ lo kò rí àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan tẹ̀ láwọn bàbá rẹ̀ odidi iṣu ni kini mo pe odidi isu ni baba re si wa mu isu o mu obe oge sona bi mefa se won pe ni isu ba won ge tan kini won pe

0: báwo ni ṣe tún fẹ́ gbé wa dìde báwo ni èbú ṣe iṣu ọ̀nà tí èbú padà fi di odidi iṣu bí àwa náà mú ó ṣe gbé àwa náà dìde
1: nìyẹn
0: inú mi wá dùn mo ti witness ìsìnkú nílànà kìrìsìtẹ́nì rí mo sì rí ti islam tí mo wà nú ẹ̀ náà rí mo rí pé gbólóhùn kan náà ni wọ́n máa fi sin òkú wọn nínú èrùpẹ̀ ni a ti dá ìwọ ibẹ̀ ni a sì dá ìwọ padà sí ibẹ̀ ni a ó ti bí ẹ dìde àbí bẹ́ẹ̀ kọ́ ni ó fi hàn wípé a lè mórí bọ́ kì í ṣe sàárẹ̀ ló parí sí tó bá tiẹ̀ wá ní sàárẹ̀ ló parí sí mo béèrè lẹ́ẹ̀kan pé bàbá ńlá bàbá rẹ béèrè pé mo lọ wà wọn ló wà nínú sàárẹ̀ òye ọdún tó ti lọ kò tí ì débi ti lọ ayé tá a lò ẹlòmíì lo 80 ẹlòmíì lo 90 ẹlòmíì lo 40 wọn wá kọ síbi kíní tiẹ sorry the sudden death kíní jẹ sudden death kíní jẹ bí ó tilẹ̀ jẹ́ pé a fẹ́ ọ púpọ̀ ṣùgbọ́n olúwa fẹ́ ọ jù wá lọ tani ìbá fẹ́ wọ jù wá lọ tẹ́lẹ̀ ìyẹn kọ́ ló máa sọ not how far but how well alukurani náà ló sọ fún wa broda wa kan sọ lálẹ́ nígbà táwọn èèyàn pé tó wọn sáti ẹ̀jẹ̀ ká lórí dáadáa bí ó bá yá epo tí a broda wa kan ní tòun ò tí ì yá nísìn 100 years òun sì lẹ́ẹ̀kan náà ni gbogbo wa bú ẹ̀rín 100 kini alukurani ní wa máa ń lu amírìnwó núnà kìsì òun fẹ́lẹ̀ kálíkì afẹ́lẹ́ àtàkìlì alukurani ní the more you live the hard you live bẹ́ẹ̀ni ẹ bá ṣe ń kù sí bẹ́ẹ̀ la máa dí dáadáa kù fún ẹ ẹ̀mí rẹ ó kún olójú rẹ ò ní rí bí ọmọ ọmọ ó kú lójú èèyàn ọmọ ọmọ ó tún kú lójú èèyàn ẹ mo fẹ́ kẹ́mi mi ó kù gbogbo àwọn bàbá wa tí wọ́n gbàgbé òkà gbẹ́kúdé tí wọ́n gbàgbé ẹ̀tẹ́ tí ẹran ti jẹ̀bọ̀ wọn padà ń wọ́nà tí wọ́n àfìgbà tí wọ́n wá àwọn èèyàn tó mọ̀ ń pa ẹ̀kan ẹlòmíì ń jẹrà mọ́lẹ̀ wọ́n yá rẹ̀ padà ikú náà ló padà gbẹ̀yìn nígbà tí kú ó bá wá gbẹ̀yìn ẹ má jẹ́ gbọ́ lẹ́nu ẹnìkan pọ̀dọ̀ ni mi kò tí ì kàn mí kò sẹ́ni tí ò lè kàn kò sí ẹni tí ò lè kàn ìhun tí kí kálukú yín ó tètè ṣalápá tètè òun náà ni wọn ti wí fún yín nínú súra tó lè bákàrà Quran chapter 2 verses kini verses 177 kí ló wí ìmọ̀ràn tí mo bá fún yín nu ayé ayé ìmọ̀ràn méjìlá ló gbà yín ibi tí ń parí wá sí mi sínú ìmọ̀ràn méjèèjì látàyè ayé gbà mí tó gbà yín ìmọ̀ràn yẹn ni kẹ́yẹ́jẹ́ kí mi pẹ̀lú yín jọ tẹ̀lé irú ẹ̀ ni àtìlẹ́gẹ́ni tẹ̀lé ó ní bẹ́ẹ̀ sálẹ̀ bẹ́ẹ̀ rà kí bẹ́ẹ̀ lè má ṣe kú wàlùmá gírì wàlà kí nà lè bẹ́ẹ̀ rà mani amana bila lè kú olórí amana bila ti lè òfin mọ́ torí tó bá jẹ́ pé alimanu bila yi gangan la fẹ́ sọ nípa ẹ̀ wàláyé àlè tírìtì ẹ̀ tán ti lè òfin mọ́ torí pé tabapada wọnú imanu bila gbogbo wa la padà bára wa lẹni tó fẹ́ níwájú ọlọ́run ọlọ́run ní ẹ lè rí bíra kankan dá yorùbá ló sọ mẹ lẹ́sà lè bíra ẹ lè rí ara kan dá ó ní kì í ṣàràdí dá ní àràǹdá kọ́ a tún wá lu ojú àkún kí bá lálẹ́ máa ṣe ní kí wàlẹ́ máa kiri
1: bì
0: ó ní kò kọjú síwájú kò kọjú sí gábàsì báyìí kò dúró lọ gbárí bí wákàtí mẹ́ta kò má yíra po ó tún ṣe yẹn tán ó tún wá kọ́ ojú sẹ́yìn báyìí ó tún lọ gbárí àbótiẹ̀ forí kanlẹ̀ wọ́n á rí nǹkan wí Oni eko ni, oni eko ni pataki.
1: Walakin albirra.
0: Oni uti jada da lodo emi Olorun. Tole muya. Ti o fi pasi. Mani amana billah.
1: Amana billah.
0: Man eni keni. Kiba jokuri. Kiba jobiri.
1: Man.
0: Kiba jomode.
1: Man.
0: Kiba jagbalagba.
1: Man.
0: Kiba jeni tinshaye. Kiba jeni ayeshe. Wallahi mo fi gbogbo enu so atemi mo duwo yi ko si gbagbo lara bi so lo
1: mana billah
0: atori ti ba ni gbagbo so lo ini lala eni ti a lo ja lana to ni ri o ma ti bere si dara mi
1: ni mana billah
0: ali imanu billah eni ti o ba ni gbagbo so lo yo tan star olohun patapata inu igbagbo so olohun olohun o gbodo sore fun brother wiri ki ma wa ku eri olohun ninu emi mi pe mu de sise saju e na how come ba o lo se to fi je ko wu ni olohun koko da lohun tani e ku eri olohun nu wa
1: ko si
0: tani re ni kan tolohun sore fun ti ku eri olohun o se ma je lagbaja edi ti o ni gbagbo so ba ti lọlọrun
1: mani amana
0: yo ti gba pe aya ta fa yi ka fu wa lekan nigba to fe bere kasida o ni ti daada ba bo to so mo eyan o ni yo pe olorun se wo o su gbọ to ba ya pa buruko lo ba kan
1: ah
0: ni si ni o ni o ni o mu gbe senu yi
1: yaqulu hadhihi min
0: eda ko e wojo ti aji ni kiru sasalati ti sasalatu mi ti sasalatu ni tun ka die po mo ni nta die ni nko wole awon re o so fọlọrun pe bawo ni ti e se kan se wa po to yi e wa wo jejo tọlọrun ni ko kemere omo abo a re ti o bere pe olohun wo le yi o sha wa lo aye kilo eleyi to si e da ko se o ti to se ni tele baba ti mi o ti lo ti wo fi mere pe se wo lo ye ko ta lo ye ko ku kan
1: 16 years back
0: ik bo bi ti ri lara nu bi ti ri lara nu al imanu billah igbagbo lara olohun o gbodo gba pe bo re ti to so wo e tondada atonda kino statement of account wo ninu yara tonda rerin taburu na bade maje nikan gbo o gba pele pele na ni o ni soro rara toro sanosi fe nikan kan ladu popo re yi po bawo lolohun o se wa to ma wa pariwo
1: mani amana billah
0: ai ni gbagbo solohun ina wahala kan ti o to nkan bi sele laarin wa ta sora wa do ta ara wa te ba ni gbagbo solohun o ti mo pe gbogbo ohun to wa pata to si lo pata o mo pe ko se ni o se to jo olohun lo
1: wali yawmil akhir
0: bala ko idanwo olohun orisirisi ona ni ba wa ti e je lo ti pera wa lorun gbagbo orodo ina je ju eleyi saarin won ki wo ohun to fe se
1: allah
0: elomi eyan jo mo re mo lado e lati gba na atale e o igbagbo wa na lara olohun al iman billah
1: ni amana ma ni kuro ore mi ma gbe kuro laji se bi oyan online radio.

0: tán.
1: Ìtakúrè.
0: Tọ́.
1: Káàkiri wọn ń lọ náà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ìyàwó wa, Rama, ìyàwó kìíní, Rama, ìyàwó kejì. Nǹkan tiẹ̀ wa, ó tiẹ̀ wàá dùn níyìn. Ọ̀kan ń jáde lọ, ọ̀kan wọlé wa. Wọ́n sílẹ̀kùn fún kan, wọ́n palẹ̀kùn dé fún kan.
0: Allah.
1: Èyí ti ń wọlé bọ̀, Ọlọ́run ò ní jọ jáde lé wa yìí mọ́.
0: Ami.
1: Èyí ti ń jáde lọ, Ọlọ́run jẹ́ orí bí ire sẹ́rù kan.
0: Ami.
1: Torí báwọn obìnrin ilé bá tò, àánú ìyàwó tán bá tò sí, àánú rẹ̀ máa ṣe mí ni.
0: Ẹ bá níyàwó àánú rí láìpẹ́ yìí o. Ẹ bá níyàwó àyàwó rodo mọ́. Bí wọ́n ti kọ́ra wọn jọ àkekè ń bẹ́nu wọn. Ṣèbẹ́ ń bẹ́nu àwọn obìnrin lẹ́nì. Ẹni ọba sì kọ́ làwọn obìnrin.
1: Ṣé wàá bẹ̀rẹ̀ ẹkún káàsà? Wọ́n máa lè ṣèrẹsì kí n máa wọlúkú Amúdá Bàṣírú Ràfíù Amúsà Ṣènábù ń máa wọ̀ wọ́n ràn ní. Ẹ gbà mí o, àwọn tọ̀hún wá jáde pé ṣèrẹsì tọ́ báwọn ọmọ wa ni bàbá kìíní lọ. Ọmọ tèmi ò jẹ́ sí ẹ o, dákun gbà. Ẹ̀wù ti ba tọkọ jẹ́. Ẹ̀wù ti ba tọkọ jẹ́. Kálukú wa ń wò pé ọmọbìnrin yìí da àṣírí ibú lọkọ yìí. Ìrẹsì tó fáwọn ọmọ wa ló ń lù sí. Ẹ dákun èèyàn mélòó lọkọ wa rú, ọkọ wa ń sunkún, ọkọ ń banú jẹ́ pé wọ́n lọ́run, ta ni wọ́n wà fi kíní yìí hàn báyìí ọlọ́run. Bàbá mi kò gbà mí gbọ́, ìyá mi wọn ò gbà mí gbọ́, ọmọ ni wọ́n ń pobìn yìí. Nísìn fina jominú ilé ọlọ́run, gbogbo bọ́ kan ti ń pè wọ́n lọ́run, ta ni wọ́n wà sọ fún yìí. Gbogbo ohun tó lè bí láyé wọ́n sẹ́rù ni. Wọ́n sẹ́rù ni, ẹ̀ ń yàwó, ẹ má fi wà pamọ́ o.
0: Olùbọ́sẹ̀lẹ̀ hàátù obìnrin rẹ̀. Kọ́ni ta tán.
1: Rama ìyàwó wa méjèèjì. Ẹni tí ń lọ, ẹni tí ń wọlé bọ̀. Ẹ tí ó ṣe wá lọ́dà bọ̀, ẹ ń táwọn náà ń kí káàbọ̀ náà méjèèjì. Ọ̀dọ̀ wọ̀ yín o, fàṣẹ́lẹ̀ hàátù obìnrin gidi lórí èmi ọlọ́run. Kọ́ni ta tún, òun obìnrin tí ń bá ń tẹ̀lé ìbáfọ́kọ ẹ̀. Ọ̀rọ̀ ọ̀run lẹ́ gbọ́n bá àlùkù n gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ nílẹ̀ gàdẹ́lẹ́ lọ bí kíní kan ọgbọ́dọ̀ lọ wá kí n bàbá fi ọsùn nílé bọ́ ọ bá ìtọ́ bẹ́ẹ̀ tó bá lọ òun dídí kó kú ẹrù ẹ bọ́tà ọkọ̀ wa rúbẹ̀ ọkọ̀ wa sọ̀tọ̀ kan ní òfin mi sínú mo ti sọ́nù ni lọ́bìṣẹ́ wá wá ṣáàdù wá ọkọ̀ nù wá ọkọ̀ wa rúbẹ̀ ṣáàdù ọmọ tiẹ̀ ń gbà sẹ́ èmi ni kí n bá lọ mi n bá lọ dẹrù mi ta wọ́n sọ fún ọ pé bó ti lé múlíkà tó léṣe náà pàjá ra tiẹ̀ mọ́ dúpẹ́ ìtàn lẹ́yà ara yín wọ́n sọ fún ọ pé èmi ti máa wọlé wáyìí wọ́n ṣe ṣe kí wọ́n torí tiẹ̀ lọ bí tí màá lọ ni wọ́n sọ wọ́n pe orun pọnpọ́n wọn orun náwó máa lọ ó sì lọ lóòótọ́ wà láyé ọ lọ bí ẹgbẹ́ ènìyàn darí dé ọkọ wa ń wòrán lé pé àwọn àyà kọ wa ń sàfilẹ̀ o filẹ̀ o torí wàá ló sì nǹkan fọmọ yìí ọ̀ dáná o gbọ́dà ìní kọ́ ọ̀sẹ̀ sí ìyá mi lẹ́nu ìsìn wọ ọ̀ràn yóò gbọ́njẹ fún lálẹ́nu o oúnjẹ ni ẹ̀bà tó sẹ́kùnù màmá tó sì sẹ́kùnù ni èmi ti mẹ́ran èmi àti gani bí a ti ṣe láti jẹ eléri wú owó ẹ̀mọ́ bí wọ́n ta sí lọ́tà ọ̀rọ̀ tó dé nánu ọkọ tún wá wò pé alájà ṣe tún gbọ́n tí yẹ tún wí ìyá ń pé mo ní ṣe báyìí gbogbo ẹ̀ lọ́lọ́wọ́ dá sí ó sì dákẹ́ ọlọ́run ó sì dá sí lóòótọ́ ẹ̀yin àwọn méjèèjì ọ̀dọ̀ orí ẹ̀bọ̀ wọn kọ́
0: fàṣọ́là tù
1: ẹ̀mọ́kọ́ yín
0: lọ́kọ́ kọ́ni tá a tán
1: ẹ̀mọ́ sọkọ yín dọ̀wọ̀ ta yín o kẹ́lẹ́ bá aráyé lò kọ́ni tá a tún òun làwọn obìnrin tí ń bá ń tẹrí ìbá fọkọ wọn kọ́ni tá a tún àwọn obìnrin tí ń bá ń bọ́kọ wọn sí lọ́hùn bá a bá kó ọgọ́rùn-ún obìnrin jọ ní wà láì lẹ́yà ṣùgbọ́n àtòmí ìkínlé wọn gbogbo èyí tó kù lónìí wọn ò kí àsìkò tí wọn èkì ìjó ni
0: bisimilahi yade
1: òun ni ó sì ṣáájú gbígbà tí wọn ń ṣe ọlọ́run lọ́kàn
0: bisimilahi yade
1: àṣẹnu gbígbà wọn gbé oru ọmọ láì sí lọ́hùn o sì gbàgbé ijọ́ kan tí wọ́n pè lágbájá tán ìwọ ọ̀yá o sì gbàgbé ijọ́ kan tí wọ́n pè lágbájá àti sin lànà kí lọ́wọ́ àfi jábọ̀ sẹ́bi sinmi láàyè adé ló ń gbé lọ́nu sàárè.
0: Ẹ ìyàwó wa ẹ̀sìn ọlọ́run
1: ọ̀dọ̀ wọ yín ẹ̀bọ̀kọ̀ yín sin lọ́hùn ọkọ̀ mi sì ní ìyàwó tiẹ̀ ọmọ sin lọ́hùn ọkọ̀ ò ní kí n bá wọn pé bàbá sáyídá olùkálukú ni màá wọ àbọ̀lọ́run kọ ọkọ lọ́jà sọ pé ńgbà náà òun ní wà lìjẹ́ náà ọlọ́run ti kọ́ ó ní wọ̀ ó sí lọ́hùn ó lè wọ̀ ẹ̀ ń yàwó wa ẹ̀ máa kírun gbogbo yóò tẹ̀lé máa ṣe tẹ́bá débi wọ́n bá ti ń jó tá bá pèrún ẹ̀yà abẹ́rẹ́ pé ẹ̀dàkùn tóbi ẹ̀dàkùn bọ́n mọ́ta wọn tóbi wà ń bẹ̀ ẹ̀ jókòó.
0: fàṣọ́là tù kọ́ni tá a tán.
1: Ibi àdénù ẹ bọ̀ wá wọn kọ yín o ẹ sì tẹríba fún wa ìyá akọ ẹ mọ̀ rí wọn fín àwọn ìyá ni wọn bí wa
2: mo ba bi wa ye ri wa fe e bo wo ya ko o lo si omi mi ani ah ah wala won alaja afi ka lo rent ile o wala won alaja wa fe po bi nse be won bonu won yo panu ni tani o ba tun yo panu bi e ba se ya to bi nkan nje won mo ni e jo je won mo ni ohun lo bi nkan a ba di paye sin ni e won mo ti won ni sin ni omo won gbogbo okunrin ko gbogbo okunrin ko okunrin gbogbo mi na si go mi gbogbo mi ko omi o lo afa e lo ma je ba mo ni sin e lo wa ye nbe won be nbe asko ti be don ni lọ́wọ́ náà ń bẹ̀ ọ̀run mi ọ̀run mi ọ̀run a sì wálé èyí a ṣe tọ́ pé ẹ ọ̀rọ̀ àwọn ọlọ́jà mi ni ajàjàjà títí ẹ̀ bá gbé wọ́n dá sí ìrìn tí ìdé nísìn máa jẹ́ màmú nísìn tí ń bọ̀ ọlọ́run bó ti fi pamọ́ fọkọ rẹ̀ hùn ìwọ ọkọ náà wo ibi tó ti ń bọ̀ gbogbo tó yẹ kọ́ ná fún ìyàwó obi ọ̀lọ́ ná sí ọlọ́run níbẹ̀ ni ẹ̀ méjèèjì ń obìnrin rèé
3: obìnrin yìí
4: kọ́ ni tààtàn
2: olómìnira tí n bá ń tẹ̀rí ibà fọ́kọ ẹ̀
4: ń bọ̀ wọ ẹ̀
3: ha fi zàtàn
2: nínú àwọn obìnrin rẹ̀ tẹ̀bi ọlọ́wọ́ bá tún fẹ́ òun lóbìnrin tí n bá ń sọ lílùgbé
3: bí
2: obìnrin tí n bá ń sọ ojú ara rẹ̀ ó ti wà lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀ kò wá ṣe sì ná má gbogbo bí tí jáde tẹ́lẹ̀ kọ̀ jáde bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn àlè rẹ ó juwọ pé rábànà mo ti wọnú ilé ọkọ mi èyí tí mo ṣe sẹyìn ọlọrun fi rí jìn mí obìnrin tó bá sọ ojú ara rẹ ọlọrun láwọn obìnrin rẹ lọdọ èmi ọlọrun ẹ wá wáyé lónìí ẹ wá àwọn ìyàwó wa láyé lónìí ọmọ olù mi ń bẹnu ilé àfa bí àwọn obìnrin dàrú dé ọmọ olù bọ́ọ̀lù ní bá gba òde mẹ́jọ wàláì tí ò ní ráyè tálẹ̀ rẹ sì dé pé mo ti fọnú fáwọn àyókù mi o àfi kọ́ra wá bí òde wa ó sì wá ni aago méjì sí aago mẹ́ta wákàtí kan lè lù fáwa yóò sì wá lóòótọ́ mò ń sèpálẹ̀ rẹ ni wọ́n jọ múra wọn wọ́n jọ ṣàṣepọ̀ pẹ̀lú olùlù yé oyún olù oorun máa fà lọ́wọ́ àfọ́mọ̀ kó lóyún àfa náà sàbá oyún dé ọlọ́kọ̀ òun náà lónìí ẹ̀dákun ìyàwó tí a ń bẹnu ilé ọkọ náà kò ní ọkọ lòun lọ náà ní àbá ó dijọ́ ọmọ wọn gbé wákà
3: ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ
4: o ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ
3: ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ
4: ami ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ.
2: kálukú ń wò pé àwọn ọ̀rẹ́ tó sì máa wá ń pè é ọmọ bàbá ìyàbọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ mọ̀ ìyá tí ń dá wákà ni pé wọ́n ń fura òun bá tún wẹ̀yìn ẹ̀yin olóògbé ẹ̀yẹ ti gbé
4: ọ̀rẹ́ ami ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ
2: tó ti dókítà kan ti rárá
4: o ami ọmọ tó lọ bàbùn wa jẹ ọgbẹ.
2: ẹ̀rọ kò tí kò tètè fura òun tún gbé owó jáde àwọn ọ̀rẹ́ kan ní ọkọ̀tà pẹ̀lẹ́pẹ̀lẹ́ alájà wọ̀ fẹ́ wà sóbìyà o bẹ́ẹ̀ náà lẹ́yìn kẹta àdáwọ́ká wà sóbìyà lẹ́fọ́ ayédàkùn yẹn sì lẹ́yìn bí ay gbogbo àwọn ọ̀rẹ́ wé akasa ọmọ àkàn bí olú ayila ẹyin obìnrin ha níjọ kìyàmà ọ̀rọ̀ yìí àfi ha
4: fàfọ́lá tún
2: obìnrin rẹ
4: kọ́ni tààtàn
2: ẹ̀ máa tẹ́rí bàbá wọn ọkọ yìí.

to abe yin bọlọrun ti ni e so ọlọrun lawo benin renu iwo yawo won na wo yin ton dalara oh ise kilo nse wo ya so ton wo bo ba ko lọrun eleyi obo o ti e mu kan bo bo so do eleyi obo so do eleyi bo bo so do ton obo so do tin iwo na ni garage iwo na ni loke moro baba tin na iwo na ni bo de le logo bi won ye nkan won ni ha e ku alaja alaja la pe yen jade na wole ayoka o tun gbajima lọdọ babo ologun na ko sibi tun ti mo olodun ni ma se nso eri re nbo wa gbọn lorun re nbo baya bi won ti di olu aye ni bo ti gbọn ni e wa ni ja yo ti mo po dan kan be lara won jọ n ya ko to ku o tun ji ya nu sare o tun wa ka gbangba gbangba wa gbe mi olodun ti ti tuna si ma se nso wo yo mo to bi wo bi to ru lo baba won ko n fa oda gugu epo ni won agbo mo mi wale wahala de ani tete mo ko ma wa ko àwọn olóyè ṣe bọ́mọ wọn ṣe bọ́mọ bàbá àwọn ni èyí ṣe bàtà ìgbò kárí gúlódì ọlẹ́jọ́ ìwọ̀ ọlọ́ni àwọn àṣẹ bọ́mọ tàwọn ni wọ́n bá gbá ń kò kọ́ ilé gẹ́gùn kò ń dáná lórí mi gíní ọkùn dáná yàrá yàrá yìí ọmọ gíní kọ́ ìwọ̀n ni náà ni bẹ́ẹ̀ ọmọ òjẹ̀bí ọmọ sọ fún yín kóhun sọmọ nu lé yín àmẹ́yìn ọmọ ìyáwó ni ọkọ̀ bọ́ta ọgbà ẹ wá ba lulukulu ẹ dákun wọn náà sì mọ kọ ma wọn kọ ó gbé wá ni ó di sàárè

0: ti kú kù kọ́ rárá. Àyàwó kan ti lọ bọ́kọ bá gba létí báyìí òun náà súnmọ́ kọ àyẹ̀wò ẹ̀ kẹrìnrìn ọkọ̀ náà múlẹ̀kẹ̀ àlùsí tí wọ́n so mọ́ lọ́rùn ọkọ̀ àfàájì àpàtì òun náà náwó mú tẹlifíṣàn wíì ọkọ̀ náà mọ́ mọ́ọ́dọ́ kọ́mọ́dù òsì tí wọ́n kàn fún láàyìlà àwọn àyàwó kan ti lọ láyé wọ́n wàá sọ ra wọn darun ogún nígbà bá ṣe tán bá yẹ̀wù tán wọ́n wàá tilẹ̀kùn ìpì ìyá ọmọ pé ẹgbà mí àwọn obìnrin lẹ́nu sílẹ̀kùn àì mú ní osílẹ̀kùn lẹ́nu sí ẹ̀kẹ́ náà tán bá wá ní osílẹ̀kùn n tẹ́ ìyàn ọba tí wọ́n gbá mú ìyàwó lẹ́mọ̀ pé ẹ padà alájì ni ẹ pè wá n tó gbá mú yìí ọ̀dà ọmọ pa ṣe ń gbọ́ nǹkan ọkọ àti ìyàwó nù ọlọ́run ní serú ẹ̀ fẹ́yìn.
1: amina.
0: ẹyin ìyàwó àyè sí ilé kejì mọ lọ́ọ́ rojọ́ ìyàwó mi ilé kejì ni ẹ lọ aníbẹ̀ lòun ti lọ́ọ̀rẹ́ àyè lọ́ọ́ lọ́ọ̀rẹ́ ilé kejì ilé kẹta.
1: ìyàgò yín òun ni ìyá yín.
0: ẹ súnmọ yọmọ ìyá yín mọ̀ràn n táwọn rí tójú wọn èjì ẹyin pé bá gbé agàtẹ̀gùn ẹ lè rí n táwọn ìyá ni rí àwọn ìyá wa tẹ́ rí wọn a màlẹ́ ọkọ wọn wọn ò sì ní jà wọn ò ní bá wọn jà wọn pe ọmọ àwọn nìkọ́ lọ́n sájú ọlọ́lùbáríkà gbogbo wọ̀ sí táwọn rí àwọn bàbá wọn ni wọ́n hì mọ̀ bá ṣẹlá wọn mi léwẹ̀ fún àlejò mi wàlẹ́ mo sì gbé gara wọn lọ pọn ẹyin ti sin tó bẹ́ẹ̀ yọkọ̀ dúró ni tó ti kọ́kọ́ nígbà tó obìnrin ná kọ̀mọ́rún ti ṣe o bábà dúró àwa ni bábà gba nǹkan kan ni kọ̀fẹ́ mọ̀ máa bọ̀ mu wà lórí ọmọ bá ń gbó mi wọn ni wọlé ní sunkún lè lórí ibu tí ń bẹ nù lé wọn lẹ ti wọlé ọtá aago mọ́kànlá àwọn eléyìí ibu kan sì ń bẹ nù lé bó ti wọlé ni wọn ti dọ́jà ní ìlọwà tètè alájà táwọn ọmọ wí ti dé alájà òun wàrà ń bọ̀ nù ọdọwọ yín ẹyin ìyàwó ẹ dúró dára pẹ̀lú àwọn ọkọ yín ọdọwọ yín ẹyin ọkọ ọdọwọ yín náà ẹ tọ́jú ara yín kẹlẹ̀ ríṣẹ̀mí ayé sọdá lò
1: tọ́jú ara rẹ̀ o kó lè já aya rẹ̀ tọ́jú ara rẹ̀ o kó lè já aya rẹ̀ tọ́jú ara rẹ̀ yunusa kó lè já aya rẹ̀ tọ́jú ara rẹ̀ o kó lè já aya rẹ̀ alẹ́

You are currently listening to Ajisebi Oyo online radio.

0: gbogbo rí.
1: Ṣùgbọ́n kan tí mo fẹ́ sáré sọ láàárọ̀ yìí náà ni tí mo fẹ́ sáré sọ díẹ̀ tí mo fẹ́ kí gbogbo wa jọ gbọ́. Gbogbo wa kò fẹ́ sí ẹni tí ò mọ̀ pé Nàìjíríà ò gbádùn lọ́wọ́lọ́wọ́, pé òjòjò ń sògùn Nàìjíríà, ara ògùn Nàìjíríà ò lé.
0: Olórí ló ń ro kààrọ̀ wa ń sùn.
1: We all know we have problems.
0: Ọrùn
1: And I believe the first attempt of having a solution to the problems is to identify the problems. And the self-awareness that you actually have the problem. We all know Nigeria is passing through a lot of things, a lot of problems, a lot of hardship. A mọ̀ pé oríṣiríṣi àlàkọjá, oríṣiríṣi ìṣòro náà ni Nàìjíríà ń dojú kọ. We are facing so many obstacles. Ṣùgbọ́n àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé tí ẹ̀ bá ti ẹ̀fẹ́ wá ojútùú sí i, náà ni kí èèyàn kọ́kọ́ mọ̀ pé òun ní ìṣòro. Ẹni tó bá ti kọ́kọ́ gbà pé òun ní ìṣòro, yóò wá máa wá ojútùú sí ìṣòro. Ṣé bí gbogbo wa lágbà lájọ mọ̀ pé wàhálà wà, pé ìṣòro ń bẹ, wàhálà wà, wàhálà bọ̀ kú for grand. Plenty wàhálà. There is fire on the mountain. And nobody seems to be on the run. Gbogbo làwọn àti ẹ̀fẹ́ sá lọ. Sábà tá a lówó, tábí wọkọ̀ dé Ìbàdàn.

Ṣé gbogbo wa la ti kọ́kọ́ gbà pé Nàìjíríà ń mòrú lọ́wọ́lọ́wọ́ pé wàhálà wà? Tá a bá ti wá gbà pé wàhálà wà, àkọ́kọ́ wíwá ojútùú sí ìṣòro náà ni pé kéèyàn gbà pé òun níṣòro. Ṣé gbogbo wa la mọ̀ pé a níṣòro? Abẹ́ tó ti gbà kò tí ì yé yín pé ìṣòro wà? Ẹ tí ì mọ̀ pé wàhálà wà báyìí? Wọ́n láwọn ti mọ̀, gbogbo wa la ti gbà pé wàhálà wà. Àkọ́kọ́ ojútùú sí ìṣòro tí wàhálà rẹ̀ wà náà ni kéèyàn kọ́kọ́ gbà kó sì mọ̀ pé òun níṣòro. A mọ̀ pé a níṣòro. Kí wá ni ojútùú? Kí ni ọ̀nà àbáyọ? Ẹyin tèmi, mo ní ìlẹ́wọ̀n tá a ti ní ṣàkóò tẹ́lẹ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ ti tó fẹ́ máa wọ̀ ńlá. Ó ti fẹ́ máa wọ̀ ńlá, ọ̀rọ̀ sì gbé ká ńlá. Torí kíní ìkíní rẹ ni Ọlọ́run roko ọ̀run rodò. Tó o bá toko tó o tó dòdé sò ní bá kíní ẹ̀ ń bẹ̀. Abíkájọ mójútó, tó bá tiẹ̀ ti dọ̀rọ̀ Nàìjíríà, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tàbọ̀rọ̀ ìlú Ọ̀yọ́, ìjà máa ń fún jàálẹ̀, máa gbá lápẹpẹ tèmi lójú ni o. Torí mi ò ní gbà kílẹ̀ yóò bàjẹ́, ń bo mo ní tí mo fẹ́ sá lọ. Bẹ́ẹ̀ ni, ẹni bọ̀ ló mọ̀, ẹni tó bá wẹjú inú bí irú wa ilẹ̀ rú máa ń bà. Wàhálà ò dá o, ọlọ́mọjà rí wàhálà. Ogun ò dá, ogun ò rí bí iyán, ogun ò tún rọ̀ bí ẹ̀kọ́ o, kọ́lọ́mọjà rógun. Kò sọ́gun onílẹ̀ yóò dòkèrè, ọlọ́mọjà rógun. Ẹni tó bá ti dórílẹ̀-èdè rí Libya ò ní jẹ́ pòwe bú. Àìsùn inú ilé ẹni àfọrùn rọ, owó òfúùtù fẹ́ tẹ̀ ní o. Torí bọ́rọ̀ bá di àdàgbà, tó bá kà àdàgbà dá tán, a mọ̀ kan jẹ́jẹ́ mojoko mi, Adéyinka. Ẹ lọ bí wọ́n lórílẹ̀-èdè Libya, ẹ bí wọ́n ní Syria lọ́run níbẹ̀ náà. Wọ́n ròyìn.

0: mú un.
1: Ẹni tó bá wẹ̀jú inú bí irú èmi Adéyinka báyìí iná ilé ọmọ bẹ̀rù. Ẹni tó wẹ̀jú inú ńlẹ̀ rú ń bà. Aya kí ni mò ń bá bọ̀? A ti mọ̀ pa níṣòro. Ẹ dákun ẹyin tẹ́ ẹ bá ń gbọ́ mi lọ́wọ́. Torí níná lórí fóònù ọ̀yà kí n ti jápa. Ìlẹ́hùn ta tì mo ti ní ìjápa. Ṣùgbọ́n torí pọ́nrọ̀ yìí ọ̀rọ̀ gbogbo wa ni. Ẹ bá mi chaàtì lórí WhatsApp. Kí lẹ̀yìn rò ká lè ṣe bíi tá a fi lè wọ́jútù sí gbogbo bí gbogbo ẹ ṣe rí. Kí n lójútù? Ẹ jẹ́ kájọ sọ̀rọ̀, kájọ sàsọyé pọ̀. Ẹ jẹ́ kájọ reason together. Let's reason together. Ẹ jẹ́ jọ sàsọyé pọ̀. Kí ni ojútù gbogbo àwọn ìṣòro tá a ti mọ̀ pa ní? Àbíṣẹ́yìn ò mọ̀ pé a níṣòro. Tẹ́yìn bá wá mọ̀ pé Nàìjíríà ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀ a níṣòro. Pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá ti gbà pé ìṣòro ń bẹ́ o, kí wá ni ọ̀nà àbáyọ? Kí lójútù sí ìṣòro wa? Ẹ bá mi chaàtì lórí WhatsApp 0706887-4274. Nǹkan kí n lo iná yìí pa tányányá sórí rẹ̀ tí má ti rí àwọn èèyàn bá ń dá sí. 0706887-4274. 0706887-4274. Ó ní mò ń lò lórí WhatsApp. Àtẹ̀jíṣẹ́ ni ẹtẹ̀ ẹ dákun. Tó bá jẹ́ pé ẹ wá fẹ́ kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù ni, ẹ lè kọ́ọ̀lù lórí nọ́mà kọ́ọ̀lù. Ṣùgbọ́n ẹ má kọ́ọ̀lù WhatsApp kọ́ ẹ dákun.

torí àwọn èèyàn lóríṣiríṣi báyìí dé facebook oríṣiríṣi page ni báyìí dé bí oríṣiríṣi channel youtube channel ni oríṣiríṣi radio station ni kò síjọ́ ọjọ́ kan tílẹ̀ ó mọ̀ tí wọ́n ní sọ nípa àwọn ìṣòro torílẹ̀-èdè nàìjíríà ni àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ ojútùú báwo la ti lè ṣe àbí sàbẹ́kó ẹ̀gbọ́n fóònù mi ló ṣe kùkùkùkù oyún rán mi létí pé ó yẹ tó di 9% àwọn mélòó ni wọ́n ń sọ̀rọ̀ pé ọ̀nà wo la lè gbà wá ojútùú sí kinní yìí o tí wọ́n bá ṣe ń rí ìṣòro náà ni wọ́n ń provide solution àbí a kàn rí ìṣòro lásán ni a wá solution sí a wojútùú sí. Kéèyàn kan àbí èèyàn méjì kan sáré dàkún kan tẹ àtẹ̀rẹ̀ jíṣẹ́ kí n la lè ṣe àwọn nǹkan wo la lè ṣe lọ́nà àbáyọ àwọn nǹkan wo ló lè jẹ́ ojútùú sí ìṣòro tá a ti mọ̀ pa ní. Àkọ́kọ́ ojútùú ìṣòro ni pé kéèyàn gbà pòun níṣòro àti gbà kí wá ní ọ̀nà àbáyọ.

mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí WhatsApp lánàá, lórí ẹ̀rọ WhatsApp lánàá, tọ́wà ní ilé òkèrè lọ́wà ìlú ọba. Ajọ sọ̀rọ̀, wọ́n kọlù mi. A sọ̀rọ̀ ta rojọ́ lọ tilẹ̀kún. Ní àbáyìí wá ń fún mi nílò àbá rè. Ó dín ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu ọba, tó ń ṣẹ̀ṣẹ̀ dé lu Èbó. Ó ní òun wá wà pẹ̀lú Èbó ọ̀rẹ́ òun akátá kan. Pé làbúrò rẹ̀ kan bá kọ́ọ̀lù rẹ̀ pé ará màmá wọn ò yá o. Pé ará màmá wọn ò yá o. Ó sojú òun lọ kọ́ọ̀lù rẹ̀. Ó ní intakata ọ̀rẹ́ òun yìí ó sọ ni pé are you crazy or something? Níṣẹ́ ló ń bú àbúrò rẹ̀ pé kíni tó wá ń pe òun sí. Pé ọ̀rọ̀ yẹn wá jẹ́ kàyéfì sóhun, ó strange sóhun pé èèyàn pè ọ̀pá ara màmá rẹ̀ ò yá. Ọtún wọ́n kọ́ ń bu pé sí ò gẹ́ta rẹ̀ sí ò serious ni. Ọlọ́run sókun sóhun, gbàtọ́ wá kọlù tán lòun wá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀, mò ń bọ̀ ná. Rárá, ríra.

0: ó lóun wá ń bílé rí ọ̀rọ̀ pé ṣàṣemọ̀ táwọn bàbá wá ní ẹni tó bá fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ náà ni mo ń lọ́fẹ́ díẹ̀ gbọ́ ẹni tó bá béèrè ọ̀rọ̀ náà lọ́fẹ́ díẹ̀ gbọ́ o òun bá bí pé lámọ́ yín kí ló ṣe ọ́ tó fi ṣe báwọn ṣébì mọ́ rẹ̀ rán lára rẹ̀ ò yá ni ilé ìwòsàn wọ́n mọ̀ láwọn ti gbé lọ àìpẹ́ ara rẹ̀ ò yá ni lọ́wọ́ lanu kó tó lórin àwo bá bọ́ sí lọ́nu ó ní tóun ṣe ń bù ní wípé gbogbo kíni kò sí nǹkan kan tán nìdí òun fún yàtọ̀ fún pé bóyá létà òkú òun lọ kàn lọ wo màmá òun lọ hospital gbogbo àwọn nǹkan yìí ló wà in place so oníṣòwò ni ambulance tí ó gbé ìyá òun lọ sí hospital ni àbó ní doctor tí ó gun iye òun lábẹ́rẹ́ àbó ní nọ́ọ̀sì tí ó fòmí sí ilá tó fi ń pe òun pé nǹkan tó yẹ kọ́kọ́ ṣe náà ni pé kó pe 911 kí 911 kọ́ dẹ̀ tèkè ká tèkọ̀ ọ̀pù iṣu yẹn. bàbá yìí ó tún ń bá mi sọ̀rọ̀ ẹ̀gbọ́n yìí tó ń mo sọ kó kọ́ lù mí láti lu ọba lánàá ó tún ń bá mi sọ̀rọ̀ oúnjẹ oyé mi wípé ní orílẹ̀-èdè tó ń wá
1: o
0: pé kódà kọ́ ọmọjọ́mọ onílùú tí nǹkan emergency bá ti dé tẹ́ bá ti pe 911 wọ́n kọ̀kọ́ àtẹ́ǹdì sí ọ̀nà o.
1: ọ̀run mọ́rú
0: síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ tìyín bẹ̀rù ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ní germany ẹ̀yin ti faransé ṣé bó ṣe rí lọ́dọ̀ tìyín náà ń bẹ̀rù ẹ̀yin ti uk ẹ̀yin ti united states of america síbẹ̀ náà ló ṣe rí lọ́dọ̀ yín ṣùgbọ́n lọ́dọ̀ wa ní ààyín ó ti gbéyàn lọ sí hospital wọ́n ti àtẹ́ǹdì sí ọ̀nà bó gba káàdì wọn ní dọ́ọ̀lù pẹ́ẹ́pẹ́ ibi tí wọ́n ti ń gba káàdì tí wọ́n ti ń ṣe kinní tí wọ́n fẹ́ ni ní first aid wọ́n tún ní ọgbọ́dọ̀ sí dẹ́pọ́sìtì ilẹ̀ ibi tó ti ń wá dẹ́pọ́sìtì àtòwò káàdì kí lẹ́lòmí ó ti gbẹ́mí mì
1: àwọn ìjòyè
0: kí ló dé tà ń fi irú eléyìí ṣe ra wa kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ àwa lójú níbí
1: olórí ló ń ro kààrọ wa ń sàn.
0: ìyá yìí láti rí tí bóyá bandits àbí tẹ́rọ́rìsì ọ̀pààyàn níbí tí odidi ààrẹ orílẹ̀-èdè tí ó tún máa gba ibi ayẹyẹ míì lọ tó di ààrẹ gómìnà tí ò ní lọ kí wọn níbi tí jàǹbá ti ṣẹlẹ̀ nílùú tí oúnjẹ olórí ilé wọn lórí.
1: ẹni bọ̀ọ̀lù mọ́.
0: ìwà àmọ̀ báyá tí gbogbo àwọn èèyàn bá kú tán talẹ́ fẹ́ máa jo olórí ilé lórí ná. kí ló dé tẹ̀mí èèyàn ọ̀jọ́ wa lójú kí ló dé tà fà lù woman life. wọ́n fi bá a dé di pé ọmọ ọdún 17 ó pààyàn tó náà fẹ́ fi èèyàn ṣẹ́só. wàhálà ti wà o iná wa ń kàn ga o mo rí iná nínú kàn ga o iná ń jó lórí omi ẹ̀yin tèmi. tí n bá wá sọ fún yín pé iná ń jó lórí omi ẹni lọ kó irú ẹ̀ wá ni o iná ń jó lórí omi o. ṣé bá ṣe máa wá bá lọ rèé ṣáà máa wòran ni ṣé bá ṣe máa bá lọ rèé. torí bàbá ń bá a lọ báyìí wà láì nǹkan kan ò ní chẹ́ǹjì o. nǹkan kan ò ní chẹ́ǹjì o ṣé bá ṣe wá fẹ́ máa bá a lọ rèé. gbogbo àwọn tán jẹ́ educated fellows tẹ́ ẹ̀ mọ̀ fojú ọmọ wéwò wọn ní voters card èyí tó ní voters card ò ní dìbò gbogbo wọn ní ìsìn káà náà rí séńjì kan kan jápa kan sá lọ kan gboko bòmíì lọ ẹni kálukú ń lé káàkiri ní ìsìn yìí o wọn kálukú ti wá wà so service tóbi di pé ìhà kọ̀kànmí àdónkẹ́ kọ̀kànmí àdónkẹ́ kọ̀kànmí ní kálukú wá wá ń hù.
1: ẹni bọ̀
0: ẹ gbọ́ bó o ní náà ṣe jólóko tí mọ̀ jàlọ̀ ní délé tí ò ní délé sọ tí mọ̀ jàlọ̀ ní délé sọ. mo sì ń jó yé yín o ààlà ni ó padà fokọ̀ ọ̀lẹ́ hàn o ààlà ni ó fokọ̀ ọ̀lẹ́ hàn.

0: ẹni tó kàn lọ́mọ o nǹkan fẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ebi ń bẹ ní gbòòrò wàhálà wà wàhálà ó wà kọ́lọ̀ má jẹ́ kí wàhálà débé mi àti yín o wàhálà ti wà o ọlọ́run bá ń gbọ́ wàhálà wà o torí ebi ń bẹ ìyàn mú kò sówó lóde àwọn ọ̀lẹ́ sì pọ̀ nílùú.
1: ó ní kí wọ́n gbọ́ adé
0: òun. wọn ò fẹ́ sọ tẹ́lẹ̀ wọn ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ ẹ jẹ́ mi ò já yín tán ẹ jẹ́ ń já yín tán lè ní. mo ti sọ lọ́jọ́ kan tí mo ní ẹ bá mọ sẹ́ tí mo mọ́ ń ṣe lálaalẹ́ kò sí alẹ́ ọjọ́ kan tí ilé oṣù ní orílẹ̀-èdè Nàìjíríà tèmi ẹ ṣe ọ̀kadà tèmi ẹ fi ọ̀kadà ayé ta lọ tí ń fọ ọ̀kadà wà ń tá a jẹ láàárọ̀ àtàlẹ́ lọ tí ń ṣe ọ̀kadà lọ lálẹ́ ń ẹ ṣe lójú ọmọ ṣùgbọ́n wà lẹ́ ń bá ti ta tata pupu mi ń pa báyìí mo sọ ọ̀kadà lọ́nu lọ́wọ́ àlálẹ́ nígbà táwọ̀ ẹ sọ̀lẹ́ tá a sì fẹ́ wọ̀wọ́ lọ́wọ́ tá a sì fẹ́ jalè. ṣùgbọ́n èèyàn mélòó ló ní ayọ̀ ọkàn bí àwa èèyàn mélòó. èèyàn mélòó ló láyọ̀ ọkàn bí àwa èèyàn mélòó.
1: ẹni lọ́ọ́rùn mọ̀.
0: sáwọn ọ̀lẹ́ yìí tẹ́ kún gbòòrò tí wọ́n ń ṣe bàbá tẹ̀ mọ́lẹ̀ kọjá àwọn bàbá tẹ̀ mọ́lẹ̀ ń kọjá yìí tí wọ́n bá yìí nǹkan kan tọ́ba dọ̀wọ́ alálẹ́ tójú bá pofiri sí wọn ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù ẹ báwọn náà wọ́n ti ń já ṣọ́ọ̀bù gẹ́sẹ́ tí wọ́n ní mọ̀ ẹja ṣọ́ọ̀bù irú ṣọ́ọ̀bù arábìnrin yìí tí mo lọ bẹ̀ tẹ́ bá lọ facebook wa ẹ bá ń bẹ̀ mo ṣe fídíò rẹ̀ síbẹ̀ tí mo fi fọ́nrán rẹ̀ síbẹ̀ bí wọ́n ṣe kó gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ tán já sókolombo kò sí láì sí ìrànlọ́wọ́ kankan owó cooperative kọ́lọ̀ ó ṣàánú mo fi ọlọ́run ọba tó ní mi tó ní ẹ̀mí mi ṣe rí obìnrin tó ń bẹ lọ hospital lọ́wọ́ báyìí operation wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe fún lánàá ni fún oyún òjú tó tún wà nù rẹ̀ ẹ máa wo oríṣiríṣi bí gbogbo ẹ̀ ti ń rí lura wọn kí kọ́mọ̀sá yọ ọkàn wọ́n palẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ mọ́ wọ́n ti dá gbèsè kan sí lọ́rùn ó tún lọ sí hospital ọlọ́run ọba ń gbọ́ mo fi ọlọ́run ọba tó ní mi tó ní ẹ̀mí mi mo fi búra ṣé 120,000 àbí lò ní dókítà lòun ò gbà 70,000 ló ní ká dẹ́pọ́sìtì tèmi náà ò ṣe lówó mo fi 2,000 lẹ̀ wàhálà ó wà o wàhálà ti wà o. àwọn ọ̀lẹ́ àfàjọ tí wọ́n sì fẹ́ ṣẹ́ẹ́ṣe àwọn ni wọ́n kún gbòòrò wàhálà ti wà o. ọlọ́run bá ń gbọ́ bí irú àwa yìí bá fẹ́ máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́ ayọ̀ ọkàn làwa ní o ni òjá wọ́n máa lu jìbìtì ó sọ òyì sí bàjẹ́bàjẹ́.
1: wọ́n ti ju wọ́wọ́ rọ́bà wọ́n sọ̀rọ̀.
0: ṣùgbọ́n àwọn èèyàn mélòó náà dàbí àwa àwọn mélòó ni wọ́n láyọ̀ ọkàn àwọn mélòó ni wọ́n lè fara da ìyá Nàìjíríà torí ká má bàa máa bá a lọ báyìí ló jẹ́ ká tètè máa ké lọ́ọ̀kan lọ́ọ̀kan ká máa pariwo torí àwọn wèrè tán wà lókè wọn ò fẹ́ wa o wọn ò fẹ́ ràn wa o era o era wọn ò fẹ́ pòpò òdénú o era ò fẹ́ pòpò òdénú o. ẹ tún wá máa wo àwọn àṣòro táwọn tán wà nípò aṣáájú tán tún ní òun náà ni àwọn àsọmọgbìn àwọn tí wọ́n mú gbá àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwọn gangan ní púpọ̀ ṣòro wọn torí wọn ní báwọn ṣòro tọ̀ ọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ gbọ́ ni wọ́n mọ̀ sọ sínú òwe tí wọ́n wọn ní báwọn ṣòro tọ̀ ọ̀rọ̀.
1: ẹni lọ́ọ́rù mọ̀.
0: àwọn ni wọ́n mọ̀ wá kọrin mọ́ jó lọ à ń wẹ̀yìn rẹ torí ní tí wọ́n rí jẹ lọ́wọ́ wọn. tọ́ Adéyinka fóònù mi ti kú 4%. ẹ jẹ́ kí n mọ̀ wá dágbére wẹ́rẹ́wẹ́rẹ́. ṣùgbọ́n mo lérò pé a ti di ẹ̀kọ́ kan àbí kejì mú nínú àròyé mi tààrọ̀ yìí.
1: kò wọ́.
0: sọ́dànù mo sì lérò pé ẹ̀gbọ́dànù Adéyinka pẹ̀mbọ bí àwọ̀ erin aago méjìlá ti kọjá àṣẹ́jú kan 11:30 mo ti ní ìdáná dúró tẹ́lẹ̀ ṣùgbọ́n aago méjìlá ti padà kọjá àṣẹ́jú kan. ọ̀rọ̀ tó bá ti wọ̀ ńlá báyìí ìyìn fẹ́ dánu dúró mọ́. àròyé niṣẹ́ ìbáàkà igbe kíkẹ́ niṣẹ́ ẹ̀yẹ lóko ẹjọ́ lọ́rọ̀ ńlọ́rùn bẹ́ẹ̀ o. ọ̀run mòru nàìjà mòru ilẹ̀ yorùbá mòru o ẹjẹ́ awójútu sí a ti mà pa níṣòro ẹjẹ́ wá ojútùú sí ṣòro wa tọ́ Adéyinka. ọmọ ọ̀dọ̀ àgbà kásàmà ṣe dáadáa ajọ́ kọ bí ẹni kìlọ̀ wà. Adéyinka pẹ̀mbọ bí àwọ̀ erin wọ́n máa ń bàtàlíọ̀n ẹyinjú olódùmarè tí ò ṣeé fọ́. Ajá ìlú Ọ̀yọ́ ti gbó lásán bí mi ò bá rẹ́ranko mo rá bà mí èèyàn ní o. Tọ́ àmọ́ bẹ́ o nítorí ọ̀bẹ ní bẹ́sú àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà o. Ẹni bá ní ẹmọ bọ̀ nìkan là ní dé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òrùn arọ̀ wọ̀. Adéyàfún bàbá jẹ̀rọ̀ mọ́ jèlé ẹ̀yin tèmi ǹjẹ́ kí n láyé ìgbín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìgbín ṣe o ilé olúwa rí gbóná o. Inú ilé tẹ̀ ti ń gbọ́ mi yìí ọ̀dẹ̀ tẹ̀ ti ń gbọ́ mi ibiṣẹ́ tẹ̀ ti ń gbọ́ mi yìí inú ọkọ̀ tẹ̀ ti ń gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí ilé yín ọ̀nà yín ò ní gbóná kò ní dojúrú o ìgbésí ayé yín náà ò ní dojúrú ilé ayé yín ò ní gbóná nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ tútù tútù báyìí náà làárọ̀ bàbà mo fà yín lé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín ìsọ ọlọ́run ọba àbò rẹ̀ tó nípọn tó dájú tó ju ẹ̀wù rin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn ká má gbọ́lá burú síra wa ká má dolódì lẹ́yìn ara wa. Ẹyin tèmi títí dìgbà mi tààtúmọ̀ pàdé mi fi ń lẹ̀ sínú ìbànújẹ́ Adéyinka mi ní bá yín nínú ìbànújẹ́ o. Ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú fòrò. Nítorí pé tútù tútù báyìí làárọ̀ dẹ́ o tútù tútù náà làárọ̀ bàbà. Ká tún ríra láyọ̀ ká wá pàdé níre ìpàdé wa ó tún ti wọ̀ bí ọjọ́ ọ̀rọ̀. Hehe.

0: Send Gobo Sinjala La La La and my crew nibe ni can I just be your online television and radio. www.ajisebioyoradio.com Ese ten boy kani wow. Ajisebi or your Larry or yo ni sebi baba ni kokon.
1: Ajisebi or your Larry or yo ni sebi baba ni kokon.
2: Ika fọwọ́ sọ pọ̀ ika mọ̀lé. Àwọn èèyàn wọ́n fọwọ́ sọ pọ̀ wọ́n máa kì í. Àṣì òtítọ́ ni ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tó ní pé kárìn kápọ̀ kápọ̀ kárìn iyẹ̀ ní iyẹ̀ ni. Ọ̀yọ́ àti ìbà Unity Forum ló rán mi sí iná ní mọ́ wípé àjèjì ọwọ́ kan ṣoṣo kò mọ̀mọ̀ gbẹ́rù lórí. Ẹ jẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àti lẹ́yìn odi. Tafọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfìmọ̀sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó pẹ́ ọwọ́ ara wa láàfin fàáwò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹ̀jẹ̀ ń kùnmọ̀. Tí ó bá wá pu ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àti Ìbà Unity Forum ń wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn. Iyẹ ní iyẹ ni. Yóò yẹ wá o, orí iyẹ ní yẹyẹ lé. Yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ ní ràdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmà wà lọ́jọ́kọ́jọ́. Adéyinga Ọlọ́ṣùkànmí lèmi ń jẹ́ fàpín tí gbogbo yín tẹ́ ẹ ti mọ̀ sí báàlẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ni Lázaro ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Ìbà Unity Forum ni ó rán mi níṣẹ́. Àwọn àná ni máa lọ gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá ká ni lára ń làádì kú ijó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Giuseppe Oyola rí. Ayọ́ Giuseppe Bàbá ẹni pọ̀ gan.
1: Atótó arére pàkó yí bàbá ọmọ gan náà, ọmọ Ọ̀yọ́ aláàfin nílé ní lóko ni àtìlẹ́yìn òdi ẹtẹ́ tí bẹ̀rẹ̀ jẹ́ wá gbọ́ mi gbàròyé mi. Àwọn ọmọ ẹgbẹ́ OAUF Ọ̀yọ́ àti Unity Forum ni wọ́n rán mi sí yín. Wọ́n ní máa lọgun ẹ̀bùn yìí pé àìlásọ Ọlọ́run pàkó ó tó àpérò gbogbo ọmọ eríwo ìwò Ọ̀yọ́ lọ̀kanra. Tí ọ̀rin ńlẹ́ ọmọ Arísẹ̀ Gíbà lẹ́kàn, ikàn ni mo káhùn kásẹ̀ kí olóhùn ajáwó ìwòrì ònìkan níjọ́ títí ń dárìn ònìkan ṣoṣo gí ogí o ìwòrì ònìkan. À ṣe dárìn ẹnìkan ṣoṣo táyé fi yẹ ni àti àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan gbẹ́rù dórí ìwọ́ ṣe tiẹ́ tèmi ó ṣe tèmi. Kí kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ yìí ni kóńkó jabilẹ̀ yìí ń po ọwọ́ aago òdu Ọ̀yọ́ sẹ́yìn torí àìkọ́ òrin ìjò ní ṣe kú pa wọ́n. OAUF Ọ̀yọ́ àti Bayern Dibrom ní ìmọ̀ wí fún yín pé àìkóyí tó wà yìí fún gbogbo ọmọ Ọ̀yọ́ nílé ní lóko ni àtìlẹ́yìn odi. Wọ́n ní máa sọ fún yín pé ọ̀pọ̀ nìkan ni ọ̀mọ̀ràn tí balẹ̀ yẹ́ ẹ jẹ́. Ní máa tún sọ fún yín pé káyọ̀ fọwọ́sowọ́pọ̀ gbé Ọ̀yọ́ lárugẹ, ká fọwọ́sowọ́pọ̀ máa panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ àwọn olóṣèlú, fọwọ́sowọ́pọ̀ panupọ̀ béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba. Gbogbo àwọn ohun tó ń jẹ wá níyà, wọ́n ní ká máa pariwo ẹ̀ sókè, ká máa lọgun rẹ̀ sókè pátápátá. Torí ẹni tó bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́, kájọ dàtọ̀pọ̀ kó lè ba àwọn òkùsù. OAUF ń fi àsìkò yìí ké sí gbogbo ẹ̀yìn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ́lẹ́gbẹ́ tó lórí tẹ́lẹ́mù gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùn lúùlú, gbogbo ẹ̀yìn bàbá bàbá àti mọ̀mọ́ mọ̀mọ́ ẹ̀yìn ẹ̀gbọ́n ẹ̀yìn àbúrò. Wọ́n ní ẹja fọwọ́sowọ́pọ̀ tún ìlú Ọ̀yọ́ ga torí Ọ̀yọ́ jọ ní aṣíwájú lọ́jọ́ kọjá àwa náà sì tún ní àwòkọ́ ṣe rere nítorí ayé ṣe bí Ọ̀yọ́ láàárí. Wàlẹ́ òní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
0: Ajíṣe bí Ọ̀yọ́ láàárí. Ọ̀yọ́ òní ṣe bí bàbá ẹnì.

0: More music on trendybeats.com.
1: Àti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́nì kọ̀ọ̀kan.

0: ẹyin tèmi ọgbọ́n mọ̀ dígì. Fi gbadi ìfọn gbadi òsì sílẹ̀kùn àfẹni tó bá mú kọ́kọ́rọ́ ẹ̀ dání. Tó mú kọ́kọ́rọ́ lọ́wọ́ tó mú kọ́kọ́rọ́ dání Adéyìn ká pẹ̀ ń bọ̀ bí awé.
1: Àwùyé ìyá
0: Adéyìn kan ọlọ́ṣùkàn mi kásàmà ṣe dáadáa ògùn dá plenty. Ẹ kù dédé àákò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ ohùn mi.
1: Ó lọ dára ẹ mọ̀ra ẹ̀tọ́ ó tóbi gan-an.
0: Bọ́ bá ṣe pé ní ojúmọmọ ni ẹ káàárọ̀.
1: Kírun kò lè lé ọlá ẹ sí.
0: Bọ́ bá ṣe ọ̀sán ẹ̀ka àsán
1: ò. Ẹyin kò lè pé o.
0: Bọ́ bá jẹ́ àjálẹ́ ni ẹ̀kọ́ àjálẹ́.
1: Ara mi táyé fi ń sọ pàfẹ́ mi. Má ṣe ń sọ.
0: Bọ́ bá ṣe pòrú ní ẹkú àjìn o mo kìyín o.

0: Alhamdulillah. Ọpẹ́ mọ̀ ni fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba dẹ́dá ṣẹ̀dá. Alhamdulillah. Ọpẹ́ ni fún ọba tó ní ká máa bẹ. Alhamdulillah. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà tó tún lè ní a máa bẹ mọ́ o. Ọba tí ń bẹ kí bẹbẹ wa ó tó máa bẹ. Ìláyè àláwòrà àbí tí ó tún máa wà tí ó tún máa bẹ nígbà tí bẹbẹ wa ọba bẹ̀bẹ̀ sí ká lè mọ́ Ọlọ́run mọ̀ ni. Yàsin Ọlọ́run ni ògé ságbára mi ò ogún gbọ́. Yàsin Jésù Kristì Olúwa wa ń gbọ́ Ọlọ́run ni.
1: A ti wà bí kí a dé.
0: Ìgbọ́kànléwé ìgbọ́kànlégbo Ọlọ́run ni.
1: Ogún kò ní kan mọ́ o, fọ́mọ alákọ̀jì o, fún gbogbo ọmọ akọ̀jì.
0: Torí kìí sí gbogbo àwọn èèyàn náà ló dùn mọ́ o, táǹfẹ́ á ní kò mọ̀mọ̀ sẹ́ni tó dùn mọ́ àfọlọ́run. Bí mo tún ṣe ń dá ńlá ńlá wò tí mò ń dá ńlá ńlá wò èmi ò fún dá plenty. Yà sí àwọn àpótò máa yín mú ni. Tẹ bá wá wò mí tí wọ́n bá tàbá tó pàdé ń gbòòrò tẹ bá tún á rí mi. Tí mo tún wo àwọn aṣọ mi mo ṣe máa ń wọ̀ tẹ́mi ọ̀kà nǹkan kún. Wọ́n àrà ẹ̀rí ṣe ẹ̀rí. Wọ́n tún wo èmi gan mọ̀ kán máa yín mú sí mi lẹ́yìn ẹ̀rí. Mo tún wá pariwo ta pé mo fẹ́ dán láwò abẹ́sẹ̀ ìkówó jọ láì gbọ́kàn lé nǹkan kan àfọlọ́run. Àwọn kan ti tún yín mú irú rẹ̀ náà ni wọ́n ń sọ iléeṣẹ́ rédíò sí irú rẹ̀ ni wọ́n ń sọ. Kò tún wá sí àwọn kan òkò tó dé Yinka Lọ́yọ̀ọ́ wà láì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó mọ̀ kò tó wa Lọ́yọ̀ọ́ dáa tún wà yìí. Ṣùgbọ́n pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run, a wá ní ìgbàgbọ́ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe. Yóò tún ṣe bí ìṣe rẹ̀ bí ṣe máa ń ṣe. Torí pé ọgbọ́n òdígí o, yàsin ògún gbọ́ wà láìtàláì, Jésù Kristì Olúwa wa ń gbọ́. Ibi tá a bá délé nìyí, ọgbọ́n wa kọ́ ọgbọ́n òdígí o. Ọgbọ́n òdígí o, Ọlọ́run náà ló ń bá wa gbé sí o, ní ń gbé sí ní ń bá wa ṣẹ̀ tí rẹ o. Yàsin kìí sọgbọ́n kìí ṣe agbára, Ọlọ́run ni.

0: Àwọn èèyàn rí tán yìí, wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé. Wọ́n rí bánà 30 million ní gbòòrò ayé, wọ́n á yímú, wọ́n yímú lẹ́yìn, wọ́n yímú lẹ́yìn ni. Kí èsè mi, èmi kọ́ wa Ọlọ́run ni o, ọgbọ́n kọ́ o, mo sì mọ̀ pé Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe, yóò tún ṣe ìyanu. Owó tí bá mi ò kó jọ rí, bá mi ò kó rú ẹ̀ jọ rí o, lèmi sọ pé mi fẹ́ ṣàkójọ. Mọ́ mi gan, ìwọ̀n àṣòwò kan rú ẹ̀ rí.
1: Àwọn ọmọ òkú mo lérò.
0: Ṣé fámílì kí wà kankan ti ẹ̀dírú ẹ̀jọ́ rí gan?
1: Ọmọ òkú pọ̀rọ̀ bí ti kọ́.
0: Lèmi tí ìwọ̀n á jámọ̀ kankan sọ pé a fẹ́ kójọ látàrí pa nígbàgbọ́ nínú Ọlọ́run pẹ̀lú àwọn alátìlẹyìn wa. Ipa Ọlọ́run ó tún ṣe bí ṣe máa ń ṣe.
1: Àbí
0: ẹ pé Ọlọ́run ó tún ṣe.

0: bí mo bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ lọ́sọ̀gbò òrò kí àsálà wọ́n ní ogbó àtọ̀ rẹ̀ ò Adéyinka.
1: Mo sábùjá lọ́rọ̀ pẹ́ o, àbọ̀dọ́ lọ.
0: Igá mú pèdè-pèdè délùú
1: Ìbàdàn.
0: Wọ́n ní bó ṣe ń ná tó ń dùn yìí o.
1: Ọkàn ṣálọ́ lọ́hun yẹn.
0: Kò ní kàn mọ́ láéláé fa àbàdà Adé.

Táwọn ti lọrin wọ́n ń pè mí ní Deyinka orí olówó. Orí olówó. Pé à ń jọ rìn o, a ò sì mọ orí olówó, Adéyinka orí olówó. Àwọn ti lọrin nu o. Wọ́n ń pè mí là ń jọ rìn, Adéyinka orí olówó. Kí ni ó ṣe lẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ṣe? Kò sí nǹkan ọ̀hún tó lè ṣe o, àfi nǹkan tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Ọlọ́run o, mo ń fi ètò àyájọ́ ayẹyẹ ọdún kẹta ìkànnì Ajíṣe bí Ọ̀yọ́ lé ọ lọ́wọ́. Dákun jẹ́ kó ṣeé ṣe. Gbogbo àwọn tí ó máa fò lórí òfurufú bọ̀ wábẹ̀. Àwọn tí ó máa wọkọ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ bọ̀ wábẹ̀. Àwọn tí ó gun ọkọ̀ ojú irin. Àwọn tí ó gun ọkọ̀ ojú omi. Àwọn tó jẹ́ pé wọn ò sì ní lè wá, tó jẹ́ pé owó ni wọ́n fi ránṣẹ́. Àwọn tó jẹ́ pé àdúrà ni wọ́n máa fi tì wá lẹ́yìn. Ọlọ́run wá pa wá mọ́ kó sọ wa jùgbà náà lọ. Ọ̀hún ọdún ogún ọdún lè ní kókè wa ọmọ ìjẹ gbaingbain.

Nígbà mo sọ pé a fẹ́ ṣètò ní Jóni tí mo ròyìn fáwọn ará London. Wọ́n ní ìdọ́ndọ̀n. Wọ́n ló ti ṣeéṣe. Ìdọ́ndọ̀n o, àwọn ti London.

0: àwọn ará Amẹ́ríkà wọ́n máa ń jó yé mi pé Dẹ́yìnká ọmọ ti dìlú mọ̀ ọ́n kà. Èmi náà kọ́ o, ọlọ́run ọba mọ̀mọ́ ni o, ní gbogbo fọlẹ̀ tèmi o, ìyanu báyìí náà ló kọ́.
1: Ìlànà alájà kúlẹ̀.
0: Mélòó ni mi, tá a mọ̀ mí, kò sí àwọn ìyá aláwọ̀n kan ò tún dá mi mọ̀ lọ́yọ̀ọ́. Tó wá ń fi ògo mi àti ìràwọ̀ mi hàn káàkiri àgbà ńlá ayé tẹ́ fi ń mọ̀ mí láti Amẹ́ríkà. Ṣé mi wá ni? Sọ́gbọ̀n mi wá ni? Àlọ́gbọ̀n òdigi o. Ọgbọ̀n mi kọ́ o, kìí sòye mi o. Yàsín ìmọ̀ mi ò gbé ògùn gbọ́ wà láàyè tàlà. Ìmọ̀ mi ò débẹ̀ ń ní làákà ètò tó bá ń. Ọlọ́run lọ́kàn dídì bá ń gbé sí o.
1: Ẹ̀fọ́ funfun tó jáde ní kòkó dúdú àṣìṣì dúpẹ́ òjàre.
0: A ní àhesọ ọmọ olóhùn, Dẹ́yìnká ń àhesọ ọmọ olóhùn. Ìrìn àsìkò, èdè àsìkò nìkan ni mo máa pè. Ìrìn àsìkò nìkan ni mo máa rìn ń àhesọ ọmọ olóhùn.
1: Àṣẹrí ifá.
0: Iṣẹ́ mi kọ́ ló débẹ̀, oyè mi kọ́ ló débẹ̀. Yàsín wà láàyè sábàbí ni
1: o.
0: Ọlọ́run lọ́kàn dídì fi ìfẹ́ mi sáwọn èèyàn lọ́kàn
1: o. Àkọ̀jú òpó.
0: Mo dúpẹ́ o, mo dúpẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ torí pé ọ̀pẹ ní ń pẹ̀ ní sáyé àwòlé àlárá.
1: Kí wọ́n lè yí o, bó ṣe ń dọ́tò ń dúpọ̀ nìkan mọ́ o, fọ́mọ alá.
0: Ọjọ́ gbogbo akílá ayé lèmi fi ń ṣe ìdúpẹ́. Má dúpẹ́ lọ́wọ́ Elédùá ṣẹ̀dá. Má tún ṣe ìdúpẹ́ lọ́wọ́ èèyàn tọ́lọ́run rán. Torí tó bá rán wọn sí wa tí wọn bá jíṣẹ́ kí n là bẹ́ẹ̀ ṣe sí. Wọ́n kàn fi ìfẹ́ wa sí wọn lọ́kàn náà.

0: ọjọ́ tí mo yàn.
1: Sọ́jọ́ rírí jẹ́ òkété ńlá bẹ́ẹ̀ sọ ni Adéyìnká. Abọ́jẹ́ òkété mi tó febi sùn ó pọ̀ jújú ayó lọ. Sọ́jọ́ mo lọ ṣe fídíò tán sọ mí lòkúta lójú bíríjì odò òkè òròkí. Nígbà àwọn ṣiṣẹ́ ń bẹ̀ lọ́wọ́ tán lẹ̀ ń lòkúta.
0: Ẹsẹ̀ mi lò.
1: Ṣé ni mo bẹ́ẹ̀ sọ ni? Àbíjọ́ tí ó jẹ́ ti ìgbájú olóyè. Dádì mi ń gbájú yìí tó jù mí pò yìí
0: sọ́ọ̀.
1: Sọ́ọ̀ ni mo fẹ́ wí tí mo fẹ́ rò.

0: gbogbo àwọn tán wa lọ àwọn tó tún lò fúnra lọ wa ọlọmọ ń bá wa ràn lọwọ o ẹyin tèmi àyìn ní tèmọ gèpète fún àkànṣe ètò fún ti ayẹyẹ ọdún kẹta ajíṣebí ọyọ ní ọla 24th of May 2023 adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn aláti ìlẹ́yìn wa látòkè dókè o látòkè dókè débi tó ti bẹ̀rẹ̀ débi tó tún lọ
1: ìbàdàn mi lọ
0: ẹ̀yin náà ẹ̀ní wálẹ̀ láíláyò ẹ̀ní jàyé wá sẹ́yìn
1: orí mi tún lọ
0: ẹni tó ti ràn wá lọ́wọ́ pẹ̀lú tọ́rọ́ àti kọ́bọ̀.

0: tọ́ orin ewì náà nu látẹnu àkàndá akéwì tó kọ fún ìkànnì ajíṣebí ọyọ́ yìí tún padà fi èta sponsor tó kọ fún aláàfin àtàndá alówólódù bíi ìyere fún ìrántí ọdún kan wọn fún ìrántí wọn yóò ń fi òun náà sí tẹ́jẹ̀ ìgbádùn rẹ̀ kí n tó máa atapòpò kó ní ìhà yín ẹyin tí a ìkànnì ajíṣebí ọyọ́ náà lẹ́ ń já sí o a sì ń celebrate ọdún kẹta wa àti bẹ̀rẹ̀ celebration náà nu àti bẹ̀rẹ̀ celebration ọdún kẹta wa náà nu à ń celebrate ọdún kẹta wa àdúpẹ́ o àdúpẹ́ pé òkun gbogbo ẹ̀yin tó elédùà ti ń lò fún ràn lọ́wọ́ wa elédùà ọba dẹ́dà ṣẹ̀dá náà ni ọmọ bá wa ran ẹ̀yin náà lọ́wọ́ o mò ń bọ̀ ná tí mo fẹ́ máa wá orin mo fẹ́ wá orin mò ń bọ̀ ná.
1: ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì ajíṣebí ọyọ́ online television and radio www.ajisebioyoradio.com ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o ajíṣebí ọyọ́ láàárí ọyọ́ ò ní ṣe bí baba ẹnìkọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajisebi Oyo online radio. Ajisebi Oyo laari Oyo ni se biba beni kokan.
3: Ajisebi Oyo laari Oyo ni se biba beni kokan. Ajisebi Oyo laari Oyo ni se biba beni kokan.

0: kú dédé àkókò yìí o ẹyin tèmi ẹ kú dédé àkókò yìí ní gbogbo ibikíbi tí a fẹ́rẹ̀ kan nìyí tó bá ń fẹ́ dé adéyinka ọlọ́sọ̀kan mi lè ní jẹ́ o pàpín balẹ̀ ẹ fi là ìlọsẹ̀ àròkọ ní mi ti sọ lórí ọbẹ̀ nínú àwọn tangan ajáàlú ọ̀yọ́ tí èé gbó lọ́sán nítorí bẹ́mi ọ̀pá ẹranko ọ̀hìn ọ̀pọ̀ ọgbà náà ni màá ń já sí pé mo rábà mi èèyàn kan ní ọ̀rọ̀ ìjẹ́nu òhun tí mo tún sùn tán tí gbogbo ẹnu mi ṣe wúyẹ́wúyẹ́.
1: ìyanu tètè agbọ́ ni.
0: ètò mi tẹ ẹgbọ́ tán ẹ̀yìn tèmi tí mo fi ń gbà wá níyànjú wípé ìrònú kákáríbọnú pẹ̀lú ìrònú àròjù kó tọ́ràn ń ti ń ṣe ni o ẹ̀nà ló wá tún jẹ́ kí n padà wá kí n tó wá fi òde lè lórí fún yín fún ẹnìkan tí ń gbọ́ mi lọ́wọ́ tó ní ìgbàgbọ́ tá ẹ mọ̀ pé bíbélì sọ wípé bẹ́yìn bá nígbàgbọ́ tó kéré bí ihòòrò mustardi ẹ̀yin yóò sọ fún àwọn òkè kan sídìí o òkè ó sì fi ti ìkálára rẹ̀ sídìí nítorí pé nígbàgbọ́ mo wá sọ fún ẹnìkan tó nígbàgbọ́ ń bẹ̀ ẹn tó fẹ́ mọ ronú sẹ́lẹ̀ ṣùgbọ́n tó nígbàgbọ́ ipé kò sí nǹkan tí olúwa ò lè ṣe o aya pẹ̀lú orin mọ́ọ̀mì yìí tààjọ wá sórí ètò mọ́ọ̀mì yìí kristi àfọlábí orísun iye pẹ̀lú orin wọn tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìyanu yóò ṣẹlẹ̀ ìwọ náà tó bá nígbàgbọ́ báyìí tó nígbàgbọ́ so sáti nígbàgbọ́ tó ń gbọ́ mi lọ́wọ́ níwòyí ọ̀la níwòyí àsìkò yìí lọ́la gbogbo òkè ìṣòro rẹ yóò ti di pẹ̀tẹ́lẹ̀ ìyanu yóò ti ṣẹlẹ̀ ọyá gbé òkè.

ẹni tó ti rò pin yanyan pé káwọn jẹ ẹkọ kólòbó kan yòókù káwọn sì mọ gọrun alákejì lọ wà láì. Ìyanu padà sẹlẹ̀ náà ni ìyanu sẹlẹ̀ nínú ayé ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí náà. Wọ́n fi àsìkò yìí ṣe shout-out sí bàbá mi kan láti orílẹ̀-èdè Brazil. Wọ́n ń bà mí ṣe ìtakùrọ̀sọ lórí ẹ̀rọ WhatsApp mi. Wọ́n ní orúkọ àwọn ni Felipe Olúọfà. Felipe Olúọfà. Àmọ́ tó wá rí pé Felipe Galvão láti orílẹ̀-èdè Brazil. Ọmọ ìlú Brazil ni wọ́n sọ wọ́n nífẹ̀ẹ́ sí àṣà àti ìṣe Yorùbá. Kódà wọ́n ń jóyè mi pé ó ń wo àwọn lẹ́mìí àwọn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà. Báwọn ó sì dé ìlú Ọ̀yọ́. A ń bà mí sọ̀rọ̀ lọ́wọ́ bí a ti tún sọ̀rọ̀ yìí o. Ẹ̀yin tèmi, ìyanu yóò sẹlẹ̀ ní wòyí ọ̀la o.

èdè mẹ́fọ̀ tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ń gbọ́ mi lọ́wọ́. Adéyinka Ọlásùnkàn mi kásà máa ṣe dáadáa tí mò ń fowókọ tí mò ń jẹ́ kìlọ̀ wà. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń bá wí o. Ìwọ́ tó nígbàgbọ́ ni mò ń gbá wí pé Ọlọ́run ó ṣe iṣẹ́ tuntun, yóò ṣe ohun tuntun, yóò gbé ara ìyanu kalẹ̀ nínú ilé ayé rẹ. Ẹni gbogbo èyí tó ń ru ẹ mọ̀ pé tò tí mo ṣe tán tẹ́lẹ̀ tẹ́ ẹ gbọ́ tán náà ni. Pé ká mọ̀ fìrò ń ṣe ra wa léṣe, eléyìí ló wá ń fún wa ni wọ́n ń jẹ́rìí sí i wípé tí wò bá ṣàtì nígbàgbọ́ níwò yí ọ̀la ìyanu.

0: kérésẹ́.
1: Iwọ́ tó wà lórí ìdòbólẹ̀ àìsàn tó ti ń wò pé àbí yóò padà ti ìpọ̀n mẹ́rù ni, àbí yóò padà ti ìpọ̀n, kò ní ti ìpọ̀n mẹ́rù o, níwò yí ọ̀la ìyanu yóò ṣẹlẹ̀.
0: Gbàgbọ́ nínú Ọlọ́run nínú ayé yìí, ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ.
1: Ya salam, ya salam, ohun tó lè ń bọ̀ wá dẹ̀rọ.
2: Ìgbàgbọ́ ni wo fi dúró.
1: Láti bí ìgbàgbọ́ dúró kódà kó kéré bí ìhòrò mustardi. Lẹ́yìn nígbàgbọ́ tó kéré bí ìhòrò mustardi, ẹ̀yin ò sọ fún àwọn òkè kan dìde kan sì dí, òkè yóò sì dí, ìyanu ńlá yóò ṣẹlẹ̀.

àwọn yìí ẹ rí pé ó ń súre ayọ̀ ó ń pàṣẹ ìtura ìdùnnú àṣẹ ìyanu ló ń pa sínú ààyè wa kẹ́ ẹ̀yà lọ máa dánlóòdù rẹ̀ kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ fi sí repeat àtìgbà tí èmi ti gbà á repeat ni mo fi sí o torí pé mo nígbàgbọ́ wípé ìyanu ńlá yóò tún ṣẹlẹ̀ nínú ààyè tèmi náà torí pé kò sí nǹkan tó ṣòro fún ọlọ́run ọba mi láti ṣe àṣòro ṣe bí n tọ́lọ́run ọba mi ò lọ́wọ́ sí tọ́lọ́run bá fẹ́ lọ́wọ́ sí tó bá ti lọ́wọ́ sí ìyanu oríṣiríṣi ọtún ọtún náà ni yóò mọ ṣẹlẹsẹ sí màtẹlẹ ń kọ pé ọtún ọtún lọjọ yọ ọtún ọtún náà ló ràn án adéyinka mo tún ti dé o aláwẹ ìjẹnu èdè bàbá èdè ọrọ bàbá ọrọ ìmọ bàbá ìmọ ìwà bàbá ìwà kọǹkọ bí ẹni tẹ ọmọ ọba aládéjì gọjìgan tògótògótògótògó abọgbọn nú tó ni mí tọ sọtọ sọtọ orú tó ru o èmi lọkùnrin sì bà olórí aláròyé nílànà òní mà tí mà ń wò sọsàn sùn mọnàmọnà mi sì káríbọnú bí ẹni tí ọlọgbọnú ọgbọnú mi gbèjì ẹgbẹjọ ni àgùtàn mi ń wò sọsàn sùn bí ẹni tí ọmọ bí ọlọrun rè adéyinka ta ló nígbàgbọ́ ń bẹun ẹ ti nígbàgbọ́ ìyanu ti ṣẹlẹ̀ ni. By this time tomorrow, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ níwòye ẹyin ò tẹ ẹ bá ti wá dé YouTube wọn ẹjọ nítorí ọlọrun kẹ ẹ subscribe síbẹ ẹ subscribe síbẹ àwọn orin lọlọkan ọjọ kan tó dùn tó je tí ń gbèsè náà ló wà níbẹ kẹ ẹ subscribe níta ẹ tún lè fi support wọn àǹtí mi tún jí ó yé mi pé bẹẹ lóde pé òde ìyàwó òde ọmọ òde nínú ṣọọṣì yín ní gbogbo àwọn àpéjọpọ yín ẹ̀ẹ́dẹ́ bá fẹ́ káwọn wá fún orin dàyín lára yá ń bẹ̀ ẹ̀rọ bá ní sọ̀rọ̀ wọn yìí náà lẹ́fẹ̀ẹ́ wọ́n sì mọ̀ ń bọ̀ ná.

ba be won wa minister ni so si ti ero ba ni soro yi na le pe won si o na ni won tun lo ni ori kan ni whatsapp won o ni 080 ti ati mu gege ati takada eyin temi 080 3541 4956 080 3541 4956 le kan si 080 3541 4956 ẹnì kan sọ pé òun ò tí ì mú gègé àti tákàdá ayé ẹmú ẹrọ yìí náà ni wọn ń lò lórí whatsapp o ẹrọ yìí ni wọn ń lò lórí whatsapp 080 3541 4956 080 3541 4956 ẹ sì mọ gbàgbé pé gbogbo àwọn ẹrọ ìkànnì ayélukára social media sí wọn lọkan ọjọ kan kristi orísun iye náà ni o kristi orísun iye máa mi afọlábí kristi o kristi afọlábí aka orísun iye ọyìn ìyá yìí máa gbà sí ńlá kó máa gbáyàkà sí dáńbẹ́

0: nínú àwò dámi ẹnu. Ìyanu tẹ tí ó gbọ́ tójú ó rí. Ó kọjá pé yóò mọ̀ fi pamọ́. Kíní ń jà ká mọ̀ fi kíní kan pamọ́ Iṣu ẹni bá ta àádọ́wọ́ bó jẹ ni. Tíṣu bá ta tọ́ bá ta tó ta tó.
1: Láìjà wípé.
0: Tó ta kọjá abẹ́ tó jẹ́ pé.
1: Ìyanu.
0: Gbígbin lèèyàn ń gbé.
1: A ó ta yìí.
0: Ọ̀dọ̀ bò kíni jẹ́. Ó tún jẹ́ ọ̀tún ní ẹ máa bọ̀ ẹjẹ́ àjọ máa jẹ́ o. Ẹjẹ́ àjọ jẹ́ kíni yìí ti rẹ́dì ó ti sẹ̀ o. Ó tún ti sẹ̀ ó ti sẹlẹ̀ o. Ẹ máa bọ̀ ẹjẹ́ àjọ jẹ́ kíni yìí. Èmi nìkan ò lè dájẹ́. Yún tí suba ta dáadáa.
1: Gbọ́n kò lè dúró.
0: Ewo là bùrọ̀ dá òbú. Tí suba ta dáadáa.
1: Ìmọ̀ ọ̀rọ̀ olúwa jáde.
0: Ó jẹ́ ọ̀tún gun ọ̀tá rẹ̀ gan jẹ pé. Tó rí bá kàǹgà tán. Tó kàǹgà tán yóò tún máa gun ọ̀tá èèyàn jẹ.
1: Ọlá rẹ̀ adára máa wí pé ni.
0: Usta Sukan ó ń sọ̀rọ̀ lórí ètò ń bí lànà. Ó ní ọlá ò tọ́lá ni. Tọ́lá bá tó ọ̀lá tán. Ọ̀tá èèyàn gan yóò gbà fún èèyàn pé Ọlọ́run ti ṣe ọlá fún èèyàn. Ó ti ṣe oore fún èèyàn. Yóò wá máa sọ pé olùsírẹ̀ olówó lọ́wọ́. Ọlọ́run olówó lọ́wọ́ ṣùgbọ́n mo kàn ń bínú rẹ̀ yín kan gbá tiẹ̀ náà ni. Ṣùgbọ́n olówó lọ́wọ́. Kó dàbí èèyàn mọ orin kan. Ọmọ orin kan o. Ṣùgbọ́n èmi egbò orin rẹ̀. Orin rẹ̀ mi ò tiẹ̀. Iyì tiẹ̀. Ṣùgbọ́n tí a bá kọrin báyìí. Orí tí ìtóore ni ò tóore bá tóore. Ọ̀tá èèyàn gan yóò testify pé Ọlọ́run sọ̀rọ̀ fún yàn. Níwò yí ọ̀la. Ìwọ́ tó o nígbàgbọ́, ìyanu ńlá yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Ẹ lọ subscribe sí YouTube channel Christy Àfọlábí Orísun Iye TV. Ní YouTube kẹ́ subscribe. Ẹ láìkí àwọn fídíò wọn. Kéèsì yìí nìkan ni wọ́n ní àìmọye àwọn orin mi orin ẹ̀mí. Tó jẹ́ orin ẹ̀mí náà ni wọ́n ní mbẹ̀.
1: Ìwọ bá gbàgbọ́ wà á rí ògo Ọlọ́run lórí ìdáwọ́.
0: Ṣé ẹ gbọ́ tá ẹ bá gbàgbọ́ ẹ rí ògo Ọlọ́run lórí iṣẹ́ yín. Nínú ìgbésí ayé yín lórí ìdílé yín lórí ọmọ lórí aya lórí ọkọ yín tẹ́yìn bá ti nígbàgbọ́ ẹ rí ìyanu Olúwa lórí gbogbo wọn. Èmi nígbàgbọ́ o. Èmi ní ìgbàgbọ́ o. I have faith.
1: Ó ṣẹlẹ̀ lórí.
0: Ṣé ẹgbàgbé ẹjẹ ń jà yín tán pẹ̀lú ìgbàgbọ́ ẹjẹ ń jà yín sí. Nígbà tí Jésù Kristì Olúwa wa ti ń lọ ní orí ọkọ̀ ojú omi. Tí òun àti àwọn disciples rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n lọ nínú ọkọ̀ ojú omi. Jésù ti wá sùn. Jésù ń tò gbé. Ó sì tún lè jẹ́ pé báyá Jésù ń pe rọ́rọ́ ni.
2: Ó ní láti.
0: Ni ìjì bá bẹ̀rẹ̀ sí ní ìjà. Ni ẹ̀rú bá ń ba gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù wípé. Àwọn ọmọ tẹ̀rí lónìí o. Àwọn parun níbi ilé ni o. Nígbà tí wọ́n wà lọ jí Jésù. Ó ní okọ́ ni. Ó ní ẹ̀rí ẹ̀yin tí gbàgbọ́ ẹ̀yin bẹ́ntì yìí. Ẹ̀yin tí gbàgbọ́ ẹ̀yin kéré yìí. Ẹ̀yin tí gbàgbọ́ mélòó-mélòó ni ìjì. Mélòó-mélòó ni ìjì. Ohun tẹ̀yìn bá dé láyé ní àyín. Ọlọ́run bá ọmọ ọba yín dè lálákejì ni. Ìyín tẹ̀ bá ti nígbàgbọ́. Ìyín tẹ̀ bá túbà yìí ní ayé. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọmọ ọba yín tù lálákejì. Nígbà tẹ̀yìn bá nígbàgbọ́. Ó fi ìgbàgbọ́ ó fi rìn lórí omi. Ìyín tẹ̀ bá ti nígbàgbọ́. Tẹ́ ẹ bá ti nígbàgbọ́ níwò yí ọ̀la. By this time tomorrow, ẹ máa kọ́ọ̀lù mi ni pé Dẹ́yìnká, ìyanu ti ṣẹlẹ̀ o. Kódà Iṣu yìí ta ọkọ̀ jáà bẹ́ẹ̀, ìwọ gan-an náà wàá bu su díẹ̀ jẹ.

wòye ọ̀la yanu yóò ṣẹlẹ̀ ọyá ẹjá tún gbàbí wọlé ná ẹjá gbàbí wọlé ná ọdọọdọ àǹtí mi onítèmi èèyàn mi ọmọ mi okun lọlá fún ńláyọ ọlásùkàn mi ìwọ náà wá dá sọ̀rọ̀ àánú tá à ń sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kọlọ́run kò fi àánú wá ayé mi pẹ̀lú àwọn tí wọ́n ń gbọ́ mi rí. Ẹjẹ́ mi fún ńláyọ̀ ọlásùkàn mi. Ọ̀rọ̀ anú ìyanu náà là ń sọ.

0: Ọláfun Láyọ̀ Ọláṣọ́kan mi lòun náà ń jẹ́ lórí YouTube. Ó náà ní ń jẹ́ ní orí Facebook. Okun Ọláfun Láyọ̀ Ọláṣọ́kan mi Amejoy. Hamejoy. Amejoy. Okun Ọláfun Láyọ̀ Ọláṣọ́kan mi Amejoy. Of Jesus Harmony Ministry. Lọ́yọ̀ wá níbi náà ni. Ẹni tọ́lọ̀ ń bá sàánú fún lọ́bọ́ nínú ewu gbogbo pé wọ́n kidnapped èèyàn lọ́tún lọ́sẹ̀ yìí. Àìmọye àwọn ẹlòmíì tí wọ́n ní. Wọ́n láyẹta wọn ní nǹkan kan wọ́n légede wọn ní nǹkan kan. Tọ́jẹ́ pé Ọlọ́run sì ń kó wọn yọ. Ẹ mọ̀ gbọ́, ẹ̀yin kété báyìí náà ní bímọ ń sẹ̀. Àánú lọ́lọ́run fi ń gba àwọn là o. Àánú ni o.
1: Ọ̀dọ̀ rẹ̀ lọ́rẹ́ ti ń wọ.
0: Lẹ́yìn bá ṣàti nígbàgbọ́ pé Ọlọ́run nìkan náà ló lè so ohun gbogbo. Kò sí nǹkan kan báyìí tó ṣòro fún Ọlọ́run ọba mi láti ṣe fún ni. Pàdé àmì yìí. Ntí ẹ̀ mú kọ sí ṣùgbọ́n yín náà ẹ súnmọ́ mi níbí ẹja dásọ̀rọ̀ yìí ọyá Ọlọ́run ọba ose o ẹ̀mí mímọ́ ose ẹ̀mí àwọn wòlíì torí pé ìwọ ló ń gbógun ó fọlẹ̀ wa àwa ọmọ ṣe o ṣeun.
2: Ẹ̀yin ló ń gbógun fọlẹ̀ wa ẹ̀mí mímọ́ ẹ̀ ṣe

0: Olúwa ni sing lorúkọ bọ̀dá mi tí ń kọrin yìí. Orin pọ̀,
1: orin kọ́.
0: Ẹ rí pé àwọn orin ìjìnlẹ̀ ni mo kó wá. Mo ti tún fi ìyanu níwòye ọ̀la. Mo ti tún fún un náà fún ara àwọn kátálọ́ọ̀gì orin tá a máa ń lò. Tọ́jú orin ẹ̀mí gidi. Ẹ mọ̀ pé àwọn orin tó gbádùn yàyín ilẹ̀ tí mo ń gbọ́ wọn. Ẹ tún máa bá orin ń pàdé torí wọn flóòdù ìyanu yóò ṣẹlẹ̀ wọn sí orí sábà wa náà. Tẹ́ẹ̀mọ̀ gbọ́ ní gbogbo ìgbà. Torí pé níwò yọ ọ̀la o. Níwò yọ ọ̀la by this time tomorrow ìyanu ṣẹlẹ̀.

0: ni.
1: Ẹyin tèmi, tó bá ṣe pé Ọlọ́run bá mọ̀ ń ṣe àmì ẹ̀ṣẹ̀ ni o. Tani ò lè dúró ná? Tani ò lè dúró?
2: Orí gbà yóò ọpẹ́ ni fún ọba.
1: Tí ò bá ṣe pé Ọlọ́run fàánú gbà wá. Èmi àtẹ̀yìn tó jẹ́ pé kìkì dá ò kúrò ẹlẹ́ṣẹ̀ jọ ni wá.
2: Ó ní láyé.
1: Má ṣe ń tèrà mọ́lẹ̀ là ń tẹ̀ ká mo dùn.
2: Láàánú gbà o.
1: Àti ẹ̀tún fi mọ lórí àwọn adábà Ọlọ́run nìkan, àwọn nǹkan ọ̀sìn míì náà. Ẹlòmíì á fọ ọkọ̀, àdìdì fi ọkọ̀ kọlu ẹran ẹlẹ́ran. Ẹlòmíì á gbá ajá, á gbà ń gbàkúgbà. Ẹlòmíì á tẹ ọmọ dìẹ pa, kò tiẹ̀ ní human feeling pé báyọ̀ ti ẹ̀sìn sí ni pé ó ṣèṣì, yóò sì dì tẹ ọmọ dìẹ pa. Àwọn ẹlòmíì ti dájú débi wípé wọ́n á máa fi odidi odó. Odidi odó. Ha torí Ọlọ́run.
2: Ajé.
1: Wọ́n mọ bí gún.
2: Òsolú.
1: Olóńgè nílò òye.
2: Ajé.
1: Fígún odidi adìẹ ló yẹ.
2: Òsolú wa lórí.
1: Àánú Ọlọ́run fi ń gbà wá ọ̀ tó bá wo ti àìṣe déédéé wa ni.
2: Sí ayé.
1: Ọlọ́run Nàìjíríà ni ọkọ̀ọ̀kọ̀ parẹ́ dànùdànù.
2: Nínú yìí.
1: Ṣùgbọ́n torí pé ń fàánú ń gbà wá.
2: Gbára nínú ìgbà dí.
1: Iná la fi wà ní àyè o. Àánú tó fi ń gbà wá yìí. Ọpẹ́ ni fún ọba ògo.
2: Kò sálágbára ní pẹ́sídẹ̀ǹsì rárá.
1: Yasalam yasalam sílùú ìjọlá àlewà lè gbéra.
2: Fún o, táwọn kan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa bọ̀. Àfọ Ọlọ́run tí ayé ń pè é. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.

ẹ kú dédé àsìkò yìí o. Mo kì í káàkiri àgbáyé ní gbogbo ìpínlẹ̀ tẹ́ ẹ ti ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Tó bá rí bó ṣe rí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ yín náà níbẹ̀ ọ̀hún. Ìyún lórílẹ̀-èdè Nàìjíríà ń bí aago mẹ́fà rọ̀lẹ́ ọkọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún. Ìyún látòkè òrùkí lọ́yọ̀ aláàfin wa ń bí lórílẹ̀-èdè Nàìjíríà tabìtalẹ̀ sí. Adéyìnká Pẹ́ńbọ́ bí aho irin ọ̀rọ̀ jẹ́nu òhunrun. Ọlọ́run ọba náà ní tọ́jú mi o, ó ní tọ́jú ẹ̀yin náà níbẹ̀ ọ̀hún. Ọlọ́run ó kú tọ́jú wa. Tí ò bá sí ọlọ́ọ̀lọ́ọ̀ ni pákútẹ́ ìbá ti má parọ èmi àti ẹ o. Tó o rò pé bá a ṣe ń gòkè, tá a jọ ń gòkè, tíwọ̀ ń gòkè, tèmi ń gòkè, tó o rò pé gbogbo àwọn èèyàn náà ló dùn máa ń nú ni. Ìra wọn ọmọ ọ̀fẹ́ kò pò dé, inú wọn gba kámú ni o. Nítorí pé ọlọ́run ọba ò gbà fún wọn, ọlọ́run ọba ó kú tọ́jú wa. Níbo lèmi ò bá wà lọ́jọ́ òní bí ò sí ẹ̀yin? Ọlọ́run ọba alágbára a lè wí lè ṣe a lè ṣe lè wí ọba tó ba lórí ohun gbogbo. Tí ò bá sí ọlọ́run lákàtà mi ni ọlọ́run tèmi fi ṣe apáta àdá àbọ̀bọ̀ tèmi wà láì hàn án pàkútẹ́ ìbá ti má parọ́ mi ti pẹ́ Dẹ́yìnká. Olùtọ́jú gbogbo ayé a dúpẹ́ lọ́wọ́ rẹ o. Tí ò bá sí ìwọ wàhálà, tí ò bá sí Ọlọ́run ọba Olódùmarè wàhálà àwọ̀ bá ti jámọ̀ gangan torí pé àti ẹ̀ jámọ̀ gangan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọ̀ èrùpẹ̀ lásán lásán.

lọ́wọ́ rẹ ọlọ́ọ̀ba lórí ìgbésí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá. Ó kù tọ́jú wọn o, torí bò ń bù fún àwọn bí òkun láwọn náà ṣe ń lé fún wa bí ọ̀sà bí ọ̀sà. Ó kù tọ́jú àwọn olólùfẹ́ wa, àwọn alátìlẹyìn wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé wọn. Ọlọ́run máa túbọ̀ bá wa bù fún wọn bí òkun, kán lè máa fún wa náà bí ọ̀sà. Wọn ò tún fún wa bí ọ̀sà, kán lè máa fún wa bí odò kéékèèké. Ọlọ́run máa bù fún wọn bí òkun, bù fún wọn bí òkun alágbá lúgbò, bú fún wọn bí ọ̀sà, bú fún wọn bí òkun bí ọ̀sà. Ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ, ó kù tọ́jú wa o, tó máa tọ́jú wa lọ. Deyinka Ayinna ni ọmọ ọ̀dọ̀ àgbà, ajáàlú Ọ̀yọ́ ti gbó lásán, nítorí pé bẹ́ẹ̀ mi ọ̀bá rẹ́ranko, mo rákàtà èèyàn, mo rábà mi èèyàn ni o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ayinna sọ fọ́lọ́ mẹ́ pé Ọlọ́run ó kù tọ́jú mi o. Ó kù tọ́jú mi Ọlọ́run. Ọlọ́run ọba, mo mọ̀ dúpẹ́, ó kù tọ́jú mi o. Ṣé lórí ẹbí lórí ara ni ká sọ ni? Ó kù tọ́jú mi. Lórí ọkọ lórí ìyàwó ni? Ó tún ó kù tọ́jú mi. Àbí ṣé lórí ọmọ lórí bàbá lórí màmá ni? Ó kù tọ́jú mi o. Ọlọ́run ọba, ó kù tọ́jú mi. Ìwọ nìkan ni o. Ìwọ nìkan ni. Ìwọ ni Alpha àti Omega.

0: Hey, tí n bá tó wọ ẹ̀yìn wò, ẹ̀yin lẹ̀ mọ̀ wọ ẹ̀yìn wò, kẹ́ ẹ wá wo gbogbo nǹkan, mo tún wá wọ ẹ̀yìn wò, mo wo gbogbo nǹkan táwọn tọ́lọ́run ti gba ipasẹ̀ tàwa náà tó fi gbéṣe. Tó gba pasẹ̀ tẹ̀yìn náà, ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin alátìlẹ́yìn wa, tó gbéṣe nínú ilé ayé wa nígbà tá a bẹ̀rẹ̀ ré. Tẹ́ ẹ bá mọ ọdún náà lọ́hún, tí n bá tún bẹ̀rẹ̀ sí ní ṣàròyé, tí n bá padà bẹ̀rẹ̀, tí n padà sẹ́yìn, tí mo wọ ẹ̀yìn wò, tí mo lọ wọ ẹ̀yìn wò, ẹni tó bá wọ ẹ̀yìn wò, tí bá máa ń wọ ẹ̀yìn wò náà jọ mọ̀ pẹ́ dú. Tí mo wo gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ níjọ́ kínní àná, àwọn míì tí wọn ò ṣiṣẹ́ yìí mọ́, àwọn míì tí wọ́n ti gboko bò mí lọ, àwọn míì tí wọn rí wà mọ́ tàbá rí gbà yí gbà yìí. O dúpẹ́ o, alhamdulillah rabbil alamin, ọpẹ́ ni fún Ọlọ́run ọba náà, ọba tí ọlá rẹ̀ ga. Níbo lèmi ò bá wà tí ò bá sí Ọlọ́run, bí ò bá sí ẹ̀yin alátìlẹyìn mi, níbo lèmi ò bá wà lọ́jọ́ èmi o. Where will I be without you? Without your heart, where will I be? Níbo ni bá wà lọ́jọ́ èmi? Bí ò sí Ọlọ́run, bí ò sí ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ ẹ̀yin. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, ọpẹ́lọpẹ́ ẹ̀yin.
1: Ọbẹ̀rẹ̀ dùn láwọ̀ mi, mò ń dánpẹ́ rí.
0: Àwa náà wá di ẹni tí ń ra mixer, tá ń ra mixer, tá ń ra microphone, tá ń ra microphone hanger, tá ń sanwó sipin. Ọlọ́run a mọ̀ dúpẹ́ o, tá tún ra table, pẹ̀lú àtìlẹyìn àwọn èèyàn wa, ara table nínú studio, ẹnìkan ló tún bùn mí lága. Nígbà mo fún lówó kókó bá ń ṣe lẹ́dà ságà mi, àga tí mo lọ jó mọ́rin, mo lọ sọ́dọ̀ wẹ́dà, mo ní wọ́n bá ń jórin mọ́rin, mo fẹ́ ṣe àga dòyìká bí àga sí àbábà tí ọmọ dòyìká bí sí àbábà. Àbúrò mi dáadáa, S-Man Construction, ọba ń jórin mọ́rin, mo fún lówó tásọ́rẹ́, mo tún gbé ọ̀dọ̀dọ̀ rẹ̀ mi ti ń ṣe fọ́níṣọ̀. Ó nà nígbà tó ṣe dáyé kan, ó ní sókàn mi ayé ò sí fún mi láti máa ṣiṣẹ́ yìí, nígbà máa gbé ọ̀fíṣà chair mi yìí lọ, tí mò ń lò lọ́dọ̀ mi tẹ́lẹ̀, lọ́ tún ṣe kọ́ máa gbé lọ. Ẹsẹ̀ rẹ ti bàjẹ́, mo lọ rẹsẹ̀ mi sí, mo jórin mọ́rin, lọ bá dúró rekete. Ìmí tún bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì tún bá wa ṣe lọ́wọ́, ó ti ṣe tébù, ó ku àwọn àga onípákó méjì tí ó tún ní lẹ́dà nínú. Déyìn ká pẹ́ ń bọ bí awérin ìlú náà ni mo fún. Tí ò bá wá ṣe àtìlẹyìn gbogbo yín, tí ń bá wá ro òkun, tí mo rọ̀ ṣà, tí mo ro bá, tí mo rò lọ sókè, tí mo rò lọ sódò, tí n bá wá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan, tí n bá bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lẹ́yọkọ̀ kan, gẹ́gẹ́ bí àtìlẹyìn yín tẹ̀ ń ṣe fún wa, wà láì ń wà ń bí láti ní di ọ̀la, di ọ̀túnla, ìjọ mẹ́rin, ìjọ márùn-ún, ìjọ mẹ́fà, ìjọ méje, ẹ sì mà tẹ́lẹ̀ ń kọ́ pé ẹjọ́ rọ̀run lọ́rùn. Ẹjọ́ rọ̀run lọ́rùn bíi kà sí nǹkan, wà láì nífi kan pé méjì tí ó fi di ọ̀túnla mẹ́rin. Ọpẹ́ ní pẹ̀nì sílé ayé àwọ ilé alára, ọpẹ́ a máa pẹ̀nì sáyé àwọ òkè ìjẹrù, ọpẹ́ a máa tún jẹ́ kéèyàn tún rí àdìpẹ̀lẹ́ ẹ̀sán, àdìpẹ̀lẹ́ oore gbà. Ọba náà lára ẹmọ lẹ́kún, ó ń lọ rẹ̀ wá lẹ́kún. Wàláì ọdún méjì ló ń pé lọ yìí o, on the 24 oṣù yìí, láàpẹ̀ ọdún méjì tá a bẹ̀rẹ̀ kan nìyí. Tí n bá wá bẹ̀rẹ̀ sí ní rojọ́, tí mo bẹ̀rẹ̀ sí ní rojọ́, tí mo bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ látẹ̀ ní ọ̀la ọ̀túnla, jẹ́ mẹ́rin tó fi di 24 tó jẹ́ kójú ojúmọ́ ni mò ń dá ọpẹ́ náà. Ẹ gbọ́, ṣé mo ṣàṣe jù ni? Bí ò sí Ọlọ́run, bí ò sí ẹ̀yin. Ọlọ́run ọlá yín lára tẹ̀mí déyìn ká. Ẹ kú ìtọ́jú mi o, Ọlọ́run ọba ó kú ìtọ́jú mi o.

0: ẹyin bá mi, ẹyin mọ́ mi, ẹyin alátìlẹyìn mi, ẹ kù tọ́jú mi o, ẹyin supporters mi, ẹyin listeners mi lójoojúmọ́. Torí bí ò bá sẹ́yìn tẹ̀ ń gbọ́ mi ń bẹun, níjọ́ mi tí ń bá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe program tẹ́lẹ̀ tí ń bá lọ wo backend lórí sábà tí mo rí iye àwọn èèyàn tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Inú mi á dùn, ara mi á gbá yẹ́gíyẹ́gí bí ara akẹ́kọ̀ọ́ asọmọ ìtún kí fóònù mọ́lẹ̀ máa tó sáré ṣètò bí ìṣẹ́jú méjì mẹ́ta. Lórí pé yìí wà ń bẹ̀rùn wà láì lèmi ṣe ń lé wá lójoojúmọ́. Ojoojúmọ́ là wá mọ èèyàn sí látàrí iṣẹ́ yìí ojoojúmọ́ là ń pàdé àwọn aláàánú tá tọ́lọ́run rán sí wa tí wọ́n sì ń jẹ iṣẹ́ náà. Torí pé bọ́lọ̀ máa rán wọn sunday kápá láti ṣe tí wọn ṣe ń kọ́ kẹlà bẹ́ẹ̀ ṣe sí i. A dúpẹ́ o, àmọ́ lóore o, ojoojúmọ́ làwọn ọmọ dúpẹ́ ọwọ́ yín. Ẹ kú tọ́jú wa o.
1: Ẹ kú tọ́jú mi.

0: Where will I be without your support? Where will I be without your help? Without you, help, where will I be today?
1: Thank you for your
0: grace. I bet it's in it, dog. I just don't learn no. I just don't know kiji. Ta day can heal it. Be ready, be ready. And to be that be done, I say, ta be better. Lord, you're not luck. Bi idan bi idan ni mo se ti mo lohun re gbogbo alanta kunpayin kekeke soloko bi idan bi idan la bere lojo na lohun o abi bi ere o wa jo bi ere wa lai kesere mo o olohun ba ngbo kesere o awon eyan gbadun wa o awa na a se ngbadun ara wa latara gbadun tawon eyan gbadun wa wa lai won feran wa po olohun ba ngbo won feran mi po emi na feran yin o tinu tinu ni mo fi feran yin olohun ẹyin náà ẹ ní ṣiṣẹ́ o gbogbo àdáwọlé yín ní ọmọ yọrí sí rere o gbogbo ìgbà tẹyin náà bá ń ra ọ́ra sẹ sọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba ẹ mọ bá àánú àtójú rere ọlọ́run pàdé o ojú rere àánú èèyàn àánú èèyàn àánú ọlọ́run àánú àwọn màláíkà àánú àwọn àlùjànú àánú àwọn màláíkà àánú ọlọ́run àwọn èèyàn ojú rere wọn ẹ mọ bá pàdé o torí bẹ́ẹ̀ bá gẹ̀sìn nínú tèmi nírọ̀lẹ́ yìí aláì ẹ ní kọsẹ̀ èyí ká hàn inú mi sì ń dádùn aníbi ń bá bojú wẹ̀yìn tí ń bá tún rẹnu mi inú mi a sì dùn ara mi àgbá yágiyági bí ara akẹ́kọ̀ọ́ aṣọ ọlọ́run látàrí tẹ́ ẹ ṣe yìí gbogbo sọpọ́ọ̀tì tẹ́ ẹ ń fún wa yìí wà láàyè àìmọye tálẹ̀ǹtì ni ó tún dìde látara tàwa náà hàn ẹni ó ní yìí ò ní tọ̀hún ẹni tó ní tọ̀hún ò ní ti bí hàn àwa lè rojọ́ ni àwa ò lówó lọ́wọ́ ẹ̀yin lówó lọ́wọ́ ẹ̀sìn tó ń sàánú wa àwa náà ń fi ọ̀rọ̀ sàánú àwọn èèyàn àwọn ẹlòmíì tán bá ti fẹ́ rúpin tán bá tẹ́tí sọ́dọ̀ wa bóyá orin bóyá tò tó tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ bóyá tá a ti ṣe tẹ́yìn tá a fi ń sọ pé káwọn èèyàn kan máa rọ́jú tá a fi ń ṣe tá a ti ṣe tẹ́yìn tá a fi bá àwọn ìjọba bóyá tá a ti ṣe tẹ́yìn tá a fi ń gbé àwọn èèyàn nímọ̀ níyànjú ni wọ́n kàn gbọ́ lásìkò kan lẹni tó bá fẹ́ ronú tó fẹ́ tó ronú tó fẹ́ pokùnso tẹ́lẹ̀ ni ọba ní pokùnso mọ́ ọ̀hún tí wọ́n bá sọ pé tiẹ̀ rí bákan tó ọba tún wú ọpẹ ẹgbẹẹgbẹ̀rún èmi ọpọlọpọ èèyàn lọ ọmọ pé bí ń tí báyìí ni tiẹ̀ jẹ́ lọ́dọ̀ tàwọn ẹlòmíì o tí gbogbo èèyàn bá ń dá sòro wọn jọ ẹni ó ní sòro eléyìí ò ní tọ̀hún ẹni tọ́ ní tọ̀hún ò ní ti bí ṣebówó lásán ni wọn ò ní báwọn ẹlòmíì bá sí pèpele tí wọ́n sì pèpele ìṣòro tán nílẹ̀ fún ọ tán ní kíkú gbogbo wa káwọn èèyàn ọmọ wa dá sòro wọn jọ káwọn dá sòro wọn jọ kí kálukú ti ẹ̀ mọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro pé kí kálukú ọmọ ẹ̀ṣẹ́ǹjì ìṣòro níbi tí wọ́n bá ti rí tẹlòmíì tó fi ìṣòro rẹ̀ lẹ̀ báyìí ọ̀ya gbé sòro rẹ̀ ńlẹ̀ kán mọ́ ń kóbó pé àṣẹ́mi ò tiẹ̀ ní sòro kankan. Ẹni tí ò dókò ẹlòmíì rí ni ó sọ pé oko ẹnìkan ò tó ko baba ńlá baba tó ọlọ́mọjà ní sòro ọlọ́mọjà rí sòro ọlọ́mọjà kí sòro dé bá wa ọ̀hún ìdùnnú ló ń jẹ àgbà ẹ mà dunnú ni o ẹ ní rogun ìbànújẹ́ o ìran ẹ̀rọ̀ fọ̀kan kì í rogun gbóná o tútù tútù làárọ̀ dẹ o tútù tútù làárọ̀ bàbá mo pàṣẹ ìtura ìdùnnú sílẹ̀ ayé yìí Adeyinka ọmọ aláṣẹ ni mi mo dé tàṣẹ tàṣẹ mo dé ti gbólóhùn tàfíèsí tọ̀rọ̀ amọ̀ràn tọ̀rọ̀ amọ̀ràn tọ̀rọ̀ ọlọgbọ́n kí kálukú ó wá máa mú bẹ́ẹ̀ a ní ẹ̀ máa dúpẹ́ nínú ohun gbogbo kásà máa dúpẹ́ kópa ẹ̀ wá kó tó wá máa pọ̀ ju ìbéèrè wa lọ àní ó ń pé ọdún méjì yìí lọ báyìí ó tiẹ̀ ti pọ́ ọdún méjìlá pé ààyè ọ̀nì 24 ní oṣù tá a wà yìí làwọ́ pé ọdún méjì tá a dá ìkànnì yìí sílẹ̀ wà láì tán bá bí ọmọ ní ìgbà tá a dá alẹ̀ lọ́hùn ọmọ ó ti máa rìn yóò ti máa gbẹ́sẹ̀ wọ́n tó ti fẹ́ wélé ọmọ náà ọlọ́run ó kú ìtọ́jú mi o ẹ̀yin èèyàn mi ẹ kú ìtọ́jú mi o ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ mi bí ò bá sí isu kí làbá máa pè níyàn a ní bí ò sí èlùbọ́ kí làbá máa pè lọ́kà àmàlà bí ò sí àgbàdo kí làbá máa pè ní sapálá ẹ̀yin tèmi kí làbá máa pè lẹ́kọ̀ọ́ yangan ẹ̀yin tèmi mo ní kí làbá máa pè légbó funfun ẹ̀yin tèmi kí làbá máa pè ládàlú ègbó pẹ̀lú ẹ̀wà ẹ̀yin tèmi kò sí tá a máa pè ní sapálá o ẹ̀yin tèmi àní bí ò sí isu kò sí tá a máa pè níyàn bí ò sí ẹ̀yin kí làwa ìjà máa jábọ̀ kankan ọlọ́run bá ń gbọ́ mélòó lára mi.

ẹkú ìtọ́jú mi ọpẹ́ olóore àdáǹdá tán ni a máa dá lójoojúmọ́ a máa tuntun dání ọlọ́run ọba dúpẹ́ lọ́wọ́ rẹ lórí ìgbésí ayé tèmi pẹ̀lú àwọn olólùfẹ́ mi pẹ̀lú àwọn alátìlẹyìn mi pẹ̀lú àwọn alátẹ̀tísí mi tí wọ́n ń gbọ́ mi lójoojúmọ́ ọlọ́run ọba ń gbọ́. Bá mi láti ìlú ọba tẹ́bà mi sọ̀rọ̀ níjọ ní wọ́n ṣàdúrà fún mi wọ́n ní kọ́lọ̀ ọmọ jẹun sì sọ kọ́lọ̀ ọmọ jẹun sì sọ o wọ́n tún fún mi lọ́rọ̀ àmọ̀ràn wọ́n ní ká máa ṣe lọ́ba àṣẹ ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́.

0: láti orílẹ̀-èdè Ìtàló, Italy, ẹ̀dúore. Ivory Coast, ẹ̀ṣẹ̀hún o. United Kingdom, mo dúpẹ́ dúpẹ́. Canada, ẹ̀ka àlẹ́ ẹ̀ṣẹ̀hún. Nàìjá, ẹ̀yin tí a tilẹ̀-tilẹ̀, adúpẹ́ o. Ẹ̀yin ti United States of America, adúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin ti Honduras, California, United States of America, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Russia, ọmọ Nàìjá ti ń bẹ̀ẹ̀bẹ̀, adúpẹ́ o. Ẹ̀yin ti orílẹ̀-èdè Libya, Ghana, Benin Republic, Gambia. Gbogbo ti Africa pátápátá, adúpẹ́ o. Ọlọ́ọ̀lọ́ọ̀ la yín làwà fi ń yan ló já wà á.
1: Ẹ̀mí mímọ́ ò ṣe o, ẹ̀mí àwọn wòlíì.
0: Ẹ̀yin lẹ̀ ń gbògo fọ́lẹ́wà o, ẹ̀mí mímọ́.

tí o bá sì wọ tó ń sáláàbò lórí wa lórí ilé ayé wa pẹ̀lú àwọn tó jẹ́ pé bá a ṣe ń sí òdùn mọ́ wọn ń nú bá a bá ṣe báyìí wọn á yín mú bàbá wọn bá rí wa lókèèrè wọn á sà yíyá bá a bá kọyìn sí wa bá a bá kọyìn sí wọn wọn á tún máa yín mú sí a àìmọye nǹkan lúbúlúbú tí wọn ti gbọ̀n sórí bàtà àìmọye tí wọn ti gbọ̀n sórí àga àìmọye tí wọn pè lórí afẹ́fẹ́ sínú afẹ́fẹ́ àìmọye tí wọn kàn mọ́gi lórí wa tí ò bá sí ọlọ́run tí ń ṣaláàbò àìmọye àfúnjẹ ojú oorun ọ̀hìn ọkọ ló ti gbabẹ̀ tí wọn ti di gbabẹ̀ dépò kú o ọ̀pọ̀ ló ti gbabẹ̀ dé ipò àìsàn ọ̀pọ̀ ló ti gbabẹ̀ tí wọn ti ṣe bẹ́ẹ̀ tí wọn ti gbabẹ̀ lọ tí ò bá sí pé àánú lọ́lọ́run fi ń gbà wá ọ̀hìn táńfíà ní ta ló dùn mọ́ kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni kò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni o àní ò sẹ́ni tó dùn mọ́ àforí ẹni táńfíà ní kò sẹ́ni tó dùn mọ́ o àforí ẹni.

àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun, àìmọye àfúnjẹ ojú oorun, àìmọye àpẹta ojú oorun. Wàláì pàkúté ìbá ti má parò wa tí ò bá sí Ọlọ́run ọba tí ń dààbò bò á tí ń ṣaláàbò lórí ilé ayé àwa náà ló yẹ ká máa fi dúpẹ́ lọ́jọ́ ojúmọ́. Grace and Mercy ni o, àánú ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀, àánú ẹ̀ ló ń sọ̀rọ̀, orí ọ̀fẹ́ Ọlọ́run ló ń sọ̀rọ̀ láyé wa o. Àánú rẹ̀, orí ọ̀fẹ́ rẹ̀ la ṣe wà láyé di ìwòyí. Àníta ló dùn mọ́ kó máa máa sẹ́ni tó dùn mọ́ o, àforí ẹni. Ṣoògùn wa la mọ̀ sí ni. Oògùn tó jẹ́ pé ń lò lọ́jọ́ kan mọ́jú tó jẹ́ pé orí ẹni báyìí náà ló lọ́jọ́ gbogbo. Ọlọ́run Elédùmarè ló lọ́jọ́ gbogbo. Ó ní ṣaláàbò wa. Wọ́n bá tiẹ̀ jẹ́ pé oògùn la gbọ́ kàn lé ni. Àìmọye àwọn tán ní yàrá ya fòrò rẹ láyé oògùn jù á lọ. Tó bá ṣe pé gèdè ni. Àìmọye ìgbà tí tíye ó pa, tí kẹ́kẹ́ pa má gbogbo lẹ́nu, tí kẹ́kẹ́ pa má ti òrò lẹ́nu. Tí ò tiẹ̀ níránti ọfọ àbẹ́gbẹ̀dẹ̀. Tí ò bá sí Ọlọ́run tó ṣaláàbò wa lásìkò náà. Tí ò bá sí Ọlọ́run tó dúó fún wa. If no be God wey stood for us, if no be God wey be for us, where we for dey? Where we for dey? Where we for be? Níbo làwọ̀ bá wà? Bóyá bá ti ti ojú oorun lójú ikú. Ṣùgbọ́n Ọlọ́run náà ló ń pa wá mọ́. A wá dúpẹ́ ni o. A ní ó ń pé ọdún méjì lọ tá a bẹ̀rẹ̀ ìkànnì yìí. Ìkànnì ajé ṣe bí ọ̀yọ́ bí eré bí eré. Aláǹta kùnpáyín kékeré sólóko bí eré bí eré la bẹ̀rẹ̀ lọ́jọ́ náà tán. A ní bí ìdá bí ìtàn ni mo ṣe tí mi lówó lọ́wọ́. Aláǹta kùnpáyín kékeré sólóko. Tí bá bá tẹ́jú ogbè mọ́ ni àmọ́ lówó lọ́wọ́ o. Ojú rere ni wòrí sí wa kápò rẹ̀. Ojú rere là á fi wowó. Ẹyin orí rere náà ni ti ìrèrè ìrèrè o lórí àgbọ́rùn ré. Ẹyin eré o lórí eré o lórí àgbọ́ eré o lórí àgbẹ́rù ré o. A ní èrè kò ní orí àgbẹ́rù lé orí rere náà ni ti rèrè. Eré o lórí àgbẹ́rù lé orí rere.

Ọlọ́run fojú ọlá rẹ wò mí o, kémi náà fi olówó, kí n dọ lọ́lá, kí n dọ lọ́rọ̀, kémi náà lè máa fi tọrẹ, kí n lè máa fún àwọn èèyàn. Fojú ọlá wò mí, fojú àánú wò mí, fojú ọrọ̀ wò mí o. Tọ̀, ìyá yín náà ní ti máa gé pété ná, torí kò síná, ayin. Fáyọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ mi ti fẹ́ kú. Oníyàn ẹsẹ̀ o, ọlọ́bẹ̀ ẹsẹ̀, ọlọ́ka ẹsẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi fìfẹ́ jẹ́ ẹ̀kọ́ ìbínú o. A máa bẹ torí ọ̀fẹ́ ní bẹ́sọ̀ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ wáyé tó bá ní ọmọbọ̀ nìkan láàbí dé bá ń lé nítorí bábá kò tètè kọjọ́ kan rí òun arọ̀ wá dé ẹ̀kún bá jẹrọ̀ mọ́ jẹ́lé jẹ́ kí n láyé ìpín sí ẹ̀rọ̀ wọ̀ láyé ìpín sí ilé olúwa rí gbóná inú ilé tẹ̀ tí ń gbọ́ mi ọ̀dọ̀ tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ níbi iṣẹ́ tẹ̀ tí ń gbọ́ mi ilé yín ọ̀nà yín ọ̀dẹ́ yín ìgbésí ayé yín ò ní gbóná kò ní péjú nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ o ayé ò ní gbóná mọ́ yín kò ní gbóná mọ́ èmi náà àní orogun òfin pínpín ìlú ò ní lè mọ́ wa tútù tútù náà láàárọ̀ bàbá mo fọ àyínlé ọlọ́run ọba lọ́wọ́ mo fi ọlọ́run ọba sọ yín òyìnbó ọlọ́run ọba àbúrò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ kó máa wà lórí ẹ̀mí àti dúkìá ẹ̀mí àtẹ̀yìn títí dìgbà míì láti máa pàdé adé yín ká pẹ́ ń bọ bí awo irin mi ì fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ì ní ba yín nínú ìbànújẹ́ o ẹ fi mí náà sínú ìbànújẹ́ ẹ ní bá mi nínú ìbànújẹ́ ká tó rí ra aláyọ̀ ká pàdé níre ká mọ̀ dolódì lẹ́yìn ara wa ká mọ̀ wá ara wa tì ààyìn ò fẹ́ ń kú àtọ́jẹ́ ìlókù adé àfúnmọ́rẹ́ mi àtàgbà òsì lọ́fà ọba rọ̀gúndà àbádẹ ìlọ́mọ àdéyìn bẹ ní fún tó dákẹ́ rigiri ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì láti mọ pàdé adéyínká ọlọ́sùnkàn mi ló kọ́ mi pa nígbà alẹ́ fi láyé lásàrò kò ní mí ti so lórí ọbẹ̀ nínú àwọ̀ tán gan múráyín náà ló kọ́ bàbá tó bí ńlọ́mọ ayin ìyá mi náà ni àríkẹ́ àríkẹ́ òkọ̀ àríkẹ́ ògọ̀ tó kẹ́kọ̀ọ́ ẹni ògọ̀ dání adéyínká ọmọ ọ̀dọ̀ àgbà ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: mi kúrò, ọ̀rẹ́ mi má gbé kúrò. Lájí ṣe bí ọyọ́ online radio.
1: You are currently listening to Ajise Bioyo online radio. Ajise Bioyo laari Oyo Ise Biba Ben kankan.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajise Bioyo online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì wa o. Ajise Bioyo láárí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.
3: Bímá bí kìtà bílà ìmí kúnlẹ̀ súra ti. Wa ayati thumma al-hurufi ta'azzamat salituka bil-Qur'ani wal-kutubi kulliha bi-asma'ika al-'uliya bi-ayatin fusilat دعوتك يا رب حقا وإنني توصلت بلا آيات جمعا بما حوت بسر حروف أودعت في عصيمتي التي بنور الاسم والروح قد علتي بنور الاسم والروح قد علت يا الدنيا تقول بملي فيها حصاري من قدري وفاتك شيء بخاري جزاك الله خير الجزاء ولا أراك من الأولاد مكروها يا ربي طول عمرا وعافية وأحفظه من كل شر الإنس والجان
4: الحمد لله رب العالمين
5: الرحمن الرحيم
4: ملك يوم الدين
5: اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم
4: بعد شيء
5: وفي علوم Ati Mose. Esa salat man nabi adiye. Efo po imi Olorun bere lara gugu te baje. Ati se. O pu ka ki awon agbalagba. Baba wa. Lanase.
4: Amen. Ibi ìjàngbọ̀n. Ibi wàhálà ìkólẹ̀ kan Ìbàdàn àbúrò.
6: Bẹ́ẹ̀ni.
4: Mo ti rí àwọn kankan. Ìlú méjì náà ni bí n bá lọ bẹ̀rẹ̀ àdìrà wọn dání. Ìbàdàn yìí àdìgbò èmi dìrà dání ni. Ntọ́ ọba ewu adọ́dọ̀ mi, ntọ́ lọ́n bá ní ọ̀pàdé òdìjú àlìkì àmọ́. Àmọ́ gbogbo òbí òkú à, a kàn máa lọ wa ní. Irú àbábá wa lánàṣẹ, àwọn àbá wa gáàsì eríṣiríṣi báyìí ẹ̀yìn jàǹkàjàǹkà tó lọ́n pé Lúbàdàn yìí. Ọ̀dọ́ ń bẹ́ nínú àwọn tó lọ́n pé ìjàlè lọ́wọ́ padà nínú àwọn àtúfà. Àwọn ni lọ́pọ̀lọ́ sùn mí. Nǹkan wo ni wọ́n àti wo ni àfa Sàdálà tún yá wá sí. Ẹ bá wọn àfa ni. Ọkàn fẹ́ẹ́ fi pétọ̀ bọ̀dá mi nílé. Nǹkan fẹ́ kẹ́ ẹ mọ̀ ní ìdí wà sí
6: kan.
4: Wọ́n àti wo ni yóò ṣe lọ́dọ̀ ọdún níwọ̀nyí. Ní ti ń wo. Ní ń wo pé wọ́n àti wo ni yóò ṣe lọ́dọ̀ ọdún níwọ̀nyí. Àmọ́ kò sí bí jọ ti tó bí jòkó ti tó èyàn sì wá sí. Kọ́dà bọ́sà àyà kan.
6: Bàbá Ọlánàṣẹ́.
4: Gbogbo nítorí ọlọ́run ṣe fún yín ọlọ́run ní ìjọba jẹ.
6: Amínà.
4: Èdèrí ọmọ àtẹnubí àtara bí ìlú wa báyìí. Ta àrò mọ́ yín ọlọ́run ní kíkẹ́ kàṣẹ wá.
6: Amínà.
4: Ọwá ní kíkẹ́ kàṣẹ yín náà.
6: Àmì.
4: Mo fún ọkọ yín kí gbogbo àgbàlagbà tí ń bẹ́ ń jòkó ni. Ọlọ́run tó iṣẹ́ ń ṣe ọlọ́run tó ń bẹ lára ayé tí ọdún sì ti funfun yá yá. Mo fi yíwọ̀n náà pé ọlọ́run. Ọlọ́run ní jẹ ẹ̀rá rí.
6: Amínà.
4: Ọláàfáà mi wájú ọlọ́run.
6: Amí.
4: Ẹ̀yin ìyáwó obìnrin. Mo kì í púpọ̀. Ẹ̀yin ọ̀dọ́. Tá a jọ jẹ́ bákan náà. Mo kì í púpọ̀. Mo kì í púpọ̀. Èèyàn ní wà kọ́kọ́ láwọn ọjọ́ tiẹ̀. Àwọn àti ìwànú bẹ́yẹ̀ bá kí ọ̀ya ni. Ṣúà. Ó dùn mọ́ wọn mọ́ rírọ̀.

0: na wàdà tó lọ ì. Jẹ́dẹ̀lẹ̀ àádì fàlẹ́ ọ̀lọ́ ìmà tarakù.
1: Ìtàkùrẹ́
0: náà.
1: Owó ọ̀la wàhálà ẹ̀dá ọlọ́run làwọn mẹ́tẹ̀ ta ń jẹ́. Ìjọ tọ́lọ̀ wọ̀n bá ń dá wọn ẹ̀yìn ìbàdàn kò pé ní gángan sí. Bẹ́ẹ̀ bá dáyé ìbò lẹ́ẹ̀mà gbé ojú ẹ̀ fún yín àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ́sọ̀kan lè wọ́n wáyé.

0: ta fúru fúru bọ́ bá ní káàdì káàdì àwọn aláwo àwọn tí wọ́n máa tara àwọn jẹ tí wọ́n láwo làwọn ni àwọn tí wọ́n fi sè ọjà ọmọ tí wọ́n fi kọrùn wọ́n máa pè ṣáàkì wọn adẹ́rù bẹ́ẹ̀ni ẹ̀rú bámbà irú wa ìgbọ́. Àwọn ni wọ́n fẹ́ bá ìta ìfọ́gbọ́rọ̀ gbọ́gbọ́.
1: Kádàlẹ̀ àádì fọlá wà lọ́ọ̀ì máa tàrà kú.
0: Ẹyí ìbàdàn ẹgbọ́n gan ni.
1: Sanwó-ọ̀la ná.
0: Ó ní tùmọ̀.
1: Wàfihàn-ìlà ná.
0: Ó ní tùmọ̀.
1: Wàtàlíkì ná. Wàtàhàjì ná. Wàlámùnà

0: ẹ ti parí ẹ o sọdẹ bẹrẹ yìí àjùbà yín mọ a ti parí yìí.
1: Tádàlá àádì.
0: Àjẹ́sí ń bẹ nìyí àjùbà yín mọ.
1: Tádàlá àádì.
0: Ọlọ́run ní ibà.
1: Fàlá wà lọ ìmà tarakù.
0: Ọdáyé kìlọ̀ ọmọ ẹ̀yẹ rí ọgbáyé làwọn ọ̀sán lọ́wọ́ ẹ̀yìn wọlúpẹ̀lẹ̀ lọ́wọ́ rí àwọn owó ní.
1: Táwọlá.
0: Ẹ̀mbọ̀ ẹ̀yẹ mẹ́ta náà ló gbélé lọ. Àwọn bàbá sọ̀tò kó ìjẹ́ kan nù wọn. Àwọn méjì. Àwọn
2: òní.
0: Oríjọ́ mi. Nso.
1: Àlámàkọ́ láti náà yá rọ̀bà náà kí fi náà.
0: Àfà mi àmínú àṣírí tá àfà mi bọ̀ mi láyé jẹ́ ọ̀jẹ́ ọ̀rẹ́ nìkan bà mí máa fún ní wí lọ́wọ́ lọ́wọ́.
1: Bàtẹ́ náà zá kíá.
0: Ẹ ní àkọ́dá kí ni wọ́n ní àṣírí púpọ̀ èmi ó sì gbé eré ìrìn ọ̀dà. Àwọn aláàjì kí ni wọ́n lè pè yàn ọ́ yàgbẹ́ kò ní dà fún kọ́jà ìyá ẹ yọ kẹta àfà mi fún mi nù. Mo lè ti ri pé mo ti sá o ti jẹ́. Mo ti sá sí yàn o ti mú. Nzo. Yóò sì fẹ́.
1: Wàrà dà lọ àfidàná.
0: Ìdàgbé.
1: Nà.
0: Àwọn alùpùpù kàdí ń bẹ ń bàdàn. Kàdí rí mo kí wọ̀n yán yán.
1: Lọ.
0: Kìjà rí mo kí wọ̀n yán yán. Rìfẹ́rì mo kí wọn pátápátá. Lẹ́kì bá ń bì mo kí wọn yán yán.

0: Adiyala
1: Owo Sabili
0: Yoo
1: Iyo Ifayi
0: Amalaki
2: Omuja lowo rara
3: Allah
2: ẹni tí ń bá ń sọ̀rọ̀ lọ́wọ́
3: bẹ́ẹ̀ bá ń bí lẹ́ ọ̀pọ̀ gbọ́dọ̀
2: fi
3: hàn
2: wọ́n bá fi hàn ìkọ́ sí kọ́dàbọ̀ ọ̀fẹ́ náà ìwọ́n náà máa gbé
3: wọ́n bá lọ́tọ́ lọ́wọ́ fún ìyàn
2: Allah
3: bọ́lọ̀ ìtọ́lọ̀hún pẹ̀lú tí máa sọ̀rọ̀ nù
0: ẹyin tẹ́ bá máa wọ́ yí padà láàrin aago
3: mo kì í
0: àfà wa
3: ní
0: agbárígbó
2: òun kéjì ẹ̀mí náà kéjì mi
3: ìjọ́nà lọ́wọ́
2: àwọn àmàkù bá ti rí ni
3: Allah
2: àbùràzákì ló ti kíní
3: bàbá àbùràzákì
2: kọrùn lọ́kọ̀ọ́kan
3: ọlọ́wọ́n wò lálùkùránì
2: kò ní tẹ́
3: amínà
2: fọwọ́ pẹ̀lú àfáà tó lè ṣe tó ṣe mú ṣe ọlọ́run wọlá kábàrí bàbá àgbàrí gbòmà púpọ̀ bí ọba lọ láyé ọlọ́run ní kẹ́ ní àbùkù kì yọ.
3: ami
2: ọlágbogbo ojútù wò mí
3: amina.
0: ẹ̀yin youth
3: mo kì í púpọ̀
2: ọ̀rọ̀ wa ọ̀pọ̀ níbànà ẹ̀ rí pé mo ní wàásí wàásí mo wá ọmọ ìyá àti àbúrò mi wá ni ibì kan láwà tá a ti ṣe wàásí lọrin púpọ̀ wá di kabi 12 mo lọ yẹ jalo a n lọ lọrin lọrin
0: teyan ba wo de sadala
2: a fẹ lọ fẹ yala a de wo ilorin mo lọ sọ pe
0: won gbe gan ni won gba le gan
2: ni won pe lọrin mo lọrin lo pe ibadan ti ọlọrun e la pe pafasa pa jare e la pe ko lo ku de pe
3: pafasa ka
2: wallahi te ba pe ni jare ti
3: pafasa ka ni
2: eto
3: ọmọ ya wa lo pe lọrin lo pe ibadan ti ọlọrun
2: ilorin a ti fẹ ara wa
3: a le mo fẹ ara wa
2: amọ lẹyin odi bayi
3: a fẹ ara wa
2: wọ́n lé ẹnìkan
3: wọ́n lé ẹnìkan
2: mọ́ adé kò ẹ̀mọ̀gbàmí wọn
3: mọ̀ jẹ́ gbẹ́gbẹ́
2: mọ́ ní sọ̀rọ̀ pa
3: ìkíra wọn gbàgbà.

0: òní jẹ́
1: orúkọ bí a bá ń gún nǹkan nú ẹ̀ tí wọ́n fi ń gún ní máa ṣe
0: po
1: àmọ́ kọ́ bá jẹ́ títí di odó òun ṣe
0: gbì sí
1: ọwọ́
0: ọnu
1: òun
0: kì ní
1: ọwọ́ ní bàbá lára ọgbọ́n máa wọ́ ni
0: nígbà wá pẹ́
1: aláyì
0: wàdáyì
1: ọlọ́run ṣe kẹfẹ́ yẹn àbá
0: o
1: mo ní kí ló dé
0: bàbá lára ọdún tó gbogbo ara àlejò
1: ní wọ́n pé
0: òun fi kún owó léwá ní
1: lẹ́yìn àfáàbà sírù tó máa san iye tó ń san
0: ọmọlọ́pàá
1: kòjù bá rùn lọ
0: ọ̀dọ̀ wà lọ́wọ́ wà
1: ẹ̀yìn ìbàdàn
0: ẹ̀rí àlọ́
2: àlọ́
1: bẹ́ẹ̀ tí lè pé mọ́nu
2: àlọ́
1: ẹ̀kí ẹlẹ́ẹ̀kẹta kú ó sì máa gbọ́dọ̀ bí títì
2: àlọ́ akọ́wárù
1: ọlọ́lọ́run
0: ọ̀wá
1: tún wà kàkàkì
0: kí ló tún wá kí
1: ọ ń bẹ nítorí ká ṣe ahmed tijani rọ́dí
2: ọlọ́run rọ́dí ọlọ́run ani wò
1: ọlẹ́rù
0: nígbà ó
1: kí ní bọ̀ ọlẹ́rù
0: àwọn ẹ̀rù
1: ni ọlọ́wà lójú ọ̀nà ẹ̀wọ̀n ọ ń bẹ nítorí ká ṣe àtọ̀lọ́kọ́ bíi tẹ́tẹ́ sọ́lọ́ òṣòrò
0: ọláyà ń pa ọ
1: kí ní pọ̀ ọláyà
0: àwọn tí
1: ìpániláyà
0: kí ọlọ́wà lójú ọ̀nà ẹ̀wọ̀n
1: ọmọlọ́run
0: ọmọ abẹ
1: ọmọ
0: kì
1: ọmọ
0: afa
1: o tún wá lẹ́nu
0: bọ̀
1: ìwọ ló kù tó ń dẹ́nu bara rẹ
0: afa wa fadala
1: mo kí afa fadala
0: púpọ̀
1: ọlọ́run tó ní okòwò
0: jọba yìí
1: wọ́n bá tún lọ ọdún tó ń bọ̀ tó
0: pè mí
2: ṣá allah
1: tí n bá tí n bá lórí
0: yìí pẹ̀
1: ní tó dáhùn
0: ọlá àwọn àbàdàn yìí
1: mo ní
0: ọlá
1: owó
0: wàhálà
1: wọ́n sì ń lọ
0: bí
1: ọlọ́run tí
0: òjú wọn máa lọ
1: ìwọ ọlọ́run
0: ọjà wa tó
1: gbóni ká máa
0: lọ
1: rí owó lè bìtì wọn bí tí wọn lọ ń lọ lọ́rin
0: bẹ́lẹ̀ yìí bá ń
1: ro owó bọ̀ láti ẹ̀kọ́
0: alájì
1: afa
0: ẹgbà mi
1: ọjà mi wà lórí
0: ṣíṣì
1: kò tí ì dé for the past 3 months
0: àwọn àfáà nítọ
1: àdúrà náà lọkàn
0: yóò dùn owó lọrin
1: ọlá mo wọn lọrí
0: ọlá
1: nílé wọn ti dé bẹ̀rù
0: èmi ń lọ ọyọ
1: ọmọ ọyọ
0: o lè mọ
1: lè ṣe kẹkẹ lọwọ
0: àmọ yóò ní
1: ní fìlà bíi
0: tí ajé
1: yóò sì ní
0: ẹsí
1: yóò sì
0: rẹ́sọ̀ kòtò kan tí ò ní délẹ̀ kò sì ní lókè
1: yóò sì
0: wálé kẹsì
1: pàkan sọ̀rọ̀ ọwọ́ pẹ́lá àti
0: òjò yóò dìbí
1: wọn rí
0: òun ló sì wọ́ pa kan
1: bẹ́ẹ̀ bá wá ní
0: ẹ̀bá pàdé
1: pé bọ̀dá
0: bọ̀dá bọ̀dá
1: àjíjẹ bí ọ̀yọ́
0: lọ́wọ́ alọ́ yóò ṣe bí bá bẹ́ẹ̀ ní
1: kọ́ọ̀kan
0: ẹ̀ rí
1: òun dúró bẹ̀rù
0: ìwọ wàhálà
1: gbọ́dọ̀
0: wàhálà ń lọ ń lọ
1: ó dé ẹ́sì bí ìyọ́ bẹ́ẹ̀ sàárẹ̀
0: wọ́n tọ́jú ẹ̀ wọ́n ní nìkọ́
1: ní ìkọ́
0: wọ́n tọ́jú ẹ̀
1: ó ní
0: gírígírí
1: ń kọjá
0: dókè
1: ọlọ́dà bí
0: fóun tí ń bá mi rí ẹ̀rọ
1: wọlé
0: àtọ́gbádùn
1: àtọ́gbádùn
0: ó ní kú ní
1: wọ́n ń ti lọ
0: wọ́n ń ti lọ
1: ó dé tó gé ti èkó
0: ọkọ̀ já sí èkó
1: tán
0: ọdọ̀ àárín èkó náà
1: tán pè láìláì
0: wàhálà dá
1: kí ó kí ó
0: bọ́ọ̀wọ̀
1: mọ́tò lọ́hùn
0: ìjàgbà
1: bọ́ọ̀sọ̀
0: mọ́tò
1: ìjàgbà
0: bóòrò
1: jẹjẹ báyìí
0: ìjàngbà
1: bóòrò
0: èkó máa tò
1: ìjàngbà
0: bóòrò
1: kẹkẹ
0: lásán lẹkọ
1: ìjàngbà
0: bóòrò
1: pàǹtẹ̀jẹ
0: ẹrù lẹkọ
1: ìjàngbà
0: bóòrò
1: báwo ẹni tí mú
0: bó lásán
1: ìjàngbà
0: wọn
1: fi ní
0: ẹjú ọ ní o
1: ìjàngbà.
0: àṣelọ́run lọ́dọ̀
1: òkú
0: ẹ̀yin ìbàdàn mo bá yín
1: lọ́dọ̀ lọ.
2: alhamdulilayi.
0: ọlọ́run ọ̀jẹ̀ wà
1: lọ́wọ́
0: wàhálà òkú sí
1: àmì ẹgbẹ̀rún
0: bá a ti ń bọ̀ ní ìṣẹ̀lẹ̀ kẹgbẹ́ mọ́tò
1: àmì
0: ṣọ́túnà
1: ájúlóyún
0: àbúrò
1: èkó ni
0: lùlù
1: wàhálà
0: kẹrọ
1: ọkùnrin ọhún
0: ó kí wú ẹyìn
1: àbá
0: ìtakúrè
2: náà
0: ọlọ́run ní ká máa jọra
1: wa
0: kí ni òní
1: yá máa wúra
0: pé àjọra
1: wa
0: bá a ti wà
1: níyìn
0: àjọra
1: wa
0: àwọn àdébí ọlọ́run.

0: àwọn náà jọra wọn.
1: Àwọn nínú ilé Ọlọ́run.
0: Wọ́n jọra wọn.
2: Ọlọ́.
1: Àwọn olówó.
0: Wọ́n jọra wọn.
1: Àwọn ọ̀tá tí wọ́n sójú ọ̀nà Ọlọ́run.
0: Ẹ bàbá wa lánàá sẹ́nàṣẹ́.
1: Àwọn ọ̀tá ná tí wọ́n sójú ọ̀nà Ọlọ́run.
0: Àwọn kàásì ná tí wọ́n sójú ọ̀nà Èṣù.
2: Bá a ti wá lọ ayé nù.
0: Ọlọ́run wa ni ẹ má dàbí àwọn kan o, ẹ̀yin ìyáwó obìnrin.
1: Ọlọ́run ni ẹ má dàbí àwọn kan.
0: Ìtọ́pà mi lẹ́rù láyé lára ẹ̀dá,
2: òun ni kádàrá.
0: Ẹ̀yin ìbàdàn,
2: ọ̀
0: kádàrá.
2: Ọ̀yẹ̀ kí ẹ̀yìn bá sùn tó bá jí.
0: Tó kí òun fọ́lọ́ ọ̀tọ́,
2: ọ̀yẹ̀ kó jò fún wa.
1: Ọlọ́run o,
0: kò sùn.
1: Kí ni ọ̀pá
0: Bùnì mọ̀ parí ẹ̀ sí.
1: Ọbásanjọ́ lu ọdún mẹ́jọ àti bọ̀tán Ọbásanjọ́ ò sì dá.
2: Lọ.
1: Ẹ dákun ẹ̀wòjọ́ ti dí mọ́ ṣe yà yà yà
0: yà yà.
2: Ọbásanjọ́.
1: 8 years in the democracy.
2: Àti bọ̀tán bàbá ìyábọ̀ lọ́tọ́ ò sì dá.
1: Within 1.5 seconds,
0: tọ́ba sanjọ́
1: tí ó gbé jọba kalẹ̀,
0: ó sì bá yé ara ẹ̀ jẹ́.
1: Ọbásanjọ́ ó sì ta ìjọmọlúwàbí ẹ̀, ó sì dànù omi. Láàrin ìtẹ́jú kan àbọ̀, tọ́ba sanjọ́ ó gbé jọba kalẹ̀ pé mo ṣe é tó ibi mọ́dà irú léèrè Nàìjíríà. Ó ìtúkàn fún kí òtí ní dáa fún gbẹ̀yìn.
0: Ẹ rí báyìí,
2: ọmọ Nàìjíríà.
0: Mo lè dìtà ń ṣe lórí àfáàsà dáadáa ń bá dà lọ́rẹ̀ méjì.
1: A fi ń rán ara wa létí pé ibo là ń wá ń lọ kàn.
0: Ọbásanjọ́ ń lọ òfòwò kekò.
1: Ọbásanjọ́ ń lọ òfòwò
0: kekò.
1: Ó tún fi kú fat. Fat can we?
0: Ẹ wo orúkọ rẹ̀ John?
1: Ká lápẹ̀jú rẹ̀ wọ́n tà ní 300. Njọ wọn ti tún kan fat
0: lórí ojú tó fi kún.
2: Ẹ mọ̀ ara ní ìdàgbé
0: fọ́fí fọ́fí.
2: Ọ̀kadà ní
0: ìsìn
2: yá mú tẹ̀lẹ̀ ní tẹ̀lẹ̀
0: ọ̀kadà ní àti kékeré ojú mọ̀ bẹ̀rẹ̀ wọ́n ní ìwé
2: ẹjọ́ sà.
0: Ibi mọ̀ ń lọ sí ìwòrò lábẹ́
2: bí. Ẹ̀yin náà wọ́n ṣe gbogbo ṣe àìmọ̀ gbọ́dọ̀ fún gbogbo ọkùnrin náà ókè.
0: Ọ̀rẹ́ mi ní
2: abẹ́ bíríjì.
0: 150.
2: Ọmọ abẹ
0: ẹ dákun.
1: Tẹ́ lọ ni abẹ́ lọ. Ìtàgúrẹ́ àfà wọ ọlọ́run sí ni ọ wá pè ọlọ́run rí Nàìjíríà.
3: Àdìrúnlé mojíbà ilẹ̀ ìhà ìrùdí Málánà.
1: Ládọ́jà òun lo ìbàdàn títí ẹlẹ́kú. Ẹ lè lọ ó tún padà wá olówó ọ̀sẹ̀ méjì tọ́sẹ́ kù ń bẹ lọ́wọ́ àkàlà lọ́wọ́ lónìí. Ẹ dẹ́kun ẹbí wọn ibo là bọ́.
3: Àdìrúnlé mojíbà ilẹ̀.
4: A ti ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ò ní ṣe bí Bábẹ́ẹ̀nì kọ̀ọ̀kan.

ẹnìkan bí mi ó lẹni tí ò bá wá lọmọ láyé tí ò bímọ láyé bó wá nírú wọn náà wọn sì lè mọ gbáyé lọ kárin ké ṣe bí ìdodo ẹfọn àǹfààní wà ààyè wà fún ẹni tí ò bímọ náà láti mọ gbáyé lọ kárin ké.

0: ẹ má bínú sí mi ẹyin tèmi o
1: ọ̀nà ọ̀fun lọ́nà ọ̀run ni o
0: ẹ dákun tọ́jú ọlọ́run ẹ má bínú. Kọ́ ìtọ́ máa mi kan ni mo sáré lọ dá lóhùn mò ń bọ̀ ná. Ṣé gbàgbé àkòrí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀? Mo ní àwọn ọ̀nà tí ẹ̀ lè gbà fi máa gbé ayé lọ kánì kése bí ìdodo ẹ̀fọn. Ṣé ẹ̀ sì gbàgbé pé mo ti yànnà náà ti èyí tó jẹ́ ti èyí tó rọ̀ mọ́dílé tí bàbá bá kú tọ́ mọ́ ń bẹ̀ láyé ilẹ̀ mi fi gùn lẹ̀mí fi tọ́jọ́. Ikọ́ ń bẹ̀ nù o. Mo ní bíi méjì bíi mẹ́ta ló pín sí. Ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ ọbẹ̀ náà ni kí bàbá pàṣẹ kọ́ mo sì máa gbé ilé ayé. Tóun náà bá tún lọ tóun náà tún bímọ. Òun náà tún fi ibi tó lò yòókù tó lò dé. Ọmọ rẹ̀ ó tún kọ̀ tí ní ibẹ̀ láti bẹ̀rù. Wọ́n á sọ pé àwọn tí wọn ò bímọ ń kọ́. Bàbá tí wọn ò bímọ ń kọ́ àwọn tí wọn ò lọ́mọ láyé ń kọ́. Táwọn náà ò lè gbáyé lọ kánrin kése bí ìdodo ẹ̀fọn. Mo ní ayé ń bẹ àǹfààní rẹ̀ wà mò ń bọ̀. Òun náà ni mo fẹ́ gbẹnu lé.

ọlọ́dọ̀ ọlọ́ ẹ̀kọ́ sùn náà ọ̀gẹ̀gẹ̀ iwájú náà.

tọ́ ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ náà ni n tá a bá ṣe fún àwọn èèyàn tá a ṣe fún àwọn èèyàn. Àwọn náà ni wọ́n máa wá sọ látẹnu dẹnu ló kọ ọ̀tún ní fi parẹ́ láíláí fà àbàdà yóò wọ́n sọ wọ́n máa sọ̀rọ̀ wa lẹ́nu bí ipa wà ńbẹ̀ wọ́n ní lámàyín. Tí ó bá jẹ́ pé ẹnìkan tí mo ń bá èèyàn gan ẹ̀gbìn dànù ni a mọ̀ gbọ́ tá a bá jẹ́ pé lámàyín bẹ ni mo jẹ́rìí rẹ̀ kúrò ẹ̀gbìn tó tabà mí yìí ò bá ti lè tabà mí láíláí. Tó bá ṣe pété àmọ̀dù ń bẹ ni irú tó ṣe mí yóò mọ̀ ní ṣe mí. Nígbà ayé lámọyín àti tàmẹ̀dù báyìí báyìí báyìí ni wọ́n máa ń ṣe fún wa. Ṣé ẹ gbàgbé òwe kan tí mo máa ń gbà pé bó ṣe wù ká pẹ́ láyé tó ogún mẹ́ta péré nìpín wa wò. Ńdá àbájẹ ńdá àbámu pẹ̀lú àwọn orin oníláàdá tá a bá ṣe fáwọn èèyàn. Lórí bá àkọlé irinwó bá àárín ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ aṣọ bá ara mílíọ̀nù ọkọ̀ ẹni Hausa Kingston ń kù ní olo gbogbo ẹ̀bá abálọ́tán o. Kódà tí dórí aṣọ tán máa ṣe wá tọ́ba ilé jẹ́ aṣọ tó bá wọ́n jù wọ́n sì wáá wú òkú olúwa rẹ̀ lóru wọn bọ. Àbíbí ìbá aṣaṣọ pàtí. Ṣùgbọ́n orí oníláàdá tá a bá ṣe gangan ó náà làṣẹ sílẹ̀ tí ó jẹ́ àbọ̀ wá bá iná ni ó tún jẹ́ kí wọ́n lè máa rántí wa lọ́jọ́ gbogbo. Àìmọye àwọn èèyàn tí wọ́n ti kú táwọn èèyàn ti gbàgbé wọn tí wọ́n rántí wọn mọ́ láíláí fà àbàdà. Nígbà jẹ́ pé wọ́n tàn wọn ní ìtàn ni wọn ò ṣe pẹ́ tán. Mo fi máa ń sọ pé àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ò pẹ́ tán.

ẹyin tèmi àwọn tí wọn ń tàn láì ní ìtàn irú wọn ni wọn ì pẹ tán ṣùgbọn àwọn tí wọn ń tàn tí wọn ní ìtàn tí ìtàn rere wà tí wọn fi yùn lọlẹ báńbàbà wọn náà tún ṣe mọ ń pò wọn ò ní ọba tó jẹ tìlú kan gógógógó ìtàn ọmọ ní ìgbàgbé irúfẹ wọn èyí tó jẹ tìlú dùn mùkẹmùkẹ tó dùn yùngbàyùngbà tára bí àwọn èèyàn mùkẹmùkẹ hàn yín àwọn èèyàn ò ní gbàgbé irúfẹ wọn kí ni ò jẹ kí wọn gbàgbé muritala muhammadu nígbà ayé rẹ tó fi jẹ ààrẹ abàṣẹ wà láyé ológun àwọ bá àwọ sí láyé ńgbà náà àbá ṣùgbọn ìtàn rẹ wà nílẹ tá a tún bá a tún rí àwòrán rẹ nínú múrí kan ọmọ gbọ muritala muhammadu tí àwọn olórin gan tán fi kọrin kì í ó dé nú gbó mo bèrè kí n ló ṣe gbó wọn ló lù ú gbó ló fa ayé sílẹ o láìlà ìlàlá o muritala muhammadu a ò rí mọ mo dénú ọdàn mo bèrè kí n ló sọdàn tọdàn mi títí wọn ní muritala muhammadu a ò rí mọ bá a ti ẹ gbọnjú bá kiní nígbà á bá orin yìí nílẹ mítún sí ní gbàgbé mi àti ẹ náà nù o mo ṣe ní ká máa ṣe dáadáa gẹ́gẹ́ bí ó kọ mi adéyìnká ọlásùnkànmí ká sá máa ṣe dáadáa ajó kọ bí ẹni kìlọ̀ wà èmi ṣe ń fowó kọ tèmi kìlọ̀ wà.

0: Artist Michael Awosola Angelo láti ìlú Abuja. Ara àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa live forever. Ayé làwọn tí wọ́n fi ìtàn lọ́lẹ̀, tí wọ́n fi ìyàn lọ́lẹ̀, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, tí wọ́n ṣe dáadáa fáwọn èèyàn kan, fáwọn ẹnìkan, láwọn àsìkò kan, láwọn kan, òun kan, àwọn kan. Bó ti ẹ̀ jẹ́ pé kọ̀rọ̀ ni a ti ṣe lóhun kan àwọn kan. Ṣùgbọ́n nínú ọkàn irúfẹ́ ẹni tí wọ́n sore náà fún, wọ́n mọ̀ gbébẹ̀ lọ́kàrin kése. Wọ́n ti ra plot of land, wọ́n ti ra estate, wọ́n rà á sínú ọkàn irúfẹ́ ẹni bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ wà ńbẹ̀ lọ́kàrin kése. Bọ́rọ̀ bá tún ṣe bí ọ̀rọ̀, tọ́rọ̀ bá kan ọ̀rọ̀, a mọ̀ gbọ́, mọ̀ jẹ́rìí lámọ̀yín. Tó bá ṣe pé lámọ̀rín bá ń bẹ ni, irú ẹ̀gbin yóò ní gùn mí o. Tó bá ṣe pé tàmọ̀dù àti làkàṣègbè ń bẹ ni, irú ìyà tó jẹ mí yóò mọ̀ ní jẹ mí. Mọ̀ jẹ́rìí wọn. Wọ́n tún rántí rẹ̀ lọ́nu. A ó kọ rí ọ̀pá nínú. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, àní irú wọn ni wọ́n pẹ́ tán. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń tàn tí wọ́n ní ìtàn, wọ́n a máa gbáyé lọ kọrin kése bí ìdodo ẹ̀fọn. A ń bí bàbá wa Sunny Success Odùọlá láti UK lọ́hùn ún bẹ̀hùn. Ọmọ Ògúndàre, ọmọ wọn nílùú Ìbàdàn. Àwọn tí a nù ó, irú wọn, wọ́n ti tàn, wọ́n ti ní ìtàn, wọn ò lè tán láéláé. Ẹyin títí láéláé la mọ̀ ọ́n ti wọn. Títí láéláé la mọ̀ ọ́n ti wọn. Bẹ́ẹ̀ bá tún gbókọ̀ wọn níbòmíì, ẹ mọ̀ yóò máa ríǹgì bẹ́ẹ̀lì létí yín pé mo ti gbókọ̀ yìí rí. Ẹni kan ní Ajíṣe bí Ọ̀yọ́ online radio mo ti gbókọ̀ àwọn ẹni yìí rí. Wọ́n tàn, wọ́n ní ìtàn, wọn ò lè tán láéláé o, wọ́n máa tàn ní títí láéláé.
1: We are the kind to live for.
0: Bàbá Fatai Bandele Olúṣọlá l'Amẹ́ríkà. Miriam Sinkins Adéṣẹwà Adépọ̀jù l'Amẹ́ríkà. Bàbá mi Sàmínú ọmọ Adépọ̀jù l'Amẹ́ríkà. Kí ni wọn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí wọn ò fi ní gbàgbé tiẹ̀
1: náà?
0: Ṣé dàrúdàpọ̀ ni wọ́n fi máa rántí rẹ ni? Abáwọn orí oníládá tó o bá ṣe, àwọn èèyàn tó o fà lọ́wọ́ lókè, àwọn ọmọ tí wọ́n ṣubú tó gbé dìde. Ìyẹ́sẹ̀ ìyẹ́sàdédé wà láéláé o. Ṣé ẹ gbàgbé alákọ̀ọ́kọ́? Ó náà ni bíná bá kú, ife eru bojú ni o. Ọmọ ẹni a sì máa tún gbáyé lọ lẹ́yìn ẹni. Àìmọye àwọn ọmọ ẹlòmíì tí wọ́n ti bókọ bàbá wọn jẹ́ lẹ́yìn ikú bàbá wọn. A ní ká ṣe dáadáa, ká ṣe dáadáa, ká máa ṣe dáadáa. Owó Abiola làwọn ẹlòmíì nílé. Wọ́n fẹ́ lówó bí Dangote làwọn ẹlòmíì nílé ni òjò wọn gbádùn. Àwọn míì fẹ́ dàbí Elon Musk l'Amẹ́ríkà ni o. Ní òjò wọn gbádùn ni wọ́n kó wàhálà ayé ìléyà débi pé a ń fi ojoojúmọ́ kó ọ̀rọ̀ jọ. Bíbélì sì bọ̀, ó ní àwọn aṣèrè wọ̀nyí, àwọn àdèdèrín bù yìí, wọ́n ń kó ọ̀rọ̀ jọ, wọn kò sì mọ ẹni tí ó na. Mo ń ka nípa ìtàn lọ́ọ̀yà kan Lẹ́kọ̀ọ́ tó pọ́púlà tó gbajúgbajà dáadáa káàkiri Nàìjíríà. Nígbà tó kú tán, lẹ́yìn ikú rẹ̀, gbogbo àwọn ọmọ yìí púpọ̀ nínú wọn lọ́ọ̀yà làwọn náà. Bàbá di àǹjà sógun. Bẹ́ẹ̀ bá máa dúró wàhálà tí wọ́n ń fà lẹ́yìn ikú bàbá wọn. Nígbà tí property pọ̀, business pọ̀, ọmọ pọ̀, ìyàwó pọ̀. Bí ìyàwó ti ẹ̀ pọ̀ yàn rántí dáadáa, bóyá ìyàwó kan náà ni. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ yìí náà kọyìn síra wọn, náà ń bára wọn jà. Ilé ẹjọ́ lè ní lọ́la ni o. Wọ́n ń wọ orúkọ bàbá wọn lẹ̀ túrútú.

ẹ mọ bínú àwọn mẹrin ni àwọn mẹrin ni àwọn mẹrin ni kì í sà àwọn mẹta. Ní ọdún 1999 ni wọ́n àìjá kiri 1993 ẹ mọ bínú ní ọdún 1993 ni wọ́n àìjá kiri Nigeria Airways ṣébí Nigeria sì ń ọpírẹ́tì wọ́n sì ní Airways nígbà yẹn Nigeria Airways. Ní ọjọ́ Monday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 1993 ní gbogbo ìgbà tí June 12 election tí wọ́n tó sì ń gbóná lọ́wọ́ tó ń horú gí gbogbo ìgbà ni o àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀dọ́ ni wọ́n nígbà náà. Alákọ̀ọ́kọ́ nínú wọn náà ni Richard Ajibọ́lá Ogunderu. Richard Ajibọ́lá Ogunderu bí Ogunderu sì ni Ogunderu tàbí Ogunderu Richard Ajibọ́lá Ogunderu àti Kabiru Adenuga Bennett Olúwadáyísí àti Kenny Razaki Lawal. Ajẹ́ tó dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí torí ẹ ti fẹ́ máa gbàgbé wọn kò sì yẹ ká gbàgbé irú wọn o bó ti àjẹ́ pé má ṣe ajákin ò dá ṣùgbọ́n wọ́n ṣe fún democracy ní nígbà náà láti fi ẹ̀hónú tí wọn náà hàn. Richard Ajibọ́lá Ogunderu Ogunderu sì ni Kabiru Adenuga Bennett Olúwadáyísí àti Kenny Razaki Lawale wọ́n já bàálù tí ń lọ sí ìlú Abuja wọ́n àìjákì rẹ̀ wọ́n jàgbà wọ́n sì divert rẹ̀ lọ sí Niger Republic èyí tó dàgbà jù bí èpò ni ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n òun ni Ajibọ́lá Ogunderu òun ni wọ́n ní ọmọ ọdún mọ́kàndínlógún ní àsìkò ní ọdún 1993 ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún 1993 nígbàtí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ Ogunderu yẹn ọmọ ọdún mọ́kàndínlógún ní ọdún náà ọmọ kékèké tí wọ́n jàjà ìjà lára ìfẹ̀hónúhàn ìjà àgbára fún ti ìbò MKO Abiola tí wọ́n jẹ́ kí Abiola kó bọ́ sípò ní ọdún 1993 ẹ mọ́ gbàgbé wọn ẹ jẹ́ ń dákọ wọn lẹ́ẹ̀kan sí kí n tó bẹ́gidínà ọ̀nà tọ̀dọ̀ wọn. Alákọ̀ọ́kọ́ ni Richard Ajibọ́lá Ogunderu Kabiru Adenuga Bennett Olúwadáyísí pẹ̀lú Kenny Razaki Lawale. Ẹni tí ò bá gbọ́ rí ẹ ti gbọ́ láàárọ̀ iná nù o.

ó kí ẹ̀yin ti wá láti Ivory Coast, ẹ̀yin ti wá ní Nàìjíríà, ẹ̀yin ti létílé. Mo kí yín ní UK bẹ́ẹ̀ náà, ẹ̀yin ti wá nílẹ̀ òkèèrè. Mo kí yín ní US, ẹ̀yin ti wá ní United States of America, tẹ́ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Àwa la ní attribute tá a fi lè máa gbé ilé ayé lọ́kàn ní kése. Gbogbo ohun tá a wá lè ṣe tá a fi lè máa gbá ayé lọ́kàn ní kése náà lọ́lọ́run ti fún wa. Àwọn tí wọ́n ń tàn láì ní ìtàn, irú wọn ni wọ́n yìí pẹ́ tán o. Tá a bá ti ń tàn ni ẹja máa ní ìtàn dáadáa, ká máa ní ìtàn dáadáa. Mo lọ sínú Ajayi Crowder University nílùú Ọ̀yọ́ níjọ́ òní. Mo lọ sínú ẹ̀. Gbogbo àwọn nǹkan tá a lè ṣe rèé o, tá a fi máa gbílé ayé lọ́kàn yìí kése. Nígbà tí mo dénú rẹ̀ Ajayi Crowder University lọ́yọ̀ọ́ ìhìn wọbẹ̀ rí, níjọ́ tí mo kọ́kọ́ wọbẹ̀ náà nu, mo wá ń kan àwọn buildings lóríṣiríṣi tó jẹ́ pé orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan, àwọn míì gan ti mi ń dámọ̀, tí mi ń gbọ́ rí, orúkọ tí mi ń gbọ́ rí, mi ń mọ̀ rí. Ta ló gbọ́njú mọ Ajayi Crowder nínú gbogbo wa? Kí n ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ta ló gbọ́njú mọ Ajayi Crowder? Ṣé bí nǹkan tó ṣe lọ jẹ́ ká mọ̀ títàn ò fi gbàgbé rẹ̀? Wọ́n ní Ajayi Crowder, Bishop Ajayi Crowder, òun lọ́kọ Bíbélì, lọ́kọ kọ Bíbélì sí Yorùbá, lọ́kọ sí Yorùbá, gbogbo Yorùbá tá ń kọ lénìí. Ta ló kọ́kọ́ kọ́? Ta ló dà á lẹ̀? Ajayi Crowder ni o, òun àtàwọn kan. Ṣùgbọ́n Ajayi Crowder ni ló jẹ́ ògbóǹtarìgì nínú àwọn tí wọ́n ṣe akitiyan bí alífábẹ́ẹ̀tì Yorùbá, tí alífábẹ́ẹ̀tì Yorùbá fi wà. Báwa náà tá ń kọ Yorùbá, afẹ́ kàwé àkàgbádùn Yorùbá. Àwọn kan ní wọ́n ṣe akitiyan rẹ̀ o, ni ò jẹ́ kí tàn lè gbàgbé Bishop Ajayi Crowder.

takuntakun tó kó nínú bí christianity tó ṣe dé nàìjíríà tó ṣe work ní nàìjíríà kódà mo tún gbọ mo tún kà á níbì kan pé alphabet tí àwọn ibo ń lò pé òun gangan náà ó jẹ ẹni àkọkọ tó kọkọ ṣiṣẹ lórí rẹ alphabet ọrọ àwọn ibo tí wọn fi ń kọ ọrọ àwọn ibo náà lẹ wọn ló ṣiṣẹ ó lókùpà ńbẹ ara wọn tí ò jẹ kí tóun gbàgbé wọn nu wọn fi tún kọ ilé ẹkọ lórúkọ rẹ ilé ẹkọ ifásitì ní orúkọ rẹ.

ká máa ràn yàn lọ́wọ́, ká máa ṣe dáadáa. Wàláì ó lérè púpọ̀. Bọ́lá ń bá tún ní kí bàbá yìí ó tan jẹnẹrétọ̀ láàárọ̀. Yín tún gbabẹ̀ lọ, mo tún lọ ṣáàjì mú òkú síná o. A ó níná láti jẹ tàbí jẹrin nílẹ̀ yìí o. Epo tún fẹ́ wọ́n díẹ̀. Ní gbogbo ẹ̀ bá rọlura wọn, Ọlọ́run ó ṣàánú. Nàìjíríà tá a bára wa nù. Ká tún máa bẹ lọ́run tiná lọ́rùn kọ́lọ̀ jẹ́ wọ́n múná dé. Ibi tí gbogbo wa tá a jọba Nàìjíríà jẹ́ dé nù o. A ní àwọn ará àdúgbò rẹ ṣé wọ́n lè fọ́ sọ̀yà tí wọ́n lè ṣàdúrà fún ọ. Báwọn ń jẹ lára bàbá yìí. A ní bàbá kan tún bẹ ládùúgbò wa, Awoyinka la máa ń pokọ tiẹ̀ náà. Mr. Awoyinka. Lára àwọn tí wọ́n mójútó ọ̀nà tó wo àdúgbò wa tí ò jẹ́ kó ti bàjẹ́ tó rágbàrá ti fẹ́ ba gbogbo ọ̀nà jẹ́ ládùúgbò wa o. Ọ̀kan lára wọn ní sí. Ìgbà tó lọ Àbújá amọ́rírì rẹ̀. Tí bàbá bá tó ti Àbújá dé, tó bá tún wá wo àwọn ìyàwó àtàwọn ọmọ. Yóò tún rí fóun ṣiṣẹ́ lórí ọ̀nà yìí. Níjẹ́ òní náà ni ọdún tó lọ tí bàbá wálé Krismas. Kristen ni bàbá yìí o. Bí bàbá wálé Krismas, ó tún pe àwọn èèyàn jọ lára àwọn adájọ gbé àdúgbò pé òun fẹ́ ṣe kinní yìí o, tóun bá tún rẹ́yìn fún un lọ́wọ́. Láwọn míì náà tún dáwọ́ sìmẹ́ǹtì. Irú Mani àti Moni máa ń tan jẹnẹrétọ̀ tá a máa ń ṣáàjì mbẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì báàgì méjì ilẹ̀. Bàbá kan náà nísàlẹ̀ tílé tiẹ̀ wà nísàlẹ̀. Ó náà gbé sìmẹ́ǹtì lẹ̀. Bàbá Awoyinka náà fi sìmẹ́ǹtì fún. Bàbá Bíríkì Léyà, ó náà fi ara rẹ̀ lẹ̀ pẹ̀lú àwọn ọmọọṣẹ́ rẹ̀. Ní bá fi sìmẹ́ǹtì, náà tóbi tún ọ̀nà sí díẹ̀. Kí wọ́n lè máa rí ọkọ̀ gbé kọjá ní àdúgbò wa tí àgbàrá ti bàjẹ́. Tó jẹ́ pé yangí wọ́n gan wọ̀n gan lọ́wọ́ à ń bẹ̀. Bá a ṣe ń ròyìn wọn yìí, táwọn èèyàn ó tún máa sọ lẹ́yìn wọn. Ẹ mọ̀ gbọ́ tọ́ ẹ pé lámọ̀ yín bẹ̀ láyé ni. Ọ̀nà wa tó bàjẹ́ yìí nígbà tí bàbá yìí ò bá tún sí mbẹ̀ mọ́ tẹ́ bá dàgbà tán tún rebi àgbá rè. Àní ọ̀nà wa tó bàjẹ́ yìí mo jẹ́rìí lámọ̀ yín. Ọwọ́ pé ó sì wà láyé gan tó yẹ pé ìlú Àbújá ni sẹ́gbẹ́ lọ. Àmọ́ mo jẹ́rìí Awoyinka tí bá ń bẹ̀ ńlẹ̀ ni ọ̀nà wa yìí ò ní bàjẹ́ báyìí. Kí ni wọ́n máa sọ ládùúgbò rẹ nípa tiẹ̀ náà tó ń gbọ́ mi lọ́wọ́ láàárọ̀ yìí? Ṣé dáadáa wọ́n máa sọ nípa rẹ? Àbá burú àbá ìdá. Àwọn míì wọ́n ti fi ìwà wọn ba àdúgbò jẹ́. A níbẹ̀ bára ẹni tí ń kọ́ ọmọ kékeré mọ́ra. Ó jẹ́ pípé ń lọ níbí òun àtàwọn ọmọ wẹ́rẹ́ ni. Bí ń bọ̀ níbí òun àtàwọn ọmọ wẹ́rẹ́ ni. Ó bẹ́ẹ̀ àwọn àgbàlagbà wọ́n tún máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa náà ni. Ó gbà wípé agbálagbà ní ń bà ní tòlú, ọmọ kékèké ní ń bà ní tún lè bàbá ẹni ṣe. Ó kó gbogbo wọn mára. Kí ni òjé káwa káyé parúkọ pariwo dárúkọ àwọn alátìlẹyìn wa? Kí ni òjé káyé dákọ wọn? Kí ni òjé káyé kiriwo pariwo wọn? Gbogbo àwọn tẹ́ máa ń sọ̀pọ̀tì wà tí wọ́n máa ń ràn wá lọ́wọ́. Ọlọ́run ọba ọlọ́jọ́ òní yóò máa ran ẹ̀yin náà lọ́wọ́. Ọ̀nà òní dímọ̀ yín o, ọ̀nà ìdímọ̀ lọ́kọ́, ọ̀nà ìdímọ̀ ládàá o. Gbogbo ẹ̀yin alátìlẹyìn wa. Torí àwa ń tia, ọmọ àtàpátá dìde làwa. Ọmọ àtàpátá dìde làwa. Àtún tí dìde dáadáa. Ọlọ́run já dìde. Kóríwọ́ kàn kì. Ṣùgbọ́n ọpọlọ yìí ń bẹ. Ẹ̀yin náà mọ̀ kò tí ẹ̀ dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń jánu. Ẹ̀yin náà mọ̀ pé làákàyè wà. Ọgbọ́n ń bẹ ìmọ̀ ìjìnlẹ̀ ń bẹ o. Ọ̀pọ̀lọ́ wà. Èyí tá a dálẹ̀ yìí, a tó dálẹ̀ láti fi máa pọn rere. Ìlú Ọ̀yọ́ ni. Gbogbo ìgbà tí iléeṣẹ́ rédíò bá wá ń pọ̀ tó tún ń dé dáadáa sí Lọ́yọ́, wọ́n sì máa rántí àjíṣe bí Ọ̀yọ́ rédíò. Tẹ́ bá ti wá ń rántí rẹ̀, wọ́n máa ní lẹ́yìn ká pẹ́ ń bọ̀ bí àwọ̀ erin ajé àlú Ọ̀yọ́. Mo jẹ́ ẹ̀yìn rẹ̀ tó bá ṣe pé tó ń bẹ ni. Nígbà tá a bá dàgbà tá a bá níbi àgbá rè, wọ́n tún máa sọ lẹ́yìn wa bí bá ń bẹ ni. Mo jẹ́ ẹ̀yìn rẹ̀ yóò ti sọ ọ̀rọ̀ wa sórí afẹ́fẹ́ o. Yóò ti ṣe báyìí. Báwa gan bá tún ṣe tí nígá tá a ti nígo. Àwa gan tún ní pààtì tá à ń ṣe lára àwọn èèyàn. Ọlọ́run bá ń gbọ́, wọ́n mọ rírì wa. Ọlọ́run bá ń gbọ́. Kí pàṣẹ mi ọmọ sọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ kí n sáré mú ọ̀rọ̀ kékeré kan wá. Bàbá kan nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ rẹ̀ ládùúgbò wa. Ó kọ́lé rẹ̀ tán, ó tún kọ́ mọ́ṣáláṣí tìlẹ́gbẹ̀ẹ́. Kì í tí ì parí ilé rẹ̀ hun tó tún fi kọ́ mọ́ṣáláṣí. Ó kọ́ mọ́ṣáláṣí lórúkọ àwọn òbí rẹ̀ tí wọ́n ti jẹ́ Ọlọ́run pè. Pé kí ládàádúà ládàá sàárà kọ́ máa bá wọn. Gbogbo wa làwa ń jàǹbà níbẹ̀, à ń kírun ń bẹ̀ ládùúgbò. Ọwọ́ àti sáfẹ́rẹ́ díẹ̀ kò sówó lọ́wọ́ bàbá tàwọn èèyàn mọ́.
ko sowo lowo baba ta nwi mo ki olorun oba olojo ni tinu tinu mo fi nse adura yi o gbogbo ako lo baba yi kona ko tun da pada fun ko da pada fun o nitori eyan daada ni eyin to ba to je pe to lowo lo ko lowo lo awon eyan gbadun re ni wallahi ninu awon ta jo wa ma nkirun ninu masala sita nso yi okunrin kan be to na wa nkirun o kese ko wa sadugo wa ni o wa je okan lara awon ti won ti sise pelu baba onile yiri ngba ti baba yi fi lowo lowo injo kan leyin baba yi ni ke se soju re baba yi o si nbe o ta pe boya tori pe o fe ma se siari mi loju re ni to wa kenu bo lo royin baba ta nwi pe nigba to wo fi nbe lowo baba yi pe yin adaada ni pe awa ise edunu baba yi ma nse nigba na baba yi ti run down ni

tán láàrin ó tún fi dé padà ọlọ́run bá ran àwọn náà lọ́wọ́ ọlọ́run bá ń gbé orí rẹ̀ sókè bá ń gbé ọwọ́ rẹ̀ sókè tinútinú ni mo fi ń ṣe àdúrà yìí kí ọlọ́run kí ó gba àdúrà náà kó tún bá ń gbé orí rẹ̀ sókè lọ́kùnrin yìí ló bá ń ròyìn èmi ò gba sílẹ̀ márùn lọ́wọ́ bàbá yìí rí o ṣùgbọ́n mọ́ṣáláṣí tó kọ́ à ń jà ǹfààní rẹ̀ ládùúgbò ọkùnrin yìí lọ́wọ́ ń sọ̀rọ̀ ó nígbà tí bàbá yìí tí wọ́n fi ń kó ìdú lọ sí èkó látọ̀yọ́ nígbà tó wó fi ń bẹ lọ́wọ́ bàbá yìí ó ní táwọn jẹ́ ọmọ ṣẹ́ bàbá yìí táwọn náà bá tẹ̀lé ìlú jọ kéékèèké táwọn kó jọ táwọn náà tó gbé sọ́kọ̀ báwọn fẹ́ lọ tàlẹ́kọ̀ táwọn náà obìnrin ṣe ń yí díẹ̀ ẹ mọ báwọn ọmọ ṣẹ́ náà ṣe máa ń ṣe o táwọn náà fi máa ń wá tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n fi máa ń rówó rabàtà rapátá rakọ́mú ra síngílẹ̀tì ra gbogbo ẹ̀ táwọn náà fi máa ń sarani dé. ó ní bàbá yìí tó bá rí yóò ṣe bí èkó wọn ò rí ni kì í gbà lọ́wọ́ àwọn yóò ní ẹ fi wọ́n lẹ̀ bàbá yìí wá ń sọ̀rọ̀ ó ń sọ ní ṣùgbọ́n tó bá yẹ pé yàrá bàbá ni ìyàwó bàbá ó gbà lọ́wọ́ àwọn ṣùgbọ́n bàbá ń tiẹ̀ bàbá ò ní gbà bàbá ò ṣe bí èkó wọn ò rí ni yóò ní wọn fi wọn lẹ̀ ni àwọn náà ta ẹ̀dùn yìí. ẹyin bàbá yìí ni ó ti ń sọ̀rọ̀ yìí o ó sọ lójú rẹ̀ tá a pè bọ́yá sí àárín mi ní ṣe. bàbá yìí ti po kọ́lọ̀n kó tún bá ń dá gbogbo àkólọ rẹ̀ padà kó ṣe àforíjìn àwọn àìṣedéédé rẹ̀ kọ́ wá dá ọlá rẹ̀ àtọ́lá rẹ̀ padà wá kó gbé orí tèmi náà sókè ọlọ́run torí ibi a bá ti ń tọ́jú aláìsàn náà láti tọ́jú ara ẹni. ṣé ìwọ náà ó rẹ nìkan máa jẹ́rìí lẹ́yìn rẹ báyìí pé èèyàn dáadáa ní ọ́ tó ń ṣe dáadáa tó lẹ́ni tí ò bá ṣe dáadáa àwọn èèyàn ò ní fi dáadáa ròyìn rẹ o lèmi fi ń jẹ́ ká ṣáà máa ṣe dáadáa o. ni wọ́n tún ṣe máa ń pa òwe pé ká pàjùbà lẹ̀ dé sọ àlọ́lọ́ kájọ́ kọ́ tó dáa tó dùn ún lẹ̀ dọ́mọ nítorí ẹ̀nìkọ́ nítorí ọ̀la ni o torí àrọ́bá gbogbo wa ládì tán o irúfẹ́ ẹ̀tàn tá a bá dì lẹ́yìn ìwọ ọ̀la náà ni o iṣẹ́ tá à ń ṣe lónìí ni ó jẹ́ ni ó fa ṣe okùnfà irúfẹ́ ẹ̀tàn tá a dì lẹ́yìn ìwọ ọ̀la. àná ni bàbá yìí ṣe gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tá à ń sọ yìí o ní ni mi àwọn èèyàn ń ròyìn rẹ̀ yìí o ó tún kọ́ mọ́ṣáláṣí wàhálà ilé rẹ̀ kì tún ti kọ́ parí o kò tí ì rówó ṣe àwọn sílì inú ilé yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n fún lówó tó fi ra jálóore tó fi ṣe sílì inú ilé yìí nínú òtútù kó tún ti rówó ṣe àwọn wíńdò ilé yìí nígbà tí nǹkan kò jọra wọn fún dáadáa mọ́ tipátipá gan náà fi ń rówó jẹun ẹ jẹ́ kí n tó wá mú kan wá tí mo fẹ́ sọ bàbá yìí kì í tún wá fọ̀rọ̀ rẹ̀ pamọ́ kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ní ìṣerégún o torí ọlọ́run a wá wà nínú mọ́ṣáláṣí ní jòní láàárọ̀ jòní bọ́yọ̀sẹ̀ tó lọ ni lọ́rọ́ wá ṣe bí ọ̀rọ̀ bàbá yìí sọ pé aṣọ ńlá kọ́ lè yàn ńlá ọ̀rọ̀ kan lásọ tàbí sọ débẹ̀ ni bàbá yìí ó wá ń sọ nǹkan tá a fi jọ ṣe papọ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ó fi ń ṣe àkàwé ọ̀rọ̀ ibi kéèyàn má máa fi ojú kinní kan wọ ẹnìkan bẹ́ẹ̀nìkan ni ò lè ràn yàn lọ́wọ́ kéèyàn má máa fojú rẹ̀ wọ ẹnìkan. ó wá ń sọ̀rọ̀ ní tó ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ pẹ̀lú ẹnìkan pẹ̀lú ọlọ́run ó ń sọ fún àwọn èèyàn ó tún fi ń ṣe bí ìwọ àti báwọn èèyàn nínú mọ́ṣáláṣí láàárọ̀ ìjọ yìí. bàbá kan ló bá wa èmi àti ẹ̀ à ń rojọ́ lọ́wọ́ níbi mọ́ṣáláṣí tá a bá ti parí pé kírun tán àbá ṣe kí ní tán á máa rojọ́ ni níbi mọ́ṣáláṣí èmi àti ẹ̀ wá ń rojọ́ lọ ọ̀rọ̀ wá wá pọ̀ bàbá tá à ń wì sí lómìnira ibi tá a ti ń rojọ́ ni ọkùnrin tá à ń wì lóde kọ́lọ́ dáríjì mi tó bá ṣe pẹ́sẹ̀ ni o kọ́kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ ni o bàbá yìí bó ṣe sọ gẹ́lẹ́ ni o mo fi ọlọ́run bá ṣe rí tó gangan ṣe sọ fáwọn èèyàn nínú mọ́ṣáláṣí bó ṣe ṣẹlẹ̀ tó ṣe sọ èmi náà wà nàárẹ̀ tí bó ṣe ṣẹlẹ̀ lọ́jọ́ à ń rojọ́ láàárọ̀ ọjọ́ níwájú mọ́ṣáláṣí nídìí kànga ni bàbá tá à ń wì ọkùnrin àgbàlagbà náà ni ló dé ló bá ń sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni o ó sọ ọwọ́ báyìí sí bàbá pé ẹjọ́ mo fẹ́ rí yín ni ló bá pe bàbá sẹ́gbẹ́. èmi ò kúkú mọ tí ó sọ fún bàbá ṣùgbọ́n bí bàbá ṣe ń dá lóhùn pé wà láì tà láì mo fi ọlọ́ọ̀bá fura ó sì sílè márùn lọ́wọ́ mi ni mo ti gbọ́.

0: ni wa fe yi eyin po igba mo gbo pe bi pe n to so ni pe ko si nkan kan to won je laaro ya won ata won omo pe lo n fi bota pe ai dake ku ai wo sunsun ai wo sunsun daran be yan ba si dake tara re o ba dake lo n ba fi jade bo se wa ri baba ti ori pe baba lo mi la o pe okunrin yi kan wa lada re ko lo dari jin da egbese ni bi se re gun o tori olodun bo si wa fe yeyin pe ngba baba ti so npe sile marun ko si lowo awon na o akan ri n bayi ni o ko sowo lowo awon na o baba ko se ko se sowo gidi kale mi na fun o fun lapo kan pe ko ma mu apo ka lo inu re dun ko ba lo baba yi na to n wa legbe mi ko lo dari je mi to ba je pese mo fun na ni 500 Olorun ni ko ba owo lowo mi na laaro. Iseju itun lo. Ni baba yi wa fi nsoro ninu masala si pe nla to ri mi. O se be mi ga ni lowo lowo. Ase. Omo Olorun. O da bi erin ni ke se bi erin e da kun tori Olorun. Ma ko oro ti mo nso da. Baba yi wa so wi pe aso nla ko le yan nla o. O fi emi le. O ni o fi eni yi le. O wa wa ba emi. To wo pe eni ti o lowo lo ti o run lowo ni ko ma pe eni ti o ti e ti o sa do ni oni bo se po eni lowo tan lo tun pe mi na lo bo je leyin mi na bi o se ma sonu bi o se ma sonu in wa bi se regun o tori awa na n toro ni won fun awa na ni o sugbon latari ati leyin ti lo je ka awa na le se ru eleyi o emi na n se eleyi ni oruko eyin alatileyin wa ni o gbogbo eyin te ma ran wa lo gbogbo eyin te ma n gbese fun wa te ma n gbese fun wa ise birthday jingle gbogbo eyin te ma n bun alowo owo data ti mo se ma n dako eyin baba fata ilamide lowo londo state madam Funmi Kemi nilu ibadan artist Michael Awosola Angelo lati ilu Abuja Afolabi Nuruddin Alaro lati orilede Libya baba Basiru ọmọ Adeniran lati ilu Eko bai Adeniyi Ahmadu Asiru Asiru Ahmadu Adeniyi lati ilu Papo Mr. Yusuf jọ n ṣiṣẹ lọpabọde hospital lọyọ wa níbi ọmọ Ìbàdàn nílé Obiyọle baba Basiru Adeniran ọmọ ọba láti gbòlùmú ìdínì Adékúnlé bàbá mi tí mo tún mọ ń ké sí tí mo bá ti fa jọ̀gọ̀ evangelist Moses Akande Akintunde bàbá mi Saminu ọmọ Adépọ̀jù lamẹ́ríkà ọmọ wọn lè rúwà ó jòkó agbẹdúdú orí òkèlé bàbá mi Fàdá Ìbándélé Olúṣọlá lamẹ́ríkà Miriam Sinkins Adésẹ́wà Adépọ̀jù lamẹ́ríkà bàbá dáadáa yìí Sunny Success Odúọlá ọmọ Ògúndàre ni United Kingdom lọ́hún gbogbo ẹ̀yìn alátìlẹ́yìn wa tẹ́ ẹ máa ràn wá lọ́wọ́ ọlọ́run ọba yóò máa ran ẹ̀yìn náà lọ́wọ́ abudí ni tómi òkun abudí ni tómi ọ̀sà gbogbo owó tẹ̀ ń fún àwa bá a ṣe ń ná tàbí ra dátà tàbí ń ná tá a tún fi ń ná sílé iṣẹ́ wa díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó ṣe ń sẹ́kù bó ṣe ń gbọ̀n sọ́wọ́ làwa náà là ń gbọ̀n sílẹ̀ o àwa náà máa ran àwọn èèyàn lọ́wọ́ níbi ìkápá tí wa náà ṣe mọ́ ọlọ́ọ̀ bá ń gbọ́ ọlá tí làwa fi ń yan o ni wọ́n fi ń dàwa náà mọ̀ ládùúgbò pé èèyàn dáadáa làwa náà ẹ̀yìn báwa ṣe mọ̀ yín lè yàn dáadáa táwa náà tá a máa ń fọn rere yín o làwọn kan náà mọ̀ ń ròyìn ti àná.
1: Ọmọdé ni ó ràn mí lọ́wọ́ kọ́ lọ́hún bá mi ràn wọ́n lọ́wọ́.
0: Ọmọ kéékèèké tí ń ràn wá lọ́wọ́ ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀yin àgbààgbà tẹ́ ń ràn wá lọ́wọ́ ọlọ́run kọ́ máa ń ràn ẹ̀yin náà lọ́wọ́ o owó ò ní tán lọ́wọ́ yín o àbùdí ń tómi òkun àbùdí ń tómi ọ̀sà yìí náà ò ní tán wọ yín o ọwọ́ yín ò ní kan ṣàlẹ̀ àpò láíláí fa àbàdà fóònù mi ti ku 6% ó ti ku 6% péré bá a ṣe ń gbádùn ara wa tó ní pẹ́ máa ṣe gàyà díẹ̀ kò sí náà o bá a bá rí èèyàn fún àlọ́ tàbíra jẹnẹrétọ̀ á dúpẹ́ àmọ́ lóore o bá a rí èèyàn fún àlọ́ dátà kò sí èèkan tó kéré àwọn èèyàn máa bùn wá lẹ́ẹ̀ẹ́gbẹ̀rún kan péré àwọn èèyàn máa bùn wá 500 ọlọ́run bá ń gbọ́ àwọn èèyàn máa ra dátà fún wa mo tún fi àsìkò yìí kí dátà tí mo fi wá sọ̀ ńlá yìí ex Abdulmalik wireless communication concept ọmọ mi dáadáa wàláì òun ló fún mi ò lánàá lánàá ó ní Adéyinka Ọlásùnkànmí ọba mi chat sẹ́ẹ̀ ní yẹtẹ́sìm se ni ye tesin mo ni mo ni ye tesin o ni send your so mo ba send number si wa lie bo se fun mi ni data no data ti mo fi whatsapp laaro ti mo fi whatsapp online laaro s at malik wireless communication concept o lo fun mi o inter data te ba fe ra data e da e yen lo wo bana re kin pe fun yin daada o lo fun mi ni data ti mo fi whatsapp online s at malik wireless communication concept mumbo obesare wo bana re kin fi pe fun yin teyin na ba fe ra data ke le mo ba patronize re bi s baba yi na ma se ma fun wa ni data nu Asiru Amadu Adeniyi ti won ni ete demo purpose pension te ti mo ngbo ko lo won tele won ba won na fa se mo fun wa ni ba se mo fun wa under tanu ba se mo fun wa under tanu mo mba je kin sare wa bana S Ad Maliki wireless communication concept lo e da kon to re olohun e ma ba patronize re o ma mi daada ni.

mo ti ri bana hes malik wala on lo fun mi ni data ti mo fi wa so online Airtel data on lo fun mi o only get your data subscription today at affordable price S. Abdulmalik, wireless communication concept. Be to se nwo bobo yi, o ma le ewe ni o, in lo si le ewe ni o, o ma lu jibiti o, ko ma se yawu yawu, ko ma se yawu yawu, ko ma se yawu, ko ma lu jibiti. Bo ba fe lu jibiti, to la won awon te won se ti po, bo fe ko je jibiti yo ko, o ma le ewe, gbogbo awon ma le ewe na di di yawu ni sin. Na ngba ko bogini bogini lo, sugbo won o fe lu jibiti jaye, to fi se ise yi, e da kun to do Olorun, e ma ba patronize re. Mo bẹ yin nitori Olorun lo ko Olorun mo fi bẹ yin o data ro si won iru MTN ni 1 gig 350 naira ni nta kodà o tun less ju iye ta won MTN ni ma nta data won gangan fun ara won lo be ba lodu 350 naira ko le ra data 1 gig yo ko te tun le lo su kan to n ba ta data fun yo lo su kan gbako 2 gig re 600 naira pere ni o lori MTN 3 gig 900 naira 5 gig 1400 10 gig 2600 blue re 1.5 gig 600 naira 2.5 gig 1000 naira 4.1 gig 1500 7.7 gig 2600 10 gig 3000 yo lori 9 mobile 200 megabytes 600 naira 1.5 gig 1000 naira 2.1 gig 1200 naira 4.5 gig 2000 naira 11 gig 3800 naira ni o Airtel re 2 gig 600 naira ni 1.5 gig 1100 naira 2 gig 1003 ni 3 gig 1700 naira 10 gig 3200 naira ke tun wa se eleyi ni kan ni se be ba fe se subscription go tv e da pe mo binu e mo binu be ba fe se go tv subscription Beto ba se go yi tin je like bi tin je Star Time subscription DSTV subscription o tun le ba yin se o lowo ti o gajara lo ile yi sulo ile yi mo be ba tun wa fe sanu e be fe ran lowo toro mo yi o tun rowo sise yi daada o fe se POS o fe bere POS eyin na ba ni owo te be fe fi ran lowo te fe fi ran lowo omo kekere ni ile iwe lo wa eleyi lo nse ti fi ran ara re lowo ti fi ran ara re nsuku e da kun tori Olorun ẹyìn ẹ̀bá ràn lọ́wọ́ o ṣe tún lówó lọ́wọ́ yìí lòun náà tó tún ṣe fún mi lówó data I mean ló tún ṣe ṣe data fún mi tó náà fi ràn tó fi ran iṣẹ́ ìránṣẹ́ àjíṣẹ́ bí ọ̀yọ́ lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run ẹ bá ràn lọ́wọ́ o orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè pè sí ó náà ní 08142 0182 again pe lekan si 08145420182 le le pe si te ba fe ba chat lori whatsapp e le chat lori ero bani soro yen na tabi eleyi ti mo to fe pe yi be fe se data be fe ran lowo be fe se go tv or dstv subscription e da ko tori Olorun awon to ba fe ran lowo ni o e da ko ma lo ko ara je bomo olomo tori Olorun tori awon ni jibiti na le ma gbo mi o ma fe yin so njibiti o eyin te gbo mi lowo kalama lo ma to send message si pe kini kan ko lowo lowo ala ta ara go lo fi nsise yi o tori Olorun te ba fe ran lowo abe be se data ni e da kun ko le gbe owo yin lo mo nfowo so ya fun eyin le kokko send owo si ko to send data si yin o mo nfi owo so ya to ba gbe owo yin lo e ba mi chat yin da pada fun yin ko ni gbe owo yin lo gbogbo yi ke yi te ba fe se ko tori ko owo se business yi daada ni o e le fe se data to po o ya ko ko si owo pupo to le bi run package ni le yo se se ma wa owo ya ka kire ni e da fun ko ni gbe owo yin lo e send owo si mo fi ogun re gbari mo fi owo so ya fun eyin ni e ko ko send owo si eyin ni e ko ko send owo si tori Olorun o fi oruko mo fi Olorun be yin tabi ke ran lowo ke fun lowo ko ko fi ma se business yi daada 081 80 31 57 69 081 80 31 57 69 081 80 31 57 69 081 80 31 57 69 ni tuntun pe tori elomi ti o ti mu gege ati takada ti o fi koda ni nlo awon number mejeji lori whatsapp sugbon ile igangan ni mo ri lori banner re to fi logo whatsapp si 081 80 31 57 69 aya ke n pe
bank account rẹ first bank account ni nlo ẹyin to ba fẹ bun lowo ti o fẹ ba charge to fẹ bun lowo e kan le fi ete mo e kan bun lowo ti yin lo account rẹ ni Salahuddin Malik Olasukanmi first bank ni nlo Salahuddin Malik Olasukanmi o na te ba fẹ bun lowo abẹ fẹ ra data e ba fẹ se nkan kan te fẹ ran account na ni o gba owo na si Salahuddin Malik Olasukanmi eri n ba mi joko Olasukanmi boya nti mo fi like re na nu e je wa pe account number yen 31 20 71 23 09 ko fa lu jibiti ni o je nti mo fi like re po tori baba fa lu jibiti to na fa fa ma se yau yau o fa ma se yau anfani re yo olopo lo debi to fi le se ṣugbọn mo yi o duro tọlọrun ni tawakalitu obọlọrun duro ni obọlọrun duro ni e dakun iru awon awon yi ni e ja ma ran lọwọ ta ba re omo kan to ba fe dide kapa lọwọ soke e dakun iru awon ta le ma ran lọwọ ni ati iru awa na tawa na lakaka gogo wa bayi ta jo lakaka eyin agbalagba na le ma so pe eni ebi ba pari ni mo mo iya yo tori mo mo bo se ma nse eyan teyan ba re eyan bala teyan ba ro luran lọwọ kankan lo je ke ma da ko re bayi e dakun tori olohun surprise re laaro yi olohun oba yo surprise yin na bo se pe e fe ra data lodo re ni e le ra data fun yan lodo re e de le bun lowo account re straight ko ri alert ko ti e mo mo ibi ti owo na ti wa pe nikan lo sa nu ohun laaro yi e dakun iye kiye ko ba je 1000 ko ba je 500 omo le iwe ni fully ibadan abi nkan lo wa titi to se gbiyanju yi e dakun tori olohun mo fi olohun be yi e dakun e ba n surprise re laaro yi e ba n surprise re eyin na si ba oju ere atanu olohun pade lona kona te lero account number re je npele kan si first bank ni o 31 20 71 23 09 31 20 71 23 09 31 20 31 20 gbogbo eyin te ran lowo olohun yin ran eyin na lowo 31 20 71 23 09 31 20 71 23 09 that ati mo fi wa so online laaro yi wa lai ko nlo fun mi bi o tun se lowo lowo bo se jo ma le iwe to on send the number si mo si send e lo ba fun mi ntemi na fi le ran lowo ni mo nse emi o lowo ti mo kuku le fun lowo ti mo fi le fun nji oni lo ba mi chat o ro bi mo lowo lowo ni oni o n fe ma se POS tin ba rowo ti mo le ya o ki n ya o o n fe ma fi se POS ni ile iwe to n wa pa awon omo ile iwe ta awon jo wa omo awon ese ma n jade lo withdraw owo nibi kan nkan to n ba da ale to n ba n se werewere won ma se yo ma reduce the stress won o ni o tun ma ri toro kobo laarin bi owo ipinle o emi naa to wa bayi wa laarin lowo lo oba ni ko lo ba omo oba ladigbo lomi idi ni adekunle yin mo bi won jo pari re si ṣugbọn ọmọ ọba náà lówó lọ lásìkò ọmọ ọba náà lówó lọ lásìkò àwọn tá máa ń rà lọ náà ọmọ ọba ládùúgbò lómi ìdíni adékúnlé bàbá mi evangelist moses akande akẹtúndé ọmọ wọn nílé ogun aláàfin òkè ṣokùn nílùú ọyọ àtibá iṣẹ mọ pé ìhìn wá pé kẹ bá ń rìnyàn lọwọ báyìí rí ẹdàkù s malik wireless communication concert Salahuddin Malik Olasukanmi ẹ bá ń surprise rẹ láàárọ first bank ni àkáǹtì ti ń lò 31 20 71 23 09 inter data bó bá yẹ pé ẹ̀fẹ́ ra data náà ni ẹ ra data lọ́dọ̀ rẹ̀ ẹ̀ra data lọ́wọ́ rẹ̀ ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn ẹ lè ra fún èèyàn gbogbo ẹni tó bá ràn lọ́wọ́ ọlọ́run yóò ràn wọ́n náà lọ́wọ́ èmi náà ti ràn lọ́wọ́ kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ o n tí mo ní ni mo fi ràn lọ́wọ́ yìí o kọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ kó gbá láàánú dìde fún mi náà mo fẹ́ mi ọlọ́run máa bá ń fẹ́ àtẹ̀yìn náà gbogbo mo fẹ yín náà kọlọ mọ báyín fẹ gbogbo mo kọ tẹmí yín kọ láburú kọlọ ń lè jìnnà sẹyìn náà ṣẹkẹrẹ èròde ìbànújẹ àní rogun ìbànújẹ o àní sọkún àní jẹkọrọ 3% ní fóònù mi kù wọn sì ti jí power bank mi lọ ibi tá a ti lọ ṣáàjì kò ní jù báyìí lọ ẹyin tèmi ihà yín ní ti máa ṣe gaya ẹ bá ń patronize s malik wireless communication concept ọlọ́run ọba yóò wà pẹ̀lú gbogbo wa ikọ́ ìkọ́bálá ikọ́ ìkẹjọ aṣètì ẹ̀dá oúnṣẹ́ ọlọ́run agara ò ní dá yín o ẹ ní mòsì ẹ ní mọ̀ yá oṣù ò ní ta yín o kò ní ta yín kò ní ta ràn yín kò ní ta mí kò ní ta ràn mí ìní kọ́wọ́ ọwọ́ mi ò ní kàn sàlẹ̀ àpò
ìdínwówó ti. Kájọ máa gbére re kọ̀ǹgbẹ kọ̀ǹgbẹ sí. Ọdún yìí tún ti ń lọ, kọ́lọ̀ ń ràn wá lọ́wọ́. Gbogbo àwọn tá ń ràn wá lọ́wọ́, gbogbo àwọn tá ti ń ràn wá lọ́wọ́, àwọn tó tún ń gbèrò páwọn ràn wá lọ́wọ́, kọ́lọ̀ nǹkan máa ràn àwa náà lọ́wọ́. 07 06 87 42 74 ní àárọ̀ ìbánisọ̀rọ̀ tí a fi lè bá mi chaàtì tẹ́ ẹ lé pe èmi náà sí. Adéyinka Pẹ̀mbọ bí awo erin ajá àlú Ọ̀yọ́ tí ègbó lásán tèmi ò bá rẹran kò mórá bá mi èèyàn ni o. Tọ́ ó níyàn sí ọlọ́bẹ̀ sí ọlọ́kà sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fìfẹ́ jẹ́ náà ẹ kọ́ ìbínú. A mọ̀ bẹ nítorí ọ̀bẹ ní bẹsú àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀nà 2% ní fóònù mi kù. Gbogbo ẹni tó bá ní àmọ́ bọ̀ nìkan là ní gbé bá ń lé nítorí bọ́ bá kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kọjọ́ kan rí òun arọ̀ wọ̀. Adé àmú bàbá jẹrọ̀ mọ́ jèlé o. Ǹjẹ́ kí n láyé ìpín ṣe ẹ̀rọ̀ wọ̀ láyé ìpín ṣe ilé olúwa rí gbóná. Ilé tẹ́ ti ń gbọ̀ mi, ọ̀dẹ̀ tẹ́ ti ń gbọ̀ mi, ibiṣẹ́ tẹ́ ti ń gbọ̀ mi, ilé yín ọ̀nà yín ọ̀dẹ̀ yín ò ní gbóná, ìgbésí ayé yín ò ní gbóná o. Nítorí pé tútù tútù báyìí láàárọ̀ dẹ́, tútù tútù náà láàárọ̀ bàbà mo fà ilé ọlọ́ọ̀bà lọ́wọ́. Mo fi ọlọ́ọ̀bà sọ yín o, ìṣọ́ ọlọ́ọ̀bà àbò rẹ̀ tó nípa tó dájú tó ju ẹ̀wù orin lọ, kó máa wà lórí ẹ̀mí àti dúkìá èmi àtẹ̀yìn títí dìgbà míì tá a máa pàdé. Adéyinka Pẹ̀mbọ bí awo erin mi fi ilẹ̀ sínú ìbànújẹ́ mi ní báyìí nínú ìbànújẹ́ ẹ fèmi náà sínú ìbànújẹ́ ẹ ní fèmi náà nínú ìbànújẹ́ o. Ká tún rí ra láyọ̀ ká pàdé níre ìpàdé wa ó di wọ̀ yọ̀jọ́rọ̀.

0: se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni sebi baba en kokan se n gbo bo se n ja lalalala e ma yin kuro nibe ni kan ajisebi oyo online television and radio www.ajisebioyoradio.com e se te n gbo ikan ni wa o ajisebi oyo la ri oyo ni sebi baba en kokan
1: Ati se bi oyo la ri oyo ni se bi baba en kokan
2: ikan fowo so opo ikan mole awon eran won fowo so opo won ma ki asi otito ni ora awon baba wa ni ile yo to mi pe karin apo apo karin iye ni iye oyo ati ba ni ti poro lo ran mi si ina ni mo wi pe ajeje owo kan soso ko mama beru lori Ẹjẹ́ àfihàn sọ̀kan gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ nílé ni lóko ni àtìlẹ́yìn òde. Ká fọwọ́sowọ́pọ̀ gbé ìlú Ọ̀yọ́ ga. Agbára ń bẹ níbi ìfihàn sọ̀kan. Iyì ẹ̀yẹ pẹ̀lú ìwúrí ń bẹ níbi kí ìlú Ọ̀yọ́ gòkè àgbà. Kó dùn púpọ̀ kó fẹ́ ọwọ́ ara wa láàfífà ò. Tí ó bá wá kọjú sí yín kí ẹ tá, ó tún kọ̀yìn sí yín ẹjọ́ ń kùnà. Tí ó bá wá ku ẹ̀yin nìkan kí ẹ tún èrò ara yín pa. Ọ̀yọ́ àtibà ní ti kúrọ̀ mú wípé kárìn kápọ̀ kápọ̀ kárìn ìyẹ̀ni ìyẹ̀ni. Yóò yẹ wá o, torí ìyẹ̀ni yẹyẹ lé, yóò rọ̀ wá lọ́rùn nítorí rírọ̀ nírọ̀ àdàbà lọ́rùn. Ìlú Ọ̀yọ́ ò ní mẹ́rí. Àgbéga àgbéga ní ọmọ Adébá ìlú Ọ̀yọ́ lásìkò wa. Lókè lókè láàmọ̀ wà lọ́jọ́kọ́jọ́. Adéyínká Ọlọ́ṣùkàn mi lè níjẹ́ pàpín tí gbogbo yín tẹ́ ti mọ̀ sí pàálẹ̀ ẹ̀fẹ̀. Tèmi náà ní látàrí kò ti sọ lórí ọ̀rọ̀ náà. Ọ̀yọ́ àti Bàbí ní tí kò rọ̀ ní rán mi níṣẹ̀. Àánáàná ni máa lọ́gun ọ̀rọ̀ sókè pátápátá wípé ijó tó bá kàní lára ni làádìkú ìjó àti wípé àjíṣe bí ọ̀tọ̀ làárí. Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: Kosoluwa.
1: Ẹyin tèmi alábẹ̀ gbé láàdà níkẹyìn.
0: Kosoluwa.
1: Ọ̀rẹ́ ẹyin tẹ jọ ń ṣe wọléwọ̀de o. Tẹ ń pèrè ayín ní kò rí kò sùn.
0: O salagbara ninu iko.
1: Ẹni ọ̀rẹ́ mi.
0: Ìgbàdí.
1: Ọ̀rẹ́ mi ni.
0: O salagbara.
1: Alábá jọsọpọ̀ mi ni.
0: O salagbara.
1: Alámọ̀ràn mi ni o.
0: Rárá. Nísàlẹ̀ ilẹ̀ lójú.
1: Onírànlọ́wọ́ mi ni.
0: Táwọn kan lápẹ́rí níwájú apànìyàn wẹ́ máa gbọ́. Àfọlọ́run tí ayé ń pè é gbọ́. Jesus. Thank you, Jesus. Thank you, Jesus.
2: Ṣé ń gbọ́ bó ṣe ń já lálálálá? Ẹ máa yín kúrò níbẹ̀ ní ìkànnì Ajísebí Ọ̀yọ́ online television and radio www.ajisebioyoradio.com. Ẹ ṣé tẹ́ ń gbọ́ ìkànnì wa o, Ajísebí Ọ̀yọ́ làárí, Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan.

0: ọjọ́ ńlá.
1: Alọ́rẹ́ ní tẹ́jọ́ ń ṣe wọlé wọ̀de, yóò sì wíwọ̀ wíré, á lóun ò gbọ́dọ̀ gbé ní o. Tí ò bá ṣe pọ́kàn gbọ̀ngàn gbọ̀ngàn ni, wọ́n ti rí iná sọ nǹkan má débi olókùn o.
0: Ọlá sí San Grips to bear.
1: Yóò ní tí ò bá ṣe kọ́kàn gbọ̀ngàn ni, a ní wọ́n rí iná sọ nǹkan má débi olókùn.
0: Oh, what peace we ought.
1: Lẹ́ni tẹ́jọ́ ń ṣe wọlé wọ̀de.
0: Oh, what needless pain we bear. Oh, because we do not care.
1: Iku na ni ma nso le ola da.

Aoni kekani yomi lo ulori Omuni tono ipado Ira omuro emimi.

ìwé Deuteronomy 8:30 láti ẹsẹ̀ kíní lọ sí ìsàlẹ̀ ìbùkún fún ìgbọràn. Àwọn tí a bá ń gbọràn ìbùkún tó wà fún wọn, ẹ yẹ máa wá gbọ́ ọ̀pọ̀.

ẹsẹ̀ kíní ẹsẹ̀ àtọ́kọ̀ náà mo fẹ́ tuntun gbé bẹ́ẹ̀ lè bá àtọ́yé dáadáa. Àwọn ìbùkún tó wà fún ìgbọràn ẹ wá máa gbọ́ ọ ẹsẹ̀ kíní bí ìwọ bá gbọ́rọ̀ sí olúwa ọlọ́run rẹ ní kíkún kí o sì kíyè sára láti tẹ̀lé gbogbo ohun tí ó pa ọ́ láṣẹ tí mo ti fi fún ọ lónìí. Olúwa ọlọ́run rẹ yóò gbé ọ lékè gbogbo.

0: bọ́ sí ẹsẹ̀ kejì. Ó ní gbogbo ìbùkún yìí yóò wà sórí rẹ, yóò wá sórí rẹ, yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko, ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Ìbùkún ni fún àgbọ̀n, àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá wọlé, ìbùkún ni fún ọ nígbà tí ìwọ bá jáde. Adéyinka Pẹ́ńbọ́ bí awo erin.
1: Bismillahir Rahmanir Rahim.
0: You are blessed in your going out, you are blessed in your coming in.
1: Inna an-nasa qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu

àti ẹnígbà tí a bá jáde ìbò fún ni fún èmi pẹ̀lú ìwọ nígbà tí a bá wọlé bá a ṣe ń jáde lónìí ìbò fún ọlọ́run àgbọn àgbẹ̀ fún kọ́mọ̀ ń bá wa jáde lọ tá a bá tún ń bọ̀ ká tún kórè wọlé o. Tọwọ́ tẹsẹ̀ tí gbogbo ara lẹ̀yẹ̀ lè fi kórè wọlé ká tún kórè wọlé nígbà tá a bá tún wọlé padà dé gbogbo ọmọ táka bá wá kó wọnú epo náà ní ń kó jáde o. ká mọ̀ tẹ̀ ní o bá a ṣe ń jáde lọ tá a jáde ní pípé ká mọ̀ wọlé.

olólùfẹ́ mi nílé lòkò pẹ̀lẹ́yìn ojú ìbùkún ni fún yín o nígbà tí ẹ̀yìn bá ń jáde lọ ìbò kótó ni fún yín nígbà tẹ bá ń wọlé o. Adéọlọ́run ọba ni kò sì ní yẹ ìbùkún ni fún gbogbo àwọn èso ara wa tó tara wa jáde. Ìbùkún ni fún àwọn tí àwa gan ta tara wọn jáde. Àwọn alálẹ̀ wa, àwọn ìṣẹ̀ṣe wa, torí bá bẹ́ẹ̀ ní ìṣẹ̀ṣe ẹni, yéyé ẹni ìṣẹ̀ṣe ẹni ò gẹ́gẹ́.

0: Send gbo bo se nja la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com e se ten gbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan.
1: Bismillahir Rahmanir Rahim. Alladhina qala lahumun nas
0: bi iwo ba gbo oro si Oluwa Olorun re lenu ti o si pa awon ofin re mo bi iwo ba gbo oro si Oluwa Olorun re ni ni kikun ki o si kiyes sara lati tele gbogbo ohun ti o pase ti mo bi fun o loni Oluwa Olorun re yo gbe o leke gbogbo orilede agbaye lo gbogbo ibukun ti n be ninu ajo oni naa ni yoo wa si ori re o gbogbo ibukun ti fẹ fún ọdún yìí náà ni ó wà sí orí rẹ yóò sì máa bá ọ lọ bí ò bá gbọ́rọ̀ sí Oluwa Olorun rẹ lẹ́nu ìbùkún ni fún ọ nínú ìlú ìbùkún ni fún ọ ní ìlú ìbùkún ni fún ọ ní òkú ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ àti irú ohun ọ̀sìn rẹ àti ibi sí màálù rẹ àti ọmọ àgbà rẹ o ìbùkún ni fún àgbọn rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ ìbùkún ni fún ọ nígbà

ọ̀tá ilé ọ̀tá òjò alẹ́ ní mọ́tẹ̀ a máa ní sẹ́ ní àfà ìfà ní sẹ́ ní a sì ní bá ní sẹ́ dárò tí ó dìde sí ọ kí ó ṣubú ní iwájú rẹ o wọn yóò tọ́ ọ wá ọ̀nà kan wọn yóò tọ́ ọ wá ní ọ̀nà kan ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje wọn yóò sá fún ọ ní ẹgbẹgbẹrún ọ̀nà olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ rẹ lé ní olúwa ọlọrun rẹ yóò bùkún fún ọ nínú ilẹ tí òfin tí ó fi fún ọ olúwa yóò fi ọ múlẹ ní ènìyàn mímọ.

Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́ rẹ, fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ, àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí ó ti fúra fún àwọn bàbá bàbá ńlá rẹ láti fún ọ. Olúwa yóò sì sí ọ̀run sílẹ̀, yóò sí fèrèsé ọ̀run sílẹ̀, ìṣúra rere rẹ̀ fún ọ láti rọ òjò tó ilẹ̀ rẹ ní àsìkò rẹ, àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò ya ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè, ṣùgbọ́n ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkan, ìwọ kò ní ya lọ́wọ́ ẹnìkankan. Olúwa yóò fi ọ́ sí orí, ìwọ kì yóò sì jẹ́ bí o bá fi etí sílẹ̀ sí àsè Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ, kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè, bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láé láé. Má ṣe yà sọ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo fi fún ọ ní òní yìí, kí o máa ṣe tẹ̀lé, kí o sì máa tẹ̀lé, kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n.

sẹ́yìn náà mọ àwọn àṣẹ tí ọlọ́run pa wá. Dáràn tó ní ká máa ṣe iṣẹ́ mọ̀ wọ́n. Ọlọ́run pa wá láṣẹ kan ju pé kò pa wá láṣẹ kan ju orúkọ tí mò ń jẹ́ lọ. Orúkọ tí mò ń jẹ́ gangan náà ni àṣẹ tó pa wá láti òkè délẹ̀ tó fẹ́ ká máa ṣe káàbì máa rí gbogbo àwọn àbùkùn yìí gbà. Iṣẹ́ mo kọ̀ mi. Ẹ tí mọ ẹ̀rántí. Pẹ́ńbọ bí àwọn erin èdè bábá èdè ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ọ̀rọ̀ bábọ̀ ọ̀rọ̀ ìmọ̀ bábá ìmọ̀ ìwà bábá ìwà. Kọ̀ǹkọ̀ bí ẹni tẹ ọmọọba aládéjì ìganjìgan tó gótógótó gọ́tọ̀gọ́. Abọ ọgbọ́n ná ni mítọ̀ sọ́tọ̀ sọ́tòrútòru èmi lọ́kùnrin sì bá olórí aláròyé ní ìlànà onímọ̀ tí màá ń wò sùnsùn. Mímọ́ ná mọ́nà mi bá wá kárí bọnú bí ẹni tí ò lọ́gbọ́n nú tágùntàn mi ń wò bọ̀bọ̀ ọ̀bọ̀ bí ẹni tí ò mọ bí ọ̀rọ̀ ń rìn. Bí ẹni tí ò ní làákà yìí. Ọgbọ́n inú mi gbèjì ẹgbẹ̀jọ ni. Adéyinka Mèsì tí ń báyà fẹ́ mú dáhùn rẹ̀ wá ló kù. Mọ́ Mèsì ọ̀rọ̀ mọ́ mọ̀ ọ̀rọ̀ pẹ̀lú èsì mo tún Mèsì ọ̀rọ̀.

alẹ́ yìí náà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yìí ẹ̀yìn tí ì máa tẹ̀ láṣẹ olúwa o ẹ̀yìn tí ì máa tẹ̀ láṣẹ olúwa o àyàfi ìgbà tí ẹ bá ń fẹ́ fún ọmọ làkejì yín òun tẹ̀ ń fẹ́ fún ara yín. tẹ́ẹ̀yà onímọ̀tàrà ẹni nìkan tàbí onímọ̀tì ìdílé ẹni nìkan onímọ̀tàrà àlẹ́ ẹni nìkan onímọ̀tì ẹ̀yà ara yín nìkan ẹ̀yà lóyún nìkan.

Deuteronomy orí kejì dín ní ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní lọ sí ìsàlẹ̀. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa rẹ lẹ́nu, eléyìí ni ìbùkún fún ìgbọràn. Bí ìwọ bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ ní kíkún, kí o sì kíyèsára láti tẹ̀lé gbogbo ohun tí ó pàṣẹ tí mo fi fún ọ lónìí, Olúwa Ọlọ́run rẹ yóò gbé ọ lékè gbogbo orílẹ̀-èdè ayé lọ. Gbogbo ìbùkún yóò wà sórí rẹ. Yóò sì máa bá ọ lọ bí o bá gbọ́rọ̀ sí Olúwa Ọlọ́run rẹ. Ìbùkún ni fún ọ ní ìlú, ìbùkún ni fún ọ ní oko. Nígbà kan ẹ mọ̀ sí lórílẹ̀-èdè Nàìjíríà mọ́, bẹ́ẹ̀ ti gba orílẹ̀-èdè míì lọ, ìbùkún ni fún yín ní gbogbo orílẹ̀-èdè tí orílẹ̀-èdè tí ẹ bá wà. Ìbùkún fún ni fún yín o ní ilé, ìbùkún ni fún yín ní oko. Ìbùkún ni fún ọmọ inú rẹ àti èso ilẹ̀ rẹ. Àti irú ohun ọ̀sìn rẹ àti ibisí màálù rẹ àti ọmọ àgùntàn rẹ. Gbogbo properties yín pátápátá ìbùkún ni fún o. Ìbùkún ni fún àgbọ̀n rẹ àti fún ọpọ́n ipò ìyẹ̀fun rẹ. Ìbùkún ni fún ọ ní ìgbà tí ìwọ bá wọlé. Ìbùkún sì tún ni fún ọ ní ìgbà tí ìwọ bá jáde. You are blessed in your going out and in your coming in. Olúwa yóò gbà fún ọ pé gbogbo ọ̀tá tí ó dìde sí ọ yóò ṣubú níwájú rẹ. Wọn yóò tọ̀ ọ́ wá ní ọ̀nà kan, ṣùgbọ́n wọn yóò sá fún ọ ní ọ̀nà méje. Ẹgbẹ́gbẹ̀rún ọ̀nà náà ni wọ́n gbà mọ́ sá fún wa. Nígbà tí àwa bá ń tẹ̀lé tí à ń gbọ́rọ̀ sí Olúwa lẹ́nu, tí à ń tẹ̀lé ọ̀rọ̀ Olúwa, Olúwa yóò rán ìbùkún sí ọ àti sí ohun gbogbo tí ò bá dáwọ́ rẹ lénìí àti ní gbogbo ọjọ́ ayé rẹ. Olúwa Ọlọ́run rẹ yóò bùkún fún ọ nínú ilẹ̀ tí ó ti fi fún ọ. Olúwa yóò fi ọ múlẹ̀ bí ènìyàn mímọ́ bí ti ṣe ìlérí fún ọ lórí ìbúra. Bí ó bá pa àṣẹ Olúwa Ọlọ́run rẹ mọ́ tí o sì ń rìn ní ọ̀nà rẹ̀, nígbà náà ni gbogbo ènìyàn tí ó wà ní ayé yóò rí pé a pè ọ ní orúkọ Olúwa. Wọn yóò sì bẹ̀rù rẹ. Olúwa yóò fi àlàáfíà fún ọ ní ẹ̀kúnrẹ́rẹ́ fún ọmọ inú rẹ, irú ohun ọ̀sìn rẹ àti àwọn èso ilẹ̀ rẹ ní ilẹ̀ tí o ti búra fún àwọn baba ńlá rẹ láti fi fún ọ. Olúwa yóò sì ọ̀run sílẹ̀ ìṣúra rere rẹ fún ọ láti rọ òjò sórí ilẹ̀ rẹ ní àsìkò rẹ àti láti bùkún gbogbo iṣẹ́ ọwọ́ rẹ. Ìwọ yóò yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkanni. Àwa mọ̀ yá àwọn èèyàn, àmọ̀ ní àmọ̀ tún yá àwọn èèyàn, báwa ò ní yá lọ́wọ́ ẹnìkanni. Ìwọ yóò mọ̀ yá ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ṣùgbọ́n ìwọ kò ní yá lọ́wọ́ ẹnìkanni. Olúwa yóò fi ọ sí orí, ìwọ kì yóò sì jẹ́ èrò bí o bá fi etí sílẹ̀ sí àṣẹ Olúwa Ọlọ́run rẹ tí mo fi fún ọ kí o sì máa rọra tẹ̀lé wọn. Ìwọ yóò máa wà lókè bẹ́ẹ̀ ni ìwọ kì yóò wà ní ìsàlẹ̀ láéláé. Má ṣe ya àṣẹ́tún tàbí sósì kúrò nínú èyíkéyìí àwọn àṣẹ tí mo ti fi fún ọ ní òní yìí o. Kí o má ṣe tẹ̀lé àwọn ọlọ́run mìíràn láti máa sìn wọ́n. Yes, salam, yes, salam, silly jalali wali kira.

Ọlọ́run wa pa wa láṣẹ ohun méjì ju pé ká máa ṣe dáadáa ẹ máa ṣe dáadáa gẹ́gẹ́ bí orúkọ mi. Gbogbo àwọn nǹkan tí a ti promise yín yìí tí a promise yín tí a ṣe ládẹ̀hùn fún yín yìí ni ó sì máa jẹ́ títí yín. Ìbùkún ni fún èmi àtẹ̀yìn nígbà tí a bá ń jáde lọ lẹ́ni. Ìbùkún ni fún èmi àti ẹ̀yin nígbà tí a bá ń wọlé. Ìbùkún ni fún èso tí ó tara wa jáde pẹ̀lú. Ìbùkún ni fún iṣẹ́ ọwọ́ wa. Ìbùkún ni fún àwọn ohun ọ̀sìn wa pẹ̀lú. Ìbùkún ni fún àwọn aráalé wa. Ìbùkún ni fún àwa gangan alára tìkálára wa pẹ̀lú.

0: iṣẹ́ tó gbàgbé pé mo ní ìdí iṣẹ́ ẹni náà látún ti ń ma ni lọ́lẹ̀. Kò mọ̀ ṣíṣẹ́ tí ò lè lání Ọlọ́run wà láì kò ṣíṣẹ́ tí ò lè lání Ai mo aye awon tan ta worobo tan ta worobo tan ti dibe dolola dololo doloro enu mi ago won ti dibe dolola doloro
1: oluwa wo la la ilaha illallah.
0: Bí Ọlọ́run bá fẹ́ sàánú èèyàn, yóò máa wá lo àwọn nǹkan oríṣiríṣi ní sábàbí láti sàánú èèyàn látàrí àánú tí Ọlọ́run bá ṣe fún èèyàn. Kódà gbogbo afẹ́fẹ́ tí bá ń fẹ́, gbogbo oòrùn tí bá ń mú, gbogbo òjò tí bá ń rọ̀, yóò sì máa rọ̀.

0: ba se nso pe covid 19.
1: O fi wa mi ri
0: se gbagbe awon odun kan seyin to je pe awon agbe onje bi kan gbin ege ko mota owo ti oni towo tan na soko ni won ma nri ngba na ewo iru sele to sele ni asiko covid 19. Ewo gbogbo asiko lockdown awon olonje nikan na nlowo lo daada o gbogbo awon eyan yoku ni won ari bi se lo atofa awon ise ijoba ta to n gba salary mo mo ore mi kan tin gbe nilu Eko to je pe lin ati Oyo la tin fo nje ranse si Eko ni se ngbe ge ye pe o sise o sise o sugbon ko ri bi se lo lasiko lockdown awa le de bi pe awon baba ati mama na fo nje ranse lati Oyo Alon sa anu awa Loyo State ipo pelu gomina to lo nbo wa Olorun a ba mo meme si tin alukuna a ba mo ti Fulani pe ni bue ope lo pe GSM lara awa Loyo State ẹyin tẹ wà nílé òkèèrè ẹ bá àwọn èbó sisi lọ́dọ̀ wọn tó ń jẹ tó sùn tó ń wọlé wá bá gbogbo àwọn èèyàn nínú ilé lọ́dọ̀ wa ń bí àwọn wèrè tá a yàn síjọba àwọn ò ní rú kanlẹ̀ wọ́n kàn gbé pọ́lísì jákujàku kan dé ni wọ́n à ní

kí ló dé tó tún fi wá sí padà ṣe bá sọ pé twitter fẹ́ break nigeria ni kí ló dé tó tún fi sí padà sọ yẹn wọn ó sì mọ nǹkan fẹ́ break nigeria àwọn tí wọn lọpọlọ wọn yóò ro nǹkan wò ní ro wájú wọn ní rẹ yìí bẹ́ẹ̀ náà ni àwọn ncc náà tí wọn àjẹ́ ká ṣe registration new sim mọ gbogbo àwọn sim tó sọnù lásìkò tí wọn ṣe àwọn òfin yìí wàhálà wàhálà sí ọ̀sẹ̀. ẹjẹ ń padà sẹyìn ọrọ covid-19 tí mo bẹrẹ ń lásìkò covid-19 pàláì gbogbo àwọn tí wọn ní ẹgẹ lóko ní ọdún náà lọhùn ọlọhùn wọn ń bọọlù ni o yàbá ń gbọ bowling on a bowling level bowling upon bowling wàhálà àìmọye àwọn èèyàn náà kọ́ lọ ilé wọn àwọn àgbẹ̀ ní ẹ̀kẹ́pẹ̀ ẹ̀rín pẹ̀kẹ́ wọn. àdúrà àwọn kan fẹ́ gbà ọlọ́run lo covid-19 ní sábàbí ọ̀rọ̀ mi ò yé yín mo fi ní ìdí iṣẹ́ ẹni là á mọ ni lọ́lẹ̀ nǹkan tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ má lọ rò pé iṣẹ́ rẹ ó kéré wàhálà ẹ̀ tá a bá ti jalè kò síṣẹ́ kan tó kéré kò síṣẹ́ kan tí ò lè la ni ọlọ́run ọ̀rọ̀ sísọ a máa la ni o wàhálà ìtàlà àwàdà ṣíṣe ìṣe ńlá ni o ńlá ni tààràrà tí ńlá ni sówó nítorí ń pòkìkì èèyàn káàkiri àgbáńlá ayé o ẹ̀bùn a máa ń gbé ni tayọ.

0: àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunny Sunny Sussex láti UK lọ́hùn tán na ọ́ sí alánà wọ́n ní Adeyinka gbowó data aya mo fẹ́ fún ọ lówó data send account number rẹ lówó bá wọlé ó ju owó data lọ owó ńlá tí ń dẹrù bò sí ẹ ṣeun o mo dúpẹ́ o àì náà ní tanwó yín ẹ ní róńgbé sọnà bí ò ṣe bí ọmọ bàbá wa Sunny Sunny Sussex Odùọlá ọmọ Ògúndàrè ọmọ wọn nílùú Ìbàdàn lọ́yọ̀ọ́ ilé lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹkẹrẹ lọ́yọ̀ọ́ ẹ̀mọ́bìnrin lọ́yọ̀ọ́ state wa hàn yín gbogbo ẹ̀ papọ̀ náà ọ̀yọ́ náà ni ọ̀yọ́ empire náà ni kódà tí edo ogun state ọ̀yọ́ náà ni gbogbo wa gbogbo wa náà láàmọ̀ pera wa ní ajíṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan gbogbo wa ọ̀yọ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ lẹ́yìn ọ̀yọ́ méjèèjì lọ́pàdé ara wọn ẹyin báwo bá ara wo wọn á fi rù kẹrẹ kíra wọn wọn á fi rù yọra wọn. Mo kì í tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kì í tológun tológun ní gbogbo ibikíbi tẹ̀ ti ń gbọ́ ohùn mi. Gbogbo àgbà tá a ti mọ̀ wípé Ọlọ́run ọba ò ní sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá ran èèyàn lọ́wọ́ èèyàn kan náà ní ọ̀ràn sí yàn.
1: Yóò ràn mí lọ́wọ́ àní yóò ràn mí lọ́wọ́ ló ń bá mi ràn wọ́n.
0: Mo ka inú mo ka bíbélì kan ní alẹ́ àná.

0: nìkan la yògbá o ibi gbogbo lọ gba lágbára ibi gbogbo lọ gba àwọn oníyànjú ibi gbogbo lọ gba àwọn oníyànjú o àná tuntun lọ o ẹ tún já gbìyànjú lè ní o àmọjọ tádùá àti ti tábà tábà tábà gbígbàdùá pàdé o àmọ ṣàdùá àmọ ṣiṣẹ ni o àmọ ṣiṣẹ tọ àdùá lẹyìn ni.
1: ìṣó ìbọn ní ọ̀rọ̀ mi lọ́wọ́ kan ló ń bá mi àwọn lọ́wọ́.
0: káwọn èèyàn tiẹ̀ tó lè ràn ọ́ lọ́wọ́ they must see something in you. They must see a value in you. What value are you offering this year? Value wo lo fe ma offer fawon eyan ni year yi. Services wo lo ngbiyanju ko fe ma offer ni year yi. Opportunity ko online o. Opportunity ko online o yinbo ti saye dero.
1: Gbogbo eni ti o ran mi lowo kolo ba mi lowo.
0: O yinbo ti saye dero. Ayin ko se duro wo bo se nlo ni ka e ma tele e ma woran o e ma woran o. Ada ko mo.

0: wálé pẹ̀lú ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípa ẹlẹ́yin ojú àánú ọ̀rẹ́ mẹ̀kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkè dára kẹ́hìndé mọ̀jú ní kẹ́kẹ́ afíbòyàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yè kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ̀ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòógùn la fi ń pè lólùgbèjà mẹ̀kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkè dára kẹ́hìndé ètò mọ̀jú òní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn ará bí gbòógì ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbúwa lógúnlógún ẹ jẹ́ ká di ìbúwa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ojú àánú champion òkè dára kẹ́hìndé ètò mọ̀jú pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkè dára kẹ́hìndé ètò mọ̀jú dé olùgbèjà mẹ̀kúnnù dé action action take it back.
1: Àti ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ò fi ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. Àti ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ò fi ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.
2: You are currently listening to Ajise Bi Oyo online radio. Ajise Bi Oyo laari Oyo Ajise Bi Babe nikankan.
0: Ìrẹ́ wọlé tọ̀ wá nípínlẹ̀ ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípa ẹlẹ́yin ojú àánú ọ̀rẹ́ mẹ̀kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkè dára kẹ́hìndé mọ̀jú ní kẹ́kẹ́ afíbòyàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yè kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ̀ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòógùn la fi ń pè lólùgbèjà mẹ̀kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkè dára kẹ́hìndé ètò mọ̀jú òní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn ará bí gbòógì ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbúwa lógúnlógún ẹ jẹ́ ká di ìbúwa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ojú àánú champion òkè dára kẹ́hìndé ètò mọ̀jú pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkè dára kẹ́hìndé ètò mọ̀jú dé olùgbèjà mẹ̀kúnnù dé action action take it back.
1: Àti ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ò fi ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. Àti ṣe bí ọ̀yọ́ láàrin ọ̀yọ́ ò fi ṣe bí bàbá ẹni.

nu Olorun ibukun eledo mare ore ajenje tan re koni won lakata emi pelu eyin ololufe mi nile loko peleyin oji o Adeyinka Olasokan ni loruko mi papin baale efila ilasaroko ni mi ti so lori obe ninu awo tan garan aja lu oyo yin re o ti egbo lasan nitori pe bi nba rerako bo mo ri aba mi eyan lopolopo ni kolun o saanu mi pelu nkan riri awa eyan mi di be so nlen won ti be fun loko yin won lo nri puri e wa gbo nse wa ri tin ni wi iwo ni ko ọpẹ lọwọ ọlọrun ọba olódùmarè ọba ọlọwọ gbọgbọrọ ti yọ ọmọ ẹ lọfin àrí ìrọ àlá ọba tó tó gbójúlé ọba tó tó fẹyìntì ẹyin adúró ti ni mọtani jẹ ègbè lẹyìn ẹyin àdálóró ègbè lẹyìn ẹni àdálóró ọpẹ mi dorí òdorí ọdọrí ọdọ ọba mi Basiru ọmọ adé nìran láti ìlú Èkó tí wọn tó pè mí lákèésí mọ ṣe ṣe ń jò ní pé kí ni ta irinṣẹ wa ń ráhùn o ń ráhùn o àwọn náà pa ńlá kíyèsí sí nínú pé ńlá kíyèsí pé ń ráhùn ń dún bákan èmi náà sì gbọ́ pò lóòótọ́ sẹ́mọ̀ pígbà míì ẹlòmí ọmọ ọkọ orin tí ó dùn tí ò ní ibi tí ara ẹ̀ gbọ́ pé orin yìí tó ń kọ yóò dún bóun ṣe ń sọ bíìtì nù ló ń wọ bíìtì kò yé yín túbà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bá wa gbọ́ tẹ́ sì ń pè wá ṣàkíyèsí tí ẹ bá ti ṣàkíyèsí wípé kínní yóò dún mo ṣe yẹ kó dún ń ráhùn ni a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ọlọ́run ọba yóò mọ báyìí náà gbé ẹrú yìí àti tó wu àti tó fúyẹ́ yóò mọ báyìí gbé kò ní dá yín dá bùkátà yín ọpẹ́ mi tún dorí òdorí àwọn alátìlẹyìn wa bami Basiru ọmọ adé nìran lóòrèkóòrè ni bàbá ti fẹ́ sọ́dọ̀ sí ọ̀sẹ̀ tí wọ́n máa ń nawọ́ sí wa níléeṣẹ́ wọn bí ọ́ sí ọ̀sẹ̀ ni wọ́n máa ń nawọ́ sí wa yíkà lála ti bàbá ni àwọn ènìyàn yíkà kí àwa ni àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹkún fi sowó dábẹ́ àìfi sowó nǹkan kan ẹ ṣe wo bà mí iná ò ní tan owó yín pẹ̀lú gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ máa ń tì wá lẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ̀ kí ń fẹ́ ká dá orúkọ yín tó yẹpẹ̀ yín náà ẹ máa ń tì wá lẹ́yìn ọlọ́run ọba yóò mọ ti ẹ̀yin náà lẹ́yìn o iná ojú èyí tì náà lẹ́ ojú òní yín tì nígbà kọ̀ọ̀kan. Kí ni mo fẹ́ sọ fún yín láàárọ̀ yìí? Alágbàá. Yín rí nǹkan kan lọ títí tí mo fẹ́ sọ fún yín lóòórọ̀ yìí ṣùgbọ́n

ń bá ba mọ́nimọ́ni náà máa ń pòwe kan tí wọ́n máa ń sọ̀rọ̀ kan. Bí n bá ti sọ ẹ̀gbà bẹ́ẹ̀ ni o, orí mi ò tí ì sẹ́tù dáadáa, débi pòwe wọn wà bó ṣe yẹ kó wá. Ṣùgbọ́n tí n bá ti sọ, mo ti mọ̀ títí n bá ti rò láròyé, yóò yé yín. Nígbà àwọn bàbá mọ́nimọ́ni sọ náà ni wípé kákárí bọnú kò tánràn kankan, ò kọ́ tán nǹkan tí ń ṣe ní òkú. Ìrònú kò dá nǹkan kan fún ni. Yóò tún dákun tí ń ṣe èèyàn ní òkú. Ìrònú tẹ̀ ń wò ń kọ́ dá nǹkan kan fún ni ò, yóò tún dákun nǹkan tí ń ṣe èèyàn ni. Ẹyin láti gbọ́dọ̀ jẹ́ kí ìrònú kó pọ̀. Ó dà kéèyàn máa ní ronú pé báyà báyà mo fẹ́ gbégbèsẹ̀ gbé. Ṣùgbọ́n pé báyà nǹkan rí bákan láwàá kìrònú mọ́lẹ̀, ìrònú ò da nǹkan kan fún ni o, kò yé yín. Ìrònú kò da nǹkan kan fún ni.

0: kákàrí bọnú pọ̀ tánra nǹkan tí ń ṣe ni o. Tẹ́ ẹ bá wá wo sàkún àsìkò tá a wà yìí lọ, oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní dúníà. Wàláì, ibi tí ojú bá ríran dé, tá a bá ríran dé, tá a bá wò lọ́ba yìí, ibi tá a bá rí dé náà ni àwa ń rí dé ní agbègbè ti ọ̀dọ̀ wa lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tó ń sọlẹ̀ sí àwọn ibòmíì. Nífi mọ̀ ń já sí pé ẹni tó bá mọ inú rò nìkan náà ni yóò mọ ọpẹ́ dú. Ta bá wà wò pé bóyá nǹkan ò lọ déédé lọ́dọ̀ wa níbí, lábàá wa fífi ìrònú ṣera wa léṣe. À ń bá wa mọnimọni, ó tún mọ wá ń sọ̀rọ̀ kan wọ́n ní kò síbí sánmọ̀ ó ṣe funfun tó tí ò ní ní dúdú bàìbàì díẹ̀ díẹ̀. Tí dúdú bàìbàì tó bá wá wà láwọn àkókò kan, ìgbàgbọ́ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìtẹpámọ́ṣẹ́, pẹ̀lú gbígbìyànjú lórí nǹkan tó ń ṣẹlẹ̀, nítorí kìí ṣe pé ọ̀rọ̀ owó nìkan ni àlàkọjá tí àwọn ẹlòmíì ń là kọjá nìsín. Bóyá ní orí ìdílé lẹlòmíì ti ń là làkọjá, ẹlòmíì ó lè ti máa wá oyún tí wọ́n fẹ́ bí ọmọ, tó yẹ pé wọ́n ti ṣègbìyànjú, wọ́n ti làálàálàálàálà, ó ti wá fẹ́ sùn wọn.
1: Bàbá ẹjẹ́ máa jòjọ ẹlú.
0: Ẹ mọ òwe ìbò kan tó máa ń sọ táwọn Yorùbá náà ní ìlú rẹ̀, ẹ̀yin kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ìbò tí wọ́n ní quitters never win the race, only the winners are the ones who never quit the race, and the quitters are those who never win the race. Quitters will never win the race. Tí ó ń túmọ̀ sí ní wípé àwọn tí wọ̀nyí báwo ni mo ṣe fẹ́ pè, tí wọ̀nyí sá lógun náà ni wọ́n máa ń ni wọ́n lè ròyìn ogun. Àwọn tí wọn ò sá lógun ni wọ́n lè ròyìn ogun o, àwọn tí wọn ò ságun ni wọ́n lè ròyìn ogun. Ó ń bọ̀.
2: Ìbàjẹ́ ènìyàn kò dórí ọlọ́run dúró, ìsọkóso ẹ̀dá kò pé dẹ́dẹ́ mọ́.
0: Ṣé òun làálà kọjá kan kọjá ni lọ́wọ́lọ́wọ́? Nǹkan ọ̀lọ́ déédé ni lọ́dọ̀ tiẹ̀.
1: Ìbàjẹ́ ènìyàn kò dórí ọlọ́run.
0: Bí wọ́n ṣe ń lù ú nígbàgbọ́ àti èrò wípé kó dún, bẹ́ẹ̀ ni ò dún, kódà àwọ̀ tún fẹ̀ lè máa yà lójú.

0: ṣùgbọ́n ẹ̀yin tèmi kákárí bọnú ọ̀tọ́ràn tí ń ṣe ni o.
1: Báláàrùn ọ̀bí mo dúpẹ́ kádàrá.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ yàn wọ́n sì tọ́ bọ̀. Wọ́n ní ọwọ́ tí bá ń dunni àì fi pamọ́ sí abẹ́ aṣọ. Ẹ ké pàjáre, ẹ ké gbàjáre.
1: Dada ni kò mú bọ̀.
0: Ẹ ké gbàjáre, ẹ ké gbàjáre.
1: Dada.
0: Àìdákẹ́ kú o.
1: Alẹ́ nìkan ṣe bí mi ẹ sọ fún pé kò lè dàbí.
0: Ṣé ẹ mọ àrùn táwọn bàbá wa ṣe máa ń sọ òun ò ní àrùn.
1: Àlà Adábù fọ́kànlé ilmo ni lógo ta.
0: Bùnmi mọ́lé dé mọ́lé kí n pọ́ kú fínfín lórúkọ tárùn jẹ́. Páríwò mi síta kí n fi ọlẹ̀.
1: Ṣé àdàbí afá tó bà mí.
0: Ó kọ àrùn náà ni o.
1: Àdàbí owó tó bá mi jẹ́ o.
0: Ẹjẹ́ mú wá fún yín bí àpẹẹrẹ. Erigi mi. Àwọn búrọ̀ọ̀sì ìgbàlódé tá a máa ń lò tí má ti fi fọnú lọ. Ó lè bómi lérìgì nígbà míì tí n bá wá tètè yà sí. Yóò wá di pé yóò wá ní funfun kan báyìí. Yóò wá máa nimí lára débi pé yóò wá di ibà sí ńlá. Tẹ́tí mọ̀ wò pé kíẹ mouth killing èbó toothpaste èbó. Pé kò ní fa àwọn nǹkan kan pé yóò kìlì jáàmsì àwọn kòkòrò àìfojúrí tó wà nínú ẹnu àwọn nǹkan tó wà lẹ́nu nígbà tílẹ̀ mọ́ kò yẹ yín. Ní àtàrí búrọ̀ọ̀sì lílò yìí gangan náà ni ọ̀wà bó èrìgì débi pé yóò wá tó bá fi ń dijọ́ méjìjọ́ mẹ́ta agidi tẹ́ ẹ bá mu omi lásán yóò mọ dùn yín.

0: fọ ẹnu jù bẹ́ẹ̀ lọ wà láìkẹ́ ò ní san o kò ní san o kò ní san o kí ni mo mọ̀ ń lò sí nǹkan àbílẹ̀ tí má ti lọ̀dọ̀ mọ́ mi ogun fọ́nú ṣe ẹ lóògùn fọ́ àwọn ní ẹ bá ń mú ogun fọ́nú ti yorùbá hàn tí wọ́n ti gún mọ́ra wọn tí ń bá ilẹ̀ mọ̀ báyìí tí mo dijú mọ́ rí ilẹ̀ mọ̀ yóò ta mí o nígbà tí ń bá kọ́kọ́ lẹ̀ mọ́ o tí mo tún lẹ̀ mọ́ lọ́wọ́ alẹ́ tí mo fẹ́ sùn tó báyìí di ọjọ́ kejì kí n mo free nìyẹn mo free nìyẹn kí n wá mọ́ ṣe lákàlákà tọ́ mọ́ mi lọ ẹ bá ń wo ogun fọ́nú èmi náà mọ tán fi ń ṣe o ṣùgbọ́n àti ṣe o ṣùgbọ́n màá mi mọ àwọn máa ń gun àwọn máa ń ní ilé làwọn máa ń sábà lò ó àrùn dé mọ́ra kí n pọ́ kú yányán wàhálà ìbẹ́ẹ̀ ṣe ń wo kinní tí mò ń rara ń sọ fẹ́rẹ́fẹ́ hàn ó lè di nǹkan tí ó padà tún hú tí ó tún bá nǹkan míì lára tí ó wúlẹ̀ tí ó wá di n ti apá owó àbò ogun òyìnbó lè mọ́ fẹ́ ká nígbà míì ẹni ọwọ́ tí bá ń dùn òyàn lè yẹ ṣe kì í bọ abẹ́ aṣọ kò yẹ yín. ẹ má wàá jẹ́ kí n sọ subject matter tí mò ń pẹ̀kẹ́ lò láàárọ̀ yìí oríṣiríṣi ní ìṣòro kọ́lọ̀ mọ̀jẹ̀ ká ní ìṣòro kọ́lọ̀ mọ̀jẹ̀ kí n ká ní èyí tí ó ju ẹ̀mí wa lọ kọ́lọ̀ mọ̀jẹ̀ èyí tí ó ju ẹ̀mí wa lọ kọ́lọ̀ mọ̀ gbé bá wa. àìsàn ní tẹlòmíì àìlólọ́hun àìsàn ní lọ́dọ̀ ẹlòmíì.
1: kò fọ́jọ́ orí pin.
0: ẹlòmíì wọ́n ní gbogbo owó yìí ọmọ yìí ni o wọ́n ń wá oyún wọ́n ń wá ọmọ títí tí wọ́n mà rọ́mọ. kódà ó ti sọ ẹlòmíì di nǹkan míì tí ò fẹ́ dì.
1: torí bá yá máa.
0: látàrí pé ń wọ́ ọmọ.
1: a ní tèmi.
0: ó tún wá sí gbogbo ẹ̀ tán orí ikọ̀ náà ló ń já.

0: ǹjẹ́ ó máa yẹ yín. Gbogbo àlà kọjá yòówù kẹ máa là kọjá.
1: Bọ̀tá máa ṣe.
0: Gbogbo ìrí kọjá yòókù kẹ máa rí kọjá. Gbogbo ohun kí ohun yòówù tí ò bá máa ṣẹlẹ̀.

0: Ṣé torí ipò rẹ̀ ti ẹ̀ dà ọ́? Tẹ́ ẹ jọ pa business pọ̀, ẹ jẹ́ pò pọ̀ ó dà ọ́ lọ wá ń ronú sí. Ẹni ọ̀rẹ́ dà mọ́mọ́ bínú, ẹni abínibí gan náà ń dani nílẹ̀ ẹbò mi o.
1: Wọ́n fún mi lẹ́bùn lọ́kàn ọ̀jọ̀kan, ó ti wá fẹ́ du sọnù.
0: Àwọn onílara ń bẹ nílẹ̀ ẹbò mi, ìlara yìí ni ìlara yìí náà ni.
1: Àwọn náà nílẹ̀ ó ti.
0: Bá ṣe máa ń sọ pé ìlara ó lákọ̀ọ́ tún lábọ̀, ìlara yìí náà ni làwọn ẹlòmíì.
1: Fa sọnù, mo kọ́ mi gba scholarship àlè ìkí máa yóò ní.
0: Ìṣòro wo ni ìwọ́rọ̀ bo ni? Olówó níṣòro, àlàkọjá wo ló ń là? Wàhálà ò níṣòro kankan lọ́dọ̀ ìṣòro àwọn ẹlòmíì.
1: Kọ̀tà máa lè mú ní ọ̀nà.
0: Iwo ò tí ìrówó jẹun ò tí ìkíní kan ò lówó lọ dáadáa ni. Ìṣòro òwò ló ní? Mo fi Ọlọ́run ọba tó ni mí tó ni ẹ̀mí mi búra. Mo ti rí fọ́nrán àwòrán ọkùnrin kan bíríkì léyà ni. Mo rí ẹlẹ́sẹ̀ kan, ẹsẹ̀ kan péré ló ní. Ṣé bí wọ́n lẹ́sẹ̀ méjì torí Ọlọ́run? Wà láì tàláì súnmọ́ bí láì. Ẹsẹ̀ kan ṣoṣo ló ní o. Ó sì tún ṣe bíríkì léyà tí ń gbé búlọ́ọ̀kù pẹ̀lú kírọ́ọ̀chì. Tẹ́ máa ń fi bo apá, tẹ́ máa fi ń ṣèkẹrin ìkẹta ẹsẹ̀ yìí, tẹ́ máa ń ka bo apá méjèèjì, yóò kì bo apá méjèèjì, yóò sì tún gbé búlọ́ọ̀kù lé orí. Ìṣòro wo wá ni ìwọ ní?

iṣẹ́ yìí nígbà àgbọ́ níbẹ̀ yẹn torí bíbélì sọ pé bẹ́yìn bá nígbà àgbọ́ kódà kó kéré bíi ehoro mustardi ẹ̀yìn yóò pàṣẹ fún àwọn òkè kí wọ́n sì dí òkè ó sì sì dí nítorí pé nígbà àgbọ́ ni ò sẹ́yìn nígbà àgbọ́ bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn àtàwọn tí wọ́n tún máa gbọ́ nígbà tó bá ń repeat ara ẹ̀ tá a bá ń fi fọ́nrán yìí káàkiri afẹ́fẹ́ kan ìfẹ́ kó mọ̀ kan gi oko la ò sẹ́yìn nígbà àgbọ́ ẹ máa sọ gbogbo àlà kọjá mi gbogbo tí ń jẹyín lọ́kàn tí ń dun ẹ̀yìn náà lọ́kàn tí ń dun yín tẹ́ ẹ lẹ́nìkan tẹ́ ẹ lè bá sọ ẹ máa sọ fún ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ sí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ọlọ́run ò màwàdà ó lè jẹ́ pé wákàtí àti àsìkò rẹ̀ náà la wà yìí o kò sì sẹ́nu ẹni tọ́lọ́run ò lè gba fi ṣàṣẹ báyẹ́nu mi lọ́lọ́run fi ṣàṣẹ ní àsìkò tá a wà yìí gbogbo tí ń jẹyín lọ́kàn tí ń pòrúru ẹ̀mí yín tí ò jẹ́ lésùn tí ò jẹ́ léwó tó ti fẹ́ dá patẹ́ǹsàn tó fẹ́ dá sí ńlá ẹ máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yẹn.

0: ọjọ́ ẹkún èmi àtẹ̀yìn náà ti dópin wá ní sọkún máa ní jìyà máa ní jẹ kóró mọ́ o.
1: pẹ̀lú má jẹ mú rẹ̀.
0: yóò tó èyí tó kù nínú ìgbésí ayé wa inú dẹ̀ra ìtùnú ìfọ̀kànbalẹ̀ láti lò. ẹnìkan tíṣẹ rẹ ń jo àjúrẹ yìí ń bẹun iṣẹ rẹ gbọrọ olúwa iṣẹ rẹ gbọrọ olúwa o ẹyin kọ mọ jó lóòkè ní ìsìn kọ mọ jó àjúrẹ yìí mọ kọ mọ jó lóòkè kó o mọ jẹ olórí ọyìn kó o mọ jẹ olórí o ẹyin mo pàṣẹ ni torí pọ̀ mọ aláṣẹ ni èmi ń ṣe adéyinka.

0: ẹnìkan tí ilé rẹ̀ ń da àrú ń bẹ̀rù inú ilé rẹ̀ ìdílé rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o kínú ilé rẹ̀ ọmọ tó láti sìn lọ.
1: Ọ̀rẹ́ mi gbẹ́jẹ́ ọjọ́ o, àlẹ́ ọ̀pá pọ̀ ayọ̀mọ̀ ọjọ́ ara torí torí lọ.
0: Ẹnìkan tó jẹ́ pé àìsàn ló ń bá àwọ̀ ìyá àjà lágọ̀ọ́ ara, àwọn àgọ́ ara rẹ̀ ó gbọ́rọ̀ olúwa o káìsàn náà kó kúrò níbẹ̀ torí àti sọ nínú bíbélì wípé aya yìí ò pa àwọn àlejò wọn ò sì fi ìbẹ̀rù bojo sá kúrò níbi kọ́lọ́fín wọn. Mo pàláṣẹ ọmọ aláṣẹ lè mí ṣe kí gbogbo àwọn àìsàn náà kán máa jáde nínú àgọ́ ara rẹ̀ Adéyinka.

rí gbígba àdúà ní àárọ̀ yìí ni mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ta ni yóò rí gbígba àdúà nígbà tí ẹ bá ń gbọ́ mi lọ́wọ́? Bóyá àárọ̀ lẹ́yìn wà níbi tẹ́ ẹ wà ní àbọ́sán àbálẹ́, ta ló fẹ́ rí gbígba àdúà? Ta ni yóò rí gbígba àdúà? Ta ni yóò bá ojú rẹ àánú Ọlọ́run pàdé lénìí yìí nígbà yìí tẹ́ ń gbọ́ mi lọ́wọ́ yìí ní wákàtí àti àsìkò nísinsìnyí yìí? Ní wéré 1-2 tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ẹni tó bá mú gbàgbọ́ wá ni ò tó ń fi ìgbàgbọ́ tẹ̀lé mi. Ẹni tí ò gbọ́ kan rẹ̀ sókè sí asán lásán. Tí kìí búra ẹ̀tàn ó ní òrí ìbùkún gbà lónìí o. Lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá ṣẹ̀dá rẹ̀. Èyí ni ra àwọn tí ń sàfẹ́rí ojú rere ọ̀rọ̀ Ọlọ́run Jákọ́bù, tí ń sàfẹ́rí ojú rere rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹ gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà, a gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé, kí ọba òkò kí ó wọnú ilé tí wọ́n ti ń gbọ́ mi lóòrọ̀ yìí wá o. Kí ọba òkò kọ́ dáwọ́lé ilé iṣẹ́ tí wọ́n ti ń gbóhùn mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé inú ọ̀dẹ̀ tí ó tòrò yìí tí wọ́n ti ń gbọ́ mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó dáwọ́lé ọkàn tí ń gbọ́ mi láàárọ̀ yìí. Kí ọba òkò kí ó

0: ẹnìkan tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn bẹ̀rùn kọ́ ọmọ tètè ó gba òmìnira kí ìlera ó dé kí ìlera ó dé kí ìlera ó dé ò kí àìsàn ó sá kúrò nínú àgọ́ ara rẹ̀ torí a ti sọ nínú bíbélì wípé aya yóò pa àwọn àlejò ó sì fi bẹ̀rù òjò sá kúrò níbi kọ́lọ́fín wọn mo pa láṣẹ o mo pa láṣẹ torí pọ̀ máa láṣẹ lè ní ṣe o Adéyinka.
1: Ìwọ lolúwa títí ayé ni wọ́n nìkan olùgbàlà mi. Ìwọ lolúwa.
0: Nítorí pé wọ́n nígbàgbọ́ Ọlọ́run ò wá bá mi ṣe eléyìí fún wọn o. Nítorí pé wọ́n nígbàgbọ́ wá bá mi ṣe eléyìí fún wọn bá mi ṣe fún wọn. Torí pé ẹ̀yin nígbàgbọ́ kó rí fún yín o gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tẹ́ tó máa gbọ́ mi gẹ́gẹ́ bí èrò ọkàn yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó ṣe rí fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà á lérò kó rí fún yín gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kó rí fún yín o nítorí pé ẹ ti nígbàgbọ́.

gẹ́gẹ́ bí obìnrin onísun ẹ̀jẹ̀ náà tó ní tí mo bá fọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, tí mo bá fọwọ́ kan ìpéǹgbé ti etí aṣọ Jésù Kristì, tí mo bá fi ọwọ́ kan ìṣẹ́ ti aṣọ rẹ̀, ara mi yóò sì yá gágágá. Jésù sì wò báyìí, ó sì sọ fún wípé torí pé wọ́n ní ti nígbàgbọ́, kó sì rí fún ọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀. Bẹ́ẹ̀ náà ló sọ fún àwọn adẹ́tẹ̀ náà nígbà náà. Ó ní ìgbàgbọ́ yín ó mú yín lárada o, ìgbàgbọ́ tí yín náà ó mú yín lárada ń bẹ̀ bóyá dọ̀ owó ni o, bẹ́ẹ̀ mọ̀ bóyá dọ̀ owó ní ń dọ, bóyá nínú ìgbésí ayé rẹ ni, bóyá nínú ìdílé rẹ ni, bóyá lórí ọmọ ni, bóyá lórí aya, bóyá lórí ọkọ ni, ǹtí ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ nǹkan ọ̀hún bó ṣe yí, bó ṣe wù kó rí, kó gàǹgà tó lọ́dọ̀ tiẹ̀ kọ́mọ ò pé bó ṣe rí tó gàǹgà yìí, ọmọ gangan ni, ǹtí ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ ìgbàgbọ́ yín kó mú yín lára dá níbikíbi tẹ́ ẹ wà yín lọ́la wàlá háúlá wàlá kù wátá ilá àbílá àlè ìlàzim. Nítorí pé kò sí agbára kankan níbi kankan tó tó agbára ọlọ́run lójúmọ́, àwọn àgbàlagbà sì tún bọ̀, wọ́n ní afẹ́fẹ́ kan kì í fẹ́ òkómọ̀ kan gi okola hàn ibi yòówù ká ẹ lé wà, mo pálàṣẹ mo sọ tàṣẹ tàṣẹ, tẹ bá ti lè gbọ ohùn mi mo sọ tàṣẹ tàṣẹ, mo sọ tàṣẹ tàṣẹ, tẹ̀yìn bá ti nígbàgbọ́ mo pálàṣẹ ni, mo pálàṣẹ ni alábá tọ́dọ̀ mọ́ aláṣẹ ni mò ń ṣe wàlá háúlá wàlá kù wátá kí ilá àbílá àbí ìdásí.

0: lóore eto abo to gbegbe okukuna to yo kululu eto lera pelu ere dara yo gbeyin ife ara ilu to je lokan to gogo la fi pelu olumeja mekunu lati je ke je ijoba ipinle oyo kari ile kari oko chapo kedara kende se manji oni gbese le asun ijoba ibile bi awon ara bi gogo eyin omo lewe eyin osise baba loja ti eyin ya laje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu chapo kedara kende se manji pelu asa ija e ipinle oyo le ba gogo agba chapo kedara kende se manji de olugbeja be kunu de action action take it back
1: ati se bi oyo la ri oyo se bi baba ni kokon ati se bi oyo la ri oyo ni se bi baba ni kokon
2: se gbagbe ibi ti mo ti bere ka to lo ninu awon adura ta se lo yen na ni wi pe quitters never wins and those who wins are the one who never quitted the race. Gbogbo yo ka le jo lo ma la koja. Eni to ba fori to gbiyanju tu fori ti dopin na ni won so pe agbala. Ohun yo ta ba wa ma la koja. Eni gba pe n so mo lo opu be ni o. Won ni sin ma baba abi e mama re o. Nkan nse be ni. Nse be ni. Won ni sin ma baba abi mama re. Ṣùgbọ́n nǹkan kan tí nwẹ́ ká sọ nù ni pé ká mọ̀ sọ ìrètí nù. Ká mọ̀ sọ ìrètí nù. Depression really o, ó really o. Àwọn tí a máa ń ronú àrò sódì, wọ́n wà dáadáa o. Ṣùgbọ́n ẹ máa mọ̀ pé bá a ṣe wù ká máa la nǹkan kan kọjá tóun. Bí mo ṣe máa ń sọ tẹ́lẹ̀ pé bá ló lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ pé àárín láwà, àárín ni o. Àárín láwà bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni o. Ohun yòówù tí wọ́n ń wò kó le ó gàǹgà tí wọ́n ń là kọjá. Wàhálà àárín ni wọ́n tún wà. Táwọn ẹlòmíì tún burú ju tiẹ lọ. Tọ́ bá rí tẹlòmíì, ó tún burú ju tiẹ lọ. Ọlọ́run bá ń gbọ́. Mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé mo ti rí ẹni tó jẹ́ pé wọ́n ti gé ẹsẹ̀ rẹ̀ yọ kan. Crouch àbí olè ilé ìbò ń pè. Táwọn èèyàn máa fi ń rìn tí wọ́n máa ń kì í ba pá méjèèjì tí wọ́n kàn pákó báyìí. Iní fi ń rìn tí ó sì tún fi ń gbé búlọ́ọ̀kù tó fi ń gbé èrù tí fi ń ṣe bíríkìlà. Ní tí mo rí ni. Tó ń ṣe bíríkìlà bó tó rí kan tó jẹ́ pé òun èyí tí mo rí ilé bọ́ọ̀lù òun ṣe ń ru búlọ́ọ̀kù ni ìkan tó ń bẹ tó jẹ́ bíríkìlà àti tó ń mọlé lórí ilé kí wọ́n ní wọ́n ń la kọjá ìwọ́ lẹ́sẹ̀ méjèèjì ọlápá méjèèjì kí wọ́n la là kọjá rẹ kí ni ìdojúkọ rẹ tó wá fẹ́ fi ìrònú síra ẹ̀ léṣe. Ìrònú kọ mọ̀ pé bí ìbínú náà ni kọ mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o bí ìbínú náà ni. Tí ìbínú náà mà polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ ìrònú gangan náà kò mà polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ o.
3: Lọ́lọ́run tó ń bẹ mí ga.
2: Mi yóò kọ́ ọmọ là kọjá àárín lọ wà wà láì àwọn míì tún wọ́ sí ti tiẹ̀ lọ táwọn sì tún sọ pé alhamdulillah alhamdulillah alhamdulillah tó tún dúpẹ́ fún ọlọ́run lórí ìwọ̀n tí ọlọ́run bá ṣe fún wọn yẹn. Ìwọ wa ń rí jẹ ò ń rí mo tó ń rí ná ò ń rí lò ṣé kò tí ì tó ní. Tó bá ń gbìyànjú tó ń kún fún àdúrà yóò padà tó yóò sẹ́kù.

àwọn àgbà sì bọ̀, wọ́n ní ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, ẹni tó ní ti bí kò nítọ̀ àwọn, ẹni tó nítọ̀ àwọn ò ní ti àyín, lá ní nǹkan kan kì í ní wẹ̀ sí.

0: Sen gbo bo se nja la la la la e ma yin kuro nibe ni kan Ajisebi Oyo online television and radio www.ajisebioyoradio.com ese ten gbo ikan ni wa o Ajisebi Oyo la ri oyo ni se bi baba en kokan.
1: Atoto arere pa ko yi baba mo gan na omo yo alaafin nile ni loko ni ati leyin odi e tedi bele je wa gbo mi gbaro ye mi awon megbe o eu e boyo ati ba unity wo ran ran mi si yin won ni ma logun e fun yi pe ai laso olorun pa ko to agbero gbogbo omo eriwo iwo ori olokanran ti orin nle omo arise giba lekan ikan ni mo kaun kase ki olohun ati awon ori onikan nijo titi ndarin onikan soso gi ogi o iwo ori onikan a de darin enikan soso taye fi ye ni ati agbaje owo la fi so ya ajeje owo kan gberu dori iwo de ti e temi o se temi kaluku se nse ti e loto oto yi ni konko jabele yi npo wa go ndo lo seyin tori aiko woni ijo ni se ku pa won o eu e boya ati bayin ti bro mi ma wi fun yin pe aiko yi to wa yi fun gbogbo omo oyo ni leni loko ni ati leyin odi won ni ma so fun yin pe opo nikan ni omo ati bale ye je ni ma so so fun yin pe ka yo fowo so opo gbe oyo laruge ka fowo so opo ma panupo bere eto wa lowo awon oloselu fowo so opo panupo bere eto wa lowo ijoba gbogbo awon to nje wa niya won ni ka ma pariwo e soke ka ma logun re soke patapata tori en to ba dake tara re o ba dake kajo da papo ko le ba o kusu o eu e fun plus ko yi kesi gbogbo eyin lekan lekan legbe legbe to lori se lemu gbogbo eyin oto fun lulu gbogbo eyin baba baba ati mama mama eyin egbe eyin aburo won ni eja bo so po to ilu oyo ga tori ojo so ni asiwaju ojo ko ja wa na si tun yawo ko ti rere ngori ajise bi oyo la ari wa lo ni se bi baba eni kokan
2: ajise bi oyo la ri oyo ni se bi baba eni
3: ere wole to wa nipele oyo la ba so nipele yiju anu ore be kunu afeni fere to se bo katan champion okedara kende maji ni ke ja bi boyo ninu egbe AC gege bi gomina pele oyo fun eto ekan to ye koro ina ba to duro re eto abo to gbe gbe okupona to ye kululu eto lera pele re dara yo gbe yin ifi ara lu to je lokan to gongo la fi pele olu mi ja me kunu lati je kere je ijoba ipele oyo kari ile kari oko champion okedara kende se maji oni gbese le asun joba ibile bi awon ara bi gogo eyin omo lewe eyin osise baba lonja ti eyin yalaje omode ati agbalagba eje ka di ibun wa logun logun eje ka di ibun wa logbon logbon fun eleyin ju anu champion okedara kende etemoji pelu asa ejare ni ipile oyo le ba goke agba champion okedara kende etemoji de olugbeja be kunu de si action action take it back
2: ati se bi oyo la ri oyo ti se bi baba ni
4: bi awon oloselu won ni weapon kan to ma fi nanya ebi ni won ma fi yaye je wa gan wa fi na wa daada debi pe eyan ni le se kokokoko mo gba tan ni kiyan ba ma bo wa ti won fi wa fi onje kekeke yen fi gba eni yato la awon mo wa idi ni yen ta wa fi wa wa si de pe ah eja dagbe yi le tan pe lugo jambe kunu yi eh ka se ni jangbara ara wa lala je pe aya da yobe ka na pe to awa na fe ka awon mo me kunu na dide tori pa awon olowo yi te ba wo won ti ya wa te ba de loyinbo eh ni dadugbo lowo mo
5: si adugbo eh to je talika
4: te bi pe inu enikan ma bira won bo inu bi bata wa n bayi a ti mo pa won alowo aye won ni be ba lo tan gan se eni ti o lowo lo ni loyinbo ti o lowo lo as long to ti bise se ko si moto ti o le lo so iru yen sin ah lara ah la mo afani yen awon afani yen la wa pe ta wa na me kun na ba dara wa ta ba kora wa jo afani yen a jo kari ah ni mo seru awon olowo mo idi ni yen ti mo fi ni pe awa me kun nu o ajo se gbogbo wa ni
5: awa mekunun lo kan bayi
4: awa mekunun lo kan bayi
5: e ta won ti won lowo nti dare wa won ti to ge
4: eh o ti to
5: ah baba awon kan ni gbagbo wi pe ta won ba fe sise fo loselu kan baba won fe te loselu kan ah awon na ma nreti nkan kan ni ati ru owo awon loselu be apapa jo la won awon ko dibo ton ba ndibo bayi elomi bi o ba ti gba lowo aha ko gba lowo bi ko ti ko ni dibo fani kankan en to ba tun gboju lowo re gan o tun le ma dibo fun ah kin le ri si nkan yi ka to ka ma gbo lowo eyan ka to dibo fun eyan kin ni nkan ta ri si iru nkan yan
4: se ri ka ma gbowo lowo awon eyan ki won to dibo yen o na ni soro to ba Nigeria do ni yi to ba lo oyo de to ba soro Nigeria won ni amukun
5: eru ewo oloke le nwo ewo sale
4: e ma poke lo tin wo bo to wo sale na amo be ni to ba to loki o ba to dada en to wa sale se le to dada ko ibi ti mo wa yi o mo fe ko daju bo se wa yi lo se ri ka ma gbowo lowo awon oloselu yen won ti mo ni won ti so ati so di culture
5: o ti dasa
4: o ti dasa wa so la won na wa ri na fi ni weapon ti wa nlo fun wa e ma ri pe to ba ye kin won se fun wa lasiko o ye kan tun na se o ye kan kin na ma wa o ye kan na wa o ye kan wa agbara ba ma jeun o oye kan wo lowo mo oye kan wo ni awon awon awon agbalagba ki won mo ri dada se e kan wo odo ki won mo ri nkan mo kan mo ri se se amo tori wi pe awon nkan ti wa won ma ogbon tan lo won o fi awon kan yen won a fi pamo di asiko kan debi pe awon eyan oni wa ni ori ofe ati le ko idoti to wa nu je to fe gbe fun won mo so idi niyan to fi je wi pe won ti mo gbe asiko yi o asiko ta won yen ma wa ba won na ni to ba de ti wa n ba won yen ina ni won fi ma n gba ola ta won mo won
5: baba
4: so idi ti mo fi ni pe ko da ka ma gba nkan lo awon
5: eyan mo gbo lara awon oro yin kan te ti sori ninu awon kan nikan ti enikan bi sowo si emi ah e wa nso ninu gbolo na ni bi oro na wi pe iru oselu tan lo lorilede tan se lowo lowo e ko je pe anabi muhammad sallallahu alaihi wasallam to ba wa ti jesu christi na to ba wa ti orun mi la ba agbon mi re gun ba wa koda awon gan le mo be lase yori pelu bi a se n practice oselu orilede nigeria itori awon yo won ma da bi ye ti o ma bo gugu gbianju goloba ti o ni je ki gbianju goloba won ade ah bawo wa le se ro pe a se le se ta fi le bo ni bi iru awon ilana bayi ti je ka awon mo mekun lo de bi ipo oselu
4: atokun oro te bere yi oro to ni agbara ni to je wi pe ninu awon ti won gbagbo ye ti won fe ki ilu da won ni etun ma so ba won ti won fe ki ilu o da won ni en to ba se da do nso to
5: won lo lo te leni
4: won le yin won ni won ni tele o
5: mo
4: ta bi mo lo baba wa kan gba kan baba yen ni ilu oyo bi na ni abo agboloselu na ni mo wa ni baba nkan bayi mo mo gbe wa ta ba de se bayi pe at least eyin na woru oselu tan practice ni awon loyinbo yen ti lu won fi da ta ba gbe wa si bi bayi o ma je ki lu wa da gan o baba yin wa ni ah ko le sele ni 20 30 years mo ni so ni 30 years yen ilu yi kini dida re ko ni ko o ti sni ko si dida nbe mo niyan kini bawo na se practice politics won be yen o yato si ti biba
5: sami mo ko fo atomodin lenu ke to mo ba laahan wa biba ta se ke lotu fe gbo yin te won wa lowo ni kan ni ajise bi oyo ati lori YouTube ni ateyin te ngbo wa lori takun radio asoro mo gbe si wa yun lori www.ajisebioyoradio.com eni ta tin gba lalejo ta ti jo npe ke lu oro late kan na ni oludije fun ipo gomina ni ipinle oyo labi asia egbe oselu AAC awon to wa nwo te ba nwo eyin mi eyin te nwo wa lori ikanni Facebook e ma ri olugbe jamekunu won tun wa gbe atodo ti won tun wa wa labe pe awon fe gbe ijamekunu lo je ka won wa o ya ba mi e ma ba oro yin bo
4: so gaga bi mo se nlo yi ni wipe the way bi awon se nse oselu lohun o ya to ti bi bayi alakoko mo se nse oselu nbe yen ni pe se ri ni ilu bi ta wa mi bayi awon enikan ni o kan wa olo ya owo ni o o lo nlowo lo ni
5: awon yen mo yawo dibo
4: won lo poju won ni so asiri be fun yin won mo wa nsoso won ma nse owo ni bibayi ni elomi a lo yawo wa a wa gbe wa a wa mo ni pe e mo wori o eni ti o ye ti o ye kawon eyan kokko wo ni pe beyan ba lohun declare even though 3 billion to ba declare to wa lohun fe se governor lu yin abo fe se councilor nto e kawon eyan kokko wo labugbo yen ni pe kini kan to ti se sadugbo yen na
5: kila ti se bo re
4: kini free, so ti e ti ni free health care kankan be yen to je primary health care to je pe personal from home o nikan ni ti nkan yo de gba wa koda ko le na 2 million fun o ye kan mo pe re ni eni ta sa fun ni o wa so wo ni
5: businessman
4: ni won mo clear ba je so e wa wo nkan ta nso yi ni pe awon people yi si yi ma wa won a gbe owo fun baba baba egbe lohun won a gbe fun baba iya egbe nibi yi wa gbe fun baba egbe lohun nigba ti won ba wa jagade beton iya wa mo je awa mekunu ko se nikan ti o bere lowo wa so ko se nikan ti o bere lowo wa
5: e ma bo rain bo
4: so ko se nikan ti o bere to ba wa so ti o ba wa ba to ma ba won soro a je pe iya yen ma wa ma continue niyan so idi niyan te ba wo ba won ti se practice religion won ni
5: e mo
4: boro yin bo ala so e wo bi o se practice egbe won lohun yen ni awon oloselu won be yen won se nikan lo kan ba wa ton kan ma ni pe oya mo ti fun kini kan lowo mo ti fun kini kan lowo no egbe awon ni won yan awon eyan ti won da ladugbo ti won qualify fun nkan ti won mo eto lati se ilu eyan le lowo ro common ni lakai ati se lu o so awon wa wo pe ta la won le lo awon egbe yen na ma da owo emi ma da eyin na da on lo ma wa wulo fun lati tun ilu yen se
5: nte so ni pe ara ilu ni ma
4: yes.
5: Ma sponsor olose ilu
4: ni ma sponsor olose ilu beyen
5: ni ma so ni gbawo olose ilu lohun
4: ke se pe enikan lo kan ma wa do ma gbo wa so eleyi ada won a se kogon fundraising so won a se contribution laarin ara won so egbe yen awon na wa so pe ya o majido kita wa ko se governor wa ni oyo o ti re ni yen ba wa debe ti o ba se daada orisi fun lati le yo because o ti ma wa nu policy to gbe kale pe inu egbe ti wa in la wa na gbe sinu AAC yi inu awon house of assembly wa ale ni awa ni constitution pe to ba ti se kan ba yo tawon ara adugbo e ba so pe ko to le o to gba allowance fun po o ma se to wa se aye ti wa fun wa lati yeru won wo se nkan yi se won se looto tori pe inta se na ni pe bawo lo mo me kun ro se ni je gbese kan to denu joba ti won ni ta property won nigba to mo ba te ti ta property ti o ta ti o yawo oun lo ma je ki omo yen se daada sinu ilu yen so idi to fi yato ninu kan ti won si se joba nbi bayi ati lohun o ni yen
5: baba ka to mo lo ẹyin tẹ bá ṣẹṣẹ ń darapọ mọ wa olùdíje fún ipò gómìnà ní abẹ àṣà ẹgbẹ òṣèlú AAC African ẹ bá ń pè é
4: African Action Congress
5: kí wàá lẹ máa ń dá lóòó lẹ bá ti pè báwọn
4: African Action Congress take it back action
5: take it back action láti ẹka àpolówó wa mẹwọn ẹ bá wa fi jíngbù àwọn olùgbèjà mẹkúnnù sí.
6: Jọba kan wa ni pe
7: Sari play
3: ìpínlẹ̀ ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípínlẹ̀ yìí jù àánú ọ̀rẹ́ mẹ́kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàntán champion òkèdára kẹ́hìndé mọ̀jì nìkẹ́jà fìbòyàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹgbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ògbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòógbò la fi pẹ̀lú olùgbèjà mẹ́kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì òní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbí òkè ọ̀hún ẹ̀yin ọmọléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbú wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbú wa lọ́gbọ̀n fún ẹlẹ́yin jù àánú champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì pẹ̀lú àṣà ẹgbẹ́ AAC kí ìpínlẹ̀ ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnnù dé AAC action action take it back.
2: A ti ṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ ti ṣe bí bàbá ẹni pọ̀ kan.
5: Tọ́ ẹ káàbọ̀ padà láti ẹka ìpolówó ọjà wa champion òkèdára kẹ́hìndé ẹ̀ṣẹ́ mọ̀jìdì àwọn náà ni olùgbèjà mẹ̀kúnnù àwọn ni wọ́n kó àṣà ẹgbẹ́ olùgbèjà mẹ̀kúnnù dání kó tó di pé wọ́n jọyìn ẹgbẹ́ òṣèlú AAC gangan náà ti ń jẹ́ olùgbèjà mẹ̀kúnnù fún àǹfààní àwọn tí wọn àbá ti mọ̀ níbi ìpolówó tá a gbọ́ yìí a sọ pé kò ní gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ìjọba àbílẹ̀ bí àwọn ará bí kan òkè ọ̀hún láti jẹ́ kí ìrìnjẹ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kárí ilé kí lè lè bá wa sọ nípa ilé yìí pẹ̀lú gómìnà tó wà nípìnlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ tó ní gbogbo àwọn èèyàn náà bí wọ́n bá dá gbogbo eléyìí ọ̀nà ọ̀dá mọ́dé bí ọ̀nà ọ̀dá tó sì jẹ́ pé àwọn local government náà wà ní abẹ́ ìjánu láti mójútó irú àwọn kan wọ̀nyí kí ni ẹ̀yin ní fún aráàlú lábẹ́ bí.
4: Ẹ ṣe olóòtú ṣe rí alákọ̀ọ́kọ́ nǹkan tí àwọn kọ̀ọ̀kan tí a tó ti wà nínú ètò tí àwọn afẹ́ ṣe ni wípé alákọ̀ọ́kọ́ ni pé a jẹ́ kí local government kó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ padà. So tí local government bá ti ń ṣiṣẹ́ ara de àwọn aráàlú.
5: Òun ló súnmọ́ aráàlú àwọn oṣùlẹ̀ ti lé.
4: Kò tiẹ̀ sí nǹkan tó normally kò state wà lábẹ́ local government ni. Torí local government ló ní ilẹ̀. So ó yẹ kó jẹ́ pé local government kò sí nǹkan kan tí wọ́n bá fẹ́ ṣe ní local government ẹwọ́ local government ní sí ẹnìkan kan ò lè lọ kó lọ́ fẹ́ ṣe project fúnra wọn.
5: Wọ́n lè ṣe fúnra wọn.
4: Báre èèyàn ọba lé tí ò lówó lọ́wọ́ ẹ̀tọ́ àgbàlagbà ní láti lọ sí local government láti lọ sọ pé nǹkan báyìí ń ṣe mí o mi ní owó ọya ìfún wọn ní owó insurance ní o tí wọ́n ó fi máa lọ tọ́jú ara wọn àmọ́ ń gbà tí ò bá sí ìyá ń jẹ́ àwọn èèyàn lóyìí gan àwọn èèyàn mọ ní o wọn wá mọ ibi tí ìyá yẹn ti wá.
5: Gbàgbà tó ju ọ̀ tọ́ ọ̀hún táà mọ́ bó ṣe yẹ kó rí gangan.
4: Wọ́n mọ̀ bóyá ìyá ń jẹ́ àwọn èèyàn torí pé tí local government ò bá ti ṣiṣẹ́ ìyá máa jaráàlú ìlú ò ní dá. So local government yẹn làwọn kọ̀ọ̀kan make sure pé local government gbogbo owó tó ń wà pọ̀ government ní local government la máa kó bẹ́ẹ̀ síbẹ̀ padà a tẹ̀sí gbogbo ètò a ṣe àwọn gbogbo medical àwọn primary medical primary health center wa ó máa wà bí ti ìlú òyìnbó ni kò sí the allocation tá à ń gbọ́ pé ń wọ̀lú kò sí ọ̀nà kan mọ́ sọ pé ìlú yìí ò ní dájú bẹ́ẹ̀ lọ.
5: Bàbá mo ń gbọ́ níbi kan tẹ́lẹ̀ pé nígbà tí owó yìí tí ò wá wọ àpò àsùnwọ̀n ìjọba àbílẹ̀ ọ pé gómìnà wa ń fún wọn ní iye mílíọ̀nù kan lóṣooṣù wọ́n wá ń pè ní nǹkan míì wọ́n ń pè ní bí security vote fún local government ni wọ́n á jẹ́ káwọn èèyàn máa ṣe owó yìí bí ó ṣe wù wọ́n èyí iṣẹ́ ìlú wọn ò ṣe èyí ètò ààbọ̀ wọn gan tí wọ́n fún wọn lówó yìí ètò ààbọ̀ wọn ò sí àwọn nǹkan wo lẹ́yìn ti ní tó ti wà nípèsè sílẹ̀ pípé téyìn bá débẹ̀ ọ tẹ́ bá débẹ̀ àwọn nǹkan báyìí lẹ́fẹ́ ṣe látàrí pé àwọn local government yìí àwọn jẹgúdú jẹra kún bẹ̀ tí wọ́n bá fi owó lẹ̀ fún wọn gan àwọn tí wọ́n mọ pánkó ń pò pọ̀ ń bẹ̀ àwọn kan ti débẹ̀ pé tí wọ́n bá ti wà ní position kan gan báyìí wọ́n ti wò pé káwọn gan káwọn lọ́ máa joyè lókù káwọn máa fẹ́ lálókù. So báwo lẹ ṣe fẹ́ kọ́ buhari àwọn excessiveness yìí gbogbo àwọn nǹkan wọ̀nyí.
4: Tẹ bá rí inú ọ̀rọ̀ tí mo sọ síwájú mo ní wípé ọmọ tí ò bá ti jẹ gbèsè tí ò yáwó kó tó lọ sòṣèlú kò ní nǹkan kan tó máa sọ pé òun ò ní fi lè tún ìlú ṣe. Ọ̀dà nísìn local government chairman wo lẹ máa sọ pé wà ń bẹ̀ tí ò náwó kó tó débẹ̀. So nígbà táwọn náà bá débẹ̀ n tí wọ́n kọ̀kọ́ máa lé ni pé owó tí mo ná ẹjẹ́ bẹ̀ látòrí councillor lásán tí councillor lásán bá fẹ́ bí lẹ́sìn ẹnì kọ́ lọ bá bàbá ṣe party chairman kan agbóhó lọ bẹ̀ ẹnì kọ́ lọ bá secretary kan agbóhó lọ bẹ̀ nígbà tó ń bá débẹ̀ kankan bàbá òun lẹ́ máa wo tó wá lọ́wọ́ 80% nínú àwọn local government councillors tó bá ti win báyìí wọn akọ́kọ́ ládùúgbò yẹn ìjẹ́ mọ́ tó fà á ní tó fà á ni wípé láàrin ọdún mẹ́rin yẹn gbèsè tó ń sì jẹun àti ìlé sán àwọn bàbá ẹgbẹ́ ti kọ́kọ́ gba owó tí wọ́n fi ṣèlú síwájú. So àwọn ìṣòro tó wá dé bá wọn nìyẹn kò wá sí nǹkan tí wọ́n ṣe eléyìí tẹ́ ni wọ́n fún wọn ní 3 million àbí lẹ́yìn fún wọn ní oṣooṣù kí ló wá tó ṣe ẹni náà ní family títẹ̀ tó fẹ́ bọ́ o láwọn èèyàn tó gbé bùkátà wá bá. So owó ni ò sí lágbo government yìí tó bá yànsìn gan wọn mọ̀ta ilẹ̀ government wọn mọ̀ta property government náà. So kò lè sí àǹfààní kankan lùlù yẹn tí local government ò bá ti ṣiṣẹ́ ṣe wá rí àti lè jẹ́ wípé ọya owó ìta fún yín o ìjẹ náà síbẹ̀ o ní wípé because wọn with lack of maintenance. Nígbà tá a bá sojú ọ̀nà tá a lọ nu mọ́ àwọn òyìnbó ẹjẹ fún ní example kan àwọn òyìnbó tó bá ṣe bọ́n ṣe ṣe kínní yìí báyìí sí tébù yìí sí o wọn ti woye tí wọn fi ṣe àwọn pé a fẹ́ lò fún ọdún 20 owó tí wọn fi máa maintain ẹ owó à ń bẹ.
5: Ala tí wọ́n ìṣù mọ́ bọ́jẹ̀tì.
4: Bẹ́ẹ̀ ni fún to create more job for other people. Mo ti sọ òyìnbó. So o ni wípé ẹni tí wọ́n ti yàn síbẹ̀ kó mọ lọ́nu ó dọ̀tí o kò dọ̀tí o ó ní láti mọ̀ nínú ojúmọ́.
5: So owó tí ó ná ọmọ
4: owó tí ó ná gbà tí ó fi ná gbogbo o ti wà ń bẹ̀ o ni pé maintenance wà. Àwa tá a bá sojú ọ̀nà sí yìí ní débẹ̀ ìgbà tó tọ́ ní
5: ìbátan tó sọ tó ń wú tán yányán.
4: So àwọn ìṣòro yẹn o ni wípé nígbà tí wọ́n bá ti bẹ̀ yánṣẹ́ wọn lọ owó bẹ́ẹ̀ mọ́ because wọn àwọn àgbàlagbà yìí nìyẹn tí àwọn àgbàlagbà síbẹ̀ àgbàlagbà tó yẹ pé tó bá ti débẹ̀ tán báyìí oorun náà máa sùn ní ọ́fíìsì sẹ́yìn lè máa sọ pé kó jí lórúkọ lọ wo pé kí náà ṣe nígbà yìí ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ìjọba á dìde lóru á dìde lọ́sàn-án ibi tí wọn expect pọ́n lè wá wò wá lọ wo àwọn tá a ti ẹni kí wọ́n sọ̀rọ̀ ìjọ tiẹ̀ ṣe ìyẹn ni bọ̀ nígbà tó bá ti gbé débẹ̀ tán àti pé kí ni bàbá corruption ti pọ̀ jù nílùú yín bàbá.
5: Nílùú wa.
4: Nílùú yín báyìí nílùú wa.
5: Nílùú wa.
4: Ẹ náà ni èmi tí ó bóyá ṣe mi bí kíkì bísí ní kò mí sí bẹ̀ mọ́ ni.
5: Ayé gbọ́dọ̀ mọ́ sí nbẹ àjọ wà nbẹ náà ni. Lórí bàbá bí ọ̀rọ̀ àwọn alága àjọba àbílẹ̀ tí mò ń sọ bọ̀ nínú owó tí wọ́n á fún wọn wọ́n á ní wọ́n ń dàjọ́ láàrin ara wọn gbogbo àwọn gómìnà gbogbo àwọn alága àjọba àbílẹ̀ ní gbogbo Oyo State 2 million naira ni wọ́n ń dá nínú owó òlu lóṣù tí wọ́n jọ ń kó láàrin ara wọn.
4: Ǹjẹ́ ẹni tó fi wọ́n síbẹ̀ tó jẹ́ gómìnà ǹjẹ́ ó wá di ibẹ̀ wò.
5: Ibi tá a wá ń lọ nù.
4: Torí pé wọn ráyè àti ṣiṣẹ́
5: yẹn accountability yìí.
4: Kò sí wọn ráyè àti ṣiṣẹ́. Ìgbà táwọn ti rí nǹkan tán wá nígbà tẹ pé nígbà tí débẹ̀ ọdún méjì wọn ti kóbó tán ti rí tán ti ná wọn ti rí padà. So bí nǹkan ò bá dà kò kàn wọ́n mọ̀ náà. Because ìwọ tó bá fìyàn síbì kan wọ́n máa wọ́n á ṣàkáǹtì nǹkan yẹn bọ́n ṣe nà náà.
5: Ẹ kí wọ́n jí pé owó tá a fún yín lóṣù yìí bó lẹ ṣe ná o kí lẹ fi ṣe o.
4: Àti pé bàbá mo fẹ́ sọ̀rọ̀ kan mi mọ̀ bóyá bí wàhálà ò ní.
5: Ẹ sọ.
4: Ẹ ti fẹ̀dí sílẹ̀ jù.
5: sáwọn aráàlú.
4: Ẹnu ìjọba ní Nàìjíríà wọn ti fẹ̀ dí.
5: Ok.
4: Di corruption sílẹ̀.
5: Hmm.
4: Wọ́n kán wò pé ok o kíní yìí o ọ̀nà tí wọ́n fẹ́ gbà ni o ẹ mọ̀ jà ká sílẹ̀ yẹn ká sílẹ̀.
5: Hmm.
4: Wọ́n ní ètò wípé ọ̀dà ń sìn báyìí ibi tẹ́ ẹ ti lọ ra ọjà tí ẹni yìí tajà fún yín ibi báyìí lẹ́ẹ̀tì sanwó. Ẹni tó tajà gan fún yín ò mọye tẹ́ni yẹn.
5: Ẹ̀hẹ̀ n tí wọ́n bá mú dọ́dọ̀ rẹ̀ ló ń bọ̀ pé iye tó san rè.
4: So kò ní sí pé àdákun máa tọ́jú ẹ̀ síbẹ̀ yẹn.
5: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ
4: yìí. Tọ́ba dẹ̀ ti kú òǹbẹ̀ tán ibi tí ó gbà jáde wọn ó yẹ̀ wò pé sí lóòótọ́ ni o.
5: Ọ̀rọ̀ tẹ́
4: ẹdákun ṣé wọn wá ti pàdé mọ́.
5: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí lára bàbá mi kan tá nílùú Èbó tá a jọ sọ̀rọ̀ of recent bẹ́ẹ̀ ṣe ń sọ ìgangan làwọn náà ṣe sọ wípé kíní kò ní sọ pé òun ò ṣe kankan pé kò sí bí wọn ti kádé alẹ́ pé ó lè ní òní gbà fún pé àwọn ìjọba yẹn wọn ti ṣe ìlànà àtẹ̀lé lóríṣiríṣi ọ̀nà tó yẹ pé kálukú ọmọ sọ́ra wọn ni pé ìwo gan ò ní fẹ́ ṣẹṣẹ gbé pé àwọn èèyàn ò ní fẹ́ àwọn náà fẹ́ yàgbẹ́ sójú ọ̀nà níbẹ̀ àwọn náà fẹ́ bàlújẹ̀ ṣùgbọ́n ìjọba ò fi ààyè rẹ̀ lẹ̀.
4: Ìjẹmọ tó fà
5: kí ló fà.
4: N tó fà ni wípé àwọn tó tí wọ́n ń to tí wọ́n láwọn ṣe ètò ìlú nílùú yìí ó yàtọ̀ sáwọn tó ń tò lọ́hùn ṣe ráwọn tó pilẹ̀ ètò yìí wípé kíni yìí máa ṣe wúlò fáwọn èèyàn wa.
5: Báwo ni torí ara wọn tí ó sì táwọn aráàlú ó ṣe gbádùn nǹkan
4: yìí máa fún sáǹpù kan
5: ọyà ẹ̀ máa bàbá
4: báwo ni ó ṣe wúlò fáwọn èèyàn wa kíni yìí bò ni ò sí nípa àwọn èèyàn wa lára ṣe ẹ rí pé nǹkan ti síwájú nìyẹn. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà tá à ń sọ̀rọ̀ pé àrọ MTN nǹkan kan àwọn communication wa níbà yìí.
5: Àwọn nẹ́tíwọ́ọ̀kì.
4: Àwa ń compare rẹ̀ sí tìtọ̀ hún. Ṣé máa gbọ́? Íńtánẹ́ẹ̀tì tí mo lò ní Amẹ́ríkà mo tún lòdì sí bíbáyìí.
5: Ẹ tún rí lò nígbà
4: tẹ́tí. Tún lò ń bíbáyìí.
5: Ẹ róòmù rẹ̀.
4: Mi ti ẹ̀ nígbà tí ó ń róòmù ẹ̀ because automatically ná mo ná sọ pé mo ní free access íńtánẹ́ẹ̀tì mi àti unlimited text message.
5: Ṣé ẹ ti subscribe sí látọ̀hún?
4: Ǹjẹ́ mo

0: jẹ ki nkan yin o da niyan
1: baba ta ti bawa se ngba lado ape ko lohun je ka de ipo yi ti a si nigba pe eledu o je de be te ba ti ko de pe a ti wa bura fun yin ba ye wole ijoba apinle oyo tan o kila won kankan te ti akoko ni lokan pe e be se iyun nja koko elekeji eto abo yi ko se ni ti o kan ni le loko pele eyin o ja won eyin o ti ene lonu oko gan lo dapo mo eto wo lo ti wa nle fun eto abo te ba n ku papo ba won
0: se ri igba ti a ba de ijoba alakoko nkan ta koko mojuto na ni eto abo ni tori ti o ba ti se abo gbogbo nkan ta fe ta ti line up sile ti ba bere
1: si se
0: e ma ri pe eto abo na lo lati ko saju alakoko ni elekeji a je ko nje opo
1: onje to je awon agba se ni baby ba ko nu se ise bu se
0: ajo debi pe ifun do gan beyan ba ni se lowo ti se po le o tori aye wo pe ke so le ko ri se ni ati je oni ni lara so leyin igba yen se ri eto abo won bere pe mo ma nwo awon orisisi won ni pe eto abo eh se won ma hard into it ni se won ma create more awon ta ani olopa ani civil defense
1: ani soja awon dss na
0: ani dss ani amotekun o ti to awon oloyibo ta nlo yen gan won ani to bayi
1: won ani to yi
0: nlo won ani to be
1: ara ni won ni serif ni bi kan awon nmpp abi won npa ndp abi nydp abi kin npa won america
0: in ti alakoko nkan ti o ye ka kokko ni pe ki won ro awon ti won se si awon
1: eleto abo
0: awon eleto abo yi ki won ro won lagbara ki won de si eto fun won e je ki so fun yin ko si eni to ma lo ko so mo eni ti o ma se soja lasun e je nbe lati soja ni loyinbo to ma gbadua ki rin wa se soja nigeria ti soja ba soja ni ni loyinbo e mo to ma se ni won ma sign contract ni ke se pe se ko kuko wa se
1: iye odun bayi mo ba bi se abi
0: mo sign odun merin fun yin to ba wa se merin yen ton baba to ba fi ku me ti o fi ku laye yi respect e ma wa fun ni ke ra first class asaju yin wole o
1: lára àwọn àpẹẹdán fún àwọn eléto àbò lọ́run
0: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn náà pè ní
1: fẹ́tran
0: bẹ́ẹ̀ ni kò sí ni àwọn yìí ẹ wá wo ọmọ ẹ
1: yóò jẹ́ wùrí fún àwọn mọ̀lẹ́bí gan yóò jẹ́ wùrí fún
0: ọmọ ẹ ẹ̀gbọ́n ẹ wọ́n fẹ́ kàwé ni o ìjọba ló máa sponsor wọn torí bó ti ṣiṣẹ́ fún lórí bó lẹ́wọ̀ àti wá kàn bí apá wọn yẹn tó máa lọ sójú ogun wọn ní kú síbẹ̀ pé kò ẹni mi ò ní wọ̀lú wa
1: tó bá tún wá kú sọ̀hún gan
0: tó bá tún wá kú sọ̀hún wọn tán àwọn ẹbí wọn tí wọn ò fi jáde láyé wọn tó sì mọ́ ìyàwó ní jẹ wọn àwọn kan yìí ló yẹ ká kọ́kọ́ ṣe ná pé ẹni tó fẹ́ lọ fèsì àwọn aráàbí nǹkan méjì náà bá lọ sójú ogun ó ṣeéṣe káwọn agbára wọn ká wọn nígbà tágbára bá tẹ wá ká wọn kí ni bó lè yàwó ṣe ní jẹ àwọn ẹbí wọn àtàwọn ọmọ wọn olófa tẹgbẹ́ tó bá ṣe tukọ̀ àti máa yìnbọn bẹ̀yẹn ọlọ́pàá ní àṣà lọ ní náà a lọ sápá síbì kan lẹ́yìn 3 hours mẹ́sàn-án wa ni pé ẹ pè wá bẹ̀yẹn lẹ́ẹ̀kan.
1: Àní mo wo fọ́nrán kan tí ìjàgbá ìkíní kan ṣẹlẹ̀ ọlọ́pàá sójà sì ń bọ aṣọ sójà ó sì ń bọ aṣọ tó ń bọ kú lọ́rùn kí wọ́n bá mọ̀ pé sójà ni.
0: Ìkọ́ sọ́mọ̀ kò ti wà níbi bí àhámọ́ tí nǹkan bá dẹ̀ ṣẹlẹ̀ sóhun bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó ń gbà
1: òun kò sẹ́ni tí ó tẹ̀kẹ́ fámílì òun náà.
0: Sọ ó gbá wọn kan ìlàwá ti ṣètò pé a gbé ìtọ́ ń pè ní ìṣọ́ránsì kalẹ̀ fún gbogbo àwọn tó ọlọ́pàá o àmì o
1: síbù
0: dìfẹ́sì tẹ má mọ̀ tẹ́kùn.
1: Ṣùgbọ́n ọlọ́pàá ò sí ní abẹ́ ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́.
0: Kò sí kankan.
1: Àwọn náà ò ní wọ́n bẹ̀rẹ̀ bí ti
0: bẹ̀. Èèyàn lè ní law of land tí mo wò pa ma put into place tá a bá débẹ̀.
1: Tá a ti débẹ̀ nílé
0: ìgbà sófin. Torí pé yes nígbà tí àwọn ìjọba òkè bá sọ pé ọ̀nà táwọn sílẹ̀ yìí o kò ní àbòyìn ò ní tó fáwọn èèyàn tiwa àwọn wà ní pé àwọn náà lófin ilẹ̀ ìbílẹ̀ tiwa o
1: ní state tiwa
0: o tá a fi gbé agbára lórí àwọn bàbá wa tó jẹ́ ọba àlú ẹ máa pé láìjọ àwọn ọba àlú náà máa ń ṣe
1: ètò ṣàkóso ìlú wọn
0: ẹ máa rí pé ìsìn tó máa ní kankan ṣẹlẹ̀ ń gbé nǹkan sí wọn ni pé wọ́n ti pẹ̀ kan látàbí jápẹ́ fọmọ yẹn lẹ̀ o kò ní ṣẹlẹ̀ mọ́ torí pé òfin ìbílẹ̀ wa lákọ̀ọ́kọ́ fi yẹ̀ wò
1: láàbí kọ́kọ́ tu o
0: so a nípa òfin ìlú gbogbo lúrú but àwọn òfin ti wa kún tí wọ́n bá ní pé òfin nàìjíríà ò sọ pé káná tọ̀ sẹ́gbẹ̀ẹ́ títì àwa lè sọ pé tó ẹ̀tọ́ bá tó ẹ̀ títì o ìjìyà báyìí wà fún wọn ọ̀dẹ̀ níbi wá fún.
1: Gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá nílé champion kẹ́hìndé òkè dáràmọ̀ jíde rẹ o àwọn ni olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní abẹ́ àṣẹ ẹgbẹ́ AAC abẹ́ àṣẹ AAC ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa lórí ìkànnì rédíò wa náà ó wọn ni ẹ ti ń gbọ́ láti ẹ̀ka wọn tiẹ̀ ti jíǹgù ìwọ̀n èyí ṣe wọ́n mọ̀ gbọ́ ní orí ìkànnì rédíò wa ó wà ń bẹ̀ ní orí ìkànnì rédíò wa àwọn náà ni àtijọ́ ń pẹ̀ kẹ́ lu ọ̀rọ̀ látàárọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kan ní ètò ààbò ló síwájú kí làwọn nǹkan míì tẹ̀ tún ní pápá àpá ká sí pápá àpá bí àwọn bàbá sọ̀nà.

0: Ìdí ni wípé a ṣe ètò a wo kíní ìṣòro tó fi jẹ́ pé kò ṣiṣẹ́ nílùú. Ọ̀nà méjìlá fi yẹ̀wò. Alákọ̀ọ́kọ́ ni wípé a wo àwọn iléeṣẹ́ kéékèèké yẹn. Kí ló fà á tí wọ́n fi kó gbà wọlé?
1: Àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n ti pọ̀ nílùú Ọ̀yọ́ wa
0: gan-an. Tí wọ́n fi kó iṣẹ́ gbogbo wọlé.
1: Iléeṣẹ́ ke iléeṣẹ́
0: bisikíìtì. Ṣé owó tíjọba ń gbà lọ́wọ́ wọn ló pọ̀ ni bá ṣe dínkù? Nígbà tá a bá díṣẹ́ rí tí ò ṣẹlẹ̀ nípa àwọn aráàlú àwọn ọmọ bọ́ ṣe ń ṣe ètò nǹkan yẹn tó.
1: Wọ́n á létò
0: wọn nílànà. Tó bá jẹ́ pé ₦10 ni wọ́n bá ń gbà lọ́wọ́ wọn tó pa wọ́n lára wọ́n lè sọ di ₦50 and ₦5. ₦5 yẹn á créètì job fún èèyàn 20. 20 yẹn a mọ tún padà wá san tax fún lù á wá multiply ju nǹkan tẹ́ sọ yẹn lọ. Gbọ̀ngbà tí ò ṣètò nǹkan yẹn wọ́n ń ronú jinlẹ̀ àti tún nǹkan ṣe. The problem tó wà bẹ́ẹ̀ nìyẹn.
1: So ẹjí ń jí oyé wa ní ìṣe
0: pé. So nígbà tá a bá wá ṣe ọ̀nà tá a máa fi ṣe alákọ̀ọ́kọ́ tá a máa ṣe yẹn tán pé a ti mú ọkẹ́ iléeṣẹ́ o àwọn tax wọn o a reduce ẹ̀ fún wọn. Ṣé ẹ̀ ni problem tẹ ní ọyẹ créètì iṣẹ́ mi. Ẹlẹ́ẹ̀kejì wá ni pé a wà lọ wo àwọn kankan wò. Àwọn kan wo la máa lo a wà lo irú system tá ń lò nílùú òyìnbó.
1: Ẹ là ń rà.
0: Tí ó jẹ́ alákọ̀ọ́kọ́ irú àwọn agbófinró wa. Wọ́n á lè mọ wà active. Active ni pé nígbà tí èèyàn bá torí èèyàn bá pé dáadáa kèsì pé tí mo sọ ẹ jẹ́ kí clear ẹ jẹ́ break it down. O ní wípé ṣe rí ìgbà tí oorun bá ń kùnyàn èèyàn máa ń lost memory yàn àti react lórí nǹkan ó máa ń pẹ́ ó máa slow. So alákọ̀ọ́kọ́ kí ọ́fíṣà máa wà níbi iṣẹ́ for 15-10 hours ó ti pọ̀ jù.
1: Wọ́n ti wo bá use
0: rẹ̀ wọ́n ti lójú
1: wọ́n ló ń lo mi òjò
0: for the whole week. So a wà á pín tó bá jẹ́ pé ó máa ṣiṣẹ́ 12 hours ní èdè kò ní ṣe jíjọ mẹ́rin lọ nínú oṣù rẹ̀. So ẹlòmíì náà á gbà á. So a lè fún ẹlòmíì náà lórí ọ̀fẹ́ àti ilé ṣiṣẹ́ tẹ bá wò lóyìnbó ju iṣẹ́ tó pọ̀ jù 8 hours ni. Ànege gbogbo
1: iṣẹ́ tó pọ̀ jù 8 hours ni
0: tó bá jẹ́ pé ìfìyà full-time employee pé ó ṣiṣẹ́ o 8 hours náà fún ẹ léde 40 hours a week ni. O wá tún lè wá ní pé mo tún wá lè lọ sí iléeṣẹ́ kan kí tún lọ wá iṣẹ́ ń bẹ̀ o
1: àmọ́
0: but normal pé tó tọ́ egbó bùkátà o wàá sanwó ilé o wàá sanwó mọ́tò ẹ o wàá san kinní kan o ti tó ẹ. So òun ló fà á tẹ́ pé another job ó yìí sì láti lè iṣẹ́ wà mọ́.
1: Bàbá ẹ jẹ́ kí n gbà lẹ́nu yín kí n sọ dorin ètò owó ló wà nílẹ̀ bá wa ọ̀dọ́ tọ́rọ̀ ọ̀dọ́ lèmi náà.
0: Ṣé rí ti tọ̀dọ́ yẹn iṣẹ́ pọ̀ lórí ẹ̀ tá a ti mú
1: kalẹ̀. Àwọn tẹ́sí ń dà lóru ju ọ̀dọ́ náà ni.
0: Torí tí ò bá ti ṣiṣẹ́ ìlú dàrú ọ̀dọ́ dàrú because wọ́n ní kí ajó wọlé
1: kéèyàn
0: wọlé kájá mọ́ gbòó.
1: Kì í ṣe gbogbo ara ajá ló gbà.
0: Gbogbo ara kó ló gbà. Ẹlòmíì wà tẹ́gbẹ́ bí bá ti ń pa kò lè control ẹ̀ mọ́ a compromise mọ́ àwọn tán tó ń ṣèbàjẹ́. Ṣé wá rí àwọn ọ̀dọ́ alákọ̀ọ́kọ́ eré ìdá aṣọ Ọ̀yọ́ di ìlú bíi Las Vegas.
1: Tẹ́pẹ́
0: a máa make ẹ̀ busy àwọn ewé máa sport a make ẹ̀ busy
1: gan. Pẹ̀lú àwọn eré ìdárayá
0: oríṣiríṣi. A wà wá àwọn tán ń pè ní tourism àwọn bí tán máa ti ń wo àwọn ẹwọn kan mèremère òun làwọn òsì tí ó pọ̀ jù. Ẹ wo Orlando ẹ gbà tí ìlú kan bẹ ní Florida tán pè ní Orlando.
1: Mo kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sọ pé Orlando ọ̀wọ̀.
0: Orlando ọ̀wọ̀ kọ́ Orlando ní Florida City kan ni.
1: Ó ti yé
0: mi. Ẹ máa kí Barista ọ̀fi kan pé èmi pẹ̀lú Buhari ọ̀lọ́tọ̀ aṣeré lọ sí Orlando ní Florida tó ní ẹja ń bẹ lábẹ́ omi. Ọwọ́ á ní tíbẹ̀ bá lọ sí New York tó bá lọ sí New York tó bá lọ sí Germany tí ò bá ti dé Orlando ìrìn ẹ̀kú kan. Ó ní pé gbogbo ayé ló máa fẹ́ lọ tó wà níbẹ̀.
1: Orlando nígbà ọ fẹ́ dàbí Dubai sìn. Táwọn èèyàn náà ń lọ Dubai
0: dáná. Irú ìkó sí kan Dubai pé ìlú wọn kàn dá ó clean ni. Tẹ bá lọ sí Orlando wà ní àwọn sọtí mọ̀mí wọ̀tà lábí omi. Tẹ́jọ́ ṣeré ìwọ pẹ̀lú àwọn ẹja. Òkò irú ẹ̀kọ́ ló wà lọ níyàn Dubai torí pé wọ́n túlù bẹ̀ sí ó clean lásán ni kò sí kan tó wà special ńlọ.
1: Nǹkan tí mo fẹ́ fà yọ ni pé báwọn yẹn ṣe sọ bẹ̀ di tourism.
0: Bá a ṣe wá sọ nìyẹn àwa nílò bẹ̀yìn á lóru Orlando àbí ká lo Las Vegas. Tó bá jẹ́ pé bẹ̀gan omi tán bá ń tà ní ₦5 ń bọ̀ mi over the ₦20. Yes because kì í ṣe pé wọ́n ó dìdì wọn nítorí pé àwọn tó máa rà á ti pọ̀ ju àwọn tó wà nílẹ̀ lọ. So èrò ọjà èrò ètò ọrọ̀ ètò ọjà ètò
1: ọrọ̀ ajé
0: èrò ọjà
1: ọrọ̀ ajé
0: èrò ọjà
1: ọrọ̀ ajé
0: ètò yes ètò ọrọ̀ ajé ó máa búrẹ́kẹ́. So ó máa jẹ́ kó pọ̀ débi pé kò ní ṣe pé kò ṣiṣẹ́. So àwọn ọ̀dọ́ náà máa engage nínú sport ju bọ́ọ̀ ni o basketball ni o. Tá a bá wo in the history of Nigeria in sport ẹ máa rí pé sports lo ko mu oruko Nigeria lo soke ese ni number 1 to ko je ani gba kan wa te pe ta ba lo si Ghana ta ba lo si kini kan to wa te pe Nigeria nbo won ma sare lo ni won a sa lo jina jina tem ba lo jangana gba yen oruko to won pe mi ni won mo buruku crazy boy because tem ba de be mo so pe mo fe wa nne nle ni o so ti ma ti gbo to wa ti gbo pe omo Nigeria nbo ninu ere daraya won ma tun prepare more so te ba wa wo te ba ko gba won to ti se dada ni lo yinbo ti won si dada ti won ti won ti won ti won te ba wo dada ya nton se fun economy ilu kekere ko tin ba break it down yen ma ri pe e raye ni owo ti sport make sinu ilu kekere ko
1: tin generate
0: ton generate silu silu bo ke se pe epo ni kala focus in Nigeria because won ni opolo ati le check e wo kini won ba di chance yes
1: ti o gun mo wole
0: sport lo nkan to mu owo wole ju si won ba mo to nbe nbe so a je ka won odo ki won se ki won respond se then elekeji wa ni pe iru kini kan bobo kan be to wa si American gba kan bayi mo ka pade won bi ti mo nlo ni o wa ni pe mo ni o wa ni omo north lo mo wa ni kilo se lo wa ni pe awon oni governor awon o ma sponsor yan 250 one every year former governor nigba yen
1: lawon ta ma wo pe won wa ba
0: ko ta won ta wo pe awon ni
1: won wa leyin
0: yes so iru e ma se be lo yo gbogbo omo school to ba se daada ni school o kere ju 250 a ma ran won lo si loyinbo ke se pe a le sori re mi ko o kan tun lo ko eko
1: eko
0: mo jinle si wa lati be
1: baba ke to ke e ma laagun jina ni awon ile eko giga awon kan wa se ke kan sa strike lo ni bi awon asu tawon to tun a je toyo state na awon na awon bi kan strike leni kan strike lola kan wole leni kan to strike lola ti nbo nkan wo le ti nile ti iru nkan bayo bi ni mo
0: in to farun kan be corruption ni te ba won to nbe ta asu na fi strike corruption ni government won government fed ile nbi kan awon government to wa nbe won ri awon asu lawon o fe kan tun se awon ti o ba wa nton ba mo ton se le nbe won ma wo pe government o da ni now ta ni government
1: to oni le ni lowa le jogan di eru
0: won to disoru ni so awon to ba mo to se le nbe ko mo pe ke se ko se fort eni kankan tori pe corruption to ti wa nu eje everybody bi pe oke o bi ta tin lu jibiti o le leleyi
1: so won fe
0: dina be a ni gba won wa ni so won wa mo tutu funfun sita fa awon eyan dudu na ma gbe sinu
1: aha
0: iru yen rawo ni faye le
1: alo eledu o ba wa se ni ola ka to wa ma lo ola kini nkan to be sele lola to ra gbo pe nkan kan be sele lola
0: ni ola ni a fe se flag up wa on veni ni ibadan ma lo ni ibo college ni orogun nbe ni a ti fe se
1: ibo college
0: yes
1: orogun ni lu ibadan
0: ni lu ibadan nbe ni a ti fe pe wa te pe gbon omo oyo na kan wa grace pe asiko ti omo oyo debe yi o emi na wa nu awon eyan ti ajo lo fa asia soke pe omo oyo ohun lo kan so wa de pe gbon kan wa sibe kan wa ye wa si
1: to o na le ti gbon kin to gbon ni ibo college yun ni orogun ni lu ibadan ni ola ode yi agun melo le to na bere baba
0: agun mo na yo bere ni agun mewa abo gerege
1: ni agun mewa abo
0: gerege
1: se ka eni to ba wa ibadan na le pade wa nbe
0: atin to nbo lati ibadan atin to nbo loke o atin be lo ni iwere ile
1: gbogbo bi
0: body ati pe patapata ina la pe sibe tan de nbo wa sibe
1: ka ka pe awon eyan kan fe tele wa lola toyo tawon o si ba won ti gbon pa olugbeja mekunu tele se anfani wa pe tawon o ri boss gan ni ayin ti won fi tele lo
0: be ni ati seto oko lati ilese wa ni office wa to wa ni iwaju alagbon be ni Rufus building ibe ni gbogbo ati pade gbogbo awon to ba lo lati bena ni mo to ti gbe gbogbo
1: adan agun melo ni ki gbogbo won pade nbi lola
0: agun mejo la fi si laaro
1: agun mejo laaro
0: la mejo agun mejo lo tori kale ba mo pe to ye bayi la wa ta wa nle o moto bayi la ni ma tun fi kun o
1: la tun ma fi kun o na le ti gbo ki n to gbo eni ta ti jo n ba oro ta ti n foro jomi to ro oro lataaro na ni olugbeja mekunu de champion ese kende majidi ti won je oludije fun ipo gomina ni abe asia egbe oselu AAC ni ipinle Oyo agbo ka fi leyi ka ma fi yun se lo pe alara awon ti won tawon na so pa awon na be dupo dije dupo labe asia egbe oselu yin lara awon olugbeja mekunu pe e se nkan kan fun won ni bi owo ti won ma n fi san owo la pe elomi awa mekunu ẹlòmí ò ní rówó lè gba fọ́ọ̀mù irú gba ti presidential kínní tán gbé sí 100 million níbo ni irú èmi bẹ́ẹ̀ rí 100 million láti fi gba fọ́ọ̀mù ẹgbẹ́ òṣèlú 100 million àwọn míì gbé sí 40 million wọ́n á lẹ̀ ṣe nǹkan kan fáwọn kan mọ̀kànfẹ́ kẹ́kàn rá sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀.
0: Ṣé rí ìyẹn náà ni túmọ̀ olùgbèjà mẹ̀kúnnù ipá wa la máa gbèjà ara wa.
1: Àwa la gbèjà ara wa.
0: So ńgbà tí a pe àwọn èèyàn jáde pé ta ló fẹ́ jáde fún rẹ̀ ta ló fẹ́ jáde fún sẹ́nẹ́tọ̀ tí pé a dẹ̀ béèrè pé ta ló ní owó lọ́wọ́ ta ló le ṣe ta de check background won ta de ro pe won qualify fun
1: but
0: de
1: jade
0: a de pe agbara wo to so a de support won pe da o ticket yo won re ni de ati lo je gbese so awon ina lo ta se fun ra wa na niyan ki nkan yen le se se so ki aji pada le ba da tori ta wa fun na ni pe ka le ba yi nkan yen pada ijo ba te be no ma bere ibi kan de lo ti ma bere so asiko ina la fe ko fi bere.
1: So mo gbọ́ nínú ọ̀rọ̀ yìí gan yẹn ni gbogbo ohun tẹ́ ẹ ṣe yìí o pé gbogbo ohun tá gba yín agbára yín ká fún ara yín lẹ́sìkéjì kí bọ́yẹ lọ yáwó mì kan tí wọ́n máa fi interest léyìn káàkiri kan ni.
0: Lágbára Ọlọ́run mo sọ láti bẹ̀rẹ̀ déédéé sí gbogbo
1: ibi tá a bá dé yìí
0: ibi tí tó ń lọ. Kò sẹ́ni tí ó mọ̀ pé ẹgbẹ́ AAC àwọn náà lówó jù kí mọ̀ sọ nǹkan mí àmọ́ tó fi dé nìyí ní Ọ̀yọ́ yìí o àwa náà sì là ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe nínà wú àtàpò wa. Èmi dẹ̀ ń sọ wípé tó nígbà tá a bá ṣàdúrà tán tá a bá fi gbìyànjú kún ní tó bá ṣẹlẹ̀ lẹ́yìn yẹn òun láwàá gbà ní kádàrá.
1: A gbà ní kádàrá.
0: Èmi ò lè bínú sí nǹkan tó bá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ìyẹn ni pé tí àwa ọmọ ilẹ̀ Ọ̀yọ́ bá fẹ́ kí ìlú yìí ò dáa.
1: Gbogbo ọmọ Ọ̀yọ́ ṣe ti pátápátá.
0: Challenge leléyè fún ẹ̀yin náà irú ẹ̀yin báyìí. Challenge ni. Nígbà tá pé ewéjọ ni wá tèmi wá ní pé tí èsì mi dẹ̀ ń ṣe olówó.
1: Challenge àti mọ́kọ́lá.
0: Mi ò mọ̀ tí mo ti challenge mọ́kọ́lá kọ́ mò ń sọ o. Tí mo ń sọ sí pé ó dá o nǹkan tá a fẹ́ ṣe lélẹ́yìí o nígbà sẹ́mi kan máa ṣe gómìnà sẹ́mi náà máa ṣe kọmíṣánná ni. Kálukú náà ló máa mú ààyè titi ẹ̀. So but lásìkò ẹ̀ níta wà ń bẹ̀ ní èmi nìkan náà mo sì ń gbé.
1: Ọlọ́run ọba tí máa ń bá ẹ̀dá gbẹ́rù rẹ̀ yóò bá yín gbé a sì ní jẹ̀kọ̀rọ̀ lórí rẹ̀ bá a ṣe fẹ́ orí náà ni ó rí ìjọba ti mẹ̀kúnnù ni wọ́n sọ pé lásọ pé àwọn fẹ́ fi eléyìí ṣe nígbà tí a ti challenge mi mo fi kún pé ìjọba olùgbéyà mẹ̀kúnnù la fẹ́ fi eléyìí ṣe ẹ tún rọ gbogbo àwọn bàbá mọ̀mọ́ wọn tí wọ́n ń gbọ́ wa nílé gbogbo àwọn ọmọ ọ̀dọ́ náà tí wọ́n ń gbọ́ wa nílé láti jẹ́ pé káwọn náà lè mọ torí àwọn èèyàn máa ń sá sẹ́yìn tó bá ti débi ọ̀rọ̀ òṣèlú báyìí bóyá torí owó tó wà ń bẹ̀ pé owó táwọn ọ̀nà pọ̀ jù pé irú olùgbèjà mẹ̀kúnnù sì ti dé ní sí òkè sí pé ọ̀nà owó kan tó fọ̀ lápò ya ẹ bá rọ̀ wọn ká má sá sẹ́yìn
0: bí òṣèlú. Ẹ̀yin mama wa ẹ̀yin bàbá wa àti ẹ̀yin brothers and sisters ẹ mọ̀ jẹ́ kí àsìkò yìí ẹ mọ̀ jẹ́ ká ṣe ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ jẹ́ ká mọ̀ pé kóre dé ire la kó dé so ire yẹn tó dẹ̀ ti wọ̀ ọ̀yọ́ yìí ọlọ́run ò ní jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ ẹ mọ̀ jẹ́ kẹ́ nìkankan tàn wá mọ́ àsìkò tá a wà yìí àsìkò tí ọlọ́run ti ní oríire máa tẹ ọ̀yọ́ lọ́wọ́ ni so ẹ jẹ́ ká dìde ní ọjọ́ ìbò kẹ lọ tẹ ìka sí AAC a ní federal rep a ní governor a ní state of assembly ibi tẹ bá ti rí AAC lórí pilot yẹn 1 2 3 number 3 ẹ máa rí sign báyìí ló wà ń bẹ so ibẹ̀ ní kẹ tẹ ìka sí òun nìkan ló lè wúlò fún wa so ẹ mọ̀ jẹ́ kí bẹ́ẹ̀rù kò rẹ̀ sí bẹ́ẹ̀rù kankan o àsìkò òṣèlú yìí ó ti yàtọ̀ sí ìgbà kan pé wọ́n kópò kan lọ wọn kópò kankan lọ o kò dẹ̀ sí bò tí ò ṣe kà lásìkò tá a wà yìí torí pé àwò fínífíní wà ń bẹ̀ so kò dẹ̀ sí jàgídíjàgan wọn rí bò jí mọ́ yí jí bò wọ́n kàn dára wọn láàmú ni so ẹ lọ jẹ́ ká lọ dìbò ní wọ́ọ́rọ́wọ́ ká dẹ̀ padà sílé lásìkò so tẹ bá dẹ̀ ti ń lọ bí tẹ bá ti rí mọ̀jídòkè dára bẹ́ẹ̀ ni kẹ́ ẹ di sí o tí ò bá ti rí mọ̀jídòkè dára ẹ mọ̀ di kankan síbẹ̀ o.
1: Mo kọ orúkọ ẹni tó.
0: Náà ni AAC ni AAC ni.
1: AAC tọ bá a ṣe fẹ́ orí náà ni ó rí láṣẹ Elédùmarè tọ Adéyinka Ọlásùnkànmí lèmi ń jẹ́ pàpín baálẹ̀ fìlà yìí lásìkò àròkọ ní mi ti so lórí ọbẹ̀ nínú àwo tán ganran bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ajá àlọ́ ọ̀yọ́ rẹ̀ ti gbó lásán nítorí bẹ́ẹ̀ mi ọ̀rẹ́ ẹranko máa ṣe lábàmì èèyàn látàá bí ìṣẹ́jú bíi mélòó kan sẹ́yìn láti ń gba olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú AAC ní àlejò ní ìkànnì wa ní àyín bàbá ẹ ṣeun pa àti ẹ̀pẹ̀ yẹn ti jẹ́ wa lẹ́nu kan torí àwọn ẹlòmíì tán bá ti dé kíní ẹwọn ọtí ẹ ní fẹ dárú àwa yìí lóhùn mọ pé kẹ mélòó gbogbo ara rẹ ẹ ṣe ó tá a pè yín tí ẹ sì dá wa lóhùn elédùà yóò jẹ ká débi tí abẹ́dé yóò ṣeé ṣe yóò já sí ọrùn ìrọ̀rùn ni yóò já sí o gbogbo ẹyin tẹ ń wo wa nílẹ bá wa ṣe rẹ ko fọnká lé ko fọnká ko bẹ ti tún wo ní Facebook náà lẹ le wo ní YouTube ẹyin tẹ ń gbọ wa lórí radio náà ẹ tún bá wa sọ fáwọn èèyàn pé olùgbèjà mẹkúnnù ti dé o pé ìrọ̀rùn ó ti dé fún mẹkúnnù tó lórí tẹlẹmù kò sí pàǹsákò lóko mọ fún àìsí ètò ààbò tó péye gbogbo ẹ náà ni gómìnà wa ti sọ pé àwọn ọba wa ṣe o àwa fẹ máa fi eléyìí ṣe lọ a máa bẹ ọ nítorí ọbẹ ní bẹ sọ àtẹlẹsẹ abẹnà o gbogbo ẹni tó bá ní amọbọ la ní dé balẹ nítorí bó bá kù dẹdẹdẹdẹ kọjọ kan rí òrùn àrọ wọ adé fún bàbá jẹrọ mọjẹ ilé o ẹyin tèmi nílé ìjẹ kí n láyé ìgbín ṣe ẹrọ wọ láyé ìgbín ṣe ilé olúwẹrí ìgbóná ilé tẹ ti ń gbọ wa wò wá ẹdẹ tẹ ti ń gbọ wa wò wá ibiṣẹ tẹ ti ń gbọ wa wò wá ilé yín ọ̀nà yín ọ̀dẹ yín ò ní gbóná ìgbésí ayé yín ò ní gbóná o ọwọ́ tẹ fi tẹ láìkì tẹ fi tẹ ṣíẹ tẹ fi tẹ lọ́ọ̀fù ẹ níbi gbòkú ọmọ sí o ẹyin wàá fi ilẹ̀ sínú ìbànújẹ ìní bá yín nínú ìbànújẹ o ẹ fi àwa náà sínú ìbànújẹ ìní bá wa náà nínú ìbànújẹ ká tó ríra láyọ̀ ká pàdé nílé ká mọ̀ dolódì lẹ́yìn ara wa títí dìgbà míì tètò máa gbé gómìnà wa torí wọ́n ń lọ ọwọ́ tó ń bọ̀ ni o eléyìí ṣe àwa mọ ìpàdé wa ó di wọ̀ bí ọjọ́rọ̀ ẹ bá ń fi jíǹgbò olùgbèjà mẹ̀kúnnù kásẹ̀ rẹ̀ ńlẹ̀.
2: Ere wọlé tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ la bá sọ̀rọ̀ nípa ẹlẹ́yin ojú àánú ọ̀rẹ́ mẹ̀kúnnù afẹ́nifẹ́re tó ṣe fọkàn tán champion òkèdára kẹ́hìndé mọ̀jì ní kẹ́hìndé àfihàn nínú ẹgbẹ́ AAC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ tó yẹ kọ́rọ́ inú ọba tó dúró re ètò ààbò tó gbẹ́gbẹ́ òpópónà tó yọ kùlùlù ètò ìlera pẹ̀lú eré ìdárayá ọ̀gbẹ́yìn ìfẹ́ aráàlú tó jẹ́ lọ́kàn tó gbòǹgbò la fi pẹ̀lú olùgbèjà mẹ̀kúnnù láti jẹ́ kí èrè jẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kárí ilé kárí oko champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì òní gbẹ́sẹ̀ ilé ọ̀sùn ìjọba ìbílẹ̀ bí àwọn ará bíbí òjò ọ̀hún ẹ̀yin ọmọ iléèwé ẹ̀yin òṣìṣẹ́ bàbá lọ́jà àti ẹ̀yin ìyálájẹ́ ọmọdé àti àgbàlagbà ẹ jẹ́ ká di ìbò wa lógúnlógún ẹ jẹ́ ká di ìbò wa lọ́gbọ̀nlọ́gbọ̀n fún ẹlẹ́yin ojú àánú champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì pẹ̀lú àṣà ẹ̀yà AAC kí ìpínlẹ̀ Ọ̀yọ́ lè bá gòkè àgbà champion òkèdára kẹ́hìndé ètò mọ̀jì dé olùgbèjà mẹ̀kúnnù dé AAC action action take it back.
3: Àti ṣe bí Ọ̀yọ́ láàrin.

ìgbé. Ẹ kú dédé àkọ yìí ní gbogbo ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ ohùn mi ní orílẹ̀-èdè Nàìjíríà ní United States of America ní Ghana ní Benin Republic ní Nàìjíríà ní kódà tóbi lórílẹ̀-èdè Faransé àti United Kingdom. Mo kí yín o pé ẹ kú dédé àkọ yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú rọ̀lẹ́, ẹ káàlẹ́. Adéyinka Ọlásùnkànmí kódà yín tẹ̀ ń gbọ́ láti Italy. Orílẹ̀-èdè Ìtàló àkẹ́yìn náà kẹ̀ka.

ẹ má bínú já ẹyìn tẹmí àwọn tá ń lọ ní ṣe bó ṣe wù ú ló jẹ kó máa pẹ mí díẹdíẹ mò ń gbìyànjú láti jẹ pé kí gbogbo ó lè máa lọ ní serere wẹrẹrẹ dáadáa ni ṣùgbọn á lò bẹẹ náà ni o á lò bẹẹ náà ni. ojú bọ́lá ti ṣe dá ní etí ó ń bọ̀ ná ẹyìn tẹmí. ẹyin tèmi ó máa ń bà mí lọ́kàn jẹ́ ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi tí àwọn nǹkan tí a wò pé kò yẹ kó máa wáyé mọ́ nírú àwọn àánkò tá a wà yìí tó bá jẹ́ pé irú ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló tún ń wáyé. wọ́n ẹ̀sẹ̀ kàròyìn kan ní náíràlandì ní ìsinyìí ní náíràlandì ní ìsinyìí mo ti kàròyìn náà ó sì jẹ́ nǹkan tí ó bà mí lọ́kàn jẹ́ ẹ rí i pé mo ti fi fọ́nrán ètò kan tí mo ti ṣe sẹ́yìn kan sí tí mo pe táìtù rẹ̀ ní irú ẹ̀sìn wo lọ́ ń ṣe irú ẹ̀sìn wo lọ́ ń ṣe ẹ rí i pé gbogbo oríṣiríṣi nǹkan tí mo ń sọ ń bẹ̀ tó jẹ́ àkórí ọ̀rọ̀ mi níbẹ̀ gangan náà ni religion tolerance náà ni kókó tí mo sọ̀rọ̀ lé lórí níbẹ̀ ṣùgbọ́n tá a bá tó wá rí i pé ní ibi tí ayé tún lajú dé ní ìsinyìí àwọn kan wá tún gbé ẹ̀sìn lórí bí hárahára tó wá le mọ́ wọn tó ti tán fi fẹ́ dàbí fanatics ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn ìporúru ọkàn fún mi adéyinka mò ń bọ̀ ná aláwi ìjẹun ìwọ lolúwa o títí ayé sì náà ni.

ìròyìn náà ni wípé àwọn ọmọ tí wọ́n ń ṣe jàǹbò lọ́wọ́ léni lánàá lánàá yìí wọ́n lọ ṣe jàǹbò síbi tí ibi tí wọ́n ti ṣe jàǹbò yẹn tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló ń san owó rẹ̀ ó ní iye tí wọ́n máa san fún àwọn tán ni CBT centers tí wọ́n ti fẹ́ kọ ìdánwò CBT yẹn náà ìní CBT túmọ̀ sí computer based test ibi tí wọn ò ti ṣe gbogbo ibi tí wọn ò ti ṣe ìjọba ní máa ń sanwó fún wọn kódà àwọn tán bá ní ilé iṣẹ computer tó pọ dáadáa tó yẹ pé wọn lè install àwọn software yìí lórí rẹ táwọn mobis exam yìí tán sì ní facility fún internet tí wọn dẹ ní CCTV camera ibẹ ni wọn máa ń lò fún àwọn ìdánwò jàǹbò yìí ó sì ti níye tí ìjọba àpapọ̀ tí máa ń yà á sọ́tọ̀ tí máa ń fún àwọn tán bá ní irú àwọn gbọ̀ngàn yìí kí ni ó wá ṣẹlẹ̀ ni wípé àwọn ọmọ kan táwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí wọ́n wá borí wọ́n borí ń ṣe ń bẹ níbi òfin ìjọba àpapọ̀ pé ẹni tó bá borí o ó lè ṣe exam bíborí kò pagidínà àti ṣe ẹ̀sáàmù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò pẹ̀lú ilé ìjọsìn bàbá wa yìí ti ń jẹ́ bàbá yìí tó kọ wọ́n popular yìí kí lórúkọ bàbá yìí o Covenant University sani inú gbọ̀ngàn Covenant University Oyedepo ìjọ bàbá wa Oyedepo àwọn náà ni Covenant University tó wà ní sí ọ̀tàkọ́hún ẹ̀yìn ní ogun state lẹ́gbẹ́ èkó níbọn wọn wá jẹ́ kí àwọn ọmọ yìí kí wọ́n wọlé látàrí pé wọ́n lo ìjáàbù mo wá ń bi yín o torí ọlọ́run yàtọ̀ fún pé ìjáàbù dídé sórí ó signify pé èèyàn jẹ́ irú àwọn ọmọ bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí ọ̀nà wo ni ó lè gbà ṣe ìpalára fún exam tí wọ́n fẹ́ ṣe àbí fún àwọn tí wọ́n jọ jókòó ṣe exam nígbà tó jẹ́ pé àdámọ̀ tiwọn ni attribute tiwọn ni pé kán borí àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn muslim tiwọn kì ń borí báwọn kan wà tó jẹ́ pé àwọn nígbàgbọ́ pé káwọn borí o lára táwọn fi ń ṣe ìjọsìn fún ọlọ́run ni àwọn míì ni ò tiẹ̀ mú ní ìjọsìn gan wọ́n ti sọ di ẹwà wọ́n ti sọ doge kódà àwọn tí wọ́n yé ṣe muslim míì gan wọ́n máa ń lò jáàbù ṣùgbọ́n sí ìyàlẹ́nu ni pé wọ́n jẹ́ kí àwọn ọmọ yìí ó wọlé ṣe exam láti bí aago ọwọ́ àárọ̀ ó sì fi lé ní bíi wákàtí kan wọn jẹ́ káwọn ọmọ wọlé débi pé wọ́n ṣe exam kí ni à ń bá lọ kí ni à ń fà káàkiri ìmọ̀ wá ń yà mí lẹ́nu ibi táwọn èèyàn máa ń gbà ṣe àbò sí wọ́n rí àwọn ọmọ tí wọ́n fẹ́ lè máa rìn hòhò tí wọ́n ṣe ọ̀yàn lẹ̀ àwọn tọ́jú obìnrin wọ́n ṣe ọ̀yàn lẹ̀ sí orílẹ̀ gbọ́ gbogbo ẹ̀ bọ́nbọ́n wọn à ní rí wọn mú sọ sójú pé kán kó bòǹbó tiwọn àbí kán bá wọn wípé wọ́n ṣe wọṣọ tí ò dáa ṣùgbọ́n àwọn tí wọ́n bá borí ni ìṣòro wọn wá máa ń yà mí lẹ́nu ìmọ̀ ojú tí mo fi wò ẹ̀ẹ́dẹ́yìn fi wò báwo ló ṣe jẹ́ tó fi rí báyẹn tó fi jẹ́ bẹ́ẹ̀ tí a fi lè tolerate ara wa ṣe mọ̀ pé religiosity ó play out níbi ètò ìdìbò tó kọjá lọ yìí náà níbi ètò ìdìbò tó kọjá lọ yìí ẹ̀sìn ó gbé 90% rù nínú àwọn olùdìbò ní ìbò ààrẹ pàápàá jùlọ ìbò ààrẹ tí ó kọjá lọ yìí pàápàá jùlọ ìbò ààrẹ tó kọjá lọ yìí mo ń bọ̀ náà.

ẹyin tèmi gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ́ bọ̀ a ní kì bá tí mọ̀ ká ńlá tó bá jẹ́ pé bá a ṣe wà rìlíjíọ̀sì tó bẹ́ẹ̀ náà nìwà wa ṣe dáa tó torílẹ̀-èdè wa ṣe dáa tó tó bá ṣe pé bá a ṣe jẹ́ ó lé àdàǹdà ò tó náà ni a ṣe ń sá fún wa àbàjẹ́ tó wàhálà ìkò ní mọ̀ bí mi nínú o.

ṣùgbọ́n bá a ṣe lẹ́sìn tó ọ̀hún náà tó jẹ́ pé àwa náà là ń ṣẹ̀sìn jù wọ́n fẹ́ lè sọ pé ẹnu mi fẹ́ lè gbà pé orílẹ̀-èdè tí mọ́ṣáláṣí àti ṣọ́ọ̀ṣì ti pọ̀ jù lágbàáyé pé Nàìjíríà ni. Ṣùgbọ́n upon all of our religiosities, we are still committing so many atrocities. Upon our holier than thou attitude, upon our religiosities, we are still committing so many atrocities.

ṣùgbọ́n pẹ̀lú gbogbo effort irú àwa yìí pẹ̀lú gbogbo effort wa bonifa wa a bá wọn ṣe kódà nínú àwẹ̀ tá à ń gbá àwẹ̀ lọ́wọ́ yìí mo ti bá àwọn onífa post bánà ìfà wa sórí status mi àwọn tí wọ́n bá máa ń wo status mi lórí whatsapp tí wọ́n fi ń polongo òkè agidan boni christian ni wá a bá wọn post ẹ̀ nínú àwọn tó ń ṣètò ojú níbi kó tó di pé àwọn owó dé àwọn owó là ń náwó àwọn omi là ń dè sun àwọn oúnjẹ tó wọn là á pè níyàn mú adéàkọmọ ọba lẹyọ àjò yìí ẹ sáré wẹ wá arajà ọmọ ọba ẹpọ ṣẹṣẹ wẹ wá arajà ìyá wọn kó tó di pé àwọn owó cashless policy yìí dé àwọn tó ń ṣètò ojú lórí ìkànnì wa ń bí àwọn kristẹni ni.